0: àmọ́ sókè sókè táwọn tó fè kán náà kún tẹ́ ń lọ gbéra mr big ni ẹlòmíà sì gbá dédé ẹgbẹ́ abẹ́ lẹ́nu síbò tí wọ́n ò gbádùn fíìmù tí ẹ bá ọ.
1: Aske ló ń bẹ́ mi ní ẹ̀ṣù ṣàtàntọ̀ mi ní ojúdi kan.
0: Ibi tẹ́ ń bá ń gbé ibẹ̀ ni ẹ fún wọn gbé. Ìyàwó rẹ̀ lè ẹjọ́ máa wà ní ẹ̀tọ́ ọkọ ni. Ìyàwó rẹ̀ lè ẹ gbọ́dọ̀ jìnnà sí ẹ̀tọ́ ọkọ ni. Ìyàwó rẹ̀ lè gbogbo ohun yóò tọ́ bá jẹ ẹ̀wà Hausa bàbá rà Suya ní Sábó. Ọba jẹ́ kúyè tó gbé wálé fúyàwó ẹ̀. Hajiya Talatu tó ga ní ọmọdé ńlá. Òun náà ni mi jìnnà wàlá iná àti ìbá Hajj Musa. Yóò sì dì mọ́kẹ́. Àwọn àtiwá ojú ni ò ṣe é wò yìí. Ojú ni ò ṣe é wò yìí. Nbẹ̀ ló ti àwọn oníṣẹ̀lẹ̀ àjẹkù. Ọkọ̀ mi ń páàkì mọ́tò ń ta àwọn ìyàwó méjèèjì sì yàn họ wọlé pé ìyàrí sí ẹ wọlé eléré ikú ni o. Mọ́tò rẹ̀ ni àní ẹ wọlé. Kàlùkù wa lọ́jọ́ kan wá ṣe bí àtàwọn ti sùn. Òun náà wá wọlé. Àwọn wá sáré jáde wọ́n ń pàdé ẹ káàsà. Ọ̀rẹ́ yín àwọn tó ń gbé tọ́mì tó rújú tó fi wọlé ọ̀dá. Ọ̀rẹ́ yín ẹ sọ̀rọ̀ náà. Ọ̀rẹ́ yín ti mọ̀dá gẹ́gẹ́ wọ́n wálé. Wọ́n fi mẹ́sẹ̀jì lẹ̀ fáwọn ìyáálé wa. Ń wọlé wọ̀nù wọ̀nù. Ta ló tan fáànù? Kí wọ́n mọ̀ tan fáànù? Kó o ru ọ̀pá wọn lé. O tún wá lọ fọwọ́ kan fídíò.
2: Why is it hot like this? Ta ló tan fídíò?
0: Àwọn wá dààmú. Àwọn sẹ̀rí àti ìlú kún wọ́n lọ mú kẹsẹ̀ ṣùgbọ́n lè kejì mọ́ láwọn fẹ́. Inú ilé mi bí tí mi ti dé. À ń gbé tó àwọn ọmọ ni o. As from today, ẹnìkan gbọ́dọ̀ fọwọ́ kan kankan tó jẹ́ set inú ilé yìí mọ́. Ẹ sà. Wọ́n á lọ bí sẹ́lẹ̀ àrùnàyìnlá. Wà ọkọ̀ mi, ọlọ́run bá ń fún àlìjẹ́ náà báyìí. Ó báyìí kí báyìí lọ́lọ́run fún àlìjẹ́ náà lọ. Ọ̀nà báyìí lọ́ọ́ lọ ẹlòmí ò ti mú. Fún tẹ́ ń se báwọn ìyàwó yín. Ẹ ṣe ń tọ́lọ́run fẹ́. Nbi orun sọ́sùn nìkan lẹ́lòmí tí wá báyàwó rẹ̀ sáwàdà. Ké báyàwó sáwàdà o, yẹ wàá sọ ìyàwó ẹ̀dá láwàdà. Mọ̀mí ìyàwó náà ni lórí ibu òní lórun orun bẹ lónìí nù. A sùn lónìí nù. Nígbà tí ń sáwàdà yàbọ̀ báwọn a sùn nù. Ọ̀nà Akira Gómìnsì after 10 máa ìdí ajá lọ sùn. Ìyàwó ké mo ti mọ̀ pé orun náà lérí ibu fi ń kíwá bọ̀ láti ìta. Wọ́n tọ̀ kékeré ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ó firi pẹ̀lú ìyàwó rẹ̀ o sì jẹ́ ìyàwó ni ó firi pẹ̀lú rẹ̀ kó lè sọ ọ́ sọ gbogbo tó bá fẹ́ sọ. Lálùkúrá ni wí askinu hunnamina aisun sakantu mina ojidekun. Ibi ẹ bá gbé ni ẹ jẹ́ wọn máa gbé ẹnìjọ́ máa sọ̀rọ̀. Askinu hunnamina aisun sakantu mina ojidekun. Ìyàwó rẹ̀ fẹ́ràn rẹ̀ rántí ìgbà tí ń bẹ lọ́mọge tó ń wá kí. Rántí ìgbà tí ń bẹ lọ́mọge tó máa rọ̀. Rántí ìgbà tí ń bẹ lọ́mọge ọ̀tọ̀nìbítọ́ ẹni kan obìnrin bọ́lá bá lóbìnrin ọ fẹ́ rí ìyẹn wọn nígbà pa ń ta wọn ni ẹjọ́ máa ń bẹ wọn ju ọlọ́run ẹlòmíì sì tan ọmọ ọlọ́mọ tan ọmọ ọlọ́mọ tan ọmọ ọlọ́mọ ọmọ tọ̀hún ti rí láìlé pé yes this is my husband. Òun ò ràn pé kíni ní wọn sọ fáwọn ọ̀rẹ́ ọmọ mi máa lè fẹ́ múlíkàkẹ́ ọlọ́run mo kàn ń jẹ ni. Ẹ wá gbà wọn àbá o wọn ní bó o ti ń jẹ omuláyé ọ̀jẹ tán ọ̀yọ̀wọ́. Sẹ̀rífà ògbótán ọ̀yọ̀wọ́ alábàárẹ̀ òun lọ́run jẹ lọ́wọ́. O ti ń sáré káwọn ọ̀gbìn ọ̀yọ̀wọ́ mi yí wọn náà. A ṣe iná dín náà dẹ́yìn náà.
1: Iná dín náà dẹ́yìn.

0: fi tẹ̀rí ni. Kójú ọmọ gbébí kan tẹ rí ni.
1: Kẹ́hìn ọ̀rọ̀.
0: Kírẹ́dìtì ni.
1: Fáínà kírẹ́dìtà.
0: Ẹyin ìyá, ẹyin ọkùnrin, fáínà kírẹ́dìtà. Bọ́ba fi rọ́lù tọ ya gbèsè ní síná síse. Àwa àfọ́dọ̀ ti síná. Àwa àfọ́dọ̀ káyà Ọlọ́run bá wa dé ìyá yìí mọ́nu kúlà nígbà kọ̀ọ̀kan jù.
1: Iná síná dé iná fáínà kírẹ́dìtà.
0: Ẹlòmí àti ìwò yẹpẹ̀ ìṣẹ́jú méjì. Nínú àwa àfọ́dọ̀ nù yẹpẹ̀ ìṣẹ́jú méjì báyìí ni. Tọ́báwò ẹ wá lálẹ́ alẹ́ ni alẹ́ ọ̀tọ̀ ní táwọn alájà bá lọ bẹ̀ ọ̀tọ̀ ní tálájà pàdé ọlọ́run ló di jọ́ alkìyámà kò sí ẹni gbogbo èmi ọlọ́run láàyò sàálù àmà yẹ fọ àlùwàhùn bí sàálù náà kẹ́yìn ọmọ awo èmi ọlọ́run báyìí kó sì máa ṣàbòsí ìnípùn ìnípùn èmi ọlọ́run. Bọ́ ọba jálásẹ̀ tọ́ bá ń ṣàbòsí ò lè ṣégbé. Ọba ìlú bọ́ bá ṣàbòsí ò lè ṣégbé. Olówó onúlù bẹ bá ṣàbòsí ẹ̀ lè ṣégbé. Ẹ̀yin apàṣẹ ìlú bẹ bá ṣàbòsí ẹ̀ lè ṣégbé. Kọ̀ṣẹ́ ní gbogbo wọ́n jẹ yín yà. Àwa tó lọ́n gba yín lọ́wọ́ pé wájú iṣẹ́ nígbà tí ọ̀ sáwọn àfa mọ́. Nígbà tí ọ̀ sáwọn ànábì ọlọ́run mọ́. Ọkàn wọn àfa. Àwa àfa ni. Àwa tá ní ṣe ọlọ́run nísìnyí ọwọ́ àpọ̀ nù wa tó fẹ́ gun jíìpù ọpọ̀ nù wa tó fẹ́ gun àwọn díẹ̀ ọmọ àbí kí wọ́n ń pè kán tọ́dà bí ọkọ̀ àwọn tó wọ́n fi ń kọrin ìlú èbó yìí ọmọ náà ni àwọn àfa fẹ́ gun nísìnyí ìrọ́ wa pọ̀ láyé ẹlòmí àrí nàá sí yàn hàn ìran tí òrísí rẹ̀ yóò sì wù ẹni tí ń lọ hàn ẹyin dà ogun ayé bá yín yà. Wọ́n wí bẹ̀ fẹ́ni kan wọ́n ní kò ní da fún yàrá yàrá rẹ̀ tálógun ayé bá yà. Ó ní nínú ẹni sùn ní tèmi rí ẹ̀rí ìjọ kí ló rí kí ni tó rí ẹni tí wọ́n bá sọ̀rọ̀ ní kí lọ́ wà lẹ́yìn ẹ̀. Àwọn afẹ́ wẹ̀yìn orúkọ bá wẹ̀yìn tó ń bá di ikú gbogbo orí ojú mo ní kí lọ́ wà lẹ́yìn ẹ̀. Àfa ní ẹni sùn ní ẹni sùn kí ni ogun ayé ọba ọjà. Ẹ dẹ́kun àwọn tá a gbé kéwú dá ní ẹ̀wò bí aran kéwú. Ẹ obi aran kewu látara pé ẹ fẹ́ di táwọn tó bí wa ọ̀dà. Àfẹ gun mọ́tò tí wọn ò gun. Èyí tí wọ́n bá ní orígun màsílà lọ bá kun ní marúkú lọ́dọ̀ ọlọ́wọ́ ẹnìkan bẹ tí ò ní gun tí ò fi kun. Vibutu lọ bá kun ní dúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ má le Prado wàrí ọ̀ká. Àwọn mọ́tò 7 point something 7.9 point something Ta ló gun rẹ̀ nù káyín. Kó bí fọ́ fadà rẹ̀ wọ́n ògún. Wá dúpẹ́ mọ̀mọ́ ilé ẹni tí bẹ wájú kí n wá gbé mọ́tò sí bàbá wa síjú adébágún lèmi buhari yìí náà fẹ́ gbé ẹni pé èèyàn dókè èèyàn ó de prison yàrá ìdìbò yìí kí n kọ́kọ́ sí bàbá ìbágún lèmi náà fẹ́ gbé ṣe ayébọ̀ kí n tó dáyé ní ti ń di ayébọ̀ kí n tó dáyé ó tún wá láṣẹ lọ́wọ́
2: bàbá
0: mi wá gbérú ọkọ̀ tí ń gùn lèmi náà fẹ́ gùn lónìí lóòótọ́ ó kéré nu sí ọlọ́run. Kalẹ́ nìkan jọ́ kàgbé ẹ lọ gbé fáfá àmọ́ ká mọ́ sáré ìsakúsa. Aré ìsakúsa ba ayé jẹ́ nísìnyí. Ọwọ́ afẹ́ jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ àfáà ló kọ̀ mí. Àfáà rí na wọ́n wá pọ̀jà wa àfáà díjú lọ. Àfáà díjú lèmi mo rí nkankan. Àmọ́ mo rí ọlọ́run. Mo rí ọlọ́run. Ìkan nù àwọn aláṣẹ ọba ìpẹ́ àwọn afá fọwọ́ náà yìí nímí ni nbà ti lówó ní ọdún náà. Ìkan nù àwọn aláṣẹ ló ní àwọn fẹ́ kí wọ́n ṣàdúrà fáwọn. Ọkàn sì burú ọkàn bá pẹ́ àbí kébì náà kí mo rí náà ni. Mo ń bá ní mo rí náà sàárè nǹkan báyìí ọlọ́run. Màá lọ da ẹ wà lé à ń ṣàdúrà fún yín. Ìgbà tó wá dé mọ̀pọ̀ àwọn ọmọ mo ní àwọn aláṣẹ ìlú mo ní ẹ̀sà aago mẹ́ta òwúrọ̀ ṣe abadebe ìyàwó wọn bá jáde alhaji salamu aleykum ìsẹ́sẹ́sẹ́sì wọ́n ti sùn mọ́ ẹ jù wọn wọ́n bá jù wọn làwọn náà bá ń dẹ́gbẹ́ àwọn gbà síbi gidigidi wọ́n gbé mu ní ọ ẹ̀yin ẹ kó kínní bọ́ọ̀tà náà fẹ́ bẹ́ẹ̀ lọ́nù ni ẹ sọ fún wọn sàyẹn ní wọn kó mọ jáde àwọn eléyìí ọ̀rẹ́ abasa sọ́jọ́ wọn pàbasa. se awon le lo sun ni ah e le sun ba a jo se dile mo ni e ru alquran ni ri yi ni ruru ti o ru leri won o se kankan ni adura e ba fe be lohun amo ko mo yi n ta n se won ro a lo sun awon ma da sa isu to ma gun oko to da ki bo ba ya to ba wole tan mo e ru leri ni o ana aru an ke tan ke jiwa mi ba wo die agba ru e se mi gogo ya ti ku fo kan to to eh won esa eh e pa lowo so wo se okay awon ni won ja ye ki aye nisin nje won ran ti awa mo bi aba so lohun ona wo la ba wa gba bo ya fa te mo sa gba fa won lola e pe wa ni e ni ojoko ni sa e ru kokoru ileri omi ti benu ele mu ẹyin ti mọ̀ pé ọlọ́run lẹ fẹ́ bẹ́ẹ̀ ẹ wà gbé kòkò lé lérí ẹ sì bomi sí sínétọ̀ ẹ rù lérí bá a ti ń pè ní àwọn mọ̀láyẹ́gbọ́ ọmọ ju nǹkan kan bẹ̀ kóhun náà ò lè mọ sẹ́tẹ̀ǹsì àṣẹ́báyìí làwọn àfáà ń mọ́ ṣe wàhálà àṣẹ́báyìí làwọn àfáà ń dààmú káwa oníkò ká tó rí ta wa wọ́n bá rù kòkò tí erí ẹ̀ báyìí ẹ bá parí ẹ wà ní ẹsọ kalẹ̀ omi bẹ̀lẹ́ mú ẹ wà bu díẹ̀ fún mú èyí ó ti sọ bọ́lọ́run pé ọlọ́run kò sí nǹkan kan nínú omi àmọ́wọ́ ọlọ́run ságbàdúrà rẹ̀ kó lè mọ̀ pé iṣẹ́ làwọn àfáà ń ṣe láfi ni ó ṣe wéle àwọn àfáà lóde òní wọ́n wá ń bàwọ̀ àfáà jẹ́ ẹ sì bàwọ̀ àfáà jẹ́ ẹ bara ń jẹ́ torí kálukú lóko tiẹ̀ nítorí ọba mọ̀mọ́ yìí pọ̀ mọ́ máa rántí pé láàmá ní àlìmá àtọ́ ìjà wà láàmú ọ̀kíyà lèmá mànáàtà wà láàyánfà zàlìjáde mínkàlìjáde máa rántí ibẹ̀ ni láàmá ní àlìmá àtọ́ ìjà nítorí ọba jẹ́ tiẹ̀ kọ́ sẹ́ńtò lè kọ́ fún ọ wà láàmú ọ̀kíyà lèmá mànáàtà nítorí ọba ní jẹ́ tiẹ̀ kọ́ sẹ́ńtò lè fún ọ kò sí wà láì bẹ́yàn bá ní jẹ́ gómìnà tó bá sa eré àṣà yín lọ́rùn yọrọ bani ò ní jẹ kò ní débẹ ẹ wá bíọla ni ẹ alábíọla ni ẹ bá àdìbò fún ibà wò àbí ọwọlé ni gbogbo nàìjíríà àti ìdí irúgbò bẹẹ rí ọlọrun wá bíọla rẹ kékeré tí ìkọọpù kan pé máa bọ nàìjíríà fún tí bàbá mu tí ní ìgúnra ọdàbọ òun ló sì wọlé òun làfà pé wọlé àmọ tíyà lè má mà náà ta nítí ọba ní tọ́sí ẹ nìkan ò lè fún ọkọ tó sábíọ́lá ni ọlọ́run fi jẹ́ orí rẹ̀ bọ́ ọba ti gbà yí ń gbọ́láyé ọgbàánú ayé ẹ̀tọ́ wa lórí àwọn ayàwó òun làwa ń bá bọ̀.
1: iná ziná tẹ iná fọ iná kíra dìjà.
0: ìwọ tọ fẹ́ràn síná tọ̀ọ̀tọ̀ ju tilé mọ́ ìwọ tọ fẹ́ràn. ẹ wọnú ọgbà ni nílé wọnú ọgbà yìí dà ilé wọnú ọgbà ilé wọnú ọgbà bó wà ní ibà ọlájáde lónìí ni ìyàwó tilé sì ń bẹ nílé ẹ̀tọ́ tí ẹ yóò fún ó tó sùn káàbọ̀ tó ti sí ìyàwó ẹ lásòókè inú ẹ̀tọ́ tọ́lọ̀ ní ká fún ìyàwó wa òsùnmọ́ ìyàwó rẹ à ń lara à ń sọlá à ń láìdé à ń fẹ̀rónìkà à ń jẹ́nífà à ń lè wá ń wá kí àmọ táwọn ọgbọn omi ọjẹ mítìpá yìí débi mẹsànán kó tó pé ó dàbí pé mo fẹ́ yó mítìpá yìí bó ti tó nìkan ọjẹ mẹsànán kó pé ó dàbí kó n fẹ́ yó àmọ nígbọn ìyàwó olóyè òkúnlẹ̀ pé alájì owó àwọn ọmọ tí mo wí àtòwó aṣọ wọn ìyàwó nù alájì ọmọ kí mo ní àgbo wàhálà wàhálà mo ń ṣe náà nígbà tó fẹ́ kí n rí owó báyẹn ìwọ náà à ń fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́ aisha ìwọ náà dá sí dis 5000 fi 4000 kún aisha bá jọ bí wọn ní alhaji ẹ̀tọ́ kọ̀ọ̀kan ó jìyà lọ́dọ̀ ọlọ́run àmọ́ onípele kan náà òun sì dúró báyìí alhaji last time mo sọ fún mi ní birthday mi tuesday tó ń bọ̀ yìí ni tuesday ló dẹ̀kú jọ mẹ́rin yìí ṣe àgbẹ̀ tax house àlẹ́ máa fún mi mo tún rí àwọn kìnnìkan tí mo fẹ́ ra wọn á hádìí ẹ̀ mọ́ ó lọ bí eti báyìí ẹ̀dá òkè mi ní anybody ẹ̀yin náà ni mo ní alájẹ wà rẹ ni ṣọlá o láìkì o ṣá alájẹ wọn kò fún o alájẹ wọn fún ìyàwó lé ní 5000 wọn wá kó 80000 fẹ́ nìkan ẹ wá làárọ̀ àlejò náà yóò ṣe déédé ẹ̀yin ọkùnrin a kú ọkọ lórí ìyàwó ẹ kọ tọjú ìyàwó ẹ kọ bàbàrà ìyàwó ẹ gbogbo nǹkan ọlọrun ní ara fún ìyàwó wa ọlọrun ní ẹ ra ara ara ẹ ra bra benu sharia islam rabla to dafia wore e wa dele bo adele bo bi obi odun bi me ro gban lo titi ayen fun wa moto won tun wa mo bayi
2: adele bo
0: oko e toju e ni oba wa to da ohun na ko nke oke o se dede pelu awon mo ti sin ama won ti yawo wa dan ko lo nje re je e jeun aro si to san ni gari ati robo lale gbogbo n to ye ko duro bi ta won mo ti ta ohun na ko yato si ra won gbogbo ori bi duro ko so nje re la iya to danjo won se yawo e bo o da bi ebo o ti si won ko se si mami lare na ni won mami lare ni oko won toju won ni la ilaha illallah
1: inna zina dayna bayna kiratita
0: oko bo ba toju aya re oko bo ba

0: ẹyin ọmọ olúwàbí ilé fẹ òfin kejì tí wọn adé ẹtọ ọkọ la ìwà lórí ẹwà àìbọ bẹti ìyàwó òfin ẹlẹẹkejì wà látúndọ rúhùnà ìyàwó tẹ ẹ bá fẹ ẹ gbọdọ ní wọn lára.
1: nítorí yìí kú alẹ́ iná.
0: ìyàwó yìí ẹyin ọkùnrin ẹ gbọdọ ní wọn la ẹ débi pé kẹ wá fúnlẹ mọ wọn pé yàrá ilé láti yàrá ẹ̀yẹn síbí ó gbọdọ̀ débi mọ yàrá ènìyàn omi wà ń bẹ sẹfọn tí mo ṣe fún ẹ never má jẹ́ kí n rí ẹ kó sẹ as from today I'm not going to drop my key again where I'm going now. wèrè ni ọ ìwọ ọkọ tó bá ń ṣe irú ẹ àfúyàwó yẹn gọgọrọ ni yàrá ilé mi lọ́n tèmi gọgọrọ nù ẹ tún yàrá sí yóò sì tún kẹsí òun ló sì wọ yàrá rẹ yóò tún ṣe bọ́bá wà á sùn ọlọ́run ni kò sùn bẹ́ẹ̀ kó nù ọ̀tàn yé sí wọn nìkan kàn máa yé jẹ tọba gbọn tọ tọba gbọn tọ yé sí bí tú ni wọn bá gbé sí kó gbé nǹkan sí fáìfù ọmọ pé lórí ibú ni ọ èyí jáwọn ó lò kó gbé sí sísì kó gbé sí sísì kó sùn kó ti rí fáwọn ọmọ pé ẹ láìdé ẹ àgọ àgọ mẹta bàbá yín dé àgọ káàbọ ẹ jí mi. ìkẹyàtọ̀ la.

0: Certificate.
1: Ọ̀rọ̀ tó bá jẹkún lọ ẹ̀rín láàbírin.
2: Bẹ́ẹ̀ ni
1: ẹ dákun sójú ayé mo wà yí àbójú oorun ni.
2: Ó mò ń jírí lówùrọ̀.

0: ẹ̀dàkùn ẹ̀sọ̀ ọ̀túnmọ̀ rẹ̀ kó yé gbogbo wa.
1: Bí ẹ bá ṣe pé mo ro ti bàbá mi ni, dókun torí mi, dójìyà nítorí mi ni, tó dáríjì mi nígbà tí mo dẹ́sẹ̀, gbogbo ẹsẹ̀ tẹ́ wáṣẹ̀ yìí ń wà bínú, mo ti wá dáríjì yìí ń sọ̀túnmọ̀ rẹ̀ kó wá yé gbogbo wa. Olódùmarè, ohun tá ń pe lọ́lódùmarè èyí orúkọ ńlá ni, èèyàn lásán ò gbọ́dọ̀ jẹ́ ọba tó dá gbogbo wa ní kúkú jẹ́bẹ̀. Olódùmarè, olódù, ohun tí Yorùbá ń pe lódù ni nǹkan tó tóbi, bí Yorùbá bá pọ̀yà tó tóbi, wọn láwọn podù ọ̀yà, bí Yorùbá bá jayò tó pọ̀, wọn láwọn jodù wayò, ṣùgbọ́n àrètí ń bẹ.

0: ẹ kú dédé àkókò yìí o ẹyin tèmi ẹ kú dédé àkókò yìí ní gbogbo ibikíbi tí a fẹ́rẹ̀ kan nìyí tó bá ń fẹ́ dé adéyinka ọlásùnkàn mi lè ní jẹ́ o pàpín balẹ̀ ẹ fìlà ìlọsẹ àròkọ nímí tí so lórí ọbẹ nílùú àwọ tangaran ajáàlú ọyọ tí égbó lásán nítorí bẹmí ọba ẹranko ọyìn ọpọ ọgbà náà ni màá ń já sí pé mo rábà mi èèyàn kan ní ọrọ jẹnu ohun tí mo tún sùn tán tí gbogbo ẹnu mi ṣe wúyẹwúyẹ
1: ìyanu tètè agbọ́ ni.
0: ètò mi tẹ gbọ́ tán ẹ̀yìn tèmi tí mo fi ń gbà wá níyànjú wípé ìrònú kákárí bọnú pẹ̀lú ìrònú àròjù kò tọ́ràn tí ń ṣe ni o ẹ̀yìn náà ló wá tún jẹ́ kí n padà wá kí n tún wá fi òde lè lórí fún yín fún ẹnì kan tí ń gbọ́ mi lọ́wọ́ tó ní ìgbàgbọ́ tẹ́ mọ̀ pé bíbélì sọ wípé bẹ́yìn bá nígbàgbọ́ tó kéré bí ihoro mustardi ẹ̀yin yóò sọ fún àwọn òkè kan sídi o òkè ó sì fi ti ìkálára rẹ̀ sídi nítorí pẹ̀ nígbàgbọ́ mo wá ń sọ fẹ́ nìkan tó nígbàgbọ́ ń bẹ̀ ẹn tó fẹ́ mọ ronú sẹ́lẹ̀ ṣùgbọ́n tó nígbàgbọ́ ipé kò sí nǹkan kan tí olúwa ò lè ṣe o aya pẹ̀lú orin mọ́ọ̀mì yìí tààjọ wá sórí ètò mọ́ọ̀mì yìí kristi àfọlábí orísun iye pẹ̀lú orin wọn tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìyanu yóò ṣẹlẹ̀ ìwọ náà tó bá nígbàgbọ́ báyìí tó nígbàgbọ́ so sáti nígbàgbọ́ tó ń gbọ́ mi lọ́wọ́ níwòyí ọ̀la níwòyí àsìkò yìí lọ́la gbogbo òkè ìṣòro rẹ yóò ti di pẹ̀tẹ́lẹ̀ ìyanu yóò ti ṣẹlẹ̀ ọyá gbé òkè.

láti orílẹ̀ èdè Brazil, ọmọ ìlú Brazil ni wọ́n sọ pé wọ́n nífẹ̀ẹ́ sí àṣà àti ìṣe Yorùbá. Kódà wọ́n ń jóyè mi pé ó ń wu àwọn lẹ́mí àwọn láti wá sí orílẹ̀ èdè Nàìjíríà báwọn ó sì dé ìlú Ọ̀yọ́. A ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ bí a ti tún sọ̀rọ̀ yìí o. Ẹ̀yin tèmi, ìyanu yóò ṣẹlẹ̀ ní wòyí ọ̀la o.

0: Ṣẹ́yìn gba àgbọ́ pé ohun gbogbo báyìí ló máa ń ṣiṣẹ́ papọ̀ fún dáadáa. Ohun gbogbo ń ṣiṣẹ́ papọ̀ fún rere ni o. Nítorí ẹnìkan tó ti ń sọ̀rọ̀ tí nù, ẹnìkan tó ti gbàdúrà títí tó wò pé ó tiẹ̀ ti sọ ohun àdúrà ohun òkúkú gbàjarí. Ọyá ká pátì ká gbokobo mi lọ. Nítorí ẹni ohun tó ti ń rò ó pin, ìyanu yóò ṣẹlẹ̀ o. Tó bá ti ní gbàgbọ́ níwò yìí ọ̀la, mo ń sọ pẹ̀lú ìgbàgbọ́ wípé níwò yìí ọ̀la, ìyanu yóò ti ṣẹlẹ̀ pẹ̀lú orin mọ́ mi dáadáa. Kristi Àfọ̀lábí láti Ọ̀sun State ti wa lọ́hún níbẹ̀. Kristi Àfọ̀lábí tí wọ́n fíjọ bàbá wa Dr. Atabatubu. Atabatubu Elédùmarè. Ọlọ́run ìyanu. Mọ́ mi Kristi Àfọ̀lábí orísun ìyè náà ni ó.
1: Wà á tún dìde rìnsẹ́.
0: Kódà àárọ̀ yóò dìde rìn, afọ́jú ọjọ́ pípẹ́, ojú rẹ̀ ó là o. Ẹni tó jẹ́ pé àìríṣe ni àìlówólọ́wọ́ ni ìjákulẹ̀ ni àìláyà ńlé ni àìlọ́kọ́ ni àìrọ́mọbí ni. Níwò yìí ọ̀la, ìyanu ṣẹlẹ̀ mú ìròyìn ayọ̀ wá o. Ìròyìn ayọ̀ ń wọlé tọ̀ ọ́ bọ̀ wá. Ìyanu ṣẹlẹ̀ níwò yìí ọ̀la. Tó o sáti nígbàgbọ́. Níwò yìí ọ̀la, ìyanu ṣẹlẹ̀ Adéyinka. Mo tún ti dé aláwòye ìjánu. Níwò yìí ọ̀la, ẹyin tèmi, ìyanu. Àríyanu báyìí, àgbójú òkè dá mi lẹ́nu, yóò ṣẹlẹ̀ nínú ayé mi àti ẹ.

0: gbọ́.
1: Ẹnìkan tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí níwò yìí ọ̀la, ìwọ gan ó kọrin ìyanu, ó kọrin ìdúpẹ́, kódà ó tún fèmí gan ní nǹkan ọpẹ́ ẹ̀bùn ọpẹ́ pé Ọlọ́run mọ̀ ti padà ṣe ìyanu. Ẹnìkan tí ń gbọ́ mi lọ́wọ́ tó nígbà àgọ́ yìí, ó padà wá dúpẹ́ o, ó padà wá dúpẹ́ o, nítorí pé níwò yìí ọ̀la, má ro pín o, ìyanu yóò ṣẹlẹ̀ Adéyinka, bó tó ti gbé aláwòye ìjọnu, ọ̀rọ̀ tó ń bá mo kó mo rò ó bọ̀ wá.

0: ṣe.
1: Ní Togo tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́ yìí níwòyí ọ̀la ìyáná ṣẹlẹ̀ ẹyin tèmi láti Bìnì tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ níwòyí ọ̀la o wàhálà ìyáná ṣẹlẹ̀ oṣù tí nígbà gbọ́ná ẹyin tí a ní Nàìjíríà tilétilé níwòyí ọ̀la ìyáná ṣẹlẹ̀ ẹyin tèmi láti Canada tẹ́ ń ṣe ẹmọ gan lójoojúmọ́ níwòyí ọ̀la ìyáná ṣẹlẹ̀ ẹyin tèmi láti United Kingdom àti ẹyin alátìlẹyìn wa káàkiri àgbáńlá ayé níwòyí ọ̀la ìyáná yóò ṣẹlẹ̀ o.

0: ṣiṣẹ́.
1: Ìwọ́ tó wà lórí ìdòbólẹ̀ àìsàn tó ti ń wò pé àbí yóò padà ti ìpọ̀n mẹ́rù ni, àbí yóò padà ti ìpọ̀n, kò ní ti ìpọ̀n mẹ́rù o, níwò yí ọ̀la ìyanu yóò ṣẹlẹ̀.
0: Gbàgbọ́ nínú Ọlọ́run nínú ayé yìí, ohun tó lè ń bọ̀ wá dẹ̀rọ.
1: Ya salam, ya salam, ohun tó lè ń bọ̀ wá dẹ̀rọ.
0: Ìyanu yóò ṣẹlẹ̀,
2: ìgbàgbọ́ ni mo fi dúró.
1: Tẹ́ bá ti bì gbàgbọ́ dúró, kódà kó kéré bí ìhòrò mú stádì. Lẹ́yìn nígbàgbọ́ tó kéré bí ìhòrò mú stádì, ẹ̀yin ò sọ fún àwọn òkè kan dìde kan sì dí, òkè yóò sì sí dí, ìyanu ńlá yóò ṣẹlẹ̀.

0: ti agbọ́ ni.
1: Àǹtí mi tẹ́ ń gbọ́ orin wọ̀nyí, Kristi Afọlábí orísun ìyẹ̀. Kristi Afọlábí orísun ìyẹ̀. Àwọn ẹ̀rọ orin yìí, fọ́nrán orin yìí, fídíò rẹ̀ ń bẹ ní orí YouTube wọn. Kristi Afọlábí orísun ìyẹ̀ náà níbẹ̀ dé YouTube. Àtẹ bá bẹ́ẹ̀ bá wọn jọ rẹ̀ lórí Facebook wọn, orí Facebook wọn. Kristi orísun pẹ̀lú Ivan pẹ̀lú ìyẹ̀. Kristi orísun ìyẹ̀ náà ní Facebook. Ní orí Instagram ẹ̀kọ́ papọ̀ ni Kristi orísun ìyẹ̀ ẹ̀kọ́ papọ̀ ni. Ní orí TikTok Kristi orísun ìyẹ̀ náà ni o, ní orí TikTok. Ní Facebook Kristi orísun ìyẹ̀ 2. Ayo, bẹ́ bá wà lọ sí orí YouTube, Kristi orísun ìyẹ̀ náà ni orí YouTube. Ní orí wọn èyí tí wọ́n ṣe pẹ̀lú Dr. Láyìmí Kábàbs aka Àtàbàtúbú. Àtàbàtúbú orin yìí ti wà ní orí ìkànnì ayélukára káàkiri, kódà bẹ́ẹ̀ dọ́díò máàkì ẹ bá ń bẹ̀, bẹ́ẹ̀ fẹ́ dáńlòdù rẹ̀ ẹ bá ń bẹ̀ o. Orin yìí ẹ̀ rí pé ó ń súre ayọ̀, ó ń pàṣẹ ìtura, ìdùnnú àṣẹ ìyanu ló ń pa sínú ààyè wa. Kẹ́ẹ̀yà lọ máa dáńlòdù rẹ̀, kẹ́ẹ̀ máa gbọ́, kẹ́ẹ̀ fi sí rìpíìtì. Àtìgbà tí mi ti gbà á rìpíìtì ni mo fi sí o, torí pé mo nígbà gbọ́ wípé ìyanu ńlá yóò tún ṣẹlẹ̀ nínú ààyè tèmi náà, torí pé kò sí nǹkan tó ṣòro fún Ọlọ́run ọba mi láti ṣe. Àṣòro ṣe bí Ọlọ́run ọba mi ò lọ́wọ́ sí. Tọ́lọ́run bá fẹ́ lọ́wọ́ sí, tó bá ti lọ́wọ́ sí, ìyanu oríṣiríṣi ọtún náà ni yóò máa ṣẹlẹ̀. Ṣẹ́ẹ̀sì màtẹ́lẹ̀ ń kọ́ pé ọtún lọ́jọ́ yọ ọtún náà lóòrùn ràn. Adéyinka mo tún ti dé o, aláwẹ̀ ìjẹun èdè bábà èdè, ọ̀rọ̀ bábà ọ̀rọ̀ ìmọ̀ bábà ìmọ̀ ìwà bábà ìwà, kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ọmọ ọba Aládèjì gọjìgan tògótògótògótògó. Abọ́gbọ́n nú tún ni mí tọ̀ sántọ̀ sántọ̀ orú tòru o. Èmi lọ́kùnrin sì bà olórí aláròyé nílànà òní mà tí mà ń wò sọ̀sán sùn. Mọ́námọ́ná mi sì kárìbọnú bí ẹni tí ọ̀lọ́gbọ́nú ọgbọ́nú mi gbèjì ẹgbẹ̀jọ ni àgùntàn mi ń wò sọ̀sán sùn bí ẹni tí ọmọ bí ọ̀lọ́run rè. Adéyinka, ta ló nígbàgbọ́ ń bẹun? Ẹ ti nígbàgbọ́, ìyanu ti ṣẹlẹ̀. By this time tomorrow, ìyanu ńlá yóò ṣẹlẹ̀ níwòye
0: ọ̀lọ́run.
1: Ẹyin ò tẹ́ ẹ bá ti wá dé YouTube wọn, ẹjọ́ nítorí Ọlọ́run kẹ́ ẹ subscribe síbẹ̀, ẹ subscribe síbẹ̀. Àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan tó dùn tó je tí ń gbèsè náà ló wà níbẹ̀. Kẹ́ ẹ subscribe níta, ẹ tún lè fi support wọn. Àǹtí mi tún jí ó yé mi pé bẹ́ẹ̀ lóde pé òde ìyàwó òde ọmọ òde nínú ṣọ́ọ̀ṣì yín ní gbogbo àwọn àpéjọpọ̀ yín. Ẹ̀ẹ́dẹ́ bá fẹ́ káwọn wá fi orin da yín lára yá ń bẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn yìí náà lẹ́ pè wọ́n sì mọ̀ ń bọ̀ ná.
2: Dandan ni kò ṣe.

prime minister ni so si ti ero bani soro yi na le pe won si o na ni won tun lo ni ori ikani whatsapp won o ni 080 ti ati mu gege ati takada eyin temi 080 3541 4956 080 3541 4956 le kan si 080 3541 4956 ẹnì kan sọ pé òun ò tí ì mú gègé àti tákàdá ayé ẹmu ẹrọ yìí náà ni wọn ń lò lórí whatsapp o ẹrọ yìí ni wọn ń lò lórí whatsapp 080 3541 4956 080 3541 4956 ẹ sì mọ gbàgbé pé gbogbo àwọn ẹrọ ìkànnì ayélukára social media sí wọn lọkan ọjọ kan kristi orísun iye náà ni o kristi orísun iye máa mi afọlábí kristi o kristi afọlábí aka orísun iye ọyìn ìyá yìí máa gbà sí ńlá kó máa gbáyàkà sí dáńbẹ́rún.

0: lálẹ́ gbàgbọ́ nínú Ọlọ́run nínú ayé ohun tó lè ń bọ̀ wá dẹ̀rọ̀ ẹ̀rí lọ́wọ́.
1: Ya salam, ya salam, sólè jàlá àlewalè ìkìrà gbogbo ohun tó lè ń bọ̀ wá dẹ̀rọ̀ Adéyinka.

yìí ọ̀la yanu yóò ṣẹlẹ̀ ọyá ẹjá tún gbàbí wọlé ná ẹjá gbàbí wọlé ná ọdọọdọ àǹtí mi onítèmi èèyàn mi ọmọ mi okun lọlá fún ńláyọ ọlásùnkàn mi ìwọ náà wá dá sọ̀rọ̀ àánú tá à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kọlọ́n kò fi àánú wá ayé mi pẹ̀lú àwọn tí wọ́n ń gbọ́ mi rí. Ẹjẹ́ mi fún ńláyọ̀ ọlásùnkàn mi. Ọ̀rọ̀ anú ìyanu náà là ń sọ.

0: Láfún láyọ̀ aláṣọ́kan mi lòun náà ń jẹ́ lórí YouTube. Ó náà ní ń jẹ́ ní orí Facebook. Okun Láfún láyọ̀ aláṣọ́kan mi, Amejoy. H-A-M-E-G-O-Y. Amejoy. Okun Láfún láyọ̀ aláṣọ́kan mi, Amejoy. Of Jesus Harmony Ministry. Lọ́yọ̀ wá àyín níbí náà ni. Ẹni tọ́lọ̀ ń bá sàánú fún lọ bọ́ nínú ewu. Gbogbo pé wọ́n kidnap èèyàn lọ́tún ló sì yí. Àìmọye àwọn ẹlòmíì tí wọ́n ní. Wọ́n láyẹta wọn ní nǹkan kan, wọ́n légede wọn ní nǹkan kan. Tọ́jẹ́ pé Ọlọ́run sì ń kó wọn yọ. Lẹ́mọ̀ gbọ́, ẹ̀yin kété báyìí náà níbí mọ̀ ń sẹ̀. Àánú lọ́lọ́run fi ń gba àwọn là o. Àánú ni o.
1: Ọ̀dọ̀ rẹ̀ lórí ti ń wọ.
0: Lẹ́yìn bá ṣàtì nígbàgbọ́ pé Ọlọ́run nìkan náà ló lè so ohun gbogbo. Kò sí nǹkan kan báyìí tó ṣòro fún Ọlọ́run ọba mi láti ṣe fún ni. Pàdé àmì yìí, ǹjẹ́ mo kọ sí ṣùgbọ́n yín náà súnmọ́ mi níbí. Ẹja dásọ̀rọ̀ yìí, Ọya Ọlọ́run ọba ò ṣe o. Ẹ̀mí mímọ́ ó sí ẹ̀mí àwọn wòlíì. Torí pé ìwọ ló ń gbógun fọlẹ̀ wa, àwa ọ̀mọ́ ṣe o. Ó ṣeun.
2: Ẹ̀yin ló ń gbógun fọlẹ̀ wa, ẹ̀mí mímọ́ ẹ̀ ṣe.

0: pàdé jésù lórúkọ rẹ.
1: wọ́n ní tolúwa ni sing lórúkọ bọ̀dá mi ti ń kọrin yìí.
0: gbogbo fún mi.
1: orin pọ̀
0: oníkọ.
1: ẹ rí i pé àwọn orin ìjìnlẹ̀ ni mo kó wá. mo ti tún fi ìyanu níwòye ọ̀la mo ti tún fóun náà fún ara àwọn kátálọ́ọ̀gì orin tá a máa ń lò tọ́jú orin ẹ̀mí gidi. ẹ mọ̀ pé àwọn orin tó gbádùn yàáyìn ilẹ̀ tí mo ń gbọ́ wọn. ẹ tún máa bá orin mu pàdé torí wọn upload ìyanu yóò ṣẹlẹ̀ wọn sí orí sábà wa náà. tẹ́ mọ̀ gbọ́ ní gbogbo ìgbà. torí pé níwòye ọ̀la o níwòye ọ̀la by this time tomorrow ìyanu ṣẹlẹ̀.
0: ìràwọ̀ òwúrọ̀ ẹ̀mí mi.

0: ni.
1: Ẹyin tèmi, tó bá ṣe pé Ọlọ́run bá mọ̀ ń ṣe àmì ẹ̀ṣẹ̀ ni o. Tani ò lè dúró ná? Tani ò lè dúró?
2: Orí gbà yóò ọpẹ́ ni fún ọba.
1: Tí ò bá ṣe pé Ọlọ́run fàánú gbà wá. Èmi àtẹ̀yìn tó jẹ́ pé kìkì dá ò kúrò ẹlẹ́ṣẹ̀ jọ ni wọ́n.
2: Ó ní láyé.
1: Má ṣe ń tèrà mọ́lẹ̀ là ń tẹ̀ ká mo dùn.
2: Fàánú gbà o.
1: Àti ẹ̀tún fi mọ lórí àwọn dábà Ọlọ́run nìkan, àwọn nǹkan ọ̀sìn míì náà. Ẹlòmíì á fọ ọkọ̀, àdìdì fi ọkọ̀ kọlu ẹran ẹlẹ́ran. Ẹlòmíì á gbá ajá, á gbà ń gbàkúgbà. Ẹlòmíì á tẹ ọmọ dìẹ pa, kò tiẹ̀ ní human feeling pé báyọ̀ tiẹ̀ ṣèṣì ni pé ó ṣèṣì, yóò sì dì tẹ ọmọ dìẹ pa. Àwọn ẹlòmíì ti dájú débi wípé wọ́n á máa fi odidi odó, odidi odó. Ha torí Ọlọ́run.
2: Ayé.
1: Wọ́n mọ bí gún.
2: Òsolú.
1: Olóńgè nílò òye.
2: Ayé.
1: Fígún odidi adìẹ ló yẹ.
2: Òsolú wa lórí.
1: Àánú Ọlọ́run fi ń gbà wá ọ̀ tó bá wo ti àìṣe déédéé wa ni.
2: Sí ayé.
1: Ọlọ́run Nàìjíríà ni ọkọ̀ọ̀kan parẹ́ dànùdànù.
2: Nínú yìí.
1: Ṣùgbọ́n torí pé ń fàánú ń gbà wá.
2: Gbára nínú ìgbà dí.
1: Iná la fi wà ní àyè o. Àánú tó fi ń gbà wá yìí. Ọpẹ́ ni fún ọba Ògo.
2: Kò sálágbára ní pẹ́sídẹ̀ǹsì rárá.
1: Yasalam yasalam sílùú Jọlá àlewà lè gbéra.
2: Fún o, táwọn kan lápẹ́rí níwájú apànìyàn ẹ máa bọ̀. Àfọ Ọlọ́run tí ayé ń pè é. Jesus. Thank you, Jesus. Thank you, Jesus.

0: kí bàbá tán bá mi ń chàtì láti Brazil náà. Mo kí ẹ̀yin náà Felipe àìmọ orúkọ yín kò ti fẹ́ jọyọ̀ ń lé yín iwájú. Felipe Galbao wọ́n ní Felipe Olúọ̀pà. Ojú ọ̀pà ni orúkọ àwọn láti orílẹ̀-èdè Brazil. Mo kí ìgbà yẹn náà láti Brazil ẹ̀yin tí a.
1: Ìwọ tí o mú rẹ nìkan ni mò ń bá wí.
0: Bí a rí pọ̀nà wá ti ìjì. Àwọn ti Brazil gan wọ́n ń gbọ̀ wá.
1: Mo fẹ́ kó o rántí.
0: Tá tó ń gbọ̀ wá. Tán ní ìfẹ́ wa dénú.
1: Ní ọ̀kadà. Tó dàbí.
0: Àánú ti ń bọ̀.
1: Owó tó owó sì kò sẹ́nì kankan.

0: ni wọn tí ó ti retí admission. Gbogbo àwọn ẹ̀gbọ́n dáàdì ẹ ní ò wá bá wọn. Nígbà tó jẹ́ ọ̀dọ̀ wọn, wọ́n tilẹ̀kùn géètì wọn ni wọ́n sọ fún ọ pa wọn ò sí nlẹ̀. Ẹni tí mò ń bá wí gangan, tí mo fẹ́ kó ronú jinlẹ̀.
1: Mo tún fi àsìkò yìí rántí àwọn tó ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́ náà. Látòrí
0: tí ọmọ rẹ̀ ṣàìsàn tó ń
1: sẹ́yìn tẹ́lẹ̀ náà. Abdulrahman Abdulbasir, first graphic designer wa. Àtòbí dórí Ọlánìkẹ́ Ọlárìnrìnrìn, Nipsey brand náà, graphic designer wa, gbogbo àwọn bánà wa. Òní máa ń ṣe obìnrin ni o, ó gbòòdò dáadáa, gúdúgúdú ni, ó ṣe gúdúgúdú méje àti yàyà mẹ́fà. Tóbi lórí ẹ̀gbọ́n mi Road Image, ọmọ wọn nílọrin àfànjá ẹnu dùn ojú ọ̀rọ̀ láti àwọn sọ̀rọ̀ òkè ọya Ọlọ́run. Àánú Ọlọ́run ní ń fọ́ orí ọ̀fẹ́ rẹ̀ ní kọ̀rọ̀ ní sọ̀rọ̀ láyé wa. Tóbi lórí S Malik Wireless Communication Concept SwiftDataDrive.com nítorí náà ní Rinso Bọ́ọ̀dù. Àdélọ́wà ọ̀rẹ́ mi nù ara Hope Culture lókè òrò kílọ̀ yà láàfin wá ń bí 08076003202. Àdélọ́wà nù tẹ̀bárì tó bá gbé aṣọ̀run tó bá dúró dáadáa oníbàwà gbẹ̀. Ọ̀rẹ́ mi tóbi lórí Best Icon Furniture lókè òrò kí gbogbo àwọn àgánú ìkànnì kulu wa nínú studio wa yàn yín. Òye yín àwọn náà máa ń bá wàá kàn nọ́mbà wàá kàn wọ́n. Kíkàlùkù wọn ní Navi ń support. Adúpẹ́ wọn adúpẹ́ pẹ́ òkun ó pè lórí àdánù látàn. Orí ẹyin tá a bá ṣe lórí ìpìnì tí ò dúpẹ́ ó fi pa àdánù egbèje náà ni o.
2: Iṣẹ́ ọwọ́ rẹ ni Jésù mo mọ pẹ́ mi wà o.
1: Lóbi lórí AY Venture AY Communication Idris Rotel Mustaki tí ìsọ rẹ̀ wà nínú Erelu Shopping Complex lókè òrò kílọ̀ yọ aláàfin Block 11. Ṣé Block 11 ni? Gbé ìpè Block 11 náà.
2: Ami bí mo ṣe wà o, mo máa wá dúpẹ́ ọrẹ mọ́ dúpẹ́.
1: Àbí Block 7 ni? Àìlọsọ àìníyè inú ibi ń ṣe nǹkan. Mo tún ní ẹ̀ka sí òkè Mògì lọ́yọ̀ aláàfin wa ń bí. Gbogbo bẹun gbogbo àwọn fọ́nrán ètò tá a máa ń ṣe ni máa ń lò láwọn ṣọ́ọ̀bù rẹ̀ táwọn yẹn máa ń gbọ́ níbẹ̀. Adúpẹ́ o adúpẹ́ pé òkun.
2: Nítorí
1: pé ayé gbogbo àwọn tó ń sọ̀pọ̀tì lọ́nà kan ọ̀nà kejì tá àrùn ti dá kọ́ lọ́ mọ̀ yín ọmọ yojú yín ọmọ nọ́mbà ilé yín. Elédùà á mọ wà pẹ̀lú gbogbo wa o. Nítorí tí ẹ̀yin ràn wá lọ́wọ́ làwa náà ṣe ń tẹ̀ ẹ́ síwájú. Elédùà o a ṣẹ̀dá dẹ́dà yóò máa ran ẹ̀yin náà lọ́wọ́ ní gbogbo àdáwọlé yín o yóò máa yọrí sí rere.

ti fẹ́ àti bó ṣe wù ú. Olúwa náà ni a dá ọpẹ́ fún látara orí ńlá ńlá tó ṣe fún wa, tó tún kádàrá kí ẹ̀mí wa mọ́ bẹ láti ìjẹ́jọ́ di òní. Olúwa mọ́sà wọ la pa dúpẹ́, mọ́sà ṣe àlékún orí ẹnì kọ̀ọ̀kan wa. Lẹ́yìn ìgbà tá a kí Ọlọ́run atọrọ kẹ́ ìgẹ́ àti ìgẹ̀ fún oníṣẹ́ ńlá Nábùwá Muhammad, kíkẹ́ náà mọ́mọ lórí ànẹ́bì nìkan, àwọn aráalé rẹ̀, àwọn sahábà, àwọn ìyàwó, àwọn ọmọ, àwọn olólùfẹ́. Nínú olólùfẹ́ Ànábì Muhammad ni àwa náà wà. Olúwa mọ́sà pínkẹ́ náà kárí ẹnì kọ̀ọ̀kan wa. Ọláláìláìláláà. Gbogbo àwọn àfáìsìn tí wọ́n ti jíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti lọ, Olúwa mọ́sà bá bùkún kẹ wọn. Ọláláìláìláláà. Ọláà Muhammad Rasulullah. Bẹ̀rẹ̀ látorí Mọ̀lẹ́ni Sheikh Adam Abdallah Al-Aluri, Baba Kamaluddin Al-Adabi, Baba Yusuf Al-Argbeji, Baba wa Usman Al-Fulani Tana, Baba wa Agba Abdurrahim Ara Oyo, Baba wa Salman Alawi Alawaye, Baba Agba Nisa Rumi, o fi kárí ilé gbogbo àwọn ẹni Ọlọ́run. Olúwa mọ́sà bá wa kíè sílé wọn. Ọláláìláìláà. Àwọn tí wọ́n rólé fún wọn, tí wọ́n di ilé náà mú, tí nǹkan kan ò fi yin jẹ́ ńbẹ̀ látijọ́ tí wọ́n ti lọ, Olúwa mọ́sà jẹ́ kí wọ́n ṣe pẹ́. Olúwa mọ́sà jẹ́ kí wọ́n ṣe jìnà. Albarka Ọláláìláìláà. Baba Mudirul Markaz, Mọ̀láyà Sheikh Muhammad Habibullah Adam Abdallah Al-Aluri, àlékún ṣọ́, àlékún àlàáfíà, àlékún ẹ̀mí gígùn. Olúwa mọ́sà bá ṣe fún wọn. Ọláláìláìláà. Baba Àgbà Mọ̀láyà Sheikh Ahmed Usman Al-Fulani, Olúwa mọ́sà bá wà pẹ̀lú wọn. Àlékún dúrótì, àlékún jẹjà, àlékún àánú, àlékún àránṣe lórí ọ̀tá ni. Olúwa mọ́sà bá ṣe fún wọn. Ọláláìláìláà. Ọláà Muhammad Rasulullah. Baba Àgbà Sheikh Al-Imam Abdulaziz Aminullah Adesokan, Olúwa mọ́sà jẹ́ kí a rí wọn pẹ́. Albarka Ọláìláìláà. Bá a ṣe tọrọ fún wọn, iná la tọrọ fún gbogbo àwọn àfá wa látòkè délẹ̀, gbogbo àwọn tá a ṣàǹfààní lọ́dọ̀ wọn. Olúwa mọ́sà jẹ́ ká rí wọn pẹ́. Olúwa mọ́sà jẹ́ kí a rí wọn jìnà. Gbogbo jẹ̀mọ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ní gbogbo ibi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa, iná ni a kí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

A tún ti dé lórí ètò yín, ètò wa Al-Muqaddas, eléyìí tí ń gun orí afẹ́fẹ́ ní wákàtí tí a wà yìí ní aago 11 ní ti táìmù Nàìjíríà, 11 sí 12 a.m. 12 p.m. bá a ṣe mọ́ ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ní gbogbo ibi tí ẹ̀ ti ń gbọ́ wa, Ọlọ́run ní jẹ́ kí ó sú yín, kò ní sú àwa náà. Al-Qur'ani tí a kọ́kọ́ tẹ́tí sí tí a gbọ́ yẹn, ẹni tí ó gbóhùn náà jáde, àwọn náà ni àfáà Al-Ustaz Abdul-Mujib Hamid Usman Al-Fulani. Àwọn ni wọ́n ni Fọ́ìzì Al-Qur'ani náà. Olúwamọ́sà jẹ́ kí a rí wọn pé gbogbo ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sí láti download ẹ̀, ó wà ní AudioMac, Suratul Qalam. So, ó wà ńbẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀. Tẹ bá ti tẹ̀ sí Al-Mujib ní AudioMac, yóò gbé gbogbo àwọn Al-Qur'an tí wọ́n ti kà wá. Ẹ mọ́ bá download rẹ̀. Ọlọ́run mọ́ ṣàṣẹ ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀sán olóore.

Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ètò wa yìí náà, ẹni tí ń dá lé lórí náà ni pé a mọ̀ dára wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Ìsìláàmù. Kí ni Al-Qur'an wí? Kí ni Nabi Muhammad wí? Kí ni àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà ẹ̀sìn? Kí ni táwọn náà sọ? Táyé wọ́n ó fi rọrùn láti gbé, téyàn ó fi ṣiṣẹ́ Al-Qiyamah látayé, tẹ́mi rí ó sì balẹ̀ pé tó bá déwájú Ọlọ́run, ó rí ẹ̀san iṣẹ́ dáadáa tó ṣe ní ayé. Òun náà ni ètò yìí wà fún. Àti àwọn nǹkan lóríṣiríṣi tí bá ń lọ current affairs, iná ni a mọ̀ dá sí tá a sì mọ̀ yà sí. Kọ́lọ́run mọ́ ṣáà mọ kún wa ní ọwọ́. Orúkọ tèmi gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ látàná, òun náà ni Al-Ustaz Abdul Qudus Waliyullah Abdul Aziz Al-Muqaddas.

Lórí ètò ní àárọ̀ yìí, ohun tí a fẹ́ yà sí, òhun náà ni ọ̀rọ̀ nípa àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn tí wọ́n ti wáyé ṣáájú wa, tí ó jẹ́ pé nínú ọ̀rọ̀ wọn tí a bá rí, a mọ rí òye, a mọ rí mọ̀nà látara àwọn ọ̀rọ̀ wọn. Tí ò fi ní já sí pé ayé tí èèyàn mọ lò, ọkàn mọ lo ayé bẹ́ẹ̀. Gbétò, àwa náà ṣáà ń lo ayé. Àmọ́ bó ẹni tí ń lo ayé náà, òun náà mọ̀ páyé tóun lò ìsayé gidi. Àmọ́ bí a bá ń sọ fúnra wa nípa ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti wá, gbétò, ìkánná àwọn àfẹ́sìn tí wọ́n ti wá, ọ sọ báyìí, àwọn sàhábà tí wọ́n bá nẹ́bí lògbà, òun náà sọ báyìí, tá a mọ rí ẹ̀kọ́ mú láti ara rẹ̀, tó ń kálukú náà fi wá mọ fi ìṣesí wọn, téèyàn fi mọ lo ìgbésí ayé yẹn, táyé yẹn ó sì mọ rọrùn. Alkùránì tí Ọlọ́run fi rán Nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam, Alkùránì ni kò sí nǹkan kan táwọn Ọlọ́run ti àdá sí, àbí tá a yọ kalẹ̀ nínú ohun tí ó mọ ṣẹlẹ̀. Nígbà tó yẹ pé Alkùránì, gẹ́gẹ́ bá Nẹ́bì ṣe ròyìn rẹ̀ fún Sayyid Naali, ipe Alkùránì yẹn, ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti wá ṣáájú ẹ̀mí Nẹ́bì. Alkùránì sì ń sọ̀rọ̀ nípa bíbẹ ẹ̀mí Nẹ́bì náà, àtẹ̀yìn àlúmọ̀ mi lásìkò tá a wà yìí. Ànẹ́bì tún wá ní Alkùránì tún ń sọ̀rọ̀ nípa àwọn tí ó padà mọ wá lẹ́yìn ìgbà tẹ́mi Ànẹ́bì mọ́ bá kù ní ayé àtẹ̀yìn sàhábà. Alkùránì yẹn wá ní, kò sí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan, kò sí ọ̀rọ̀ olórí pípé kan, tí àwa wá lọ tá a wà bọ̀ tá a ní bá ìpìlẹ̀ rẹ̀ nínú Alkùránì. Ọ̀nà ọba ní Kẹ́ọ́lá, gbígbé tó gbé Ànẹ́bì Muhammad dé ní Fátírà àgbàtà Ànẹ́bì Ìsá tó ti lọ, ó jíṣẹ́ níwọ̀nba àgbà tọ́lọ́run fi lóhun náà ó jíṣẹ́. Àwọn kan lò sẹ̀mí lọ lẹ́yìn ìgbà tánàbí Ìsá lọ, Ànẹ́bì wá dé pẹ̀lú Alkùránì. Alkùránì yẹn ni ó fẹ́ kọ́ mùsùlùmí bó ló ṣe fẹ́ bọ́ Ọlọ́run ọba rẹ̀ lò, bó ni mùsùlùmí ṣe fẹ́ bá ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ lò, bó ni mùsùlùmí bó ló ń gán ṣe fẹ́ bára rẹ̀ lò. O tiẹ̀ wá jẹ́ mùsùlùmí ọ̀ jẹ́ mùsùlùmí o, àti wọ́n tó jẹ́ mùsùlùmí náà, Alkùránì dá sọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀. Àwọn Lárúbáwá, wọ́n bẹ ní aláìmọ̀kẹ́, nígbà tá Ànẹ́bì dé, Lárúbáwá wọn mọ́kọ wọn mọ́kà, Umiyu ni wọ́n, ọmọ ìyá rẹ̀, tó yẹ pé bí ìyá rẹ̀ ṣe bí náà ni, kò lọ ilé kéwú kan, kò lọ ilé ìwé kan, kò kọ́ṣẹ́ kankan. Wọn sì ní tíra kan tí wọ́n fi ń de nǹkan mọ́lẹ̀ pé nígbà báyìí nǹkan báyìí rí báyìí. Ọlọ́run wá gba Ànẹ́bì Muhammad dìde láti lè jẹ́ sí pé ká Ànẹ́bì wá tún wọn ṣe. Àwọn ọ̀wà abú tí wọ́n ń wù nígbà náà lọ́hùn, ká Ànẹ́bì gbà kúrò lọ́wọ́ wọn. Àwọn èyí tí wọ́n ń wù ní dáadáa, Alkùránì tún tún ṣe ju bí wọ́n ṣe ń wù lọ. Tọ́lọ́run ọba ní Kẹ́ọ́lá wá ń sọ fún wa nínú Alkùránì ípé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم. Ọlọ́run ní wọ̀lẹ́dì, òun lọba tó já sí pé bàṣàfíl ummi yìí na rọ̀súlàn mínìhùn, ó gbé dìde o, ó gbé òjíṣẹ́ kan dìde
láàrin àwọn aláìkó mọ̀ọ́kà tí wọ́n mọ̀ kẹ́kẹ́. Ọlọ́run ọba yìí ló wá gbójì sẹ́kàn dìde jáde láàrin wọn. Yẹ́tùlọ̀ àléhìm gbígbé dìde tọ́lọ́run gbà nẹ́bù mọ́mọ́ dìde kó lè bá a mọ́ ka àwọn àyà ọlọ́run kó lè bá a mọ́ ka fún wọn. Wáyùzẹ̀ kíhìm ọba ka alukùránì fún wọn tán. Tìlọ́wọ́tù alukùránì tọ́ba ka fún wọn. Wáyùzẹ̀ kíhìm kó tún wá mọ́ fọ̀ wọ́n mọ́. Gbé tẹ́sìkì yàtùl kùlùb ọkàn gẹ́gẹ́n. Bọ́kàn bá ti mọ́ gbogbo ara yòókù ti mọ́ àmọ́ bọ́kàn ò bá fi mọ́ béèyàn ó lo kírímù jù bẹ́ẹ̀ lọ ọ lè mọ́ wájú ọlọ́run. Ọlọ́run wá ní wáyọ alimhumul kitaba kó sì lè bá a mọ́ kọ́ wọn ní tíra kọ́mọ kọ́ wọn ní alkùránì wal hikma ọgbọ́n kọ́mọ yọ ọgbọ́n tí ń bẹ́nu alkùránì jáde gbẹ́tò. Ẹlòmíì mọ̀ntúkù ní ń kà àwọn ọmọ fòhùmù pé kí ni alkùránì yìí ń wí kò gbọ́ yé gbẹ́tò òun kàn gbọ́ kí ó lérèfé ni ọgbọ́n alkùránì lérèfé àmọ́ kí ni tọ́lọ́run wí láàrin yìí mọ̀ fòhùmù rẹ̀ nígbà míì sì ni mọ̀ fòhùmù á ju mọ̀ntúkù lọ. Ẹlòmíì ọkàn mọ túké ó sódì ọmọ tó alukùránì bó ṣe wò àmọ́ mọ fòhùmù pé kí lọ́lọ́run wí kò yí ẹlòmíì. Ọlọ́run láwa gbà nẹ́bù mọ́hámẹ́dì jẹ agbẹ́dìde wáyọ̀ alimhumul kitaba kó lè bá a mọ́ kọ́ wọn ní tíra wal hikma àti ọgbọ́n wa in kanu min qablu lafi dalalin mubin. Alukùránì ní bó ti ẹ̀ jẹ́ pé tẹ́lẹ̀ náà àwọn lárúbáwá tá ń wí ojú ọ̀nà nù tó fojú hàn ni wọ́n wà bọ́lọ́run ṣe gbà nẹ́bù mọ́hámẹ́dì dẹnu sallallahu alayhi wa sallam. So ànábì yìí kọ̀mọ́kọ kọ̀mọ́ka lóòótọ́ àmọ́ alukùránì tí ọlọ́run fún alukùránì ni ọ̀gá gbogbo tíra pátápátá tọ́já sí pé kò sí tíra kankan tọgbawájú alukùránì. Ànábì yìí ìní wọ́n ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam. Ànábì ní ana madinatul ilmi wa aliyu babuha. Ànábì ní èmi Muhammad èmi ní ìlú mímọ̀ gbogbo ọmọ pátápátá ló pé sára mi bẹ́ẹ̀ ń wá bàlágà ẹ bà lára nẹ́bì bẹ́ẹ̀ wá mọ́ǹtìkì ẹ bà lára nẹ́bì bẹ́ẹ̀ ń wá fàlsáfà ẹ bà lára nẹ́bì gbogbo ọ̀ràn ìmọ̀ ìní ń bẹ lára nẹ́bì mọ̀ọ́mọ̀ kódà bọ́ epo orin ni gbẹ́tò orin o ẹ bà lára nẹ́bì àrúdù ẹ bá lọ́dọ̀ ànábì. Àwọn kèfèrí wọ́n fẹ́ sàlùkùránì di orin ọlọ́run sì jẹ́ wọ́n mọ̀ pé alukùránì ta fún yìí kìí sorin àmọ́ gbogbo ìmọ̀ pátápátá ìní bẹ lọ́dọ̀ ànábì mọ̀ọ́mọ̀. Ànábì wá ní bí mo ṣe jẹ́ ìlú ìmọ̀ yìí àbí ká pé inú ilé mọ̀ ànábì wá ní wa aliyu babuha. Ànábì ní alí ni ilẹ̀kùn rẹ̀ ilẹ̀kùn mímọ̀ béèyàn ọba sì wọnú ilé ọkànlẹ̀kùn bóò ló ṣe wá fò wọnú ilé tó ní kànlẹ̀kùn ni ló fi wá já sí pé sayyidna ali karamallahu wajhahu nínú àfàgbà sàbíàgbà tọ́lọ́run parí mímọ̀ sílá ìní sayyidna ali wa karamallahu wajhahu. Fa inna an-nabiyya sallallahu alayhi wa sallam idha kana madinata al-ilmi lam yakun li'adhi al-madina illa
babun wahidun. Àfáàrin tó bá yẹ pa nínú Muhammad sallallahu alayhi wa sallam, òun ni ìlú ìmọ̀. Kò sí tàbí ṣùgbọ́n fún Lutawi kó nílẹ̀kùn ilẹ̀kùn kan péré. Tá a sì mọ̀ pé Annabi Muhammad sallallahu alayhi wa sallam, òun náà lọ sọ fún wa pé èmi Annabi o, èmi ni ìlú mímọ̀, àmọ́ Ali òun nílẹ̀kùn bẹ̀. Béèyàn bá wa wọnú ilé yọ kànlẹ̀kùn kó tó wọlé. Olúwamọ́sàbá bòkú kẹ Sayyid Na'alina Karamallahu wajhahu. Àkọọ́lẹ̀ ọjà mọ̀ pé tí wọ́n fi ń lo Karamallahu wajhahu fún Sayyid Na'ali, òun ni pé nú ọ̀dọ́ tọ́gbà Ìsìláàmù tí ò forí kanlẹ̀ fóòsàrí ni Sayyid Na'ali ló wà. Nínú ọ̀dọ́ tí ò forí kanlẹ̀ fóòsà ni Sayyid Na'ali ni ọwà ni wọ́n fi mọ́ lo Karamallahu wajhahu. Kọ́lọ́mù mọ́sàbá wa pọ́n àdojúkọ rẹ̀ lé. Wọ́n ní Al-Hikmatu Dawlatul Mu'min Haysu Wajada Akhazaha. Wọ́n ní tá ń pè ní ọgbọ́n ní tó sọnù mọ́ mùmí ní lọ́wọ́ ni. Àmọ́ bí tí mùmìnì bá ti rí kó ṣe kí ni kọ́ gráàpù ẹ̀, kọ́ gráàpù kọ́pì tiẹ̀. Béèyàn kan bá sọ̀rọ̀ kan tó wá rí pé ń eléyìí mọ́gbọ́n lọ́wọ́ torí gbogbo èèyàn náà kọ́ ní sọ̀rọ̀ ọlọ́gbọ́n. Ẹni ẹ̀rò pẹ́ bọ́gbọ́n lọ́dọ̀ rẹ̀ ńgbà míì ó lè sọ̀rọ̀ tí ó yàgbẹ́ sọ̀rọ̀ tí ó dọ̀rọ̀ rú. Àmọ́ wọ́n ní bí mùmìnì bá ti rí ọgbọ́n kó ṣe kí ni kọ́ gbà mú. Sayyid Na'ali tí àwa ń sọ yìí, oníranran ọ̀rọ̀ ni wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀. Sayyid Na'ali akunrin ni, a mọ̀ kọrin, a sì mọ sọ̀rọ̀ olówó iyebíye. Nínú àwọn ọ̀rọ̀ Sayyid Na'ali ni láti wá fi mọ dára wa lẹ́kọ̀ọ́ ní òní, tó sì dá mi lójú pé kò sí oǹkálukú náà ṣe kí ni yóò rí tiẹ̀ mú bẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó ní Imanul Mari'i yu'rafu bi amanatihi karamallahu wajhahu. Ó ní Imanul Mari'i yu'rafu bi amanatihi. Ó ní ìgbàgbọ́ ọmọnìyàn ta bá lọ́mọ nìyẹn nígbàgbọ́ pé eléyìí ṣé mùmìnì ni lóòótọ́, ṣé mùsùlùmí leléyìí lóòótọ́. Ó ní àwa mọ̀ ímọ́ ní ara rẹ̀ bí àmọ̀ náà ti pẹ̀lú ìfọkànbalẹ̀ sí ta bá ní lọ́dọ̀ rẹ̀ ẹni tí ìjàmbá àmọ́ náà. Ẹni tí èṣe kí ni tí ìjàmbá àmọ́ náà, ẹni wọ́n fi àmọ́ náà sí lọ́dọ̀ tí ọ̀wá jàmbá rẹ̀. Sayyid Na'ali ni a mọ̀ mọ́ látara àìjàmbá mọ́nà rẹ̀. Tọ́ bá ti lè mọ jàmbá mọ́nà, a jẹ́ pé onímọ̀ nínú. Ẹni wọ́n fowó sí lọ́dọ̀. Nínú àkọọ́lẹ̀, wọ́n ní bí wọ́n bá kówó sí yàn lọ́wọ́, ọ̀rẹ́rẹ́ náírà ni, 2020 náírà ni, wàsówàsó ni. Bí wọ́n ṣe kó fún ọ ló ṣe dá padà. Ìyẹn pé yóò ní sí lágbájá sí lóun fẹ́ ṣẹ́ ohun mo sì ṣẹ́ ń dé ẹ̀ńbẹ́. Ìyún náà ń tọ́ka sí pọ̀ ń jàmbá àmọ́ náà tó rówó olówó kìí sówó rẹ̀. Ẹni wọ́n fi dúkìá sí lọ́dọ̀ jẹ́nsáré bí àpẹẹrẹ bí epo, àwọn tí wọ́n kó epo sí yàn lọ́dọ̀. Ọ̀wá ní jẹ́nsáré tà náà, nígbà bá tà á rówó rẹ̀ á tún sáré rà mí, wọ́n sì kò ṣe ọlọ́dọ̀ ni, ìwọ náà ń jàmbá àmọ́ náà. Ẹni tó gba ọmọ tọ́, bóyá ọmọ bọ̀dá rẹ ni, ọmọ àǹtí rẹ ni, ọmọ àbúrò rẹ ni, mọ́ jàmbá àmọ́ náà lára rẹ̀. Ẹ̀kọ́ tó o bá fáwọn tiẹ̀ náà ni kó fún òun náà. Mọ́ jàmbá àmọ́ náà, ìtẹ̀yàn bá lágbára lèyìn ṣe, bọ́ọ̀ bá ní kápá àti gbọ́ ọmọ wò, dẹ́ ọmọ padà fọ́lọ́mọ.
ń bẹ báyìí ni lóríṣiríṣi táwa náà mọ̀ ni tí wọ́n ń pè ní àmọ́nà. Ànẹ́bì sì ni láìmọ́nà límán láàmọ́nà tẹ́lẹ̀ o. Ànẹ́bì ni kò sí mọ́nì, kò sí ìgbàgbọ́ fún ẹni tá a bá ti lè fọkàn tán. Ẹnì kan ò lè sọ fún wa pé tó a lè fọkàn tóun tó bá ti jẹ́ oúnjẹ àǹbá ká wulẹ̀ lámọ́lẹ̀ báwọn. Tọ́ bá ti jó ń jà bí èèyàn èwò ní mọ́ni. Ẹni tí ó jẹ́ ẹni tó ní mọ́ni ò ní mọ̀ ṣe jàmbá. Ò ní mọ̀ ṣe jàmbá ọmọlà kejì nínú àwọn tí Sayid Naali tọ́ sọnu. Tí kó wá náà mọ ro làákàì sí pé ṣé ó rí bí àbí kò rí bẹ́ẹ̀ kó ń kálukú náà yẹra rẹ̀ o. Bí mọ́ni èèyàn bá sì ti wọ́ ẹ̀sìn èèyàn bàjẹ́ díẹ̀díẹ̀ nu. Ọgbọ́n ta fẹ́ mú bẹ́nu. Tí mọ́nì rẹ bá fi bàjẹ́, ẹ̀sìn ti bàjẹ́. Ẹlẹ́ẹ̀kejì, òun náà ni àhúkà mọ́wàzá káfí ṣẹ́dà. Sayid Naali ní ọmọ ìyá rẹ, ẹni tó lè pè lọ́mọ ìyá. Òun náà lẹni tó gbárùkù tí ọ́ nígbà tádanwò dé. Njọ́ tọ́lọ́ má dánwò wá. Ànẹ́bì lẹ́ni ọba gbárùkù tí ọ́, òun náà ló lè pè ní ọmọ ìyá rẹ̀. Tí a sì rí nínú ọ̀rọ̀ àwọn Yorùbá, wọ́n ní mọ́ gbàgbé èèyàn mẹ́ta nínú ìgbésí ayé rẹ̀. Ẹni ó ṣe sábà bí àdánwò fún ọ. Tó yẹ kóun lọ́jọ́ kónú àdánwò mọ́ gbàgbé rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ẹni ó bọ́ nínú àdánwò tó wá fi ọ́lẹ̀ nínú àdánwò yẹn, mọ́ gbàgbé òun náà. Òun kọ́ ló tí ọ̀nà àdánwò, àmọ́ òun ọkọ̀ ṣẹ̀bọ́ pọ̀ ń bẹ́ nínú àdánwò, ọwá tún fi ọ́nà àdánwò náà, àkọ́lẹ̀ ni mọ́ gbàgbé rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta náà lẹni tó mú ọ jáde kó nínú àdánwò. Òun kọ́ ló tí ọ̀nà àdánwò, òun náà bọ́ nínú àdánwò ni ọwá yọ kó nínú àdánwò. Mọ́ gbàgbé òun náà. Ajá sí pé ẹni tí ọba ti lè ràn lọ́wọ́ lásìkò tó ń bẹ́nu àdánwò tó o sì rí pó níkápá rẹ̀. Kìíṣe ẹni tó mọ̀ pé ò níkápá rẹ̀ tó yẹ pé àdánwò ti ń bóun gan fínra gan kìíṣe kèrémí òun kọ́ là ń wí o. Àmẹ́ni tó mọ̀ pé ó níkápá àti yọ kó nínú àdánwò tí ọ̀wá yọ mọ́ gbàgbé rẹ̀. Sọwárẹ́ ni ó ṣe sábà bí bó ṣe kónú àdánwò. Tọ́lọ́ ń fóun ṣe àdánwò eré ibú lára rẹ tó fi kónú àdánwò mọ́ gbàgbé òun náà. Ẹni ọwá yọ kónú àdánwò tó mú ọ jáde kónú ọ̀fìn mọ́ gbàgbé òun náà. Nínú ẹ̀, òun náà tún ni Ìzaharul Gínẹ́ Mínà Ṣókòrè. Ìzaharul Gínẹ́ Mínà Ṣókòrè. Kẹ́yìn ọmọ fi oore hàn. Bọ́lọ́n bá sóore fún yàn. Kẹ́yìn wá jáyé ọmọ pé ọlọ́run sóore fún mi. Ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún ọ, ìmọ̀ ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún yàn. Ń bẹnu pé èèyàn dúpẹ́ orin náà ni. Tálukùránì sì ní láì ṣàkàrùtùm làázì ìdánakùn. Àdùkùránì ní ọlọ́run sọ pé bẹ́ẹ̀ bá ti lè mọ dúpẹ́. Làázì ìdánakùn màá sì mọ ṣe àlékún fún yín. Àyẹ́pẹ́ ni wọ́n bá dúpẹ́ orin ni ó tún rí mi gbà. Ẹni ọlọ́run ṣe nǹkan fún tí wà ń pa mọ́ gbé tó. Kò tiẹ̀ ọ̀rọ̀ bọ̀dágan ò yé wà. Ìwọ tó lówó tó níkápá àti jẹ nǹkan gidi tó wá ń jẹ wàrà sóyá. Òun wọṣọ tí ò ní lárí ọlọ́run sì kí ọ. Ará àdúgbò nídìí àǹfààní rẹ ò lè ṣe. Àwọn ará inú ilé gan ọ̀rá àǹfààní rẹ jẹ. Ọ̀sàfihàn oore tọ́lọ́run ṣe fún ọ nù ni. Sayid Naali sì ní
ìzàárù gínẹ́ mínà ṣókòrè kẹ́yàn máa ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ́ ń bárọ̀ fún ìbẹnu péyàn dúpẹ́ náà nínú ẹ̀ òun náà ni adabul mari khairun min zabihi adabul mari khairun min zabihi ẹ̀kọ́ ọmọnìyàn olóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ ẹ̀kọ́ tọ́mọnìyàn bá ní bọ́yọ̀ kéwu ni ọkàwé ni ọkọ́ṣẹ́ náà ni ẹ̀kọ́ tí ń bẹ lára rẹ̀ hun tọ́rẹ́ ni tóun òkè ti ń kó góòdì kí hun olóore ju ti tọwọ́ tiẹ̀ lóore jù lọ torí ọ̀ṣọ́ ayé ọ̀ṣọ́ ayé ọ̀ṣọ́ ayé kọ́pọ̀ kọ́pọ̀ kọ́pọ̀ iná ni kó wá ń lé káàkiri sí oníkálukú ń da owó online kó lè mọ pọ̀ kó lè mọ pọ̀ ibẹ̀ sì rádánwò tẹ́ fi ń kanra yín kó wá náà rádánwò tí ń kàn látara pé ọ̀ ń dawó sórí afẹ́fẹ́ kọ́sàmọ́pọ̀ àti kéwú nira kọ́wọ́ ọ̀fẹ́ kéwú mọ́ àti kàwé nira wọ́n ń pè wí òwúlò mọ́ àti kọ́sẹ́ tún di wàhálà sẹ́yìn náà rí sí ní ẹ̀kọ́ tí bá ń bẹ lára ọmọnìyàn ó lóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ nínú ẹ̀ òun náà ni àdá òde ìní mínà dín àdá òde ìní mínà dín ìmọ̀ dá gbèsè padà nínú ẹ̀sìn lọ́wà ìwọ́ tó jẹ̀yàn gbèsè o sì lẹ́mí àti san ẹ̀sìn rẹ̀ ń ṣe kí ni ẹ̀sìn rẹ̀ ń lọlẹ̀ díẹ̀díẹ̀ nù tá nẹ́bì sí ní ẹni ọba jẹ gbèsè tó bá lẹ́mí àti san ọlọ́run ó sì bá san àmọ́ ọ̀tọ́ jẹ gbèsè tó lẹ́mí àti san ọlọ́run ò ní bọ́ san wọ́n sì ní alwaadu deynum sallallahu alayhi wa sallam gbèsè àdéhùn báyìí gbèsè ni tó bá ti ṣàdéhùn ń ṣe nǹkan báyìí fún ó ti di gbèsè ń ra nǹkan báyìí fún ó ti di gbèsè tọrọ lọ́wọ́ máa wàdà ọlọ́wọ́ máa wàdà ń tiẹ̀ kìí ṣẹ̀dá bíi tiwa débi pé yọ̀wá mọ̀ pé tó ewúwọ́ náà mọ̀ kí mọ̀ ń ṣàwàdà ni ọlọ́run ò ṣe kí ni kò mọ àwàdà nínú ẹ̀ òun náà ni sẹ́yìn náà lè sọ wípé adib ìyá àlàkà ya ń fa ohun ó ní kọ́ àwọn aráalé rẹ̀ kọ́ wọn àwọn aráalé rẹ̀ sẹ́yìn náà lè ní kọ́ wọn ètò lè rán lè kéwú rán ètò ìpínlẹ̀ èwe ló lè rán ètò lè fi sẹ́nu kọ́sẹ́ fi bẹ́ẹ̀ torí pé kí ni ya ń fa ohun yóò mọ̀ ṣe wọ́n láǹfààní àwọn yorùbá ní ọmọ tá a kọ́ ní gbé létà kọ́tà ó torí pé olówó ẹ̀sà mọ̀ bẹ́nu lé oúnjẹ wà ń bẹ̀ náà ọ̀rá sọ fún wọn ragbá fún wọn níjọ́ tó bá kò láyé ni wọ́n tó máa gbá kò tọ́ sàwọn ọmọ tẹ́yìn ọba sì ti kọ́ níjọ́ ọba ti kò láyé ilé tó rò pọ̀ kọ́ kalẹ̀ wọ́n tà á wọn tún ní fi ṣe nǹkan gidi a sì rí oríṣiríṣi àpèjúwe lára àwọn ànábì ọlọ́run tó yẹ pé wọ́n kọ́ àwọn ọmọ wọn gbètò ṣe báyìí bẹ́ẹ̀ bá ṣe báyìí yóò rí báyìí ànábì sì ní la an yọ àdébà rọ́jò lò wàládàáwó khairun lahu an yàtà sọ́dà kọbi sọ́ọ̀yìn sallallahu alayhi wa sallam ànábì ní kọ́mọ̀nìyàn kan kọ́kọ́ ọmọ rẹ̀
o ba ri pe iwe naa ni lo le ran to ba ran o ba ri pe kewu naa ni ina ọba mọ ni to ba ri pe nu kọsẹ naa ni anabi ni ki ọmọnìyàn kan wa se ba nfọn ọmọ rẹ o lóore fún ju kó se sàárà pẹ̀lú múdù dérò lọ kọmọ se sàárà òun se sàárà láìkọ ọmọ owó tó yẹ kó fi tọmọ òfin safi ayé owó tó yẹ kó fi rán ọmọ léèwé fàájìlẹ ń fowó se anabi ni kọmọ ènìyàn kan kọ ọmọ rẹ ó lóore fún ju kó se sàárà ó tọrẹ pẹ̀lú múdù jéró lọ àbí nǹkan tó bá lè fi tọrẹ tá a sì rí nínú alkùrahánì nínú àwọn ànábí ọlọ́run tọ́já sí pé wọ́n kọ́ àwọn ọmọ wọn bàbá mélòó ní ṣe wà sí fọmọ wọn nísìnyí gbẹtò béèyàn ṣe máa ń ṣe ni o béèyàn ṣe máa bọ́lọ́n lónìí o èèyàn máa kírun ni o èèyàn hùwà bàjẹ́ o èèyàn máa ṣe dáadáa ni o kánrin ti jìn sọ́fìn wọn káwọn ọmọ mọ́ oníkálukú náà sáà ń lò gbéṣẹ́ ayé ọ̀hún lọ bó ṣe wù wọ́n náà ni anabi lukman ń sọ fún àwọn ọmọ rẹ̀ ó pè wọ́n jó gbogbo ètò ọ̀yá mọ tẹ́tí ọgbọ́ alukurani ni wà ìsikọ́lá lukman libnihi wà ó wà yà ń zuhù yà á bu náà yà látò ṣeríkì bílà iná ṣeríkà lazulmo nazim alukurani ni ngbà tá nábì lukman tí ń sọ fún ọmọ rẹ̀ wà ó wà yà ń zuhù tí ń ṣe wà sí fún ń ṣe ìsítí fún yà á bu náà yà ó nírè ọmọ mi o látò ṣeríkì bílà mọ ṣẹbọ pẹlú ọlọrun ṣe bí bàbá tó bá rọmọ ni ó ṣe wà sí fún kán rí ọmọ náà ti sá kò lábẹ bàbá ní ayé lónìí ọmọ mi ò gbélé mọ klọọbù ni ń gbọ ọmọ obìnrin bá ń lọ klọọbù mọjú mọ tí sì ń bẹ lábẹ òbí rẹ ńgbà tọmọkùnrin tí bá ń lọ láàrin ọsẹ kan ọsẹ méjì tẹ̀sí ń gbúrò pé ń bo lọ́wọ́ kò sí léèwé kò sí lẹ́nu kọ́sẹ́ klọ́ọ̀bù ni sọ́mọ tí ò gbélé ni òbí ó ṣe wà sí fún oníkálukú ọ̀yà sọ́mọ mọ́ ọmọ fẹ́ ṣàfihàn ayé àwọn òbí ó sì mọ̀ wípé tó àfihàn ayé tọmọ yìí fẹ́ ṣe yìí o ọ̀la àwọn ló fẹ́ bàjẹ́ torí bẹ́ẹ̀ bá ti kú ọmọ tẹ́ bá fi ayé lọ́la anabi lukman ìwà ń sọ fọ́mọ rẹ̀ wípé yà á bu náà yà ìrì ọmọ mi o látò ṣeríkì bílà mọ sí ẹbọ pẹ̀lú ọlọ́run iná ṣeríkà lazulmo nazim torí ẹbọ ṣíṣe yẹn àbòsí tó tóbi jù ni kéèyàn ṣẹbọ pẹ̀lú ọlọ́run àbòsí tó ṣe kí ni àbòsí tó tóbi jù ni anabi lukman ń kí ọmọ rẹ̀ ń lọ nípa ọlọ́run ń pé àkọ́kọ́ tóbi ó fi mọ ọmọ náà ní ọlọ́run kánrin èèyàn láyé nísìn wọn fọlọ́run mọ ọmọ mọ́ ohun kálukú ń tọ́mọ torí páwọn fẹ́ jèrè rẹ̀ ni wọn tọ́ ọlọ́run bọ́lọ́run ṣe ní kíkó wá tọ́ ọmọ mọ́ béèyàn bá sì tọ́ ọmọ bọ́lọ́run ṣe ní ká tọ́ èrè tó rò pọ̀ jẹun o lè mọ jẹ èèyàn ọ̀tọ̀ ọmọ nílànà tàlùkùránì ní ti súnà mọ̀ọ́mọ̀ ilẹ̀ yóò fi jèrè ọmọ gẹ́gẹ́ bá nábì lukman bí ṣe ń ṣe wá sí fún ọmọ rẹ̀ ó ní yà á bu náà yà ákímì ṣọláàtà wà á mọ̀rbìl máàrúf wà ní hànil mọ́nkárì wà ṣbìrì àlàmà àṣọ́bàkà iná dáàlìkà mina azmil umur ìrì ọmọ mi o
bọ́ ọ̀bá ti ṣẹbọ pẹ̀lú òun ọ̀ṣẹbọ pẹ̀lú òun mọ̀ wá kírun sì mọ́ pàṣẹ dáadáa kó o sì mọ́ kọ̀ fáwọn èèyàn kò níbi ìbàjẹ́ kó o sì mọ́ ṣe sùúrù lórí tó bá dé wá bọ̀ láyé lónìí kánrin èèyàn mélòó ní ṣe sùúrù kánrin ò ṣe sùúrù mọ́ oníkálukú náà ṣe kíni oníkálukú ń kánjú. Bí èèyàn bá sì ti lè ṣe sùúrù tó rò pé ó lè kánjú ju kádàrá rẹ lọ ó fẹ́ gé kádàrá rẹ lége ìwọ náà ọ rìsọ́ọ̀tì tó bá rí ọ mọ̀ pé tọ̀dọ̀ ọlọ́run kọ́ lélẹ̀ kí kánjú rẹ tó kánjú yín lélẹ̀ kí a mọ kíyèsí ká mọ wòye sí ń pé tò ó gba àwọn ọ̀rọ̀ tá à ń wí fúnra wa yìí sórí bí àbí kò rí bẹ́ẹ̀ kí òbí ọkọ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kéwu ni ńlọ rọrùn ni kọ́ ẹ̀kọ́ ìwé lọ́rọrùn ni kọ́ iṣẹ́ ọwọ́ lọ́rọrùn ni kọ́. Nínú àwọn ọ̀rọ̀ Sayyidna Ali bákẹ́nẹ́ ó ní Hasin ilal Mosihi Tasud ó ní mọ́ ṣe dáadáa sọ́dọ̀ ẹni tí ń ṣàbúrú fún ọ Tasud ó gbà wájú rẹ̀ ó ṣe kíni ọkàn mọ bára rẹ wájú ni aburú ọwọ rẹ náà ni ó padà kó barun pa ò ní ó kó ìparun bá ẹ mọ ṣe dáadáa sẹni tí ń ṣàbúrú kò ní wọ ọmọ débi tó dé kẹ mọ ṣe dáadáa sẹni tí ń ṣàbúrú sí yẹn ìyẹn ọmọ gba iwájú rẹ ni. Gbogbo eléyìí tí à ń wí fúnra wa yìí nínú ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tá a mọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ tá a mọ wòye sí gbé tò láyé lónìí báa náà ṣe ń lò bàbá lè mọ lo ọgbọ́n wọn tá a lè mọ lóye wọn ìgbésí ayé tiwa náà ó sì mọ rọrùn.

nínú ẹ̀. Òun náà ni ìkhwanu azazzaman jawasi sul uyub. Ó ní àwọn ọmọ ìyá àsìkò tá wà yìí, wọ́n ń tọ pinpin àléébù ara wọn ni. Wọ́n kálukú ọ̀sẹ̀ kí ni kò rántí ẹ̀ mọ́, wọ́n kálukú ọ̀yà sí ìgbésí ayé rẹ̀ mọ́, tẹni ẹlẹ́ni níṣe kí ni ní yá sí. Béèyàn bá lè ti mójú tó ra tiẹ̀ táyé ó fi bàjẹ́, ìgbésí ayé aláyé tó rò pọ̀ ń sọ̀hún, ayé ọkàn padà bàjẹ́ títí ẹ̀ náà ní wúlò mọ́ ni. Ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kó ń kálukú gbájú mọ́.

Òun náà tún ni istira atun náà sí filias. Ipé ìfún ẹ̀mí nísinmi ń bẹ́ bí kéèyàn mọ́ jákẹ́ pé wọ́n máa ran kẹ̀kẹ́ jù. Mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ nígbá, mo gbọ́dọ̀ láwo, mo gbọ́dọ̀ ní kókò bá sásùn. Ìwọ kan náà lọ fẹ́ kọ́lé nínú ọdún kan, ọ fẹ́ rọkọ̀ nínú ọdún kan, ọ fẹ́ lọ mọ́ka nínú ọdún kan, ọkàn para rẹ ni. Ìfún ẹ̀mí nísinmi, bó o bá fẹ́ fún ẹ̀mí rẹ nísinmi, oògùn fún ẹ̀mí nísinmi, òun náà ni kéèyàn mọ́ jákẹ́, mọ́ mọ́ ran kan níbi nǹkan, gbogbo nǹkan kọ́ jẹ́ tiẹ̀, kí tọ̀hún kọ́ jẹ́ tiẹ̀, kélé kọ́ jẹ́ tiẹ̀. Èyàn ó ṣe kí ni, èyàn ó han ara rẹ̀ ní. Nínú ẹ̀, eléyìí tí ó kẹ́yìn tí a fi kásẹ̀ ètò wálẹ̀ ní òní, òun náà ni ìfá òṣàdá èdè minel moro hati. Ìfá òṣàdá èdè minel moro hati. Òun náà ni ìmọ̀ fi lé kókó, àwọn ilé kókó kéèyàn mọ́ fi pamọ́ ń bẹnu ìjọmọlúàbí. Ìtí bá ń séèyàn, bóyá àdánwò kan lọ́lọ́run mú wá báyẹn ni, ọ wá ń gbé e mára pé ọlọ́run tó ni mí ní ṣe bẹ́ẹ̀. Kìí ṣẹ̀dá kan ń bẹnu pé èèyàn ní ìjọmọlúàbí. Ẹni tí ò bá yìí ti lọ́mọlúàbí, kìí séèyàn. Bọ́mọlúàbí bá ti kúrò lára èèyàn, a lè ká kéèyàn gidi. Ẹni tí ó jẹ èèyàn gidi náà lẹni tí ó jẹ ọmọlúàbí. Torí ọlọ́run ọba ní kíọ́lá, ó ní ẹ̀dá ó mọ kígbe mi lọ fẹ́ da ẹgbẹ́ rẹ̀ tó yẹ pé mi ọlọ́run mọ̀jọ dáhùn méjèèjì. Òun rojú ọ̀mí fẹ́ni témi náà ní kápá lórí ẹ̀. O rojú ọ̀mí fẹ́mi ọlọ́run tí mọ̀jọ ní kápá lórí ẹ̀yin méjèèjì mọ́. Said Nali ni ẹ̀fá òṣàdá èdè minel moro hati. Ìmọ̀ fi ilé kókó pamọ́ nínú ìjọmọlúàbí ni. Nínú pé èèyàn pé lọ́mọ nìyẹn ni ni ọ wà. Abẹ́lọ́run nínú àánú rẹ̀ àti agbára rẹ̀. Eléyìí tí a gbọ́ ní òní náà. Kọ́lọ́run mọ́ ṣáà jẹ́ kí ó ṣe wá ní àǹfààní. Kọ́lọ́run sì jẹ́ kí a lè mọ̀lò. Ká sì bá nínú òṣùwọ̀n iṣẹ́.

0: Lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ajíṣebíọ̀yọ́ Online Radio, ọ̀gá àgbà Adeyinka ọ̀rọ̀ jẹ́ kí ẹnu rú. Ọba títí ń bá ń ṣe látàánú mọ́ sọ pé òun ò ṣe mọ́ o. Àlùbáríkà àwọn àáfàá níwájú Ọlọ́run. Wọ́lá aláìlá ìlàlá. Gbogbo ibi tí a lérò pé iléeṣẹ́ iná ó dé ní ti dáadáa, Ọlọ́run mọ́ sà jẹ́ kí ó jù bẹ́ẹ̀ lọ.
1: Iná àbábánárì.
2: Wákiná àtàbánárì.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ jákèjádò Nàìjíríà ní gbogbo àgbáyé lápapọ̀ tí ẹ̀ ti ń gbọ́ wa. Kò ní sú yín, kò ní sú àwa náà. Àwa ni a mọ̀ wá, ẹ̀yin náà ni a sì.

abẹ gbogbo ilé ẹ mọ́ bínú sí wa. Ojú ọjọ́ ni ó ṣe bákan-bákan tí ẹ fi rí wa gbọ́ ní àsìkò tí ó yẹ kí a bára wa pàdé. Ní aago 11 sí aago 12 ọ̀sán náà ni ètò wa. Ó ṣì wà bẹ́ẹ̀, ẹ má gbé kúrò ní gbogbo ọjọ́ jímọ̀. Iná ni a mọ bára wa pàdé ní aago 11 sí aago 12 ọ̀sán. Fẹ́ni tó bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò wa yìí, àǹfààní ayé wà, ayé sí sílẹ̀, Olúwa ran gbogbo wa.

ìbéèrè àbí nǹkan míì náà, phone number wa ti wà, yóò mọ lọ ní ojú ní 081-430-07-8253 fún ìbéèrè àbí nǹkan mìíràn náà 081-430-07-8253. Àwa ti ń lọ fún ètò tòní oníyanṣẹ́ ọlọ́bẹ̀ náà ṣe gbogbo ẹni tí ẹ fìfẹ́ tẹ fi jẹ́ náà gbogbo yín náà ni a kí Ọlọ́run ò ní jẹ́ kí ó sú wa, kò ní sú yín, kò ní sú àwa náà. Kó tó di ọjọ́ mẹ́jọ tí a pàdé lórí àkọ̀tun ètò yín, ètò Al-Muqaddas, wọn ò ní fi wá ṣàwátì, àwa náà ò fi ní fi ẹ̀yin náà ṣe àwátì. Masalam.

0: Ètò àlèmùkọ́dàs náà ni ètò tí ẹ gbọ́ tán ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online radio yẹn. Ní gbogbo ọjọ́ jímọ̀-jímọ̀ ní dédé aago mọ́kànlá sí aago méjìlá náà ni ẹ máa bá àfọ àwa pàdé ní gbogbo ọjọ́ jímọ̀. Fún ẹni tó bá wá fẹ́ so ní gbọ̀wọ́ ètò yìí tí àfilé mọ́ mú wá lóòrè kóòrè, ẹ lè pe èmi tàbí àfọ àwa náà. Ẹ lè pe èmi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ti mọ̀ bí ẹni mú owó tẹ́lẹ̀ 07068874274 07068874274 tàbí kẹ́ ẹ pé ustaz wá sí orí 08143078253 ní gbogbo ọjọ́ jímọ̀-jímọ̀ náà lẹ́ máa bá wa pàdé. Ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ náà ni ò tẹ́ ẹ ti choose yẹn, ẹ dákun ẹ mọ̀ yín kúrò níbẹ̀. Ẹ ṣé o, tẹ́ ń gbọ́ wa.
1: You are currently listening to Ajíṣebí Ọ̀yọ́ online radio. Ajíṣebí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ Ajíṣebí Bábẹ́ni kọ̀ọ̀kan.
2: Eré wọlé tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ la bá sọ̀rọ̀ nípínlẹ̀ ìjú àánú. Ọ̀rẹ́ mẹ́kúnnù afẹ́nifẹ́re tó ṣe fọkàntán champion òkè dára kẹ́hìndé mọ̀jì ní kẹ́kẹ́ àfihàn nínú ẹgbẹ́ AAC gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ tó yẹ kọ́rọ́ inú ọba tó dúró re ètò ààbò tó gbẹ́gbẹ́ òpópónà tó yọ kùlùlù ètò ìlera pẹ̀lú eré ìdárayá ọ̀gbẹ́yìn ìfẹ́ aráàlú tó jẹ́ lọ́kàn tó gbòǹgbò la fi ń pè lólùgbèjà mẹ́kúnnù láti jẹ́ kí èrè jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kárí oko champion òkè dára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì òní gbẹ́sẹ̀ ilé ẹ̀sùn ìjọba ìbílẹ̀ bí àwọn ará bíbọn òjò ọ̀hún ẹ̀yin ọmọ iléèwé ẹ̀yin òṣìṣẹ́ bàbá lọ́jà àti ẹ̀yin ìyálájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹ jẹ́ ká di ìbò wa lógún lógún ẹ jẹ́ ká di ìbò wa lọ́gbọ̀n lọ́gbọ̀n fún ẹlẹ́yin ìjọ àánú champion òkè dára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì pẹ̀lú àṣà ẹgbẹ́ AAC kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè bá gòkè àgbà champion òkè dára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì dé olùgbèjà mẹ̀kúnnù dé AAC action action take it back.
3: Ajíṣebí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ Ajíṣebí Bábẹ́ni kọ̀ọ̀kan. Ajíṣebí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ Ajíṣebí Bábẹ́ni kọ̀ọ̀kan.
1: You are currently listening to Ajíṣebí Ọ̀yọ́ online radio. Ajíṣebí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ Ajíṣebí Bábẹ́ni kọ̀ọ̀kan.
2: Eré wọlé tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ la bá sọ̀rọ̀ nípínlẹ̀ ìjú àánú. Ọ̀rẹ́ mẹ́kúnnù afẹ́nifẹ́re tó ṣe fọkàntán champion òkè dára kẹ́hìndé mọ̀jì ní kẹ́kẹ́ àfihàn nínú ẹgbẹ́ AAC gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ tó yẹ kọ́rọ́ inú ọba tó dúró re ètò ààbò tó gbẹ́gbẹ́ òpópónà tó yọ kùlùlù ètò ìlera pẹ̀lú eré ìdárayá ọ̀gbẹ́yìn ìfẹ́ aráàlú tó jẹ́ lọ́kàn tó gbòǹgbò la fi ń pè lólùgbèjà mẹ́kúnnù láti jẹ́ kí èrè jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kárí oko champion òkè dára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì òní gbẹ́sẹ̀ ilé ẹ̀sùn ìjọba ìbílẹ̀ bí àwọn ará bíbọn òjò ọ̀hún ẹ̀yin ọmọ iléèwé ẹ̀yin òṣìṣẹ́ bàbá lọ́jà àti ẹ̀yin ìyálájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹ jẹ́ ká di ìbò wa lógún lógún ẹ jẹ́ ká di ìbò wa lọ́gbọ̀n lọ́gbọ̀n fún ẹlẹ́yin ìjọ àánú champion òkè dára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì pẹ̀lú àṣà ẹgbẹ́ AAC kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè bá gòkè àgbà champion òkè dára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì dé olùgbèjà mẹ́kúnnù dé AAC action action take it back.
3: Ajíṣebí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ Ajíṣebí Bábẹ́ni kọ̀ọ̀kan. Ajíṣebí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ Ajíṣebí Bábẹ́ni.

àánú ọlọ́run ìbùkún elédùmarè orí àjẹǹjẹtán rẹ kò ní wọn lákàtà èmi pẹ̀lú ẹ̀yìn olólùfẹ́ mi nílé lóko pẹ̀lẹ́yìn ojú o. Adéyinka Ọlásùnkànmí lorúkọ mi pàpín baálẹ̀ ẹ̀fìlà ìlásàròkọ ní mi ti sọ lórí ọbẹ̀ nínú àwo tó ń garan ajá ìlú ọ̀yọ́ yín rèé o tí èyí gbó lásán nítorí pé bí n bá rẹ́rako mo mọ̀ rí abàmì èèyàn lọ́pọ̀lọpọ̀ ní kọ́lọ̀ ó ṣàánú mi pẹ̀lú nǹkan rírí. Àwọn èèyàn míì ti fẹ́ sọ ń lẹ́nu wọ́n ti tún fẹ́ fún un lókọ̀ ni wọ́n ló ń rìkú rí. Ẹ̀wọ̀n a gbọ́ ń ṣe wá rí tì ní wí. Ọpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba Olódùmarè ọba ọlọ́wọ́ gbọgbọrọ ti yọ ọmọ ẹ̀lọ́fin àárí ìró àlá ọba tó tó gbójúlé ọba tó tó fẹ̀yìntì ẹyin adúró ti ni má tan ni jẹ ègbè lẹ́yìn ẹyin àdálóró ègbè lẹ́yìn ẹni àdálóró ọpẹ́ mi dorí òdórí ọ̀dọ́ rí ọ̀dọ́ ọba mi.

0: tẹ́ sì ń pè wá ṣàkíyèsí tí ẹ bá ti ṣàkíyèsí wípé kíní yóò mo ṣe yẹ kó dún ńlá òun ni a dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ọba yóò mọ báyìí náà gbé ẹrù yìí àti tó wu àti tó fúyẹ́ kí ọmọ ọba yín gbé fún nígbà yín dábùkátà yín ọpẹ́ mi tún dorí òdorí àwọn alátìlẹyìn wa bami basiru ọmọ adẹniran lóòrè kóòrè ni bàbá ti fẹ́ sọ́dọ̀ sí ọ̀sẹ̀ tí wọ́n máa ń nawọ́ sí wa nílé iṣẹ́ wọn bí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni wọ́n máa ń nawọ́ sí wa yín kà lálá ti bàbá ni àwọn ènìyàn yín kà fi àwa ni àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ tún fi sowó dábẹ́ àìfi sowó nǹkan kan ẹ ṣe wo bà mí. Iná ò ní tan owó yín pẹ̀lú gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ máa ń tì wá lẹ́yìn ẹ̀yin tẹ́ ẹ̀ kí ń fẹ́ ká dá orúkọ yín tó yẹ pẹ̀yìn náà ẹ máa ń tì wá lẹ́yìn ọlọ́run ọba yóò mọ ti ẹ̀yin náà lẹ́yìn o iná ojú èyí tì náà lẹ́ ojú ò ní yín tì nígbà
1: kọ̀ọ̀kan.
0: Kí ni mo fẹ́ sọ fún yín láàárọ̀ yìí?
1: Alágbàá.
0: Yín rí nǹkan kan lọ títí tí mo fẹ́ sọ fún yín lóòórọ̀ yìí.

0: kákàrí bọnú pọ̀ tánra nǹkan tí ń ṣe ni o. Tẹ́ ẹ bá wá wo sàkún àsìkò tá a wà yìí lọ, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní dúníà. Wàláì, ibi tí ojú bá ríran dé, tá a bá ríran dé, tá a bá wò lọ́ba yìí, ibi tá a bá rí dé náà ni àwa ń rí dé ní agbègbè ti ọ̀dọ̀ wa lọ́wọ́lọ́wọ́. Ọ̀pọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ tó ń sọlẹ̀ sí àwọn ibòmíì. Nífi mọ̀ ń já sí pẹ̀ ẹni tó bá mọ inú rò nìkan náà ni yóò mọ ọpẹ́ dú. Ta bá wà wò pé bóyá nǹkan ò lọ déédé lọ́dọ̀ wa níbí, lábàá wa fífi ìrònú ṣera wa léṣe. À ń bá wa mọnimọni, ó tún mọ wá ń sọ̀rọ̀ kan, wọ́n ní kò sí bí sánmọ̀ ó ṣe funfun tó tí ò ní ní dúdú bàìbàì díẹ̀ díẹ̀. Tí dúdú bàìbàì tó bá wá wà láwọn àkókò kan, ìgbàgbọ́ pẹ̀lú àdúrà, pẹ̀lú ìtẹpámọ́ṣẹ́, pẹ̀lú gbígbìyànjú lórí nǹkan tó ń ṣẹlẹ̀, nítorí kìí ṣe pé ọ̀rọ̀ owó nìkan ni àlàkọjá tí àwọn ẹlòmíì ń là kọjá nìsín. Bóyá ní orí ìdílé lẹlòmíì ti ń là làkọjá, ẹlòmíì ó lè ti máa wá oyún tí wọ́n fẹ́ bí ọmọ, tó yẹ pé wọ́n ti ṣègbìyànjú, wọ́n ti làálàálàálàálà, ó ti wá fẹ́ sùn wọn.
1: Bàbá ẹjẹ́ máa jòjọ ẹlú.
0: Ẹ mọ òwe ìbò kan tó máa ń sọ táwọn Yorùbá náà ní irú rẹ̀, ẹ̀yin kọ́kọ́ sọ tẹ́lẹ̀ ìbò tí wọ́n ní quitters never win the race, only the winners are the one who never quit the race, and the quitters are those who never win the race. Quitters will never win the race. Tí ó ń túmọ̀ sí ní wípé àwọn tí wọ̀nyí báwo ni mo ṣẹ́wẹ́ pé tí wọ̀nyí sá lógun náà ni wọ́n lè ròyìn ogun. Àwọn tí wọn ò sá lógun ni wọ́n lè ròyìn ogun o, àwọn tí wọn ò ságun ni wọ́n lè ròyìn ogun. Ó ń bọ̀.

ṣé òun la àlà kọjá kan kọjá ni lọ́wọ́lọ́wọ́. Nǹkan ọ̀lọ́ déédé ni lọ́dọ̀ ti ẹ́. Bí wọ́n ṣe ń lù ú nígbàgbọ́ àti èrò wípé kó dún bẹ́ẹ̀ ni ò dún kódà àwọ̀ tún fẹ̀ lè máa yà lójú.

0: ṣùgbọ́n ẹ̀yin tèmi kákárí bọnú ọ̀tọ́ràn tí ń ṣe ni o.
1: Báláàrùn ọ̀bí ọdún pa ẹ kádàrá.
0: Àwọn bàbá wa mọ́ni mọ́ni àwọn bàbá wa mọ̀ àyà wọ́n sì tọ́ bọ̀. Wọ́n ní ọwọ́ tí bá ń dunni àì fi pamọ́ sí abẹ́ aṣọ. Ẹ ké pàjáre, ẹ ké gbàjáre.
1: Dada ni kò mú bọ̀.
0: Ẹ ké gbàjáre, ẹ ké gbàjáre. Àìdákẹ́ kú o.
1: Alẹ́ nìkan ṣe bí mi ẹ sọ fún pé kò lè dàbí.
0: Ṣé ẹ mọ àrùn táwọn bàbá wa ṣe máa ń sọ òun ó ní àrùn.
1: Àlà Adábù fọ́kànlẹ̀ ìlmọ̀ ni lógo ta.
0: Bùnmi mọ́lé dé mọ́lé kí n pọ́ kú fínfín lórúkọ tárùn ń jẹ́. Páríwò mi síta kí n fi ọ̀lẹ̀.
1: Ṣé dàdà bí afá tó bá mi.
0: Ó kọ àrùn náà ni o.
1: Dàdà bí owó tó bá mi jẹ́ òun láti dàdà.
0: Ayé mú wá fún yín bí àpẹẹrẹ. Erigi mi. Àwọn búrọ̀ọ̀sì ìgbàlódé tá a máa ń lò tí n bá ti fi fọnú lọ ó lè bómi lérìgì nígbà míì tí n bá wá tètè yà sí yóò wá di pé yóò wá ní funfun kan báyìí yóò wá máa ní mi lára débi pé yóò wá di ibà sí ńlá. Tẹ́tí mọ̀ wò pé clear mouth clean èbó toothpaste èbó pé kò ní fa àwọn nǹkan kan pé yóò kìlì jáàmù. Jáàmsì àwọn kòkòrò àìfojúrí tó wà nínú ẹnu àwọn nǹkan tó wà lẹ́nu nígbà tílẹ̀ mọ́ kò yé yín. Ní àtàrí búrọ̀ọ̀sì lílò yìí gangan náà ni ọ̀wà bó èrìgì débi pé yóò wá tó bá fi ń dijọ́ méjì tó mẹ́ta agídí tẹ́ ẹ bá mu omi lásán yóò mọ dùn tí n bá mu omi lásán yóò mọ dùn.

0: nítorí ipò rẹ ti ẹ dà ọ tẹ ẹjọ pa business pọ ẹjọ pọ pọ ó dà ọ lọ wa ń ronú sí ẹni ọrẹ dà mọmọ bínú ẹni abínibí gan náà ń dani nílẹ ẹbò mi o.
1: Wọ́n fún mi lẹ́bùn lọ́kàn ọ̀jọ̀kan, ó ti wá fẹ́ ju sọ̀rọ̀.
0: Àwọn onílara ń bẹ nílẹ̀ ẹbò mi. Ìlara yìí ni ìlara yìí náà ni.
1: Àwọn náà nílẹ̀ ó ti.
0: Bá ṣe máa ń sọ pé ìlara ó lákọ̀ọ́ tún lábọ̀. Ìlara yìí náà ni làwọn ẹlòmíì.
1: Bá a sọnù, mo kọ́ mi gba scholarship àlè ìkí máa yóò ní.
0: Ìṣòro wo ni ìwọ́rọ̀ bo ni? Olówó níṣòro alákọjá wo ló ńlá wà láwọn oníṣòro kankan lọ́dọ̀ ìṣòro àwọn ẹlòmíì.
1: Ìgbà máa lè mú ní ọ̀nà.
0: Ìwò tí ìrówó jẹun ò tí ìkíní kan ò lówó lọ́dáadáa ni ìṣòro òwò ló ní. Mo fi Ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi búra. Mo ti rí fọ́nrán àwòrán ọkùnrin kan bíríkì léyà ni. Mo rí ẹlẹ́sẹ̀ kan ẹsẹ̀ kan péré ló ní síbí wọ lẹ́sẹ̀ méjì torí Ọlọ́run wà láì tàn láì súnmọ́ bè láì ẹsẹ̀ kan ṣoṣo ló ní o ó sì tún ṣe bíríkì léyà tí ń gbé búlọ́ọ̀kù pẹ̀lú kírọ́ọ̀chì. Tí wọ́n fi bo apá tí wọ́n fi ń ṣèkẹrin ìkẹta ẹsẹ̀ yìí tí wọ́n ka bo apá méjèèjì yóò kì bo apá méjèèjì yóò sì tún gbé búlọ́ọ̀kù lé orí. Ìṣòro wo wá ni ìwọ ní.

0: gbogbo alájọ lẹ́nu ọ̀pẹ́ gbogbo alájọ lẹ́nu ọ̀pẹ́ o.
1: Dọ́kítọ̀ orin tó ń kọrin àdúgbò.
0: Dọ́kítọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ti dé. Kọfẹ́sọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tún ti dé o. Adéyinka sọ̀rọ̀ sọ̀rọ̀.
1: Kọ́ọ́lá ẹ̀tẹ́ ti gbọ́ kásẹ̀ síkiri.
0: Tí sọ̀rọ̀ sọ̀rọ̀ ń sọ.
1: Tuntun.
0: Láti sọ bóyá lè sọ ọ̀rọ̀ sọkúsọ.
1: Wọ́n tẹ́rù ara yẹ wá.
0: Ṣùgbọ́n gbogbo bí wọ́n ṣe ń sọ̀wà tó.
1: Lẹ́yìn tí ó tàn ní ẹwí fún tó ń gbọ́ àwọn ọlọ́pọ̀lọ́ tí wọ́n dórin máa orin tiwa náà.
0: Elédùà olùsọ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó ń gangan jẹ́ àgbà sọ̀rọ̀ sọ̀rọ̀.
1: Ètò lẹ́ ọ.
0: Náà ní ń sọ wa níbi.
1: Lẹ́ ọ.
0: Sísọ táwọn.
1: Ọ̀rọ̀ ẹ̀gbọ́n.
0: Sọ̀rọ̀ sọ̀rọ̀ tí wọ́n ń sọ wa.
2: Bàbá

0: ọjọ́ ẹkún ìmí àtẹ̀yìn náà ti dópin wá ní sọkún máa ní jìyà máa ní jẹ kóró mọ́ o.
1: pẹ̀lú má jẹ mú rẹ̀.
0: yóò tó èyí tó kù nínú ìgbésí ayé wa inú dẹ̀ra ìtùnú ìfọ̀kànbalẹ̀ láti lò. ẹnìkan tíṣẹ rẹ ń jo àjúrẹ yìí ń bẹun iṣẹ rẹ gbọrọ olúwa iṣẹ rẹ gbọrọ olúwa o kọ́ mọ̀ jó lòkè ní ìsìn kọ́ mọ̀ jó àjúrẹ yìí mọ́ kọ́ mọ̀ jó lòkè kò mọ̀ jẹ olórí kò mọ̀ jẹ olórí o mo pàṣẹ ni torí pọ̀ mọ́ aláṣẹ ni èmi ń ṣe adéyinka.

0: nìkan tí ilé rẹ̀ ń da àrú ń bẹ̀ inú ilé rẹ̀ ìdílé rẹ̀ ó gbọ́rọ̀ olúwa o kínú ilé rẹ̀ ó máa tò láti sìn lọ.
1: Ọ̀rẹ́ mi gbẹ́jẹ́ ọ̀dọ́ alẹ́ ò pápọ̀ ayọ̀ mọ́ ọjọ́ rẹ̀ orí torí lọ.
0: Ẹnìkan tó jẹ́ pé àìsàn ló ń bá àwọ̀ ìyá àjà lágọ̀ ara àgọ̀ ara rẹ̀ ó gbọ́rọ̀ olúwa o káìsàn náà kó kúrò níbẹ̀ torí àti sọ nínú bíbélì wípé aya yìí ò pa àwọn àlejò wọn ò sì fi ìbẹ̀rù bojo sá kúrò níbi kọ́lọ́fín wọn. Mo pálàṣẹ ọmọ aláṣẹ lè mí ṣe kí gbogbo àwọn àìsàn náà kán máa jáde nínú àgọ̀ ara rẹ̀ Adéyinka.

gbà gbọ́ pé olúwa náà ni olúwa ọlọ́run náà ni ọlọ́run ẹ wá gbọ́ o ewé ń jẹ́ oògùn wa tó jẹ́ bí ìdánwò kọ́ka iṣẹ́ agbára kan tó tó agbára ọlọ́run ọba olódùmarè náà ni lọ́lọ́ náà ló fàṣẹ sáré ewé kéwé fi ń jẹ́ ó ló tún fàṣẹ sáré egbò dégbò náà fi ń jẹ́ o ṣùgbọ́n gbogbo agbára ní ayé àti ní ọ̀run ti olúwa ni ohun ti olúwa ni ilẹ̀ ayé ti olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwa tí a tẹ̀ dó sí inú rẹ̀ nítorí tí ó fi ìdí rẹ̀ kalẹ̀ sí etí òkun ó fi ìdí rẹ̀ kalẹ̀ sórí òkun a tún fi kalẹ̀ sí àwọn ìṣàn omi tó dákẹ́ rọ́rọ́ ǹjẹ́ ta ni yóò gun orí òkè olúwa lọ ẹ̀yìn tèmi àbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ni o. Tí kìí gbé ọkàn ara ẹ̀ sókè ní orí asán asán bá ń sá asán bá ń sá òfu ọjọ́ kejì ọjà tí kìí sì búra ẹ̀ tán ó ní yóò rí ìbùkún gbà iyùn lọ́wọ́ ọlọ́run ọba olódùmarè rẹ̀ èyí ni ìran àwọn tí ń sàfẹ́rí ojúrere rẹ̀ ọlọ́run jákọ́bù ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àní kí á gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògbó kí ó wọnú ilé náà wà táwa ni ọba ògbó yìí o olúwa ọba tí ó pọ̀ ní ipa àti agbára òun náà ni ọba ògbó ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àní àgbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògbó kí ó wọnú ilé náà wà táwa ni ọba ògbó yìí olúwa tí ó pọ̀ ní ipa àti agbára òun náà ni ọba ògbó.

ni yo ri gbigba adua ni aro yi ni mo se nsoro lowo yi tani yo ri gbigba adua nigba te ba ngbo mi lowo boya aro leyin wa ni bi te wa ni abosan abale ta lo fe ri gbigba adua tani yo ri gbigba adua tani yo ba oju anu olon pade leni yi nigba yi te ngbo mi lowo yi ni wakati ati asiko ni sinsin yi ni were 1-2 ta nsoro lowo yi ẹni tó bá mú gbàgbọ́ wá ni ò tó ń fi ìgbàgbọ́ tẹ̀lé mi. ẹni tí ò gbọ́kàn rẹ̀ sókè sí asán lásán. tí kìí búra ẹ̀tàn ó ní òrí ìbùkún gbà lónìí o lọ́wọ́ ọlọ́run ẹlẹ́dàá ṣẹ̀dá rẹ̀. èyí ni àwọn tí ń sàfẹ́rí ojú rere ọ̀rọ̀ ọlọ́run jákọ́bù tí ń sàfẹ́rí ojú rere rẹ̀ ọlọ́run jákọ́bù ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà a gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba òkò kí ó wọnú ilé tí wọ́n ti ń gbọ́ mi lóòrọ̀ yìí wá o kí ọba òkò kọ́ dáwọ́lé ilé iṣẹ́ tí wọ́n ti ń gbóhùn mi láàárọ̀ yìí kí ọba òkò kí ó dáwọ́lé inú ọ̀dẹ̀ tí ó tòrò yìí tí wọ́n ti ń gbọ́ mi láàárọ̀ yìí kí ọba òkò kí ó dáwọ́lé ọkàn tí ń gbọ́ mi láàárọ̀ yìí kí ọba òkò kí ó dáwọ́

0: ẹnìkan tó wà lórí ìdù búlẹ̀ àìsàn bẹ̀rùn kọ́ ọmọ tètè ó gba òmìnira kí ìlera ó dé kí ìlera ó dé kí ìlera ó dé o kí àìsàn ó sá kúrò nínú àgọ́ ara rẹ̀ torí a ti sọ nínú bíbélì wípé aya yóò pa àwọn àlejò ó sì fi bẹ̀rù ojo sá kúrò níbi kọ́lọ́fín wọn mo pa láṣẹ o mo pa láṣẹ torí pọ̀ máa láṣẹ lè ní ṣe o Adéyinka.
1: Ìwọ lolúwa títí ayé ni wọ́n nìkan olùgbàlà mi. Ìwọ lolúwa.
0: Nítorí pé wọ́n nígbàgbọ́ Ọlọ́run ò wá bá mi ṣe eléyìí fún wọn o. Nítorí pé wọ́n nígbàgbọ́ wá bá mi ṣe eléyìí fún wọn bá mi ṣe fún wọn. Torí pé ẹ̀yin nígbàgbọ́ kó rí fún yín o gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tẹ́ tó máa gbọ́ mi gẹ́gẹ́ bí èrò ọkàn yín. Gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kó ṣe rí fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbà á lérò kó rí fún yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kó rí fún yín o nítorí pé ẹ ti nígbàgbọ́.

gẹ́gẹ́ bí obìnrin onísun ẹ̀jẹ̀ náà tó ní tí mo bá fọwọ́ kan ìṣẹ́ ti aṣọ rẹ̀, tí mo bá fọwọ́ kan ìpéǹgbé ti etí aṣọ Jésù Kristì, tí mo bá fi ọwọ́ kan ìṣẹ́ ti aṣọ rẹ̀, ara mi yóò sì yá gágágá. Jésù sì wò báyìí, ó sì sọ fún wípé torí pé wọ́n ní ti nígbàgbọ́, kó sì rí fún ọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ. Bẹ́ẹ̀ náà ló sọ fún àwọn adẹ́tẹ̀ náà nígbà náà. Ó ní ìgbàgbọ́ yín ó mú yín lárada o, ìgbàgbọ́ tí yín náà ó mú yín lárada ń bẹ o. Bóyá dá owó ni o, fẹ́ mọ̀ bóyá dá owó ní ń dọ, bóyá nínú ìgbésí ayé rẹ ni, bóyá nínú ìdílé rẹ ni, bóyá lórí ọmọ ni, bóyá lórí aya, bóyá lórí ọkọ ni, ǹtí ẹ fẹ́ mọ̀, fẹ́ mọ̀ nǹkan ọ̀hún bó ṣe yí, bó ṣe wù kó rí, kó gàǹgà tó lọ́dọ̀ tiẹ̀, kọ́ ọmọ àwọn pé bó ṣe rí tó gàǹgà yìí, ọmọ gangan ni, ǹtí ẹ fẹ́ mọ̀, fẹ́ mọ̀, ìgbàgbọ́ yín kó mú yín lára dá níbikíbi tẹ́ ẹ wà yín. Lọ́la wà láhá ó láwà lá kù wátá ilá àbílá àlè ìlàzim. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára Ọlọ́run lójúmọ́, àwọn àgbàlagbà sì tún bọ̀, wọ́n ní afẹ́fẹ́ kan kì í fẹ́ o, kọ́ mọ̀ kan gi oko lá, ibi yòówù ká ẹ lé wà. Mo pálàṣẹ, mo sọ tàṣẹ tàṣẹ, tẹ bá ti lè gbọ́ ohùn mi, mo sọ tàṣẹ tàṣẹ, mo sọ tàṣẹ tàṣẹ, tẹ̀yìn bá ti nígbàgbọ́, mo pálàṣẹ ni, mo pálàṣẹ ni alábá, tọ́dọ̀ mọ́ aláṣẹ ni mò ń ṣe. Wàlá ẹ̀ ọ́lá wàlá kù wátá kí ilá àbílá àbí ìdásí.

Àwọn àgbà sì bọ̀, wọ́n ní ẹni tó nítọ̀ àwọn ò ní ti àyín, ẹni tó ní ti bí kò nítọ̀ àwọn, ẹni tó nítọ̀ àwọn ò ní ti àyín, lá ní nǹkan kan kì í ní wo ẹṣin.

a lè ní gbogbo nǹkan tá à ń fẹ́ tán a lè ní gbogbo ẹ̀ tán ṣùgbọ́n ayọ̀ ọkàn náà ni mọ̀ ń yá ní ju àwọn ẹlòmíì tán tún rò fáwọn ní lọ tán ní tán rò fáwọn ọ̀tún ní lọ ayọ̀ ọkàn tí wọ́n bá ní un ló fi tún ní ju àwọn ẹlòmíì tí wọ́n ní tí wọ́n sì tún rò fáwọn gan náà ní nígbà tí wọ́n bá ti ní ayọ̀ ọkàn lórí kékeré tọ́lọ́run ṣe fún ọ tó tún wá ń dúpẹ́ lé lórí náà lọ́lọ́run padà fi máa ṣe àlékún o ṣùgbọ́n ìrònú kò tiẹ̀ fẹ́ ká kọ́kọ́ mú kó o ńbẹ̀ kákáríbọnú kò tán ràn tí ń ṣe ni o kákáríbọnú kò tán ràn tí ń ṣe ni o.

èpè ní kolè ilẹ̀ dídà ní ọ̀rẹ́. Alájọbí ní pàyè kan tó ṣe bí àṣẹ́dọwọ́ ilẹ̀ tá a jọmọ̀ adíá fún ọ̀kàn lénú rúnmọlẹ̀. Níjọ tí wọ́n ń jà àárọ̀dọ́ olójùmarè, àjọgbórí ilẹ̀ ajẹ́bù, àjọgbórí ilẹ̀ ajẹja, agbórí ilẹ̀ ajẹran, àjọgbórí ilẹ̀ ajẹ kókò gbin àṣẹ́dọwọ́ ilẹ̀ tá a jọmọ̀. Ǹjẹ́ mo dúpẹ́ tèmi o, èjì kiribiti ọmọ ẹlẹ́mẹrẹ, mo dúpẹ́ tèmi, ẹ máa dúpẹ́ títí yín náà níbẹ̀. Èmi dúpẹ́ tèmi o, èjì kiribiti ọmọ ẹlẹ́mẹrẹ, mo dúpẹ́ tèmi o. Torí báwa bá ń wò pé bákan lórí lọ́dọ̀ wa, ha bẹ́ẹ̀ bá tún délẹ̀ ẹbọ mi, ẹ mọ̀ ṣá ò dání, ẹ mọ̀ sọ pé alihamudulilayi ni, alihamudulilayi.

0: yáyìn náà ní ti máa gé.
1: Afẹ́nilójú má fẹ́ni lẹ́yìn lọ́mọ.
0: Network ń dà ńlá mú, yáyìn ní ti máa gé pété fún sísá àtàwà yìí. Ẹ̀yin tẹ́ ẹ ti ń bà wá fi ìfẹ́ gbọ́ látàárọ̀. Adúpẹ́ o, bàmí tẹ́ ẹ pè wá ṣàkíyèsí Adúpẹ́. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn aláti ìlẹ́yìn wá nílé lóko pẹ̀ lẹ́yìn ó dí láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tí ń lọ. Àwọn púpọ̀ nínú àwọn bàbá bàbá ìpín ìfẹ́ àdàpọ̀ wọn. Ìgbà de Yinka, bá a bá so ni lóore ọ̀pẹ làádú òkun. Adúpẹ́ o, Adúpẹ́ ìpẹ́ òkun. Ọ̀pẹ́ olóore àdàǹdátàn ni Ọlọ́run mọ̀ yín, ọmọ yẹ ojú yín, ọmọ nọ́mbà ilé yín. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní yóò máa bá wa fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò. Ẹ ní wá owó tì níbi ẹgbẹ́ yín bá ti ń ná owó ẹ ò ní bá wọn ná àgídí o.
1: Àmì dídún kàlàkàsà náà wù ú ọba ọlọ́pẹ́ kò ní jẹyẹ.
0: Látòrí bàbá Fàtá Ìlàmídì ọmọ Ọ̀yọ́ Alábí tó ń gbé lọ́wọ́ Londo State Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn Adókòkè Ìsáka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndé ọmọ ọba láti Bòlùmú Ìfẹ́nì Adékúnlé Bami Asiru Ahmadu Afa Glo Tanji Tirimot Purpose Venture láti ìlú Pàkó Artist Michael Awosola Angelo láti ìlú Àbújá Afọlábí Nurudeen ní Alaro láti orílẹ̀ èdè Libya. Bami Basiru ọmọ Adénìran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ Aláàfin Ojo Pásẹ Kẹrẹmọdé ọmọ àti bàbá. Lóbìdórí Bami King Saminu Adépọ̀jù Amẹ́ríkà Ebú Dọ́lá Ajá ní ọba ọmọ wọn lẹ́rùwà ojo. Agbẹ́dúdú orí òkílẹ̀ ọmọ àkọ́kọ́ gàkàrà tí kọ́ lẹ́rùwà àgbẹ̀ ní dájọ́ wọn. Tóbìdórí Bami Pátá Ìbánilélẹ̀ Olúṣọlá láti Amẹ́ríkà tó fi tún dórí sàn ní Success Odò Ọlá ọmọ Ògúndàrẹ́ láti London lọ́hún. Ọmọ wọn

0: ẹkọ àtàrà ní gbogbo ìkìlì tí àfẹ́rẹ́ kan tí tọ́ bá ń fẹ́ dé adéyìnká ọlásùkàn mi ló kọ̀ nípa nígbà ilẹ̀ ìfìlà iláṣà àròkò tí sọ lórí ọbẹ̀ nínú àwọn gbangba.
1: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ẹ̀nì kọ̀ọ̀kan.

0: àwọn ni ẹ kú iṣẹ́ látàárọ̀ ọjọ́ tó bí òkè.
1: Ìwọ tó wà ní pẹ́kú ìmọ́lẹ̀.
0: Láti òkèrò kí nígbà ọ̀yá láàfin ni wọ́n wá ní àná. Aago kan òru, aago kan àjálẹ̀ òru.

0: ẹgbọ́ ta ló lè jí tó tún lè pa, ta ló lè pa tó tún lè jí. Ọlọ́run bá mi nìkan náà ni o. Egbe lẹ́yìn ẹni àdálóró, egbe lẹ́yìn ọmọ òwe kan. Ọlọ́run ọba ìgbà lọ́wọ́ rẹ̀. Mímọ́ ògbó ni fún orúkọ Ọlọ́run ọba Olódùmarè, Ọlọ́run gbọ̀gbọ̀rọ̀ bí ọwọ́ aṣọ, àkìkì tán. A ní tá a bá kìbọn, tá a tún yìnbọn, a tún ń kì ní o. Lèmi ṣe máa ń kí Ọlọ́run ọba mi lóòrèkóòrè. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára Ọlọ́run ọba Olódùmarè. Wàlá haúlá wàlá kò wátá. Ilé àbẹ̀lá àlè ràzín. Agbára tó dá òkun sí méjì.
1: Ẹ̀mí mi túbà rẹ̀ nígbà mọ̀ mọ́lẹ̀ fún ọ̀hún bàbá.
0: Agbára tí ń mú ọ̀sán tí ń sọ ọ̀sán dòru. Agbára tó tún lè sòrú dọ̀sán.
1: Ẹ̀yìn rẹ̀ kò sẹ́lò mí. Àìkọ̀fẹ́ kò sẹ́lò mí. Ọlọ́run rẹ̀ lẹ́jọ́ máa rẹ̀ tó pọ̀ nígbà tí agbára ìwọ ni Ọlọ́run.
0: Lẹ́yìn rẹ kò sí ẹlòmíì o. Ìwọ ni, ìwọ ni, ìwọ ni, ìwọ ni, èmi ni tó ń jẹ ẹ̀mí.
1: Olórí ẹgbẹ́ pẹ̀lú ọmọ wa ń
0: tẹ̀lé. Alpha àti Omega.
1: Òwúlẹ̀.
0: Ìbẹ̀rẹ̀ ohun gbogbo àti ìparí ohun gbogbo.
1: Olùdáyé kò sẹ́lòmíì. Lẹ́yìn rẹ̀.
0: Lẹ́yìn rẹ kò sẹ́lòmíì mọ́ o.
1: Ọlọ́run gbogbo èdè.
0: Ó sì ń kankan mí mọ́.

0: Ìwọ nìkan náà lọ́ba o, ọba nílà oòrùn, ọba níwọ̀ oòrùn, ọba káàkiri àgbà ńlá ayé. Ìrì wá ṣẹ̀ lémi lórí, ìrì yídà wá ṣẹ̀ lórí mi. Ẹ dúró ná. Ìrì wá ṣẹ̀ lórí mi.
1: You are currently listening to Ajíṣe bí Ọ̀yọ́ online radio. Ajíṣe bí Ọ̀yọ́ láàárín, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ni kọ̀ọ̀kan.

ṣùgbọ́n kì í ṣe live ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún Ọ̀yọ́ àtibá unity forum ṣùgbọ́n ilé yìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́ ẹlòmíì ọmọ ṣe ara rẹ̀ yóò lè yàn ní sí òun ẹ máa wá gbọ́ wọ́n á ti fẹ́ sọ oṣù december lẹ́nu wọ́n máa gbọ́ oṣù bàbà oṣù bàbà oṣù wo ní ń bà oṣù wo ní ń bà oṣù wo ní ń bà ẹ máa sọ december lẹ́nu ẹ mọ̀ sọ december lẹ́nu. Torí gbogbo nǹkan tí ọlọ́run bá mi dá dáradára báyìí ni o. Àtọ́fà àfọwọ́fà níṣe máa ń pè kúté ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu. Mo fi ń sọ̀rọ̀ accident kan tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alárànde College of Education ìyẹn lókè òrò kí lọ́ọ̀yà aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìṣàkúṣà pọ̀. Wọ́n ní wá ń sọ pé òun ṣe bírèkì ń lẹ́kọ̀ọ́ bírèkì wọn ò mú dáadáa ní bírèkì lọ fẹ́ẹ̀lì. Ó tẹ́ríbù ṣùgbọ́n ìkáká lára àwọn tá wà nú ọkọ̀ náà ọkọ̀ èrò wọn àṣì fún àfarapa lọ títí wọn àṣì ṣe ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tán jókòó jẹ́jẹ́. Fọ́ọ̀nì ẹ̀nà ni wípé ọ̀nà yìí wọ́n ń ṣe lọ́wọ́ ni o sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́dún àti ìpàdé tó yẹ kéèyàn máa sáré ìṣàkóso eré àṣàdíjú ó wá ti sá eré bírèkì wá mú ibi tó ti ń ju kíní kó ṣe lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ táwọn wà lẹ́gbẹ́ kan ń sọ̀rọ̀ ni ẹlòmíì ọmọ ìṣẹ̀ra rẹ̀ yóò lè yàn ní ṣe òun ẹ̀gbọ́ ẹlòmíì ọmọ ìṣẹ̀ra rẹ̀ yóò lè yàn ní ṣe òun bó sì ń tí december tó fi yàtọ̀ sí january o kò sí ní tí january tó fi yàtọ̀ sí february o gbogbo ọjọ́ bákan náà ni o ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ ẹ̀ sọ́ra yín o kẹ́ ẹ̀ sọ́ra yín kọ́lọ̀ lè bá a sọ wá àwọn sọ́ra wa kọ́lọ̀ lè bá a sọ́ra ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọnú ọ̀rọ̀ náà bọ̀ ni ìrì ọ̀rọ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ léni lórí ni. Aya gbé ń wọ̀ lọ́tún.

ẹni tó ní ẹ̀mí mi gbé mi náà wọ ọmọ gbé mi wọ lọ́tún kó gbẹnu mi sọ̀rọ̀ kọ́rọ̀ ló yí àwọn èèyàn lálẹ́ yìí lájálẹ́ yìí ká mọ̀ sí ń gbọ́ tó rà sì wí ò tá sì gbọ́ o.

Ọlọ́run máa sọ mi o, kọ́ máa pa àlọ́ àti àbọ̀ èmi àtẹ̀yìn mọ́, ṣùgbọ́n ẹ má sọ December lẹ́nu o. Gbogbo wa la mọ̀ pé ní àsìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí kurukuru díẹ̀ máa ń fẹ́ wà. Ìwọ́ la máa sáré àṣà pàjúdé, sáré àṣà dejú. Ìkánjú òun pẹ̀lẹ́, àwọn àgbàlagbà sì sọ pé ọgbà ọba ni. Ibi tó ń sọ pé ọfẹ́ kánjú lọ, irú ẹhànà tí ń sáré ìsákùsá tó fi lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ tó fi ká àwọn kan lẹ́sẹ̀ tó fi pa ẹnìkan o. Irú aré tó wá ń sá pé kò ń tètè dé lọrin, báyá yóò tún padà séko ni. Ngò kanyàn lẹ́sẹ̀ tó l'accident tọkọ̀ ọ̀run. Só lè lọ ibì kankan mọ́, làwọn àgbàlagbà fi bọ̀ tán fi ní. Ìkánjú òun pẹ̀lẹ́, ọgbà ọgbà ni. Orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàlẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrò ọ̀lẹ́ o. Torí wípé bílẹ̀ bá ti ń sún níbì kan ilẹ̀ a máa mọ́ ń bò mí. Bílẹ̀ bá mọ́ ń bì kan a tún sún bò mí. Ọlọ́run bá mi lọ́ba ara. Àfẹ̀dá ọwọ́ ẹ̀dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà. Ẹbẹ̀ kan lèmi ń bẹ Ọlọ́run ọba Olódùmarè. Èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ara tí ó wu àwa ni kò fi lé ayé wa dá o. Gọ́mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún. Lọ́la pé wíbẹ̀ jẹ́ bẹ̀ tọ́lọ́run ni. Kún fáyà fún Ọlọ́run ló ní o. Kó rí bẹ́ẹ̀ kò sẹ̀ bẹ́ẹ̀. A ní ẹ mọ̀ sọ December lẹ́nu. Ẹ mọ̀ sọ oṣù December lẹ́nu. Oṣù bàbàbàbàbàbàbàbà wọ́n ti fẹ́ sọ December lẹ́nu. Ẹni kẹ sọ́ra yín oje. Àsìkò ọyẹ́ àsìkò December mọ̀ ń bẹ́ bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà wá ní àyín. Gbogbo lásìkò la sì mọ̀ pé ara máa kan gbó àpọn kan jì ní táìmù yìí. Bẹ́ẹ̀ bá fẹ́ bóde ní ẹ máa pa náà lé o. Ọlọ́ọ̀ni jẹ́ ara ẹ̀dá, àní rí náà ń kàn ga. Ọlọ́ọ̀ni jẹ́lé ó jóná. Kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀, ẹ dákun ká máa ṣe due diligence. Ká máa do due diligence àbúrò lẹ́yìn àwọn eléyìnbó ṣe pé ìbò ti fẹ́ yọ ń léyìn. Olúwa tó yìn sọ wà ń bẹ̀ wọn.

0: ọ̀sẹ̀ yìí ọjọ́ Monday ọ̀sẹ̀ tá ń lò yìí pé ní ibi tí mo wáyé lórílẹ̀-èdè wọ Nàìjíríà. Ọ̀sẹ̀ tá ń lò ní ọjọ́ Monday ní lọ sí ọ̀nà studio Tajwe lọ ṣe abẹ́ lọ rìkọ́ọ̀dù birthday song kan fún ẹnìkan. Ìbádé ṣọ́ọ̀bù nínú ìṣẹ̀lẹ̀ lókè òrùka ẹlẹ́ nínú ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ aláàfin wa ní àyìn ẹnu mi àgbò. Mo rí táwọn èèyàn sáré kíjokíjo olómi ń gbómi. Ó ní ọ̀sẹ̀ ń gbọ́sẹ̀. Ó ní ìpẹ́ ń buyè. Tá ń sáré tá ń pa iná. Iná yìí níwájú nínú ṣọ́ọ̀bù. Ó tó ṣẹlẹ̀ ní wípé àwọn àìpásmà neighbor generator àwọn tiger generator ẹni tó ní ṣọ́ọ̀bù ó gbé e lórí táyà ó ń ṣáná sí i ń lò nínú ṣọ́ọ̀bù rẹ̀. Funny enough ni wípé wọ́n tún wá kàǹpù ṣọ́ọ̀bù yìí lọ́wọ́ iwájú. Ọwọ́ iwájú nínú ṣọ́ọ̀bù náà ló wá gbé generator tó gbé ta bí wáyà ṣàlẹ́sà lọ́ràn mọ́ táyà. Táyà ràn mọ́ táǹkì lẹ́yìn àràbàràn bọ́ǹbù lọ́wọ́ ó di gbòòlà. Iná bá jò ó di iná o. Lọ́lọ́ ọ̀sà làwọn èèyàn bá ń sá kíjokíjo. Èmi náà sáré tí mo wà lórí ọ̀kadà. Mo sáré bẹ̀rẹ̀ lórí ọ̀kadà. Àìsí mẹ́la ìbáwọn adáṣe oje. Mo sáré bẹ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà. Mínírààsì ló sì wà ńlẹ̀ tó pọ̀ lọ. Ẹ̀yin èèyàn bá lẹ mà pé mínírààsì náà ẹ lò ó fún bí fire extinguisher. Eléyìí tó máa jẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ gbé léńjá. Èmi kan sáré mú lára àwọn Pepsi nínú gbò Pepsi tó wà nínú ṣọ́ọ̀bù. Ọkàn bẹ́ẹ̀ kan ní fún àwọn èèyàn tí a máa wọ pé àbíléèrè tí wọ́n máa mú mínírààsì ó mínírààsì ni. Mo kàn mú ni mo kàn jí pọ̀ dáadáa kó lè bá a ní gáàsì. Mo kàn spray rẹ̀ sí ni Ọlọ́run bá sáré iná náà pa pẹ̀lú effort gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olómi oníyé ìfọ̀. Iná ṣàtúkú. Ṣùgbọ́n àtọ́fà ni o. Àtọ́fà ni o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nírú àtọ́fà báyìí ti rán lọ sọ́run àpapà dodo. Sọ́run àjàǹté. Èéfín jẹnẹrétọ̀ làwọn míì ń fà sínú tán. Wọ́n tan jẹnẹrétọ̀ mọ́júmọ́ nínú ilé náà gbé sí. Ibi yẹn ti ń sùn léèfín jẹnẹrétọ̀ ti lù ló ti pa wọ́n sínú ilé o gbogbo fámìlì kan. Kò sẹ́ni kankan tó yè òkú wọn ni wọ́n bá láàárọ̀ ọjọ́ kejì òkú lẹ́lẹ́jà ta. Àfọwọ́fà a mà wá blame ọjọ́ kan a mà blame oṣù kan. Ẹ dákun ẹja máa due diligence. Ká mọ̀ máa ṣe àtà o. Ọlọ́run ọba yóò máa sọ wa o. Ṣùgbọ́n káwa náà ká mọ̀ sọ́ra wa. Ká mọ̀ ìyá Fọ́lọ́n sọ tí tó ń pokùn dẹ̀dẹ́ gọ̀pẹ́. Ọ̀rọ̀ mi ò mọ yéyín Adéyín ká pẹ́ ń bọ bí àwo irin. Sọ̀rọ̀ mi ń yéyín. 07068874274 lẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ mi. Tó bá jẹ́ pé outside Nigeria lẹ́yìn ti fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa fi +234 sí níwájú. Ẹ lè kọ́ọ̀lù lórí normal call. Ẹ dẹ̀ lè text message lórí WhatsApp. Bẹ́ẹ̀ bá fẹ́ ká sì sọ̀rọ̀ sí i lálẹ́ ká dákọ̀ yín lórí ètò. Ẹyẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp mi.
1: Àti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bábẹ́ ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo laari, Oyo ni se biba beni kokan.

0: kele yi kọmọ jẹ gbogbo ẹyin dẹ n ṣe birthday lẹni. Happy birthday to all of you. Happy birthday to gbogbo yin.
1: Àjọ̀dún ayọ̀ tún náà fún
0: ẹ. Ẹ má gbàgbé àkórí ọ̀rọ̀ wa, mo ń padà bọ̀ bẹ́ẹ̀, mo fẹ́ ṣe fàájì, fèrè já.

0: Délé láyọ̀ ká délé pé náà ni ká máa ṣe ní pẹ̀lẹ́kùtì. Ká máa ṣe ní pẹ̀lẹ́ tíjò ga gbọ́n. Lórí pẹ̀lẹ́kùtù lápá mukuru pẹ̀lẹ́. Amukuru tó bà léyàn ní kórópọ̀n ó ti dohun àfi pẹ̀lẹ́kùtù pa o.
1: Mo tẹ́wọ́.
0: Ẹ mọ́ sọ oṣù December lẹ́nu. Èwo lóṣù bàbá bàbá bàbá. Ẹyin ní kẹ́ ẹ sọ́ra yín. Kẹ́ ẹ kí ìsára yín o. Àsìkò ọyẹ́ lásìkò December máa ń bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà o.
1: Mo jọ̀wọ́ ẹ̀mí mi.
0: Bẹ́ẹ̀ bá ń wakọ̀, ẹ mọ́ mu tí o. Bẹ́ẹ̀ bá mu tí ẹ mọ́ wakọ̀ o. Ẹlòmíì ò ṣèrà rẹ̀ tán yóò wá léèyàn kan ní sòun. Bí ò bá mu ọtí yóò bá mú yóò bá tún bọ́ di stẹ́rìn.
1: Ìmọ́lẹ̀ àtòkè wá tó jọ.
0: A máa fẹ̀ mí ara ẹ̀ ta káìtì. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ń fa. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ní fa. Ẹlòmíì á ṣèrà rẹ̀ tán á léèyàn ní sòun. Tẹ̀yìn ká pẹ́ ń bọ bí awo irin. Ajá lu ọ̀yọ́ tí ègbó lásán bí ò bá rẹ́ranko àṣìrá bá mi èèyàn. Kọ́ mọ̀ ṣẹ̀ lémi, kọ́rọ̀ ọmọ bà lémi, ẹ̀mí ọ̀rọ̀ ọmọ wọnú mi. Káfẹ́fẹ́ rere ọmọ wa gbóhùn mi ròkun, réferéfe ẹ̀fúùfùlẹ̀lẹ̀ rere, kọ́ mọ̀ gbóhùn mi rọ̀ṣà. Àwọn lékè èkéyìí dáa, ẹ mọ̀ wá gbóhùn mi lọ lù kẹfun, dẹ́yìn ká pẹ́ ń bọ bí àwo irin. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà, ká ṣàmàṣe dáadáa. A ní àwọn èèyàn wa, àwọn èèyàn wa. Wọ́n máa wá gun ọ̀kadà tí ò níná kí lálẹ́ tí ò bá ṣe pé nǹkan ń jẹun lágbárí ń jẹun lọ́pọ̀lọ èèyàn lálẹ́ láàjìn lálẹ́ tó kúnkùn kọ́ ọmọ gun ọ̀kadà tí ò níná. Ṣé ẹ mọ̀ pé nǹkan ń jẹun lórí àwọn èèyàn wa? A kàn sọ pé Nàìjíríà ń blame àwọn leaders ni. Ọkàn jẹ́ pé the apple doesn't fall far from its tree àbí bò náà ti máa ń ṣe èbó. Èbó ti fẹ́ yọ ń léyìn èmi ọlọ́sùn kúrò lówó oje. Báyà mi fàtà ìbándélé ẹ wá kọ́ nílé èbó tí ń lo oje. Báyà mi sàmínú adépọ̀jù sẹ́ẹ̀ tí sùn.

0: Olúwa mọ sọ wa ko mọ pa àlọ àti àbọ wa mọ ká wa náà ká mọ sọra wa ká mọ wa sáré àtàpàdúdé.
1: Sọ̀sọ́nà mi kó má sọ nígbà.
0: Ká mọ lọ mọ fa gbùrù kí gbùrù ọmọ padà mọ wa fa gbó lẹ́yìn.
1: Agbára láyé àtọ̀run ọwọ́ rẹ ló wà kò sẹ́lòmí lẹ́yìn.
0: Gbogbo agbára láyé àtọ̀run ọwọ́ Ọlọ́run lọ́wọ́ àwọn sẹ́lòmí kò sẹ́lòmí lẹ́yìn rẹ. Àbíwọ́ nìkan, ìwọ́ nìkan, ìwọ́ nìkan, ìwọ́ nìkan ni

gbogbo ẹyin tẹ ń gbọ àkàkiri àgbà ńlá ayé bàbá mi fàtà ìbáńdélé bàbá mi sàmínú adépọ̀jù gbogbo ẹyin tẹ ń gbọ láti orílẹ̀-èdè United States of America gbogbo ẹyin tẹ ń gbọ mi lọ́wọ́ láti United Kingdom gbogbo ẹyin tẹ ń gbọ mi láti Finland Ireland Iceland Ghana Ivory Coast Benin Republic ewo tún lè lè Libya. Káàkiri àgbà ńlá ayé tẹ ti ń gbọ wà lọ́wọ́ àtẹni tí mo mú kọ rẹ àtẹni tí mo kọ ẹ ọlọ́run mọ iye ojú yín o ọmọ wá ọlọ́run mọ pa wá mọ nínú ewu gbogbo àní sìnrìn o àní rin àrìn fẹsẹ̀ sí àní bọ́ há àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ irú àwọn ọmọ tí mo ní wọ́n kó ìjàmbá wọ́n pẹ̀ kí lè èèmọ́ kó ní àwọn kan kó ìmọ̀ ojú ọ̀nà àwọn ọmọ yìí wà lẹ́gbẹ̀ẹ́ títì jẹ́jẹ́ ni tí àwọn tán sì ń sọ̀nà ti fi kíní dá ojú títì ṣùgbọ́n eré burúkú táwọn yìí ti pọ̀ ju tó fi wọ́n ń fo kíní tó fi ń lọ ń kọlu àwọn ọmọ ọlọ́mọ dúró sí àárín fẹsẹ̀ sí ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan ojú kẹ́jẹ́jẹ́ mo jókòó mi o kọ́lọ̀ mọ̀jẹ́ ni àtẹ̀yìn káàrin àárín fẹsẹ̀ sí ni o àní sìnrìn o bí òbí bá ń palẹ̀ àwòrán sí ilé bí òbí bá ń pọ̀nà àní sí lọ́nà kí ọlọ́run máa pa wá mọ́ nínú ògbógbó ọlọ́run máa pa wá mọ́ nínú ọ máa pa àlọ́ àti àbọ̀ wá mọ́ lọ́là wọ̀lá haúlà wọ̀lá kùwátá ìlà àbílà àbílà rẹ̀ sí nítorí pé kò sí agbára kankan ní ìkàkà tó tó agbára ọlọ́run ló ti máa rí. ìtura ayọ̀ kọ́ balẹ̀ mi àtẹ̀yìn ọkàn wọ́n balẹ̀ àrọ̀ dẹ̀ wá ọmọ ìtọ́wọ́ oníkọlà á kú o gbogbo ọmọ tákà bá kó wọnú epo náà ní kó jáde gbogbo àwọn àjọ wọ 2020-2021 ẹ̀yin náà lájọ rí òpin rẹ̀ látòjọ bọ́ sí 2022 látòjọ jù bẹ́ẹ̀ lọ lọ́lá ọlọ́run ọba olódùmarè ọlọ́run ní sọ pé kò ní sọ̀rọ̀ kò ní jẹ́ pé kò ní sọ̀rọ̀ kò ní jẹ́ pé kò làwọn tán ń gbọ́ kò ní ṣe wá lókù o àlàyé láwọn jẹ́ lọ́jọ́kọ́jọ́ àtúnwá máa gbé rere kọ́ngbẹ́ sí.

0: ẹni tó ní ẹ̀mí ní gbẹ́mí wọ.
1: Mo rò bẹ́ẹ̀ ti jẹ̀gbádùn ètò mi lálẹ́ yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ àmọ̀ràn tá a ti mú wá.

0: tọ́ a gbèsè tán ọ fẹ́ mọ ṣetán fẹ́ mọ lọ lù dárò àlùkò ṣetán ọ fẹ́ mọ lọ lù kóṣùn lékè lèkè ṣetán ọ fẹ́ mọ lọ lù kẹfún lẹyìn ká pẹ ń bọ bí àwọn ẹyìn.
1: Ìrìn ayé ò ṣe é dárìn láìṣẹ́.
0: Agbé ló dá lẹ́ o, àlùkò ló dàárọ̀. Onídẹ̀rẹ́ ló dìyàlẹ̀ ta ọ̀la kòkòkò ká ẹ tó rí un. Wọn ò fẹ́ ń kù. Mi nífẹ̀yìn náà kù, ẹ nífẹ̀mí náà kù. Ọ̀tajẹ́ ló kò ó. Adé àfúnmọ́ rè mi àtàgbàwò sí lọ́pàá. Ọba rẹ̀ Ògúndá Abádéyí lọ́mọ àdéyí ń bẹ nípò tó dákẹ́rì gidi. Gbogbo ẹ̀yin tí ata ẹ̀tẹ́ wà lájò. Ìlú oró ni òjú gbé o. Ìlú àjòjì ni òjú wọ̀. Ìyá ń jàjòjò ń kígbe ìlú ẹ̀ tọ́tán tán. Adé àfún ọ̀pá gan níjọ́ tí ń sawó lọ ìlú àìmọ́ni àìmọ́niyàn. Ǹjẹ́ bí wọ́n bá ti mọ ni làbá máa gbé. Gbogbo ẹ̀yin tí a lókè òkun nílé òkèrè ẹ kéré òkò délé o. Báà mi ṣàmínú, wọ́n ní ẹ ṣeun ká sùn láyọ̀ ká jí ní re. Wọ́n ní ká sùn láyọ̀ ká jí láyọ̀. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà lókè nílé òkèrè ẹ kéré òkò délé o. Toro gíní la dìẹ́ bọ̀ òkò.

Olorun ba yo ma pa lo ati abo wa mo e ni sirin ba mi sa minu adepo yu ise yin o ni dise mo yin lowo ise yin o ni dise mo yin lowo e ni ri ngbe sonu bi o se bi omo oni yan se olobe se oloka se gbugbe yin te ba fi fe je e ko ibinu o mo ki gbogbo yin kaakiri agba nla aye gbogbo eyin ta mo gbogbo eyin ta mo to je po lo mo yin olorun ba yo mo ba wa pelu yin o ka mo wa pelu awa na ilu le ko ni je ti a o ilu se le ri o le to ka omo ri ti a se nbe olorun ti wa ba mede wa kaakiri agba nla aye ka olorun mede wa ka ra omo ni a ka mo je koro ka mo je koro kára ọmọ níwá o kára ọmọ níyá a ń torí bọ́gẹ̀dẹ̀ bá pọ́n tínú ẹ̀ dẹ̀ ní kára ọ dẹ̀ wá gbogbo tẹ́gbẹ́ wá ń se nírọ̀rùn ìrọ̀rùn ní kò mọ̀ jẹ́ fún wa o bàbá mi ṣàmínú adépọ̀jù ẹ ṣeun o àwọn onídùúró ti àánú onídùúró mi ẹ ṣeun o onídùúró mi ẹ ṣeun o gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró fún ajíṣe bí ọ̀yọ́ rédíò gbogbo ẹyin tẹ dúfádé yìí ń ká ọ lásùkàn mi o òní dúró mi ẹsẹ ń o torí bójú èèyàn ló dúró ni wọn á ti máa sọrọ bó bá já wọn kan náà dúró wọn á ti máa ṣèrè gún bó bá já wọn kan náà dúró ni wọn á ti rọgbẹ bó bá já wọn kan náà dúró ni wọn á ti máa ṣàlàyé òní dúró mi ẹsẹ ń o gbogbo ẹyin tẹ máa ń ràn wá lọwọ pátápátá látòkè dókè níbi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró kò dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run ba kò ní jọ tán lọ́wọ́ yín kò ní tán di yín àbùdé nítorí òkun àbùdé nítorí ọ̀sẹ̀ iná ò ní tánwó yín o ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ ní bòrìnbòrìn fẹsẹ̀ kọ́ ẹ ní ẹ ní taṣọ àgbà mọ́lẹ̀ ẹ ní tojú ilẹ̀ mọ́lẹ̀ o ẹ ní ṣiṣẹ́ o ṣiṣẹ́ ṣiṣẹ́ ò ní bá yín o ọkọ ìkúsókò wá jẹ àdé ìkúsókò wá jẹ ẹ ní kú sọnà bí èéfín ọwọ ara yín gbogbo yín lẹfi gbẹtọ yín o lọlá wàláhà ọlọwàlá kùwọta yẹ lábìlá àdéhìlá sí nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọrun ọba lójú tọ́ a mọ̀ bẹ ọ̀ torí ọ̀bẹ ní bẹ sùn àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ o ẹni bá ní a mọ̀ bọ̀ nìkan la àti gbé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀ adéhùn bàbá jẹ̀rọ̀ mọ́jẹ̀ lé o jẹ́ kí n láyé ègbé ń ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ègbé ń ṣe ilé olúwẹ̀rí ìgbóná inú ilé tẹ̀ ti ń gbọ̀mí ọ̀dẹ̀ ti ń gbọ̀mí ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrú bí ẹsẹ̀ ẹtí lọ kò ní dojúrú o nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ tútù tútù náà láàárọ̀ bàbá mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín ìsọ ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wọ̀ orin lọ kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yí títí ní ìgbà míì káàtó máa pàdé adé yín kápẹ́ ń bọ bí àwọn orin yín fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi bá yín nínú ìbànújẹ́ ẹ fi mí sínú ìbànújẹ́ ẹ ní gbé mi náà nínú ìbànújẹ́ o ká tó ríra láyọ̀ ká pàdé níre ìpàdé wa wọ̀ bí ọ̀jọ́rọ̀.

ẹ kú dédé àkọ yìí ní gbogbo ibikíbi tẹ ẹ ti ń gbọ ohùn mi ní orílẹ̀-èdè Nàìjíríà ní United States of America ní Ghana ní Benin Republic ní Nàìjíríà ní kódà tóbi lórílẹ̀-èdè Faransé àti United Kingdom mú kí yín o pé ẹ kú dédé àkọ yìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú rọ̀lẹ́ ẹ káàlẹ́. Adéyinka Ọlásùnkànmí kódà yín tẹ̀ ń gbọ́ láti Italy orílẹ̀-èdè Ìtàló àkẹ́yìn náà kẹ̀ka àlẹ́ o.

ẹ má bínú já ẹyin tèmi àwọn tá ń lọ ní ṣe bó ṣe wù ú ló jẹ kó máa pẹ mí díẹdíẹ mò ń gbìyànjú láti jẹ pé kí gbogbo ó lè máa lọ ní serere wẹrẹrẹ dáadáa ni ṣùgbọn a lò bẹẹ náà ni o a lò bẹẹ náà ni. ojú bọ́lá ti ṣe dá ní etí ó ń bọ̀ náà ẹyin tèmi. ẹyin tèmi ó máa ń bà mí lọ́kàn jẹ́ ó máa ń jẹ́ ìbànújẹ́ fún mi tí àwọn nǹkan tí a wò pé kò yẹ kó máa wáyé mọ́ nírú àwọn àpò tá a wà yìí tó bá jẹ́ pé irú ẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló tó ń wáyé. wọ́n ṣẹ̀ṣẹ̀ kàròyìn kan ní naira land nísìnyí bó ti kàròyìn náà ó sì jẹ́ nǹkan tí ó bà mí lọ́kàn jẹ́. ẹ rí i pé mo ti fi fọ́nrán ètò kan tí mo ti ṣe sẹ́yìn kan sí tí mo pè ní tí mo pe táìtù rẹ̀ ní irú ẹ̀sìn wo lọ́ ń ṣe ẹ rí i pé gbogbo oríṣiríṣi nǹkan tí mo ń sọ ń bẹ̀ tó jẹ́ àkórí ọ̀rọ̀ mi níbẹ̀ gangan náà ni religion tolerance náà ni kókó tí mo sọ̀rọ̀ lé lórí níbẹ̀. ṣùgbọ́n tá a bá tó wá rí i pé ní ibi tí ayé tún lajú dé ní ìsín yìí àwọn kan wá tún gbé ẹ̀sìn lórí bíi hárahárà tó wá lè mọ́ wọn tó ti tán ti fẹ́ dàbí fanatics ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn ìpòrúru ọkàn fún mi. adéyinka mò ń bọ̀ ná aláwi ìjẹun ìwọ lolúwa o títí ayé sì náà ni.

ìròyìn náà ni wípé àwọn ọmọ tí wọ́n ń ṣe jambo lọ́wọ́ léni lánàá lánàá yìí wọ́n lọ ṣe jambo síbi tí ibi tí wọ́n ti ṣe jambo yẹn tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló ń sanwó rẹ̀ ó ní iye tí wọ́n máa san fún àwọn tán ni CBT centers tí wọ́n ti fẹ́ kọ ìdánwò CBT yẹn náà ìní CBT túmọ̀ sí computer based test CBT computer based test ibi tí wọ́n ti ṣe gbogbo ibi tí wọ́n ti ṣe ìjọba ni máa ń sanwó fún wọn kódà àwọn tán bá ní ilé iṣẹ́ kọ̀ǹpútà tó pọ̀ dáadáa tó yẹ pé wọ́n lè install àwọn software yìí lórí rẹ̀ táwọn mobis exam yìí tán sì ní facility fún íńtánẹ́ẹ̀tì tí wọ́n dẹ̀ ní CCTV camera ibẹ̀ ni wọ́n máa ń lò fún àwọn ìdánwò jambo yìí ó sì ti níye tí ìjọba àpapọ̀ tí máa ń yà á sọ́tọ̀ tí wọ́n máa ń fún àwọn tán bá ní irú àwọn gbọ̀ngàn yìí kí ni ó wá ṣẹlẹ̀ ni wípé àwọn ọmọ kan táwọn jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí wọ́n wá borí wọ́n borí ń ṣe ń bẹ níbi òfin ìjọba àpapọ̀ pé ẹni tó bá borí o lè ṣe exam bíborí kò pagidínà àti ṣe exam ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni wípé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò pẹ̀lú ilé ìjọsìn bàbá wa yìí ti ń jẹ́ bàbá yìí tó kọ wọ́n popular yìí kí lórúkọ bàbá yìí o Covenant University sani inú gbọ̀ngàn Covenant University Oyedepo ìjọ bàbá wa Oyedepo àwọn náà ni Covenant University tó wà ní sí Ọ̀tàkọ́hún ẹ̀yìn ní Ogun State lẹ́gbẹ́ Èkó níbẹ̀rún wọn wá jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n wọlé látàrí pé wọ́n lo ìjáàbù mo wá ń bi yín o torí Ọlọ́run yàtọ̀ fún pé ìjáàbù dídé sórí ó signify pé ìyẹn jẹ́ irú àwọn ọmọ bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí ọ̀nà wo ni ó lè gbà ṣe ìpalára fún exam tí wọ́n fẹ́ ṣe àbí fún àwọn tí wọ́n ò jọ jókòó ṣe exam nígbà tó jẹ́ pé àdámọ̀ tiwọn ni attribute tiwọn ni pé kán borí àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn muslim tí wọn kì í borí báwọn kan wà tó jẹ́ pé àwọn nígbàgbọ́ pé káwọn borí o lára ní táwọn fi ń ṣe ìjọsìn fún ọlọ́run ni àwọn míì ni ò tiẹ̀ mú ní ìjọsìn gan wọ́n ti sọ́ di ẹwà wọ́n ti sọ́ doge kódà àwọn tí wọ́n ṣe muslim míì gan wọ́n máa ń lò jáàbù ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni pé wọ́n jẹ́ kí àwọn ọmọ yìí ó wọlé ṣe exam láti bí aago ọwọ́ àárọ̀ ó sì fi lé ní bíi wákàtí kan wọn jẹ́ káwọn ọmọ wọlé débi pé wọ́n ṣe exam kíni à ń bá lọ kíni tá ń bá kíni à ń fà káàkiri ìmọ̀ wá ń yà mí lẹ́nu bí táwọn èèyàn máa ń gbà ṣe àbò sí wọ́n rí àwọn ọmọ tí wọ́n fẹ́ẹ́ lè máa rìn hòhò tí wọ́n ṣe ọ̀yàn lẹ̀ àwọn tọ́jú obìnrin wọ́n ṣe ọ̀yàn lẹ̀ sí orílẹ̀ wọ́n gbogbo ẹ̀ bọ́nbọ́nbọ́nbọ́n wọn ní rí wọn mú sọ sójú pé kán kó bòǹbó tí wọn àbí kán bá wọn wípé wọ́n ṣe wọṣọ tí ò da ṣùgbọ́n àwọn tí wọ́n bá borí ni ìṣòro wọn wá máa ń yà mí lẹ́nu ìmọ̀ ojú tí mo fi wò ẹ̀ẹ́dẹ́yìn fi wò báwo ló ṣe jẹ́ tó fi rí báyẹn tó fi jẹ́ bẹ́ẹ̀ tí a fi lè tolerate ara wa ṣe mọ̀ pé religiosity ó play out níbi ètò ìdìbò tó kọjá lọ yìí náà níbi ètò ìdìbò tó kọjá lọ yìí ẹ̀sìn ó gbé 90% rù nínú àwọn olùdìbò ní ìbò ààrẹ pàápàá jùlọ ìbò ààrẹ tí ó kọjá lọ yìí pàápàá jùlọ ìbò ààrẹ tó kọjá lọ yìí mo ń bọ̀ náà.

ẹyin tèmi gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ́ bọ̀ a ní kì bá ti mọ̀ ká ńlá tó bá jẹ́ pé bá a ṣe wà religious tó bẹ́ẹ̀ náà nìwà wa ṣe dáa tó torílẹ̀-èdè wa ṣe dáa tó tó bá ṣe pé bá a ṣe jẹ́ ó lé àdàǹdà ò tó náà ni a ṣe ń sá fún àbàjẹ́ tó wàhálà ìkò ní mọ̀ bí mi nínú o.

ṣùgbọ́n bá a ṣe lẹ́sìn tó ọ̀hún náà tó jẹ́ pé àwa náà là ń ṣẹ̀sìn jù wọ́n fẹ́ lè sọ pé ẹnu mi fẹ́ lè gbà pé orílẹ̀-èdè tí mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì ti pọ̀ jù lágbàáyé pé Nàìjíríà ni. Ṣùgbọ́n upon all of our religiosities, we are still committing so many atrocities. Upon our holier than thou attitude, upon our religiosities, we are still committing so many atrocities.

ṣùgbọ́n pẹ̀lú gbogbo effort irú àwa yìí pẹ̀lú gbogbo effort wa bonifa wa a bá wọn ṣe kódà nínú àwẹ̀ tá ń gbá àwẹ̀ lọ́wọ́ yìí mo di bá àwọn onífa post bánà ìfà wa sórí status mi àwọn tí wọ́n bá máa ń wo status mi lórí whatsapp tí wọ́n fi ń polongo òkè agidan. Bóní Christian ni wá àbá wọn post ẹ̀ nínú àwọn tó ń ṣètò ojú níbi kó tó di pé àwọn owó dé àwọn owó là ń náwó àwọn omi là ń dè sun àwọn oúnjẹ tó wọn là á pè níyàn mú adé àfọmọ ọba lẹyọ àjò yìí ẹ sáré wọn ẹwà àràjà ọmọ ọba ẹpọ ṣẹṣẹ wọn ẹwà àràjà ìyá wọn kó tó di pé àwọn owó cashless policy yìí dé àwọn tó ń ṣètò ojú lórí ìkànnì wa ń bí àwọn kìrìsìtẹ́nì ni.

látàrí pé àwa fẹ́ mọ jẹ́ pacesetta gẹ́gẹ́ bí ó kọ wa a ti ṣe bí ọ̀yọ́ là á rí kán mọ ṣe bí wa kán mọ rí wa wò láwòkọ́sẹ̀ bóyá torí pé ọwọ́jà àwọ̀ wa ti jìnà dáadáa bóyá ni ò tí jẹ́ kírú àwọn ìṣesí wa yóò ti rìn jìnà dáadáa torí tá a bá jọ kọ́kọ́ lọ mọ̀ pé èèyàn ẹlẹ́ran ara la kọ́kọ́ jọ jẹ́ná a mọ̀ ní human feelings lára ká tó wu àwọn ìwà kan tàbí láká tó gbé àwọn ìgbésẹ̀ kan adéyinka ọ̀rọ̀ mi tún fẹ́ mọ̀ bá mo kó mo rò bọ̀ wá mò ń bọ̀ ná ntí dé adéyinka aláwo ìjánu ọ̀hìn mo ní ọ̀hìn.

ṣùgbọ́n ó yí àwọn èèyàn wa yìí o, gbogbo àwọn èèyàn wa yìí ló yé o, gbogbo àwọn kan yìí ó yé wọn o. Ṣùgbọ́n nígbà tá a ti sọ ẹ̀sìn ìṣẹ́ níbí, ẹlòmíì ò níṣẹ́ lọ́wọ́ mọ́, ó ti sọ ẹ̀sìn di okòwò nǹkan jẹ. Okòwò nǹkan jẹ ní jẹ́ kí wọ́n máa ti àwa ọmọ lẹ́yìn wọn ní tìkùtì. Ṣùgbọ́n irú àwa táwa ti já kùtùkùtù bí irú èmi dẹ̀yìn nǹkan ẹnìkan ò rémi tì lọ́gbọ̀ngbọ̀n. Ṣé kùránì lọ́wọ́ wa tú fún mi lódì kejì tí ì ní lọ́wọ́ báyá English Quran fúnra mi láti tú kí n lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ lọ́wọ́ a máa kógbó sí mi lórí. No. Irú àwa yìí ti kọjá ẹ̀yìn kan táwọn kan lè máa kàn kógbó sí lórí. Àbí ẹsẹ̀ bíbélì Bible fast kan ni wàá kà ló máa kóòtì fún mi lọ́wọ́ àfi máa sàrúmọ̀jẹ fún mi lóòtú sí nǹkan tó wù ẹ́ ló fi sàrúmọ̀jẹ fún irú àwa ẹ̀ tó yẹ pé mi gan Bible scholar lè mi gan náà láàyè ara mi dẹ́yìn nǹka. Abọ́dù fákan ló pè ohun fẹ̀ kan lọ fẹ́ lò tó fi wá máa ṣe arúmọjẹ lọ́dọ̀ mi. Ṣé ẹ mọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórílẹ̀-èdè yìí? Wàhálà tẹ́sìn ó dà á lẹ̀ ní orílẹ̀-èdè yìí ní ńlọrun kọ́lọ̀ mọ̀ jẹ́ ìjà ẹ̀sìn kó ṣẹlẹ̀ ni. Ẹ tiẹ̀ wá wò ó lórí ètò ìdìbò tó lọ yìí, àwọn èèyàn wá fi competencies sẹ́gbẹ́ kan, wọ́n wá ń ṣe tẹ̀sìn. Wọ́n fi competency wọ́n fi sẹ́gbẹ́ kan, wọ́n wá ń ṣe tẹ̀sìn. Ṣé ẹ mọ̀ pé àwa Yorùbá aponú pọ̀? Àwa Yorùbá la ponú ju o, seriously, torí ọgbọ́n àgbọ̀ngbọ̀n ju wa ń wá máa ń jẹ́ kọ́lọ́gbọ̀n ọwọ́ gọ̀. Àgbọ̀ngbọ̀n ju ọgbọ́n ìmọ̀ ń sọ ọlọ́gbọ́n dòmù gọ̀ nífa. Níbi tí Yorùbá gbọ́n dé, Yorùbá lọ́mọ̀ lọ́gbọ̀n, Yorùbá ló lọ́gbọ́n o. Níbi tá a gbọ́n dé, àwa ń hùwò mùgọ̀ ìwà gọ̀ pàápàá jùlọ níbi ètò ìdìbò tó lọ.

ṣe mọ̀ pé oríṣiríṣi politics ló play out níbi ètò ìdìbò tó lọ yìí bẹ́ẹ̀ kájọ máa analyze rẹ̀ nígbà tó run òtí ìkùn mí. Ago méjìlá ọkọjá ìṣẹ́jú mẹ́tàlélógún láti orílẹ̀-èdè Nàìjíríà ní àárín méjìlá òru ọkọjá ìṣẹ́jú mẹ́tàlélógún lórílẹ̀-èdè Nàìjíríà ní èdè tí ṣe ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹta ọdún 2023. Nínú ààwẹ̀ ààwẹ̀ ramadana ààwẹ̀ lámúrana. Kẹ́ ẹ lè bá wọn pé life and direct lẹ́ ń gbọ́ mi ni ò ló jẹ́ kí n máa ṣàpèjúwe ara mi dáadáa báwọn. Mo ní àgbọ̀ngbọ̀n ju ọgbọ́n ìmọ̀ ń bọ́ lọ́gbọ́n gọ̀ ni Adéyìnká pẹ́ ń bọ bí awo erin. Mo ẹ̀sẹ̀ ń mọ jánu bọ̀ bí ọkọ tuntun. Mo ń jánu bọ̀ bí àpò òyeré. Ẹ ṣàtẹ̀tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ mọ̀ gbọ̀ngbàròyé mi Adéyìnká pẹ́ ń bọ bí awo erin. Ajá àlú ọ̀yọ́ yín kan náà ni o ti èdèdè gbó ti ègbó lásán nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko. Mo rá bà mí èèyàn. Orin tẹ́ ń gbọ́ yìí ni High Praise láti ọwọ́ Òkunlọlá Kùnmílàyọ̀ Ọlásùnkànmí ọmọ mi dáadáa tá a jọ wọn ṣe papọ̀ látọ̀yọ́ wa ń ràn yín. Ọyọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àti bàbá. A ní àwọn èèyàn mi fọ́fọ́ kan rí mi ń jọ ẹni. Ó ní wàhálà ìtàlá yìí mọ̀ pé Mùsùlùmí ni yín o. Mo ṣe máa ń wọ̀ yín bí Christian kan. Kó sì nǹkan tó kè mí o pẹ̀lú ẹ̀sìn tó ń sìn kí n tó bọ́ nídìí o. Mo máa ń wọnú ilé ifá ajáláruru ó tún di ilé ifá bàrà tá bá pè mí ń bẹ̀ yàásín mo tún ń lọnu o. Ẹ pè mí àtẹlẹ́dà mi èmi àtọ́lọ́run mi lẹ̀ ó tí ẹ lè judge me who are you to judge me. Ń bẹ nínú bíbélì tó ẹ má dá mi ní ẹjọ́ ká má bàa dá yín lẹ́jọ́. Don't judge so that you won't be judged. So that you shall not be judged. Alágbára ńlá bàbá mo kàn rí òsánà sí. Ta ti ẹ̀ ní yín ta lẹ́yìn tẹ fẹ́ judge mi. Who are you to be judging me? You have no right to be judging me. You cannot judge me.

ìrántí bí ọ̀rọ̀ yẹn ṣe lọ mọ́ ṣùgbọ́n ń gbé kalẹ̀ bí mo ṣe rántí rẹ̀. How we are all contributing to the decadence in Nigeria. Mo ti gbàgbé bí ìwé kan ní woman kan ní Canada ní ọmọ Nàìjíríà lẹni tó kọ̀wé yẹn. Bàmí Fatai Bandele Sọ̀lá Olúsọlá àwọn ni wọ́n sẹ́ndì rẹ̀ sí mi. Kódà wọ́n fẹ́ ra àwé yẹn fún mi pé kí n lọ kà á nígbà yẹn. Pé kí n lọ kà torí ó wà ní Amazon ìwé yẹn ń bẹ ní Amazon tí ó yẹ pé ọmọ Nàìjíríà lẹni tó kọ́. How we are all contributing to the decadence of Nigeria. Ibi tí Nàìjíríà bà jẹ́ dé tó pin ìkìndé lè nìyí. Gbogbo wa la nípa tá a kó ń bẹ̀. Nígbà tí mo wá ń gúgù ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan, gúgù wá ń fún mi ní àwọn ọ̀rọ̀. Ó ní ignorance, poverty and lack of moral values have been identified as the factors contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance, poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance àìmọ̀kan pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan. Funny enough ni pé ṣe mọ̀ pé èèyàn lè lọ iléèwé kó kàwé kó ka láàmì ṣaṣa kó sì tún jẹ́ amukun mẹ́kọ èèyàn kọ́ jẹ́ ignorance. Kéèyàn lọ iléèwé ò ní kéèyàn ọmọ jẹ́ ignorance o. Àìmọye ọ̀mọ̀wé ọ̀nkàwé ignorance tó jẹ́ fúlù ọ̀dẹ̀. Irú rẹ̀ play out níbi election tó kọjá lọ. Nígbà táwọn Ibo ní gbogbo South East State 95% ní ìbò tó bí rí mbẹ̀. Àwa là ń sọ pé pẹ̀lú our elite wèrèwó. Níbi tí wọ́n ti ń fún wèrè lọ́kọ́tọ́ ẹ pọ́dọ̀ ara rẹ̀ ní roko sí. Tẹ́ bá máa dúró project tí Buhari tó fà lọ ìlú wọn ní Katsina ní abúlé wọn gangan náà ní Daura Oda University lẹ̀ mbẹ̀. Tọ́ntorí tọ́ bá fún wèrè lọ́kọ́ yóò mọ̀ fa ọkọ́mọ́dọ̀ ni kò ní roko ọkọ́ síwájú. Tàwa di fúlù ignorance tó ń tìwé wa mímọ̀ tó ti kọ̀ bẹ́sọ̀ pọ̀ tó nínú wa. Pẹ̀lú ọgbọ́n wa àgbọ̀ngbọ́njú ọgbọ́n wa tí ń mọ́lọ́gbọ́n wa dárìndìn tí ń mọ́lọ́gbọ́n wa dòmùgọ̀. A ní nínú WhatsApp group àwọn ọmọ Yibo sì dájẹ́ ẹ̀sìn ńlẹ̀ láàrin àwa tá a jọ jẹ́ Yorùbá. Àwọn ọmọ Yibo èmi jẹ́ òye wọn sọ pé èmi wà bí God. Wọ́n ní tribalist wọ́n ní mo wà tribalistic. Mo wá gbé sójú mo wá wé mo gbé sórí bí ìfìlà mo ro bí aṣọ. Mo ní yes we are tribal men and women. Èmi tún jẹ́ òye wọn mo ní before I become a Nigerian I am Yorùbá first. Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ kí n tó jẹ́ Nigeria o. Torí tí Ọlọ́run bá padà dọ́mú ẹ̀gbẹ́ Yorùbá ní sì mọ jẹ́ o. Tọ́lọ́mùn wa bá padà dá ọmú ẹ̀gbẹ́ Yorùbá iní padà mọ jẹ́. Torí ẹ̀ Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ ná ká tó mọ jẹ́ pé a fẹ́ wà patriotic Nigeria. Torí tó bá jẹ́ pé ẹni tó lọ́pọlọ ọ̀dọ́ torí òbí náà ń pèrè ẹ̀ lọ́dọ̀ 60 something years old man òun náà ń pèrè ẹ̀ lọ́dọ̀. Tó bá yẹ pé torí ọ̀dọ́ ni tí èsè pé ignorance ọ̀dẹ̀ òpònú làwọn tó pọ̀ nínú àwọn ọmọ wa ní àárín àwọn èèyàn wa tó fi dọ́dọ̀ àwọn àgbàlagbà míì gan. Tó bá ṣe pé ọ̀dọ́ la fẹ́ dìbò fún ni yàsín ṣòwò rẹ ọmọ yẹlé ṣòwò rẹ ó na òbí pa mọ́lẹ̀ nípa intellectual capacity nípa kéèyàn ní ọpọlọ ìpa kéèyàn ní ètò pé mo ní ètò tí ó ṣe pé a kàn máa béèrè someone that has been governor in Anambra State for 8 good years. Tó bá fẹ́ sọ̀rọ̀ he will not back any of his claim with a fact. He will not be telling you to go and verify. go and verify. Ẹni tó lọ mú owó state tó lọ invest yẹ sí Biuri ilé ọtí tó fowó state invest sí Biuri ẹni tí Pandora Box newspaper tó gbé pé ó ní owó ó ní property ní tax haven.
Boyo ogun obi lo mu won ni ko ti eye mi. Boyo ni kulube kan to sa ni ko ye mi. So sagun ni. Egbo so ogun lo sa ni. Tori ma this man has nothing upstairs. I tell you, wallahi. E kuku ma pe mi o ni fun yin lo fo. He has nothing upstairs. He has nothing to offer. Propaganda, won wa fi propaganda di wa loju lo. Won wa fi esin ko eyin Yoruba si ra won lo. Awon agbo oponu kan ti o je pe interest Yoruba lo ye kan mo fight fun. Awon na wa gbo bi lori lo. Amusu a oponu agbalagba kan to na ti jare ri lorilede yi. Ta ba ni ka mo bu agbalagba. Ke se iru awon agba aya yi, awon agbo ofu, awon oponu yi la ni bu. Ke se iru awon Obasanjo abi Ayo Adebanjo abi ti lo ko re. Won to se, won to lo nda egbe afeni fere si meji. Baba Faso ranti Londo, ba pi aba se darugbo to baba ni la kaifa. Ti atun mo nti Adebanjo se, won tun lo suspend awon ta congratulate Tinubu. Ni won soro si lenu ofo re. Ni pe Obi won se was it Obi that INEC declared as a winner? Lenu agba oponu yen. Ti inu ni bi ni. Ti n ba won ja. Ti tara le won ewu won. Tara ta ni ya won la. Se kan le ba so pe awa bias ni yin. Nibi ti kaluku tin woko tin roko sodo ara re yi. Awon oponu ayirada yi amukun meko agba opo le Yoruba yi. Awon atoku mo ku amona orun mo lo yi. Hey, ara yo ba ma oma ma nya nlenu fa ara ile yo ba e ma nya nlenu o.

house. They will just keep telling you what you would like to hear. Not what you are supposed to hear, but what you want to hear. Ni mo wo kan ti Chris Oya Kilome. Ni the Holy Spirit has instructed him to command you to minister. Awa ko enikan lara awon to joko. Ba won jo ba ge won ti jo di tele na. Ni na wa bere si ni fun tatan tan. Lana abi jo mo wo. Ni wa pada dere kan ni. Ah, the Holy Spirit has told me. I see money. I see money. Tawon tan wa mena hoye. Baba jowo kidnapping. To je pe kidnappers ni to gba se ransom. I see money. Awon people ina nda wahala ale ni mo bi so pe ta ba tete regulate esin ni Nigeria. Wahala ti o dale. Ah. Wahala esin o dale. Tori bi e pe orilede mi o se Christianity ba ko si Christianity ni London abi in America. Tu fi je pe yayin ni wahala esin ti wa mule ju. O si lo si fa. O si lo fa. Won ma fa awon eyan ni fake hope. I see money. Iwo to si je bo lo se fe rowo. Ina ni nje ka won mi o jale lo lu GBT. Lo lu GBT. Ma se nti o yen wo se. Pa yan seso. Owo owo owo prosperity prosperity prosperity ina ni. Awa so mura falu mu. Aso cultural falu wa nu. Ni mo bi nka kini ti mo nka fun ile kan. Ignorance, poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalent in Nigerian society. Aimakan emi na poverty nbe mi na ja yin lowo lowo nti de bi mo be de o sugbon aimakan o si ninu oro aimakan ko si ninu oro mi. Se wa mo problem ni o. Ibi ti problem wa gangan ni pe ku awon eyan wa won mo fa won ni problem. Tori da en to ba mo ko ni problem. Problem yen ti wa half solved. Toro mo pe isoro lo n di ni. Ko mo woju tu si soro yen loku. Gbogbo ona to ba fi le ri oju tu si. Problem gangan ni pe a mo pa ni problem lori lede. Gba loro esin. A ti mo pa ni problem. Ani won long moving ka odu pa kan pe o gbe wenu o to weta won lo n ko masalasi awon masalasi ma n gba wa lati ile arabu kan ko wa lati ile arabu awon mi ti do lowo ni lati pase re ara awon te mo pe laafan la nla lawon owo tawon po nkan kan tan da jo lohun pupo na awon tan da owo tan ko wa lati n ko masalasi jo nibi yen won eso lowo won da jo pelu commitment ti won ni o. Àwọn ti ní commission tí wọ́n yọ ń bẹ̀. Àwọn náà ń sẹ̀kẹ́ bàgùjẹ bàgùjẹ lórí owó lórí àràmù tá ń jẹ. Wọ́n sẹ̀kẹ́ bàgùjẹ bàgùjẹ. Ẹjọ́ mà ń bẹ lọ́rùn àrò dákẹ́ o. Ibi tí mò ń lọ kàn. Ibi tí mò wá ń lọ gangan ni pé àwọn àdúgbò tí ò tí ì séèyàn ń bẹ̀ náà lọ ń kọ́ mọ́sálásí sí. Wọ́n kọrin gèdè nínú mọ́sálásí ń jò ni bàbá àmọ́mu wa ń mú ọ̀rọ̀ ẹ̀ wá. Ó ní ilàlá. Wọ́n sì lọ ń jí gbogbo nǹkan tán rà sínú mọ́sálásí. Wọ́n sì jí tú kó pátá. Wọ́n sì jí tú tán pátá. Wọ́n sì ní jí tú tán. Nígbà tó gbé wa ọ̀wẹ́ nú ká tó lọ mọ́ ọwẹ́ ta. À ń lọ ń kọ́ lérìngínní sínú gbó tí ò sí èèyàn bẹ̀. À ń lọ ń kọ́ mọ́sálásí bẹ̀. Kó nǹkan ẹ̀ sọ bẹ̀. Kálukú sáfẹ́ di bàbá àmọ́ mu tipátipá. Kálukú sáfẹ́ di bàbá àmọ́ mu tipátipá. Àwọn ìpalẹ̀ gbogbo nǹkan tó wà nínú mọ́sálásí mọ́. Kí ló dé tẹ̀ lọ? Owó tẹ̀ ká fi ṣe nǹkan gidi mi. Ó yẹ pé mosque làwọn yẹn ni wọ́n fi kọ́. Ṣé mosque ni ìṣòro wa? Ṣé mosque tó wà nílẹ̀ àti ìrí lò tán? Ìyí mosque tá a ti ní. Mọ́sálásí àti churches tá a ti ní. A ti lò tán. Àwọn èèyàn táwọn wọ́n tún wọ́n extend ẹ̀ ni. Wọ́n ti wá sọ́ di. Mo fi sọ pé wọ́n ti sọ ẹ̀sìn di ìwà nǹkan jẹ. Wọ́n ti sọ di iṣẹ́ ẹ̀wà nǹkan jẹ. Wọ́n ti sọ di business ventures. Ìní churches tí wọ́n fi owó ìdámẹ́wàá àwọn ọmọ ìjọ dá sílẹ̀. Yóò dá yunifásitì sílẹ̀.
so e po mo jo.

Oh, nílé àfọ́dí ẹ̀. Gbogbo wet, gbogbo ọrọ̀ tá a kójọ yìí nínú sọ́ọ̀sì tó yẹ fún gbogbo àwọn ení tere ìjì tere la fi dá lẹ̀. Àwọn ọmọ ìjọ mọ̀ àlẹ́ àfọ́dí tuition fee ní skool tí chọ́ọ̀chì dá lẹ̀. Ìbá jẹ́ pé báwọn missionary àtijọ́ ṣe ṣe rèé, ẹ̀yin ọ̀bá rí ìwé kà. Tó yẹ pé púpọ̀ nù ìwé, gbogbo àwọn iléèwé. Àwọn missionary àwọn náà kọ́ wọn. Àwọn churches táwọn òyìnbó gbé wá àwọn náà kọ́ wọn. Gbogbo ibi táwọn people yìí ti wà educated láti get education tiwọn. Àwọn yìí kan náà ni wọ́n ń kọ́ sọ́ọ̀sì, wọ́n ń kọ́ iléèwé, wọ́n ń kọ́ universities táwọn ọmọ ìjọ wọn ò lè afford. Ṣé báwọn tọ́mẹ́sìn wá sórílẹ̀-èdè wa ṣé bọ́n ṣe ṣe tiwọn nu? Ṣé báwọn ṣe ṣe nu mo bí yín? Mo ń bi yín o, torí tí n bá sọ̀rọ̀ ẹ nìyí nǹkan tó ń dé o, mo ń bi yín o.

0: lára
1: ìdí àti ìlú contribute náà ni sí wà bàjẹ́ àwọn míì wọn ní ọkàn táwọn fẹ́ wù wà bàjẹ́ o gbọ́ngbà àwọn rò pín tí ò sí ọ̀nà àbáyọ kankan ní àwò pé káwọn náà dàbí ọgbọ́n káwọn mọ́tò sì kú o àwọn níyàwó wọn ní ìyá wọn sì lọ́mọ táwọn náà fẹ́ kí wọn ó jẹ ìgbádùn wọn tó kú ní yàyàn ayé pàápàá jùlọ àwọn òbí ńlọ tọ́ọ̀nù ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì sí ìwà àbàjẹ́ kí ẹ ṣe kó dìídì wù wọ́n láti wù àbàjẹ́ adéyinka ṣe ń gbàròyìn mi.

àwọn tó ti bú tẹ pàdìdé ẹgbẹ́ dìde àwọn ni wọ́n mọ rántí yín kódà wọ́n tún sọ̀tà yín fáwọn ọmọdọ́mọ wọn yọba dìtà àtẹnudẹ́nu yorùbá ló ní ìtàn àtẹnudẹ́nu àlákọọ́lẹ̀ ni ṣùgbọ́n a nítàn. Òun lògùn àìkú tẹ̀yìn ebi kú láíláì o torí ń dá a bá se lé ní ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Àrọ́bá gbogbo wa là á dìtàn. Ẹ ṣọ́ra o dáadáa ẹ ṣọ́ra yín o kẹ́ ẹ lè dìtàn dáadáa. Torí gbogbo ń tà ń se lọ́wọ́ lé ní ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Bẹ̀mí ṣe ń jẹ́ kásàmà ṣe dáadáa tí mo fi ń fowó kọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Adéyìnká Ọlásùkàn mi kásàmà ṣe dáadáa ajókọ bí ẹni kìlọ̀ wà. Pẹ̀mbọ bí àwọ erin ajá àlú Ọ̀yọ́ ti gbó lásán nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko mo rábà mèèyàn ni.

0: bó ti lórin òkun lọlá fún mi láyọ̀ lásùkàn mí náà lẹ́ẹ̀kan òun náà ń bẹ lọ́dún máàkì ntẹ́ lọ sáàtìnú òkun lọlá fún mi láyọ̀ ọlásùkàn mí amẹjọd ńlòun náà ń jẹ́ ní ọdún máàkì ńlòun náà ń jẹ́ ní ọdún máàkì o kò jẹ́ bó ṣe jẹ́ sí ẹ̀gbàgbé gbogbo àwọn tá a fi sọ̀rọ̀ lálẹ́ yìí láti ibi common religion tolerance ọmọ tó wá ṣe cbt jamb exam táà lè lojú 3 hours lọ ẹni wọn máa sí rí lẹ ẹ sì ti mọ pé ń bẹ nínú inú ẹsìn wọn pẹlú gbàgbọ tiwọn pé ká má sí rí lẹ ibi tí àwọn èèyàn ti ya alábòsí tínú wọn fi máa ń bímọ ni pé ẹ rí àwọn tí wọn ń sí ọyàn lẹ tí wọn ń sìdí lẹ tí wọn sọ ọwọ kú ọ tí wọn ń bóra tí wọn sì ránu kiri ẹ ní gbójú agan sí wọn ṣùgbọ́n ẹni tó bá múra dáadáa tó bóra rẹ òun yóò wá jẹ́ sòro fún yín pọ́tẹ́ useless priority àbí misguided priority ìmọ̀ problem wa o seriously I don't know our problem yàsìn lórílẹ̀èdè yìí ni mo fi ń sọ pé tá a bá regulate ẹ̀sìn lórílẹ̀èdè yìí àtidá rẹ̀ àwọ̀ ọlọ́run ló wà torí pé gbogbo nǹkan tá a lè fi jẹ́ number one lágbàáyé lọ́lọ́run fún wa talking about mineral resources ohun àlùmọ́ọ́nì ọ̀kẹ́ àìmọye ohun àlùmọ́ọ́nì gbogbo ẹ̀ lọ́lọ́run fún wa a ní crude oil a ní limestone kódà a ní bitumen tí wọ́n fi lè ṣe ọ̀dà tí wọ́n fi lè ṣe títí ọlọ́dà a ní rọ́bà tí wọ́n fi lè ṣe plastic name it a ní limestone tí wọ́n fi ń ṣe cement a ní góòlù a ní cooper kí ni àti ẹ̀ ní a tún ní uranium wọ́n fi ń ṣe bọ́ǹbù burúkú kan báyìí kẹ́ni ẹ máa ń pè ná olórúkọ tí wọ́n ń pa àwọn bọ́ǹbù burúkú yìí ẹ sàti mọ ọyẹ gáà ti mọ yóò ti yé yín uranium wọ́n sì tún fi máa ń ṣe wọ́n tún fi máa ń power aná wọ́n fi máa ń fi ṣe power generation uranium gbogbo ẹ̀ láni níbí o a ní coal mining bẹ gbogbo nǹkan láni a tún ní good weather nílùú òyìnbó mo ń wo àwọn fọ́nrán kan wọ́n máa lọ ibiṣẹ́ wọ́n máa yọ̀ ṣubú ni pẹ̀lú tí snow ti kúnlẹ̀ lọ gbogbo orí mọ́tò wọn ni snow ti bò mọ́lẹ̀ lọ nínú òtútù lọ níbi bójò bá rọ̀ òtútù kò ní kọjá àfaradà àwọn níbẹ̀ nínú snow òtútù burúkú bóòrùn wọn bá mú ní ilẹ̀ arabu òòrùn burúkú tó tutù wọn bá mú òtútù burúkú táwọn tán wà ń bẹ̀ máa ń fún wa níròyìn ṣùgbọ́n níbí gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì tí ò gajara lọ ìyá haúsá nìkan ló tún gbóná jù sáàtú ẹ̀ sí wáńbí lọ́dọ̀ wáńbí ló bẹ́tà jù kí la gbìn tí ó wù kí ni nǹkan tá a gbìn tí ó wù ṣùgbọ́n àìlọ́pọlọ pẹ̀lú management ìmọ̀tara ẹni nìkan gbogbo àwọn tí ń bá wa jànú pẹ̀lú àgbà ó díẹ̀ sìn tí ò ní jẹ́ ká lè dìbò fẹ́ni tó competent torí pé kò sí ẹ̀sìn táwa ń ṣe mo fi tún sọ̀rọ̀ lọ lórí ọ̀rọ̀ tinubu tó jẹ́ pé all of his household are practically Christians but to àwọn alákatakítí ẹ̀sìn alágbàódì àwọn pastor òfò àwọn aríran wèrè to them muslim ni muslim tó jẹ́ pé mo lè sọ 50% pé orúkọ lásán ni bàbá tinubu fi ń jẹ́ muslim kì í ṣe muslim kan ti ń kírun ti ń practice religion bí irú àwa yìí náà ni kì í ṣe pé religion rẹ lọ́wọ́ gbòǹgbò tó jẹ́ pé bàbá wa ń kí wákàtí márùn-ún déédéé àsìkò election nìkan ni bàbá ń lọ mọ́ṣáláṣí jímọ̀ camouflage lásán o ẹni ìyàwó rẹ̀ jẹ́ pásọ̀ nínú ìjọ funny enough ni wípé bí tinubu ṣe dàgbà tó ó ń dáhùn àwọn àbéèrè pẹ̀lú ọpọlọ bá ó nìkan nínú gbogbo àwọn tán ti ń sọ pé àwọn fẹ́ jẹ ààrẹ ó nìkan ló prepare fún post yẹn gbogbo àwọn yòókù a kàn fẹ́ jẹ ààrẹ especially ruth buhari a náà fẹ́ jẹ ààrẹ kíyàn ní inú re lásán ò tó fún àti ṣèjọba ó ní ìlànà àtẹ̀lé ó ní ètò ó ní plan You have agenda. You have agenda. You have structure. Kí ẹ gbàgbé mo bẹ́ẹ̀ èmi náà àwọn èèyàn jẹ èmi náà bẹ́ẹ̀ jẹ ààrẹ o. Mo fẹ́ jẹ ààrẹ. Kò mọ ní ọ̀pọ̀lọ̀ kò mọ ya wèrè díẹ̀. Péyàn nínú orí òkan pọ̀ fẹ́ jẹ presidency. Pọ̀ fẹ́ jẹ ààrẹ orílẹ̀-èdè. Ẹni tí ó jẹ ààrẹ orílẹ̀-èdè yóò jẹ ẹni tó lè implement irú tá a sọ pé ká implement Paul Kagame of Rwanda implement yẹn. Tó regulate religion yẹn. Ẹ̀pọ̀ san lórí díẹ̀ ẹni tí ọba san lórí kò lè ní àṣeyọrí kankan níjọba ó jẹ́ èèyàn tó ní plan tó lọ́pọlọ tó sì san lórí torí àwọn èèyàn wa ojúbọ̀rọ̀ ò ṣe gbọmọléwò ìkùrọ̀ wọn ìwà àbàjẹ́ tó ti wà lára wọn wọn ní pátì bọ̀rọ̀ lọ́yọ̀ wọn ń bí nìsín tó bá ti di saturday nìsín àwọn kan ó ṣàyà gbangba ni wọ́n mọ blọ́ọ̀kù traffic wọ́n mọ blọ́ọ̀kù ojú ọ̀nà wọ́n mọ sìnáwó tàtẹ́ǹtì sójú títì. Tí n bá wà níjọba local government ẹni tí n bá gbámú àwọn ọlọ́pàá nìkan máa kó wọn kúrò lójú títì. Go if you want to do anniversary or you want to do any ode go and rent event center. If you can't afford it make use of public primary and secondary schools. Stop causing nuisance on the roads. Níbi tójú àwọn èèyàn dúdú dé tí n bá implement irú kíní wọn ní ìdìbò fún mi lẹ́lẹ́kejì. Ẹni tó bá àwọn wèrè kan sì ń bẹ nínú àwọn olóṣèlú mo tí wọn ò fi campaign pé àwa àní máa sọ pé ká ẹ má ṣe náwó lójú títì mọ tí wọn tó fi against mi ní second term. Ṣùgbọ́n ẹni tí ọba tún lu ìṣe yóò jẹ ẹni tó san lórí tó ya wèrè díẹ̀ wọn ṣe wọn sì náwó tó mọ fi tiẹ̀ dí àwọn ẹlòmíì lọ́wọ́ tó ń kọjá lọ òun cause nuisance ní ẹ̀nà òun sì náwó ẹ block títì. Wọ́n sì náà last year or last 2 years. Ìka lóun sọdún egun lọ́nà ọjà àkẹsán ó sì blọ́ọ̀kù ọ̀nà òròkí sọ́jà àkẹsán major road ó dẹ̀ blọ́ọ̀kù ẹ̀ wọ́n dẹ̀ blọ́ọ̀kù ẹ̀ wọ́n ta tẹ́ǹtì síbẹ̀ àwọn ẹ̀sẹ̀ ń pẹ́ kọ́lọ́kọ́lọ́ kí wá ọ̀nà míì padà sẹ́yìn gba ọ̀nà agbolé. Who does that? Àwọn tó yẹ ká palẹ̀ mọ́ kán lọ sẹ̀wọ́n bí oṣù mẹ́ta without fine. Blọ́ọ̀kù títì máa ṣe náwó wèrè àfòdé òfò ẹ ní báwọn mi wọ́n ti ń contribute sí nǹkan gidi òdé òfò wọ́n lọ láwọn sọdún egun sọdún kínní sọdún òfò kan wọ́n lọ blọ́ọ̀kù títì. Bó tún wo fọ́nrán kan àwọn wèrè kan pọ̀ bí ilẹ̀ Haúsá nìyẹn mo wò ní orí Facebook kínní Yorùbá kan wọ́n á lọ ń kírun wọ́n sì blọ́ọ̀kù títì. Bíi pé èèyàn dìde fẹ́ fi ràn àyè míì wà nílẹ̀ tán lè dúró ojú títì gangan làwọn rí tán lọ dúró mẹ́ tán lọ ń kírun mẹ́. Who does that? Ṣé agbádùn lórílẹ̀-èdè yìí? Wọ́n á blọ́ọ̀kù tírábìkì àwọn tán travel wọ́n wà dá wọn dúró wọ́n ní jẹ́ wọ́n kọjá lọ because you want to pray kò há sílẹ̀ ibòmíì nílẹ̀ tán lè ti pray. Wọ́n máa ń kọ́ sí short nuisance lọ́yọ̀ọ́ mí náà máa kírun ní lọ́sílásí jímọ̀ lọ lákẹ̀sán wọ́n blọ́ọ̀kù títì ni. Who does that? What a nonsense. So ẹni tí ọ̀rọ̀ ahándúró àwọn èèyàn yìí yóò jẹ́ ẹni tó ya wèrè torí rẹ̀ yí gan tó sì èrè gan yóò ya wèrè gan yóò sì ní plan. Máa kírun jímọ̀ máa blọ́ọ̀kù títì wá sí máa fi tiẹ̀ disturb àwọn ẹlòmíì lọ́jà àkẹsán. Má se máa fi tiẹ̀ disturb ẹlòmíì. Ìgbádùn tiẹ̀ o gbọ́dọ̀ fi ní ẹlòmíì lára. Àbí ẹ̀sìn tó ń ṣe believe ẹ o gbọ́dọ̀ fi ní ẹlòmíì lára. Bẹ́ẹ̀ náà ni táwọn eléegun náà bá bẹ̀rẹ̀ eégún wọn wọ́n ti sọ pé àwa cultural kìíní bí. Wọ́n máa cause nuisance ní lójú títì. Block traffic wọn ní control wọn. Kásì ẹ̀ pé bóyá wọ́n tún kọ̀ọ̀dún wọn pé ẹgbẹ́ kan péré náà ń gbà lọ kán fi kejì lẹ̀ wọ́n blọ́ọ̀kù 2-way ni wọ́n blọ́ọ̀kù 2 roads causing nuisance. Àwọn nǹkan rádàrà dábàá yẹn ẹ wá ní kámọ́ regulate religion níbí. Mo ti witness kan tí mo lọ sọ́nà sábó àwọn bóyá sanglican ni wọ́n ni àbí catholic mass abi won na nse loje yen lona sabo won de block won lo olopa tun wa pelu won olopa awon sero special massa na wa pelu won despite pe awon security and loruko e wa pelu won they were still causing nuisance blocking roads say dem a fi e ma gba awon eyan ni se ma for kada bi moto call awon eyan. But they are causing nuisance. How can you use your beliefs, your own thing, to be causing hardship for another? And they talk about very clearly the other. Who does that? Only the tea, religion houses, but the produce, company or factories, law, they are doing more. Nigeria is doing more. Unless something drastically is done. Oko panu. In orile de yin law. Oko panu. Kolo ma jak panu.
1: Bismillahirrahmanirrahim. Alladhina qala lahumun nas. Inna nasa qad jama'u lakum fakhshawhum. Fazadahum imanan wa qalu. حسبنا الله

torí ìbàjẹ́ yìí ti gogò mọ́ alá ó ti mọ́ alá a sì lè pàtì bọ̀rọ̀ unless ìta bá rẹ́nìkan tó fi iron hand mú a tá a léèyàn kan bíi paul kigame. mo ń wo fọ́nrán kan láti láṣẹ náà mo ti rí pé àwọn ghana wọ́n implement nǹkan kankan bóyá òótọ́ níbí rọ́ ni torí mi sí ghana mi mọ̀ nǹkan náà ni pé one factory from each district káàkiri gbogbo district tó wà ní ghana ni wọ́n ti plan rẹ̀ each one factory ní gbogbo district lọ ẹ rí àwọn tán fẹ́ progress ni ẹ ṣùgbọ́n lọ́dọ̀ wa mi churches ta níní district kan kò ló ń kà iye mọ́ṣáláṣí district kan kò sí fẹnu sọ. And despite our religiosity, we are still committing so many atrocities. Àwa lẹ́rìí gbé wiri nínú wa, àwa lára àwọn tí wọ́n tú rail track nínú wa, àwa yìí kan náà là ń ṣe gbọ́mọgbọ́mọ, là ń pààyàn ṣẹ́sọ sọ́wọ́, àwa yìí kan náà ni kidnappers, àwa yìí kan náà ni bọ́ńkìrìn tí wọ́n ń jí epo gbẹ́ tí wọ́n ń jí epo. Àwa yìí kan náà ni ìjọba ò fi subsidy sórí epo táàgbé tá lọ́ máa ta ní pẹ̀lú subsidy orí rẹ̀ tá lọ́ máa ta lọ́wọ́n ní àwọn neighboring countries ní táwọn míì fi ń lówó nù tó fi ń dolówó ní àyín nìyẹn ọ̀nà táwọn kan fi ń rówó wọn ní àyín nìyẹn bọ́ńkìrìn bí epo tí wọ́n tìjọba ti sanwó subsidy lórí rẹ̀ àwọn ó kó sínú kẹ́ẹ̀gì wọ́n á kó ó di kú tọ́nu wọ́n lọ ń tà níbẹ̀ níbẹ̀ ń bẹ́. gbogbo wa sì pẹ̀yìndà a máa bú ìjọba a nílùú yìí ò dáa gbogbo wa láti ẹ̀ ń contribute sí i gbogbo wa là ń bàálù yìí jẹ́ how we are all contributing to the decadence of Nigeria.

0: zero.
1: Ẹni tí ó ṣe yìí ṣe yún àwọn míì nínú ọ́fíìsì tán wà nọ́tí wùwá bú àwọn permanent secretary òfò. Àwọn permanent secretary òfò àwọn náà máa kọ́jọba náà kọ́ ẹni tó wà ń jọba bí ó ṣe jalè àwọn ti mẹ́nu rẹ̀ wọ́n ti mẹ́nu jìbìtì àwọn wèrè tán wà ní local government tó yẹ pé tán bá ti yàn wọ́n sí ipò yẹn báyìí ká lọ mọ́ búùkù ọkọ̀ tán fẹ́ rà á lẹ̀ ni. Wọ́n ní jẹ́ kí alága ìjọba rí bí lè rí iṣẹ́ ṣe. Àwọn náà máa pa owó tó bá ń wọ local government ní pónpó wọ́n kún gbogbo local government káàkiri Nàìjíríà. Ní Nàìjíríà lẹ́tì máa rí èèyàn ọgbọ̀n tí ọmọ mú fún fáìlì ẹyọ kan. Àwa náà tún la ní ghost workers. Àwọn tí ò ṣiṣẹ́ tán ń gbowó oṣù níbi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti wà tí wọ́n ríṣẹ́ sí. Àwa láàfi competency sílẹ̀ táwọn torí ẹ̀sìn ìdìbò fáwọn kan. Despite our religiosities, we are still committing so much, so many atrocities.

0: bá ṣe pé ṣe tèmi ni tí ń bá lágbára ni yàásín yàásín tí ń bá ní agbára rẹ̀ mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì tí ń wò ó ti pọ̀ jù bíìsì wo wọn tí ń kọ̀ǹfàtì wọn sí business tí ń kọ̀ǹfàtì wọn sí factory tí wọ́n máa produce nǹkan kan ẹ wo àwọn aláàmọ̀ lọ gbàdúrà ní ṣọ́ọ̀ṣì aláàmọ̀ gbàdúrà ní mọ́ṣáláṣí. Kọ́lọ́hún ṣe nǹkan tá a lè ṣe fún ara wa kọ́lọ́hún ṣe fún wa. Ìmọye àdúà táwọn tí ń kó tán ń gbà táwọn tí ń kó tiẹ̀ mọ́ ń gbàdúà tí ń gbàdúà ṣé tí ń kó ń gbàdúà ṣe bí búdà búdíìsì ni wọ́n sọ́yẹ kí ọlọ́run ọmọ sàánú sọ́yẹ kí kọ́ńtì àwọn búdíìsì àti india sọ́yẹ kí kọ́ńtì àwọn búdíìsì kọ́ máa jẹ́ economic one of the most economical viable countries in the whole world. Láwọn orílẹ̀-èdè tí economy wọn bẹ́tà tó wà òkè lágbàáyé àwọn tí wọn nígbàgbọ́ nínú ọlọ́run pẹ́ẹ̀pẹ́ kò sí nítọ́kàn wọn pẹ̀lú ọlọ́run buddha làwọn nígbàgbọ́ nínú rẹ̀ buddhist sọ́yẹ́kí country wọn kọ́lọ́run síjú sọ́yẹ́ kójú ọmọ ọ̀rọ̀ ńbẹ̀ sọ́yẹ́ kí wọ́n lè máa ṣe dáadáa ṣùgbọ́n àwa tààlà lọ́lọ́run aláàmọ́lọ́run àṣì lọ́lọ́run àìwùwà bíi ẹni tó mọ́lọ́run àìṣèṣe bíi ẹni tó mọ́lọ́run àwa yìí làkọ́kọ́ gbàgbé pé èèyàn làkọ́kọ́ jọ jẹ́ nígbà tá a délé ayé làá ṣẹ̀ṣẹ̀ ń túùsì ẹ̀sìn kálukú wa ẹ̀sìn tá a bá táwọn òbí wá ṣe làwa náà ń jọ ìwọ̀n tá à ń ṣe yàtọ̀ fáwọn míì tán padà ṣẹ̀sìn míì fún ara wọn ṣùgbọ́n èyí tí àwọn òbí wọn kọ́kọ́ ṣe làwọn náà kọ́kọ́ ṣe tó bá ṣe pé lè kìrìsìtẹ́nì náà bímí sí bóyá kìrìsìtẹ́nì bóyá ti di pásítọ̀ nínú ṣọ́ọ̀ṣì wa ṣùgbọ́n àwa yìí la gbàgbé pé èèyàn làkọ́kọ́ jọ jẹ́ o ká tó gbọ́njú bá ẹ̀sìn lọ́wọ́ àwọn òbí wa káà náà tó lè máa sọ pé à ń ṣẹ̀sìn ẹ̀sìn wa là ń ṣe yìí ni àbá ń ṣẹ̀sìn ẹ̀sìn lọ́jọ́ lójú tèmi ò mi ò rò bá ń ṣẹ̀sìn o torí nínú ọkàn lọ́yẹ̀ kẹ́sìn wọ́n wà káwa máa fi wù wà káwọn èèyàn máa wá rápẹrẹ ẹ̀sìn lára wa kẹ́sìn ò fi wá máa wù wọ́n láti ṣe ṣùgbọ́n níbí wàbí kókó ni aláwọ̀ àmọ́yà alágbà ó di ẹ̀sìn orí ẹlòmíì ó fúyẹ́ kò sí nǹkan kan mbẹ̀ àfi ronú ẹ̀sìn. Àwọn yìí náà ni wàbí kókó pọ̀pọ́ kan ń bẹ tí ń ṣe kọ́mẹ́dì ní facebook àfáà súnà wọ́n bá ṣe kọ́mẹ́dì pẹ̀lú irú àsìkò àwẹ̀ yìí nìsín irú nǹkan ń bẹ à ń pè ní bàbá aládùn ó ṣe kọ́mẹ́dì yẹn bá láti láṣẹ ẹ lọ́dún ṣé o àwọn kan lọ ń mú jáde náà lọ ń kọ́mẹ́ǹtì lórí ẹ wèrè tí ò lọ́lọ́run wọ́n bá fẹ́ dàbí ànábì àbọ̀ fẹ́ dàbí jésù nínú wà pẹ̀lẹ́ ìwọ ló jẹ́ ń tùjú wọ́n bá gbọ́ létí ọ̀tún kọ́ tòsí sí ní bíbélì wí tí wọ́n lè kọ́ tòsí tí wọ́n lè kọ́ tòsí. Náà lọ ń wú kọ́mẹ́ntì lọ ń kọ́mẹ́ntì náà lọ ń ṣépè fún àfáàsù náà àti bàbá aládùn àwọn wèrè yìí àwọn náà ń sọ ẹ̀sìn mùsùlùmí lẹ́nu àwọn alákatà kítí ẹ mọ̀ bọ́ lọ́n gbé ẹ mọ̀ gbé ọlọ́run níjà mọ̀ gbé ọlọ́run níjà tí ọlọ́run ò tó jà ara rẹ̀ gbé ẹ̀yin aláìní làákà ìwọ̀n wọ̀nyí tí ọlọ́run ò lè dájà ara rẹ̀ gbé tó bá fẹ́ gbèjà ara rẹ̀.
1: Bismillahir Rahmanir Rahim. الذين قال لهم الناس ان الناس قد جمعوا.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Baben kokan.
0: Mo be se ni paluda paluda ta aroko paluda paluda ta arada kin wa ma fi dagbere werewere ojo ti lo oye kin reju die kisari toto hin.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo.
0: Ṣé ń gbọ́ bó ṣe ń jà lálá lálá ma yin kuro nibe ni ikanni Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com ese ten gbo ikanni wa o Ajisebi Oyo la ri oyo ni sebi baba enikan.

gbogbo ẹni tí ó ràn ìmí àtẹ̀yìn lọ́wọ́ elédùà yóò bá ràn wọ́n lọ́wọ́ o adéyìn kápẹ́ ń bọ bí àwọn erin. Ìtọ́jẹ́ ń lo orin yìí tí mo tún fi wá làárọ̀ yìí náà ni wípé àwọn àgbà alága máa ń kọrin kan àbí kí n sọ pé orin kan ni wọ́n fi kọ.

ó doríkodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ aṣọ olólàájù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Line Radio náà ní bá bá wọn nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

tí ń bá wá wò rere ayé lọ tí mo wó wájú tí mo wẹ̀ yìí inú mi á dùn ara mi á gbá yágiyági bí ara kẹ́kọ̀ọ́ aṣọ tí ń bá bójú wẹ̀yìn bí ń bá rẹ̀yìn tẹ̀mí ẹyẹ olólùfẹ́ mi inú mi á dùn alára mi á gbá yágiyági ó dúpẹ́ o ọpẹ́ ni mo wá dúró ní àròyé mi dọ̀la Adéyinka. Ní ọjọ́ kẹrìnlélógún oṣù kẹta ọdún náà ló pé ọdún méjì gérégé tí a ti fi ìkànnì ajíṣe bí ọyọ lélẹ̀. Lọ́jọ́ náà lọ́hùn tá a bẹ̀rẹ̀ bí erégbére ni mo ṣe ń sọ pé aláǹtakùn payín kékèké sólóko bí ìdán la bẹ̀rẹ̀ o aláǹtakùn payín kékèké sólóko. Ọdún kejì rèé o látún bẹ́ lábẹ́nu rẹ̀ gúnlẹ̀ yìí ọdún kẹta látún ti nẹnu mọ́ lónìí yìí o. Tí ń bá wá bẹ̀rẹ̀ sí ní rojọ́ tí ń bá bẹ̀rẹ̀ sí ní ṣàròyé bí a sì bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní àná pẹ̀lú àìsí nkankan pẹ̀lú àwọn àchívmẹ̀ntì tí ọlọ́run olódùmarè tó ti tún ti ọwọ́ wa gbé ṣe yàtọ̀ fún pé ti ìgbésí ayé iléeṣẹ́ wa ń bí tó tún fi mọ́ ìlú ọ̀yọ́ gangan ọyọ́ aláàfin ipa tá a ti kó ń bẹ̀ ọlọ́run bá ń gbé.

0: ani bi n ba wa boju eyin bi n ba re ni mi inu mi ma n dun ara mi ma n gba yagi yagi
1: o bebi o
0: ijo kini ana ti ero kini to so sin lokan a je kin to saro ye die na an opa ni mo wa duro sugbon oro na ni ma n ba mo ko mo ro wa gege bi mo se ma n so ekun na ni ma n ba ekun wa oro ni ba mo ko mo ro wa o Allah ba n gbo
1: that's why my heart is David like you do pelu
0: ti n ba wa ro waju ti mo re yin o omi ayo a si bo loju mi okan mi a se dudu de dudu de dudu de nítorí pé kìí se pé bọ́yá dá tó bẹ́ẹ̀ náà ni kìí se pọ́rọ̀ kan la mọ̀ ọ́ sọ bẹ́ẹ̀ náà ni kìí se pé dèkan lè mímọ̀ ọ́ pé Adéyinka ti fẹ́ yòó àfi pọ̀ débẹ̀ gẹ́ mímọ̀ wọn ń gun mi lójú mi lọ́pọ̀lọpọ̀ ìgbà pé ọlọ́mọ̀mọ̀ jẹ́ kí n jọra mi lójú òkú ọlọ́mọ̀ jẹ́ kí n jọra mi lójú òkú ọlọ́mọ̀mọ̀ jẹ́ kí n sì ṣe má jẹ́ kí n tẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ mi yìí o mo tún máa ń wá ronú tí n bá sùn báyìí màá tún ronú kí ni mo tún lè ṣe ọ̀rọ̀ owó mo tún lè sọ tí ó tún fi jẹ́ ìwúrí fún àwọn tí wọ́n ti wà lẹ́yìn.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Babe nikan.
0: A bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Ní ọjọ́ 24. Ọdún 2020. Kí ló sì mú èrò náà sọ sí lọ́kàn náà ni wípé èmi ni mò ń jẹ́ lumatèkì. Nǹkan tí mo gbé ló tí mo gbé dání dáadáa ní gbogbo 2020, 2019, 2018. Lọ́sẹ̀yìn náà ni Android application tá a máa ń build. Ó wá build Android application kan tí mo pè ní All Nigerian Radio Application. Kí ni application yìí dálé lórí náà ni wípé mo wá ṣàṣàjọ gbogbo àwọn radio stations tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà pátápátá. Àtẹ̀tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n gbé nílé òkèèrè tí wọ́n dálẹ̀ mo ṣàmọ́jọ sínú Android application yìí ọ̀kan. Lẹ́yìn náà lẹ bá tó lọ sí Google Play Store báyìí. Tẹ bá search fún Lumatech LOOMERTECH Lumatech ẹ̀rí àwọn Android application yìí. Tí n bá wá ń ṣe àṣàjọ àwọn rédíò yìí tí mò ń kó sínú rẹ̀ ni wọ́n máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi pé kó sí rédíò gangan tó wá láti ìlú Ọ̀yọ́ wá. Ẹ sì mà tẹ́lẹ̀ ń gbọ́ pé Ajisebi Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí Babẹ́ nìkọ̀ọ̀kan. Wọ́n wá wò pé sọ́yẹ́kọ̀yọ́ ọmọ ṣe bí Babẹ́ nìkọ̀ọ̀kan. Ní tó mú èrò bá a ṣe dá Ajisebi Ọ̀yọ́ wá lẹ́nu o. Wọ́n wá wò pé kí ló wà ní kápá mi. Ìkúkú lówó tí mo fi lè dálé iṣẹ́ rédíò ńlá lẹ̀. Kí ló wà ní kápá mi tí mo lè ṣe o? Gbọ̀kan pẹ̀lú technology pẹ̀lú pé gbogbo àwọn stations tá a kúkú ń lò yìí náà. Àmọ́ platform tí wọ́n ń lò tí wọ́n fi ń ṣe kinní yìí. Mo ti ṣe research lọ́tún lọ́sì. Bí mo ṣe create rẹ̀ ó kúkú ti ní platform tí mo ti lè introduce rẹ̀ sáwọn èèyàn through Android application mi. Gbọ̀kan fi sínú rẹ̀ ni pé Ajisebi Ọ̀yọ́.

pẹ̀lú àánú Ọlọ́run àtìlẹ́yìn àwọn ọ̀pọ̀ èèyàn. A tún wá connection káàkiri, iyùn ló sún mi tí mo fi dé inú kan ní Ọ̀yọ́ àtibá Unity Forum. Pé bóyá a rí connection níbẹ̀ láwọn tí àwọn náà tí kìíní tà ń se èyí tí ó dùn mọ́ tí ó wú lórí tí wọ́n sọ pọ́ọ̀tì wa torí kìíní yóò ṣe. Pé bóyá tá a bá dénú kan ní Ọ̀yọ́ àtibá Unity Forum, bóyá ara àwọn àgbàlagbà ìlú Ọ̀yọ́ tí n tà ń se èyí ó wú lórí tí wọ́n sọ pọ́ọ̀tì wa, a ń wá connection káàkiri. Ẹ̀yin alátìlẹ́yìn wa, lẹ́sẹ̀ múmúláyà mi pọ̀, ẹ múmúláyà mi gan ni o, nítorí àwọn àgbàlagbà bọ̀, wọ́n ní àjùmọ̀ bí ò kan tàánù, ẹni elédùà bá ránsí ni náà ní ràn ní lọ́wọ́ o, ó náà ní máa ń jálá àánú ẹni. Pẹ̀lú fóònù tí mò ń lò níjọ́n ní ọdún náà lọ́hún, Infinix Hot 4 ni mo ń lò lọ́dún náà lọ́hún. 2GB ní RAM rẹ̀ àti 16GB internal memory. Ni mo bá bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹni àkọ́kọ́ lọ́dún náà lọ́hún tí ọ̀kọ̀ọ̀kọ̀ appreciate ni pé ọmọ Ọ̀yọ́ ọ̀dàkíní ilẹ̀ ni bàbá pàtà ìlàmídì. Tí wọ́n jẹ́ ọmọ ìlú Ọ̀yọ́ wa ń bí ṣùgbọ́n ọ̀wọ̀ lóògbé stéètì náà ni wọ́n ń gbé òun. Àlọ́rọ̀ ní máa ń bá mo kómorò wá, ẹkún ní máa ń bá kún wá. Tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣàròyé, lẹ́bí ní àròyé mi pọ̀. Torí tí n bá bojú ẹ̀yìn tí n bá rẹni mi, anínú mi máa ń dùn ní ara mi a sì máa gáyágíyágí. Ní ọjọ́ 24 oṣù kẹta ọdún 2022 yìí náà ni a pé ọdún méjì gérégé o. Tí n bá wá wo ẹ̀yìn wò, ṣe mọ̀ pé ẹ̀yìn àgbà náà lẹ sọ pé wọ́n mọ kékeré bá ṣubú àwòwájú, bàgbàlagbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò.

ẹ̀yìnlàyàn fẹ́ mi o. Torí yín mo lè ṣe báyìí dọ̀la o. Ẹ̀yìnlàyàn fẹ́ mi. Atẹ́rọ̀ ló yẹ ká ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n kò sí ná. Kò sí ná. Níṣe ni fóònù mi ti kú ráúrá. Wọ́n yẹ ẹ̀rọ ẹ̀ wọ́n yẹ epo tàn fi sínú jẹnẹrétọ̀ tá a fi chaàjì fóònù díẹ̀ ni pé a ti gbọ́ pé ní tá à ń ṣàjọ ọdún ọdún kejì iléeṣẹ́ wa la wà á ní wásọ̀ online wa ṣe live program kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀.

0: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo laarin Oyo Oyo se bi baben kokan.
1: Eyin temi, eyin le ma nje ki ati mi o se tutuke, tutuke, tutuke. Eyin le je ki se yo ti suwa o. Ah, eyin le je o ti suwa o. Ti n ba boya boju eyin bayi, ti n ba wa re ni mi, inu mi ma ndun, ara mi ma ngba yagiyagi ni. Baba fata ila meji, omo Oyo ti won gbe lowo Olorun lo state. Awon ni won ko appreciate wa. Baba nkan, call mi. Won kokko message mi ni ori Facebook. Mo ba reply won, won ba bere ero bani soro mi. Mo ba fun won lero bani soro, ba se pe mi nu. Nta bi soro lojo na wi. Ni ti nu baba ta wi. Pe Oyo wa na. Láyọ̀ wa náà, wọ́n fi wò pé online ni wà láì, inú wọn dùn. Wọ́n wá ṣàdùn pé àwa náà mọ̀ náwọ́ sí ọ. A mọ̀ sọ bọ́ọ̀sì rẹ̀, a ní dọ́ọ̀dá kínní yìí. Wà láì, ó ti tó jọ́ méjì jọ́ mẹ́ta jọ́ mẹ́rin lẹ́yìn ìgbà náà. Gbágán láti kírẹ́dìtì lọ wọlé sórí fóònù mi. Bàbá yìí ṣàdùn, ó musẹ́, ni mo fi máa ń sọ pé adájọ́ mọ́ yẹ. A sọ̀rọ̀ mọ́ta sí bírú wọn bá sọ̀rọ̀ ẹja wa wọn rí o. Ẹyin tèmi ní tòótọ́, ẹyin lẹ́mọ̀ ń jẹ́ kí àtì ló ṣe jùjùkẹ́, jùjùkẹ́, jùjùkẹ́. Tí ń bá lọ fàjàngbọ̀n ní gbòòrò Ọ̀yọ́ nínú ìgboro ayé níbi ń bá rí nǹkan tí wọ́n ń ṣe tí ò dá. Tí ń bá wà lọ pé wọ́n lákìyèsí sí nítorí pẹ́yìn ń sọ ọ̀pọ̀ tiwa ni. Èmi sì máa ń kí láyà bí ìrá, mo sì máa ń nìkan láyà bí ìrá. Máa mi dáadáa, má dá fún mi kẹ́mi, ọmọ wọn níbàdàn nílé olóyọ̀lé. A dúpẹ́ lọ́wọ́ títí yín náà o, màmá dáadáa bí n bá fẹ́ kọ lẹ́tà. Abẹ́ kọ lẹ́tà níjọ tí ẹnìkan tó kọ́kọ́ fún mi ní àìdíà pé mọ́ fojú kéré ìgbà tó ń ṣe. Kọ lẹ́tà kò fi ránṣẹ́ sáwọn olówó ọlọ́rọ̀ nínú ìlú Ọ̀yọ́. Ó yóò ra àwọn àti oyé kíní yìí ó wù lórí tí wọ́n sọ bọ́ọ̀tì rẹ. Adam fún mi kẹ́mi, ọmọ wọn nílùú Ìbàdàn nílé olóyọ̀lẹ̀. Àwọn nọ́mbà mi kọ lẹ́tà tó rè mi ọ̀ lọ sùkúrò lówó. Tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣàròyé, tẹ́lẹ̀ bá a mọ̀ pé ó nídìí ni o, ó ní bá ni o, torí pákùnrin kì í jẹ́ obìnrin.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí babẹni kọọkan.
1: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọyọ online radio.
2: Mr. Yusuf, ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé làwọn náà. Ṣùgbọ́n kí n tó bọ́ sórí ọ̀rọ̀ tiwọn, Madam Fúnmi Kẹ́mi, wọ́n ti fún wa lówó tí ì sẹ́ kan tí ì sẹ́ méjì táà náà ta ti sanwó sí a. Bẹ́ẹ̀ náà ni bàbá Fàtà Ìlàmídì, kì í sẹ́ kan, kì í sẹ́ méjì, kì í sẹ́ mẹ́ta ni wọ́n ti sọ bọ́. Ní wọ́n ti fún wa lówó pé Dẹ́yìnká ìní dáadáa. Wọ́n tún ti sá àdéhùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kí tó ṣùgbọ́n a tún fi parí àwọn òtún náwó sí a. Bàbá dáadáa, Fàtà Ìlàmídì, ọmọ Ọ̀yọ́ aláàfin tá ń gbé lọ́wọ́ Londo State. Mo dúpẹ́ dúpẹ́ o, Madam Fúnmi Kẹ́mi, ọmọ wọn nílùú Ìbàdàn. Mo dúpẹ́ dúpẹ́. Ẹ ṣeun o, ọpẹ́ olóore àdáǹdátán ni o. Títí láíláí lá máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹyin tí a ní tòótọ́, ẹyin lẹ́ni bí ẹni, ẹyin lè yan bí èèyàn. A tó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Àbíòdì wẹ́bsáìtì fún fókòwò ara mi bí òdì wẹ́bsáìtì.
3: That's why my heart is heavy.
2: Fún àjíṣe bí ọ̀yọ́ rédíò. Àjíṣe bí ọ̀yọ́ rédíò www.àjíṣe bí ọ̀yọ́ rédíò.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa.

ẹyin làyàn bẹ́ẹ̀ mi o ẹyin lẹni bí ẹ ní ẹyin lè yàn dé èèyàn o wàláì ó lè torí yín rojọ́dọ̀ tún la mẹ́wàá. Mr. Yusuf tó ń ṣiṣẹ́ ọlọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ọ́ aláàfin wá ń bi ọmọ ìbàdàn nílé olúyọ̀lé ìlà àwọn náà àwọn ti ìbàdàn wọn fẹ́ràn mí pọ̀ fún èyí tó ṣe sọ ọmọ yìí àwọn ìbàdàn fẹ́ràn mí gan ni o. Mo dúpẹ́ o mo dúpẹ́ o. Èmá tó pàdé ẹ̀gbọ́n ìlójú ọ̀nà tí Mr. Yusuf ẹnu mọ̀ gbẹ àmọ̀ rora dáta ayaya yóò ní sókàn mi wá aya gbàgbàgbà wọ́n sì máa ń nawọ́ sí wa lóore kóore mi. Àwọn gangan náà ni wọ́n tún fún mi láìdí àgbẹ̀ kí n kọ lẹ́tà kí n fi ránṣẹ́ sí gbogbo àwọn tó lànà ìlàkà lọ́yọ̀ọ́ aláàfin. Madam fún mi kẹ́mi àwọn nọ́bà mi kọ lẹ́tà láìgbà tọ́rọ́ pẹ̀lú kọ́bọ̀ lọ́wọ́ mi. Tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣètò tí mò ń kí wọn tí mò ń kí wọn tí mò ń kí wọn tí mò ń kí wọn kẹ́ ẹ lè bá a mọ̀ pé nítorí bẹ́ẹ̀ èèyàn bá dá a sí èèyàn á dá a sí padà á dá a sí ìrìn tọ́ọ̀nù ni.

0: ẹjọ́ ọdún kejì tá a ti fi ìkànnì ajíṣẹ́bí ọ̀yọ́ lọ́lẹ̀ wọn náà láwà yìí o. Àìmọye àwọn èèyàn náà ti bá wa dá sí torí gbogbo ayé ní ń bọ́ bò ń bímọ. Kí n mọ́ gbàgbé ọ̀rẹ́ mi yìí Azeez Ibrahim Ọlálékan látàdúgbò à ń popo olóòní òye.
1: First let me say to you, I
0: ó ní foundation nígbà tí mo ronú pé mo fẹ́ dá ìkànnì yìí lẹ̀ mo kàn fóòsì ẹ̀ nínú group yẹn nígbà yẹn kí mo mọ̀ fáwọn ọmọ ìjọ náà kàn ń bẹ̀ àwọn èèyàn náà sì dìde ó súgbà wa nígbà náà bó ṣe yẹ kó ti rẹ ó ti padà rẹ àwọn èèyàn wa. Wọ́n fi àsìkò yìí kí gbogbo àwọn presenters náà ti gbóhùn sáfẹ́fẹ́ ní àyín rí bí wọ́n ti ẹ̀ráyè máa bá wa ṣe mọ́ ní ìsìn ìgbà ní tí wọ́n ti táwọn náà ti lo táìmù wọn resources wọn dáta wọn fò lò wọn ó kí gbogbo yín o ọlọ́run ọba yóò bá.

0: bínú network ló ń já ní tíntín.
1: See, I may not give the word to you, but
0: gbogbo àwọn kan ti lo resources wọn, time wọn, data wọn fún wa ní ààyè. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ọlọ́run Ọba Aládìpẹ̀ ilé ẹ̀sán yóò bá wa san yín lẹ́sàn. Gbogbo ẹ̀yin tẹ̀lé ti bá wa dá sí lọ́nà kan ọ̀nà kejì tí ń bá padà rántí dákọ yín. Ẹ mọ̀ pé àìníye inú mi ló fà o. Ó dúpẹ́ o, ó dúpẹ́ pé òkun. Mo ti ń dúpẹ́ lọ́wọ́ yín lẹ̀ láti sìn yín. Ibi tí ń bá padà gbàgbé. Tí bá ń gbìyànjú, orí ni mò ń mú gbogbo àwọn orúkọ yìí, ń sì gbìyànjú ń bá débi kankan
1: tán.
0: Torí pé àwa dúpẹ́ lè ní ni. Ọpẹ́ ní pẹ̀ ní sáyé àwọn olé àlára.
1: I sing for you, wanna be like dúpẹ́, dúpẹ́, baby, now you.
0: Nítorí bàbá dúpẹ́ orí àná, a tún gbà mí ilé ní ni o.
1: Only for you, we dey be like dúpẹ́, I sing for you, my baby, oh.
0: Fo fere si odo egbon mi dada Asiru Amadu Adeniyi ogun Oyo Alaafin ti won gbe ni Ipapo ni oke ogun ni beun awon na won ni etiri multi purpose pension ni Ipapo egbon mi dada odupe o Asiru Amadu afa gilo ti won ni etiri multi purpose pension ni lo Ipapo ijo owo data ijo gba aya gba gba ma tun no ma binu ayo ba won na ta se ma nkun a lowo ni adupe o.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo ni se bi ba beni kokan.
3: Ajisebi Oyo laari, Oyo ni se bi ba beni kokan.

0: dúpẹ́ o, a mọ̀ lóore o, iná ò ní táwọn gbogbo yín o. Abudé ń tómi òkun, àbùdé ń tómi ọ̀sà. O dúpẹ́ o, kò dúpẹ́ dúpẹ́, kò dúpẹ́ ẹ̀pẹ́ o. Mo ti fẹ́ gbàgbé orúkọ ọ̀rẹ́ mi yìí láti Àbújá. Ọmọ Èkìtì, ṣùgbọ́n Èkó ni wọ́n sọ pé àwọn gbé dàgbà. Àbújá ni wọ́n fi ṣeré lọ́wọ́lọ́wọ́ báyìí o. Artis Michael Awosola ń jẹlò láti ìlú Àbújá. Lánàá ti na ọ̀sẹ̀ àti ìṣẹ́ kan tí ìṣẹ́ mi. Ó tọ́ àsìkò yìí kí ọ̀rẹ́ mi dáadáa. Afọlábí Nurudeen Alárò. Orílẹ̀-èdè Libya lọ̀rẹ́ mi ti ń ṣiṣẹ́ ajé. Ó náà máa náwọ́ sí a. Kìíṣẹ́ kan kìíṣẹ́ méjì. Ó dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ o. Afọlábí Nurudeen Alárò látọ̀yọ̀ wa ń bí. Àjọ ṣe kéèké àjọ lọ sùkúù ni. Àjọ dàgbà ni. Ó náà máa ń bá wa dá sí. Mo dúpẹ́ o. Badmus Ajáò Dáúdà, ó náà ti bá wa gba jíngù wá láti Èkó rí. Tí mo bá wọn polówó ìpara máa dán. Máa dán natural herbal cream. Tẹ bá ń gbọ́ ohun yẹn nìyẹn nílùú Èkó. Tá ń polówó. Nínú máa dán natural herbal cream. Máa dúpẹ́ o, àdúpẹ́ ẹ̀pẹ́ ọ̀kan. Àwọn adúpẹ́ lè ní ni o. Enílà ìyájọ́ tá a pé ọdún méjì gérégé tá a ti fi ìkànnì yìí lọ́lẹ̀. Kìí ṣe ìrìn àjò kéke o, ẹyin tèmi, wọn láì kìí ṣe ìrìn àjò kéke o. Tí n bá rò lọ wá, tí n bá rò lọ ẹ̀yìn. Tí n bá bojú ẹ̀yìn, tí n bá wá rí ẹni mi, inú mi máa ń dùn ní ara mi máa ń gbá yágiyági. Mo wá fi fẹ́ dé ọ̀dọ̀ bàbá yìí tí mo fi tọ̀ọ̀tọ̀ dákọ wọn. Bàbá mi dáadáa. Sàmínú, ọmọ Adépọ̀jù, Adéyinka Èébúdọlá. Ọmọ wọn nílùú Èrúwà, Èrúwà Òjòpò, Agbẹ́dúdú orí òkèlé ọmọ àkúkọ gàgàrà tí ń kọ́lé Èrúwà pé ní ndájọ́ wọn. Bàbá tún lọ máa mú sí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà àtòmù. Bámi lọ́mọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù tí wọ́n ní ẹmọ́ mú lọ mi bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́. Àkúkọ gàgàrà tó tún sọnù lómù wọ́n ní ẹmọ́ mú lọ mi o bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Bàbá Sàmínú ọmọ Adépọ̀jù lamẹ́ríkà Kalifóníà ni wọ́n fi ṣe lé o. Bàbá dáadáa bàbá rere bàbá kẹ̀. Bàbá àlò báríkanu, bàbá tá fi ń tọrọ bàbá. Wọ́n ń sọ ọmọ Ọ̀yọ́ o. Ṣùgbọ́n wọ́n fẹ́ràn Ọlọ́run lára wa. Wọ́n fẹ́ràn Ọlọ́run lára mi. Ọlọ́run ọba yóò bá nífẹ̀ẹ́ ẹ̀yin náà o. Ọlọ́run ọba yóò bá nífẹ̀ẹ́ ẹ̀yin náà o. Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa, ẹ ní jayé wá sẹ́yìn o. Ẹ mọ lọ rí, ẹ mọ bọ̀ rí. Tọ́rọ kí ni làwọn àgbà sọ pé àdìẹ bọ̀ oko ẹ̀ mọ́.
1: That's why my heart is dead.
0: Ikọ́ ìkọ́bálá, ikọ́ ìkejì lọ́nà. Ẹ mọ lọ rí, ẹ mọ bọ̀ rí. Ajáde ìwọlé òbí fọ́ sí gbogbo ẹ̀yin alátìlẹyìn mi pátápátá.
1: I sing for you wanna be like.
0: Ẹyin lẹ máa ń jẹ́ kí àti tèmi ó ṣe dùdùkẹ́ dùdùkẹ́ dùdùkẹ́ dùdùkẹ́ o. Mo dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ ẹ̀pẹ́ òkun. Mo tún fò fẹ̀rẹ̀ dọ́dọ̀ bá mi dáadáa. Bàbá mi Fatai Bámdélé Olúṣọlá lamẹ́ríkà ọmọ wọn nílùú Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dé ọmọ àtibá àwọn tilé tilénu nínú ìkànnì Ọ̀yọ́ àtibá unity forum ni mo ti bá bàbá pàdé o. Ẹmọ ni mo fi ń sọ lẹ́ẹ̀kan pé mò ń wa nẹtíwọ́ọ̀kì káàkiri bíbá yàrá àwọn tí ó kun wa lọ́wọ́ náà ló ni mo bá dé ìkànnì Ọ̀yọ́ àtibá unity forum.
2: Atótó arére pa àkòrí bàbá ọmọ gánà ọmọ Ọ̀yọ́ aláàfin nílé nílòkó ni àtìlẹyìn òdi ẹtẹ tí bẹ̀rẹ̀ jẹ wá gbọ́ mi gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ́ OAUF Ọ̀yọ́ àtibá unity forum ni wọ́n rán mi sí yìí. Wọ́n ní máa lọgun ẹ̀bùn yìí pé àìlásọ ọlọ́run pa àkótó àpérò gbogbo ọmọ eríwo ìwò Ọ̀yọ́ lọ̀kanra tí ọrin ńlẹ́ ọmọ Arísẹ̀kí Balẹ̀ kan ikàn ni mo káhùn kásẹ̀kí olóhùn adéhùn ìwòrì ònìkan níjọ́ títí ń dárin ònìkan ṣoṣo gí ògí o ìwòrì ònìkan àáṣe dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ́ ṣe tiẹ́ tèmi ó ṣe tèmi kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ní kóńkó jabele yìí ń po ọwọ́ aago òdu Ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ òrin èjò ní ṣe kú pa wọn. OAUF Ọ̀yọ́ àtibá unity forum ní ìmọ̀ wí fún yín pé àsìkò yìí tó wà yìí fún gbogbo ọmọ Ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi. Wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ jẹ́. Ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé Ọ̀yọ́ lárugẹ, ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú, fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba. Gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà, wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè, ká máa lọgun rẹ̀ sókè pátápátá. Torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́, kájọ dàpọ̀pọ̀ kó lè ba àwọn òkùnsùn. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùn lúùlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò. Wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ tó ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ tó ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ní àwòkọ́ ti rere nítorí ayé ṣe bí Ọ̀yọ́ láàárín. Wàá ní òní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo Lari, Ajisebi Babeni.
2: Atoto arere pa ko yi baba mo gan na omo yo alaafin nile ni loko ni ati leyin odi etedi bele je wa gbo mi gba royin mi awon me egbe OAUF oyo ati ba unity wo ran ran mi sin won ni ma logun ebun yi pe ailaso olorun pa ko to agbero gbogbo omo eriwo iwo ori olokanran ti orin nle omo arise giba lekan ikan ni mo kaun kase ki olohun adiawo ori onikan nigba titi ndarin onikan soso giogio iwo ori onikan a se darin enikan soso baye fi ye ni ati agbaje owo la fi soya ajeje owo kan gberu dori iwo se ti etemi o se temi ni kaluku se nse ti e lototo yi ni konko jabele yi npo wa go ndo yo seyin tori e ko won ejo ni se ku pa won OAUF oya ati ba ni diburom ni ma wi fun yin pe ayiko yi to wa yi fun gbogbo omo yo ni leni loko ni ati leyin odi won ni ma so fun yin pe opo nikan ni omo ati ba le ye je ni ma so so fun yin pe ka yo fowo so po gbe oyo larugbe ka fowo so po ma panu po bere eto wa lowo awon oloselu fowo so po panu po bere eto wa lowo ijoba gbogbo awon to nje wa niya won ni ka ma pariwo e soke ka ma logun re soke patapata tori en to ba dake tara re o ba dake kajo da papo ko le ba o kusu o eyu e fun plus ko yi kesi gbogbo eyin lekan lekan legbelegbe to lori se lemu gbogbo eyin oto fun lulu gbogbo eyin baba baba ati mama mama eyin egbe eyin aburo won ni eja bo so po so ilu oyo ga tori ojo so ni asiwaju lojo ko ja wa na si tun yawo ko ti rere ntori aji se ni oyo la ari ayo ni se bi baba eni kokan
3: aji se bi oyo la ari ayo ni se bi baba eni
4: se n gbo bo se n ja lalalala e ma yin kuro nibe ni ikanni Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se te n gbo ikanni wa o Ajisebi Oyo laari oyo ni se bi baba enikan kan.

ń fi iṣẹ́ wọn iṣẹ́ ṣíṣe wọn ràn wá lọ́wọ́. Bàbá ṣe ṣe iṣẹ́ furniture. Bàbá ṣe graphic design. Best Icon Furniture, mo kí ọ kí ọ̀rẹ́ mi dáadáa. Gbogbo àwọn àga furniture òun ló bá wa ṣe. Mo tún fi àsìkò yìí kí Smile Construction. Wẹ́dà lọ̀rẹ́ mi, ara ẹlọ́mọ mi dáadáa, àbú mi ni. Ṣé máa ń jóre mọ́rin? Òun náà máa ń fi setting ṣe ràn lọ́wọ́. Our graphic designer wa láti orí Abdulbasit Abdulrahman Abdulbasit. Ọmọ mi dáadáa, òun ló bá wa design logo wa. Mo tún fi àsìkò yìí kí Ọlánìkẹ́ ní T-Brand. Ọlánìkẹ́ obìnrin lòun náà. Obìnrin lòun graphic designer lòun náà ó náà ti bá wa ṣe bánà. Mo tún fi àsìkò yìí kí Rotí Image ẹ̀gbọ́n mi dáadáa. Tá a pàdé ní Trading Places. Ọmọ wa ní ìlọrin àkànjá ẹnu dùn juyọ̀ tó ń gbé ní òkè Ọya lọ́hùn. A dúpẹ́ o. Gbogbo àwọn tá máa ń gbọ́ wa náà, bàbá fi fọ́nrán wa ránṣẹ́ tá máa ń gbọ́ lóòrèkóòrè. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Mo fi àsìkò yìí kí bàbá mi Lukman Fọlárìn láti London náà làwọn náà ń gbé. Wọ́n ti ẹ̀tí àtijẹ́ta láti kọ́ọ̀lù mi tí wọ́n ti ń kí mi fún ayẹyẹ ọjọ́ ìbí Ajíṣẹ́gbé Ọ̀yọ́. Àwọn ọmọ pé ní ni wọ́n tún ní kábúrò wọn kan tó ń gbẹ ní Nàìjíríà náà kó kọ́ọ̀lù wa. Àná kọ́ọ̀lù wọ́n ti ní táwọn bá wálé àwọn make sure parira. Mo dúpẹ́ o. Mo tún fi àsìkò yìí kí Pastor Sina láti Ivory Coast. Bàbá wálé láti Germany. Tí ò bá wá sí ìhà yín, gbogbo mo ti fẹ́ rìn ìpàdé gbogbo àwọn tí mò ń dákọ̀ yìí. Táàmù kòlò mi lọ́yọ̀ọ́. Ọpẹ́lọpẹ́ tálẹ̀ǹtì àti innovation lára wa. Gbogbo ayé ní ń bọ̀bùn ń bímọ. Bí wọ́n ṣe ń bá wa dáṣe lọ́kùn lóṣù. Kí ni mo ní? Gbogbo mo ti rówó. Táàmù kòlò mi lọ́yọ̀ọ́. Bá a ṣe ń àchìvù héèmù kan láti tún ṣẹ́ẹ̀tì objectives àti héèmù míì. Ó ń wo àwa náà láti sọ ìhà yín di normal radio tí wọ́n máa gbọ́ nínú transistor radio. Ayé tó ń ṣẹ́ẹ̀tì goal míì. Pẹ̀lú àtìlẹyìn ẹ̀yìn èèyàn. A mọ̀ pé yóò wá sí ìkúṣẹ́. Lọ́nà Ọlọ́run ọba Olódò Máre, ọba tó nìyí ayé. That's why my heart today. Ẹ wá gbọ́ kí wọ́n láti gbèsè ní àyín. Yàtọ̀ sí pé a ti ń ṣe studio wa wẹ́rẹ́wẹ́rẹ́. Àwọn bàbá ti fún wa lówó ọ̀dà. A ti ní mixer, a ti ní microphone.

一哦一哦一带病了哈老王呢拉病谁哦白露啊那带银谁啊大致来银银呢拉病谁不把王刚王一哦哎见我说给拉这杯谁能够要干láti gbèsè pẹ̀lú bí a ṣe mọ̀ yìí bá a ṣe sì jẹ́ nǹkan kan yìí pẹ̀lú àìjẹ́ nǹkan kan wà yìí kí n láti gbèsè nílùú ọ̀yọ́ gangan. Ní express ìdánṣe lọ́wọ́ ní ọ̀nà ìlọ́ra emmett ẹ mọ̀ bínú ní ọ̀nà rẹ pọ̀ níbẹ̀ o. Bàbá evangelist Moses Akande Aketore àwọn ni wọ́n ṣàkíyèsí pé kànga kan bẹ tí wọ́n ti gbẹ́ sí àdúgbò ń tẹ́lẹ̀ nígbàtí express ò tí débẹ̀ nígbàtí express tí wá débẹ̀ tó ti jẹ àwọn ilébẹ̀ tán kòtò yìí ọ wá wà ńbẹ̀ wọn tí ìwákàṣe sí. Pẹ̀lú àpapọ̀ Ọ̀yọ́ àti Bàbá Unity Forum pẹ̀lú iléeṣẹ́ mi Ajíṣe bí Ọ̀yọ́ rédíò ní àyín a lọ rìkọ́ọ̀dù fídíò rẹ̀ èmi Adéyinka Ọlásùnkan mi evangelist Moses Akande Aketore pẹ̀lú president wa ninu kanda Ọyọ ati ba unity forum omo ba ladigbo lo mo ideni adekunle alo be bo se video yen a po se si page wa a si ere kaakiri ata aja awon tan wa ni janu kini yi ma won si wa ka se si ka to mi ka to fo ala e won ti di koto kanga yi a tori ko to di pe won di awon yan ja be lotun lo si ni won re be bojo ba ti ro bojo ti tun bere yi yóò ti lẹ́bù gbogbo ẹ̀ mọ́lẹ̀ àwọn èèyàn ní màgbé kò tó wà ń bẹ̀ atọ́lọ́kadà àtẹlẹsẹ̀ ni wọ́n ń já bẹ̀ lára wọn àṣeyọrí iléeṣẹ́ wa náà ni. A ti káàkiri káàkiri àwọn ọ̀nà tí ò dá lọ́yọ́ nínú sẹ̀lẹ́ atọ́mọba ládìgbò lómi ìdíni adékunlé bó ti ẹ̀yẹ́ kan wọn àti ìwà nǹkan ṣe sí yún a lọ bẹ̀ a rìkọ́ọ̀dù rẹ̀ a pòsì rẹ̀. A ti lọ a ti ṣe fídíò láì mọye pẹ̀lú márosẹ̀ Ọ̀yọ́ sógbómọ̀sọ tí wọ́n ń ṣe lọ́wọ́ náà. A tún ti ṣe ti owó dé sí Faraday pẹ̀lú bí wọ́n ṣe bá wa ṣe fire speed limit bump ni àbí pedestrian bridge sí ojú ọ̀nà náà pẹ̀lú àwọn ọmọ kéékèèké tí wọ́n ń sọdá mẹ́ pàápàá jùlọ gbogbo àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tó wà ní òpópónà owó dé sí ìrẹ́pọ̀n bó ṣe wà nǹkan ṣe sí. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run a ti ẹ tẹ bá ti ń fẹ̀ yín tẹ bá ti ń gbọ́ fọ́nrán iléeṣẹ́ wa ń bí dáadáa ẹ ti gbọ́ program kan tí mo pè ní Ọ̀yọ́ mèsì ìdáhùn ni òkè mú wá tí mo fi sọ̀rọ̀ nípa development lọ́yọ̀ mo sọ mo mẹ́nuba àwọn ọ̀nà kan tí mo ní wọn ọ̀dà pẹ́ẹ̀pẹ́ẹ̀ nígboro ayé tí mo fi sọ pé ọ̀nà tó lálàáfíà ní iyun ní 2020 tá a bẹ̀rẹ̀ náà wípé tó lálàáfíà lọ́yọ̀ wọn tó márùn-ún tẹ̀ bá rántí dáadáa èyí tẹ̀ tí mo ń gbọ́ wa dáadáa ní àyín. Tí mo fi sọ̀rọ̀ gẹ́dú sí òròjí òròjí sí sábọ̀ wọ́n sọ mo tún sọ bíríìjì rẹ̀ mo tún sọ̀rọ̀ lórí ojú odò. Ẹ má bínú network ní ń já mi o mo tún fi sọ̀rọ̀ lójú ojú odò kólóbó náà pé wọ́n á dá mo sọ̀rọ̀ lójú odò pẹ̀lú ojú odò sábọ̀. Ọwọ́ a lè jẹ́ pé wà coincidence ni o ó sì lè jẹ́ pé bóyá tó yẹn náà ni wọ́n gbọ́ ni o wà láì gbogbo ọ̀nà yìí bí mo ṣe mẹ́nu bá láti ìrẹ́ ẹ̀gẹ́dú dé òròkí pẹ̀lú àwọn bíríìjì tó wà ń bẹ̀ pẹ̀lú ojú odò kólóbó pẹ̀lú sábó balẹ̀ gbogbo ẹ̀ ni àwọn ìjọba tó wà lóde náà ti ṣe ó lè jẹ́ pé ọlọ́run gbẹnu wa sọ̀rọ̀ ni ọlọ́dọ̀ wa náà ni wọ́n ti gbọ́ ni tí wọ́n fi mójú tó gbogbo kíni bóyá sì ṣe déédéé bóyá sì ṣe kòǹgẹ́ ni bóyá ṣe ṣàdéédéé ni bóyá sábà bínú lásán náà ni ṣùgbọ́n a fi ṣètò pàláì ọ̀nà tí ń dágbinrin léni o ọlọ́run bá ń gbọ́ kódà wọ́n tún ṣe street light sí a tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìjọba Ṣèyí Mákindé torí ṣèyí ló ṣe yún ṣèyí ló ṣe yìí o ṣùgbọ́n aṣọ ni àyín lára àwọn táàmà náà táàmà kà fún táàmà kà mọ àwọn achievement wa náà ni tọrọ àti sọ kó tó di pé wọn ṣe. Tẹ̀bá tún máa ń gbọ́ yóò tún bọ́yá yóò tó rí ìpèjà rẹ̀ lẹ́nu mo pè tó ní Ọ̀yọ́ mèsì ìdáhùn ni ò fẹ́ mú wá tí mo fi ń sọ níjọ́ náà lọ́hùn pé tẹ̀bá fún ọmọ Ọ̀yọ́ láǹfààní wọ́n pì tún méje tọ̀dẹ́ pa nínú oko wọ́n pì tún méje tọ̀dẹ́ pa nínú ògbó tí mo fi ń sọ pé ká mọ̀ nílé iṣẹ́ rédíò kankan lọ́yọ̀ ó bù wá kò ó kò dé ẹ̀ka àtó ẹni tó bá ti máa ń gbé tò náà ni mo fi sọ̀rọ̀.

0: Àwọn ọ̀nà yìí o, léni tí lẹ̀ mọ́ yìí, bẹ́rin ni ọ̀nà yìí ń dán, ó gba àwọn bíríjì tí mo mẹ́nu bà, àbí ṣe o. Ara àwọn achievement wa nù. Ṣùgbọ́n Ọlọ́run ló mọ̀, bóyá ọ̀rọ̀ wa ní ọ́ gbọ́, bóyá ṣe sábàbí lásán ni, ó yí Ọlọ́run. Níbi ọ̀nà yìí náà ni wọ́n ń ṣe lọ́wọ́, tá a tún mójú tó dáadáa tí wọ́n fi gba fóònù lọ́wọ́ wa. Ẹ̀ẹ́dẹ́ mi ní wàhálà wa pọ̀ lẹ́yìn fi gba fóònù lọ́wọ́ wa. Ẹnìkan ti ẹ̀ ń bú mi níbẹ̀ lára àwọn aráàlú tá ń gbìjà. Mo ti lọ rìkọ́ọ̀lù fídíò lọ́jọ́ kìíní. Sọ yẹ pé wọ́n sì ń lẹ òkúta á mọ́ mi nínú ojú odò Ròkí. Odò táwa ti ń sọ̀rọ̀ rẹ̀ ká tó bẹ̀rẹ̀ wọ́n tẹ̀ tó lálàá páwọn oṣù ọ̀nà táwa ti ń sọ̀rọ̀ rẹ̀. Wọ́n lẹ òkúta mọ́ mi níbẹ̀ àwọn òṣìṣẹ́ Amá Construction. Ojú ọ̀nà yìí náà tún ni a tún padà lọ́ lọ rìkọ́ọ̀dù. Wọ́n ti mú wa láláṣẹ jù ní ọ̀bí gba fóònù lọ́wọ́ wa. Nígbà wọn ṣiṣẹ́ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ àjàmbá kù iṣẹ́ tí ò dá. Tọ́yé ọ̀nà tí wọ́n dà tí èpín ìpéjọ́ mélòó kan títíré là bàjẹ́.
1: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo laari, Oyo ni se biba beni kokan. You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo laari, Oyo ni se biba beni kokan.

láti Abuja ni wọ́n ti take up nígbàtí èmi send it nínú kan ní ọyọ́ àtibá unity forum ọmọ baládìgbò lùmú ìdè ni Adékúnlé ó ń bá mi fọwọ́dù ẹ̀ sínú OGF ọyọ́ global forum ibẹ̀ ni wọ́n ti ń rí níbẹ̀ náà ni wọ́n ti ń tààgì àwọn alága ìjọba àbílẹ̀ tó ẹ̀ wọ́n ń bẹ nínú forum yẹn ní ti ń tààgì wọn mọ́ ìkúkú síbẹ̀ wọ́n send the screenshot gbogbo conversation yẹn náà send ẹ̀ sí mi tínú tèmi náà ń gbọ̀ pé ọlọ́run sì gba ọwọ́ wa ó sì lò wá ní sábàbí èyí ò láàrin ọdún méjì péré ta bẹ̀rẹ̀ èmi láfẹ̀ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pé ohun gbogbo náà ni mo ní o káà pẹ̀lú àtìlẹyìn mo fi ń ṣe gbogbo eléyìí o kí lè mi mélòó ń gbogbo ara mi káà láti bẹ̀ nínú ọ̀yọ́ global forum làwọn tẹ́wà ń bẹ̀ làwọn náà tó ti fọ́wọ́dù ẹ̀ sáwọn èèyàn wọn míì wà láì láti Abuja ni wọ́n ti wá ṣe kinní yìí o ẹ wá wo nǹkan dánwò láàrin ọdún mẹ́wàá ẹ máa wo nǹkan dánwò láàrin ọdún mẹ́wàá ẹ mọ ẹ tó ìmájìn tá a tún lè dánwò tí àyìnbá ti padà di iléeṣẹ́ rédíò gangan

0: ayájọ pé àpé ọdún méjì ní ìkànnì ajíṣebí ọyọ náà la ń sẹlẹbrétì lọwọlọwọ o. Ẹ lè pè sórí ètò kẹbi kí wa bóyá fẹ gbà wá lámọràn ni.
1: Ìwọ lọ bá ti ayé àtọrun bọ̀.
0: Bóyá fẹ lù wá lọgọ ẹnu ni bẹ́ẹ̀ ẹ̀dẹ̀kan fẹ́ appreciate wa náà ni. 0706837-4274. Adéyinka Ọlásùnkàn mi ló kọ̀ mi pàpín balẹ̀ fìlà ìlọ́sà àròkò tí so lórí ọbẹ̀ nínú àwọn tán gẹran.
2: Ìwọ lọ bá tó ga jùlọ.
0: A ti dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa. A ti sọ̀rọ̀ nípa achievement wa lọ́tún lósì tọlọ́kan òjọ̀ kan. A tún ti set aims and objectives to me. Ta tún fẹ́ àchieve pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn èèyàn. A mọ̀ pé a ò ná wá sí múṣẹ́.

Ọlọ́run a dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o. A dúpẹ́ torí pé wọ́n ló ń tì wá lẹ́yìn. Mo sì jẹ́ pé ọdún méjì kéré tó bẹ́ẹ̀ náà ló gùn ló lóòrìn gbẹ́gbẹ́gbẹ́ o. Torí pé òjò ló ti rọ̀ nínú rẹ̀ tilẹ̀ ti fi mú. A dúpẹ́ o, mo dúpẹ́ lórí ìgbésí ayé mi, ìdílé mi, àwọn agbóhùnsáfẹ́fẹ́ nílé iṣẹ́ mi, àtìdílé wọn náà, àwọn alátìlẹyìn mi, àtìdílé wọn. Bó o já pẹ̀ dín, a gbọ́ láburú síra wa. A dúpẹ́ o. Ọdún kejì rèé tábì ìkànnì ajíṣẹ́gbé Ọ̀yọ́ lọ́lẹ̀. Wàláì kẹrẹkẹrẹ. Ọmọdé àná ó ti dàgbà nù. Wàláì tọ́ bá ti pọ̀ mọ́ ní bí nígbà náà, ọmọ ò ti máa rìn. Ọmọ ò ti fẹ́ tó wélé. Ara mi ò yé yín.

0: ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ́ sọ lólàájù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀gbọ́ wa.
1: You are currently listening to Ajise Bioyo Online Radio. Online Radio. Ajise Bioyo laari Ọyọ́ Ọ̀yọ́ṣe Bíbá Bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajise Bioyo Online Television and Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajise Bioyo laari Ọyọ́ Ọ̀yọ́ṣe Bíbá Bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.

bó ṣe jẹ́ pé ọdún méjì péré náà lòdì tá a ti bẹ̀rẹ̀ ṣáìnà ti rí gbogbo achievement wa pẹ̀lú yọ̀ǹda ọlọ́run náà lábísẹ̀ eléyìí o pẹ̀lú àtìlẹyìn ẹyin tẹ̀ ń support wa nílé lóko pẹ̀lẹ́yìn odi náà lábísẹ̀ eléyìí o tí kò tó gírí wo kànga tọ́lọ́run lò wá ní sábà bí a wá pẹ̀lú ikanni ọ̀yọ́ àtibá unity forum tó lò á sábà bí tí wọ́n fi dí kòtò náà torí kòtò yìí atọ́kádà àtẹ̀yàn ni wọ́n máa ń ré sínú rẹ̀ ọlọ́run sì lò wá ó lò wá ní sábà bí wọ́n sì fi dí lára àwọn achievement wa nu a ti sọ̀rọ̀ lórí ọ̀nà pẹ̀lú bíríìjì ọ̀nà gẹdú sọ̀rọ̀kí òròkí sí sábó sábó sí àṣìpa pẹ̀lú àwọn ojú odò ojú odò ojú odò tó wà ńbẹ̀ pẹ̀lú kólóbó àsọ̀rọ̀ náà tẹ́ bá tó máa ń gbọ́ wa ní àyín dáadáa a máa ń plè fọ́nrán ètò tá a ṣeun tí mo fi àkọlé rẹ̀ ní ọ̀yọ́ mèsì ìdáhùn ni ò fẹ́ mú wá tí mo fi sọ̀rọ̀ nípa development lọ́yọ̀ọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú àtìlẹyìn àwọn èèyàn ọ lè jẹ́ kó ṣe sábà bí ni o ṣùgbọ́n a sọ̀rọ̀ nígbà náà wọ́n ti ṣe ọ̀nà yìí o kóróró kùlùlù ní ń yọ̀ hihihihi gbogbo àwọn bíríìjì yìí ni wọ́n ti tẹ́ a kà má achievement wa torí wọn àti ìṣe pẹ̀pẹ́ wọn àti ìdá lálàá pé wọ́n dáwọ́ lé tá a fi sọ̀rọ̀ lórí rẹ̀ lára àwọn àṣeyọrí wa ni o a tún lọ sínú ṣẹ̀lẹ́ níbi ojú odò ṣẹ̀lẹ́ níwọ̀n tí àti ìṣe lè yí tí bíríìjì táwọn ètí já ó ti fẹ́ẹ̀ tọ́dún mẹ́ta ní ìsìn wọn àti ìṣèyún ṣùgbọ́n lára àwọn fídíò tá a ti ṣe nu pẹ́pá tó bá yẹ pẹ́ yẹn náà ń fọ́lò wa lórí facebook page wa àwọn fídíò yìí ń bẹ̀ ń bẹ̀ a tún ti lọ sí ọ̀yọ́ tòrò bíríìjì ọ̀yọ́ tòrò a sọ̀rọ̀ lórí òun náà a ti ṣe fídíò láìmọye ìgbà pẹ̀lú òpópónà mọ́rosẹ̀ ọ̀yọ́ sọ́gbọ́mọ̀sọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ láìmọye ìgbà a ti sọ̀rọ̀ nípa rẹ̀ a ti sọ̀rọ̀ lórí abẹ́ bíríìjì ọ̀nà second gate níbí lọ́nà olóòrọ̀ táwọn ọmọ ẹ̀kọ́ ọmọ tẹ́ máa ń sọ sẹ́ńbẹ̀ a ní kí wọ́n ṣe bá street light kan ṣe síbẹ̀ wọn àti ìṣe yìí ṣùgbọ́n lára àwọn nǹkan tá a ti ṣe náà ni

0: mo ti kiri káyẹ ojú mi káyẹ o. Aláròyé àtibà ni a sì máa ń sọ pé ajá ìlú Ọ̀yọ́ bí ò bá rẹranko ọ̀rá bá mi èèyàn ni o. Ọ̀rọ̀ ìjẹ́nu oorun mo tún sùn tán ẹnu mi ń ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́ wúyẹ́ sí níbi károjọ́ yìí Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn ń pọ̀. Ọgbọ́n ìròrí àti ìmọ̀nú wa làwọn fi ń wà lọ síwájú fún ìlú Ọ̀yọ́. Ọ̀nà òròkí gẹdúsọ òròkí òròkí sí sábó a ṣe fídíò lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn kan máa bu àwọn ni ọmọ bẹ sókè ọmọ bẹ sódò ọmọ bẹ sínú kóso ọmọ bẹ sí gegele sọ fẹ́ para rẹ̀ ni. Ní pẹ̀lú ìlú Ọ̀yọ́ ìfẹ́ tá a ní sọ́yọ́ ni o wọ́n ti sọ̀pọ̀ mọ́ wa níbi tá a ti lọ ṣe fídíò wọ́n ti sìsì fóònù lọ́wọ́ wa fọ́dìdì ọjọ́ mẹ́ta pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn látàrí àǹfààní àìfẹ́ táwa fẹ́ ìlú Ọ̀yọ́ dénúdénú. Táwo ní lajú wálẹ̀ kí tàlùbọ́ kò hàn láíláí torí pàwọ́ níbòmí ta lè lọ ìlú ẹni nílùú ẹni o. Lára àwọn achievement wọn ẹjọ́ tá a rìkọ́ọ̀dù ọ̀nà tí wọ́n ń ṣe tó wú tẹ́gbà fóònù lọ́wọ́ wa ojú wa náà ti rí tó wú. Mo tún lọ gba abẹ́rẹ́ COVID-19 ní health center kan tó wà ní ẹ̀yìn Ọ̀yọ́ West Local Government Fasola Health Center náà mọ̀ ń pé lẹ́yìn ìjọba àbílẹ̀ wọ́n kọ́ mára ìjọba àbílẹ̀ Ọ̀yọ́ West ni tẹ́ bá rí condition tó wà nígbà tá a bí lọ rìkọ́ọ̀dù fídíò bẹ̀. Àwọn òṣìṣẹ́ ibẹ̀ ń sọ pé àwọn ti kọ lẹ́tà kọ lẹ́tà àwọn ti sọ̀rọ̀ lórí rẹ̀ sọ̀rọ̀ lórí rẹ̀. Báwọn táwọn àníjàánu kíni fẹ́ṣẹ́ fò ní dájọ́ náà ni wọ́n pọ̀ ládájọ́. Mo ní ẹ̀ mọ̀ wọ́ọ̀rì. Mo sọ fáwọn òṣìṣẹ́ ibẹ̀ lọ́jọ́ ní ọdún tó lọ yìí ní December tó lọ yìí. Mo ní ẹ̀ mọ̀ wọ́ọ̀rì. Àwọn fẹ́ ìdí wọn ta á fẹ́ ìdí wọn ta. Mo ṣe fídíò yìí mo gbé sí Facebook ní tó ń bẹ́ẹ̀ ń bẹ̀ dọ̀la bẹ́ẹ̀ bá lọ wo àwọn fídíò wa ní orí Ajíṣebí Ọ̀yọ́ Radio TV ẹ̀ bá ń bẹ̀ ẹ̀yìn lórí condition tí ẹ̀sẹ̀dà tá àwọn yìí wà tí mò ń sọ lọ́jọ́ náà pé wọ́n wá ń fi ẹ̀mí àwọn òṣìṣẹ́ ibẹ̀ wéwu. Mo ṣe mo gé mo tún sẹ́ndì ẹ̀ sínú ìkànnì Ọ̀yọ́ àtibá Unity Forum ọmọọba Ládìgbò lómi ìdínní Adékúnlé òun tarí ẹ̀ sí inú gbìmọ̀ inú OGF Ọ̀yọ́ Global Forum láti bẹ̀ má ṣe tèkè ọ̀ọ́pù nù. Ọlọ́run sá lò wá ní kúkúrú èdè ó lò wá ní sábàbí wàhálà ìbẹ́ bá débẹ̀ ẹ̀ẹ́sì ibẹ̀ mọ̀ wọn àti ìparí iṣẹ́ ńbẹ̀ wọ́n sì ń ṣiṣẹ́ ńbẹ̀ lọ́wọ́ láti ìlú Àbújá ni wọ́n ti wá ṣiṣẹ́. Ọlọ́run bá ń gbọ́ àwọn old buildings wọ́n tún ń kàn wọ́n tún wá ń kọ́ àwọn new buildings tí wọ́n bá padà mo padà lọ bẹ̀ mo fẹ́ lọ ṣe fídíò rẹ̀ wọ́n àjẹ́ ṣe fídíò rẹ̀ nígbà wọn padà bẹ̀rẹ̀ ẹsẹ̀ yẹn ṣùgbọ́n tí wọ́n bá padà commission rẹ̀ yín fi fídíò náà hàn yín yín wàá fi ìgbà tá a fi sọ̀rọ̀ náà yín tún fi hàn yín. Bẹ́ẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn àwọn
1: èèyàn
0: Ọlọ́run ti gba lò wá láti ṣe àwọn àtúnṣe sí àwọn ibìkan nílùú Ọ̀yọ́. Bá a ti ń gba àwọn èèyàn nímọ̀ràn látọ́ sọ̀rọ̀ nípa òṣèlú a gba àwọn èèyàn nímọ̀ràn bá a ṣe ń rìn lọ́nà ẹ̀tọ́ bẹ́ẹ̀ náà látọ́ ń gba àwọn èèyàn nímọ̀ràn lórí ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo àwọn nǹkan tá a ti pẹ̀kẹ́ lù ní àyínú. A tún jẹ́ kó yẹ àwọn èèyàn wa ká mọ̀ mọ́ gbé Ọlọ́run níjà tó ráṣòro gbé níjà lọ́lọ́run àwọn tá a máa ń jìjà ẹ̀sìn a ti sọ̀rọ̀ a ti ṣètò lórí ẹ̀. A ti sọ̀rọ̀ a ti ṣètò lórí káwọn èèyàn kán mọ̀ ya ọ̀lẹ́ ti Ọlọ́run lọ́rùn torí pàdúrà máa gbà ṣùgbọ́n a tún máa ń ṣiṣẹ́ ni torí àwọn bàbá wa bọ̀ wọ́n nídìí iṣẹ́ ni là á mọ̀ ni lọ́lẹ̀.
1: Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láíláí fún òun nìkan tó ń ṣiṣẹ́ agbára.
0: Ẹ wá ìmájìn rẹ̀ pé tó bá jẹ́ pa àti di normal standard radio kẹ́tún wo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a tún máa gbèsè ẹ kàn ìmájìn rẹ̀ ẹ ti ìmájìn online lásán láwà yìí o tá a ti ń dáré yìí wò tá a ti ń dá àwọn ilẹ̀ yìí wò bàbá wa padà di terrestrial radio tá ń gbọ́ ní gbòòrò ńkọ́. Mẹ́wọ̀ọ́ tó a tún tán mẹ́wàá o ṣùgbọ́n a ní ìgbàgbọ́ pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àwa náà ilé iṣẹ́ ìyọ́padà di ilé iṣẹ́ rédíò ńlá. Torí kò sí nǹkan kan tẹ́ nìkan kan lè dáṣe lẹ́yìn àṣẹ Ọlọ́run pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. A mọ̀ pé àyín ló dé Normal FM Radio tí wọ́n mọ̀ gbọ́ nínú FM modulation. Tágẹ́ẹ̀tì ta tún ti ń ta tuntun sẹ́ẹ̀tì ní ìsínú. A sì mọ̀ pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àmìtì òun náà. Ayájọ́ ọdún kejì ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online radio pẹ̀lú gbogbo àwọn nǹkan tá a ti gbéṣe pẹ̀lú àdídúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa náà là ń ṣètò tẹ̀nílé lórí. Mo ti wà ní àyín ó ṣe díẹ̀ o.
1: Gbogbo ẹyin tí ẹ ti rà nùgbà ó yájẹ́ tí kò gbọ́nà. Orin eléyìí mo fẹ́ ṣẹ̀ṣẹ̀ kọ́ wa ni.

bí mo fẹ́ ṣubú. Owó tó owó sì kò sẹ́nì kankan. Ṣùgbọ́n Ọlọ́run látòkè ó náwó agbára, ó náwó iye. Ó yí ayé padà, ó sọ ikú di ààyè fún ọ. Ìwọ tí mò ń bá wí ni ìwọ tí o ti ń retí admission. Gbogbo àwọn ẹ̀gbọ́n dáàdì ẹ ní o wá bá wọn. Nígbà tó dé ọ̀dọ̀ wọn, wọ́n tilẹ̀kùn gé.

0: Ago mẹjọ ku ìṣẹ́jú mẹjọ láti òkè òrò kí lọ́yọ̀ aláàfin wa ń gbé. Tọ́ gbogbo ẹ̀yin tẹ̀ tí ń bá mi gbọ́ látàárọ̀, ó ní ẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́ ọlọ́ka ṣe òun, gbogbo ẹ̀yin tẹ̀ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ ìbínú o. Àyájọ́ ti ọdún méjì tí a fi ìkànnì àjíṣe bí Ọ̀yọ́ Radio Online Radio lọ́lẹ̀ náà là ń celebrate. Ẹ ṣeun, a dúpẹ́ lọ́wọ́ yín o. Elédùmá rẹ̀ yọ́mọ wà pẹ̀lú yín, kò ní dẹ̀yìn náà dábùkádà yín. Toro gíní la jẹ́ bọ̀ pé mọ àjọmọ lọ dáadáa, àjọmọ bọ̀ dáadáa, a nígbọ́ láburú síra wa.
1: Ìwọ nìkan ni Jehova.
0: Agbe mi se tan fe ma lo lu daro, aloko mi se tan to fe ma lo lu kosun, lekin leke mi se tan mo fe ma lo lu kefun.
1: To le ba opin ni be laila, you are the Lord and I.
0: A ma be tori obe ni nbe su atelese abena wo. Gbogbo ene to ba ni amo bo ni gala ni de ba nle o, nitori baba ku dedede kojo kan ri orun aro wo. A de fun baba jero mo jele, je kin laye igbin se ero wo, laye igbin se ile oluwa ri gbona. Inu ile tẹ̀ tí ń gbọ́ mi, ọ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ́ mi, ibiṣẹ́ tẹ̀ tí ń gbọ́ mi, ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín, ìgbésí ayé yín ò ní gbóná o. Kò ní dojúrú o, nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́, tútù tútù náà làárọ̀ bàbà. Ó fà yín lé ọlọ́ọ̀ba lọ́wọ́ o, ó fi ọlọ́ọ̀ba sọ yín. Iṣẹ́ ọlọ́ọ̀ba ààbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù rin lọ, kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn. Títí dìgbà míì tá a tún máa pàdé Adéyinka Pẹ̀mbọ bí awo erin, mi ì fi ilẹ̀ sínú bànújẹ́. Mi ní báyìí nínú bànújẹ́ o, ẹ fi mí náà sínú bànújẹ́, ẹ ní bá mi nínú bànújẹ́. Ká tún ríra láyọ̀, ká pàdé níre, ká mọ̀ dólódì lẹ́yìn ara wa, ká mọ̀ gbọ́lá burú síra wa. Ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀.

0: You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo Lari, Ajisebi Babenko. You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo Lari, Ajisebi Babenko.
1: Ika fọwọ so opo ika mole. Awon eyan, won fọwọ so opo won ma ki. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ni iyẹ̀ ni. Ọ̀yọ́ àti bàbá ní tí kò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdì. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá kú ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àtibà ní tí kò rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkàn mi lè níjẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ fi. Tèmi náà ní Lásàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Fàyí ní tí kò rọ̀ ní rán mi níṣẹ̀. Àánú àná ni mọ́ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ń làádì fún ìjó àti wípé Ajisebi Oyo Lari Ọ̀yọ́ ò ní ṣe bíi bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo Lari Ọ̀yọ́ ò ní ṣe bíi bàbá ẹnì kọ̀ọ̀kan.

ọ̀nà bínú ó kẹ́gbẹ́ títí fáwọn èèyàn rẹ̀ o, wọn láwọn ò ní gbọ́, wọn láwọn ò ní gbà o, kàkà kí wọ́n gbọ́, kàkà kí wọ́n gbàṣe ni wọ́n sórí kunkun sọ́ba Olúwa. Àwọn tí wọ́n gbọ́, àwọn ni wọ́n mọ̀lá o, àwọn tí ọgbọ̀ wọ́n parẹ́ máyé lára.

ọlọrin àwọn èèyàn gidi àwọn fàṣà sí pẹlú mu ibi obi wọn ti ń kọrin ẹyà náà bí ma ní tiwọn ẹbùn ọlọrun lókè tààlà adélé ayé làbá awáwọn àwòkọ orin ni nílé àyíndé ni music ti àtàmì àyíndé ó níbi tó rin gbé ti ń mi nígun tàǹfọgbọn mọrin tó gbáfẹ orin tó gbójú owó.

Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ láárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

báyìí wọ́n ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ láti Italy orílẹ̀-èdè ìtàló àwọn ti ìtàló lọ́hùn. Ṣé mímọ̀ ṣe wá ni? Ṣé mímọ̀ ṣe ni? Sọ̀rọ̀ ni mo mọ̀ sọ. Ẹyẹ ìjájọ sọ, let's reason together. Ẹjájọ pèrò pọ̀ ná. Sọ̀rọ̀ kan ni mo mọ̀ sọ ni. Abédè kan lẹ̀ ń gbọ́ ní àyín tẹ̀ gbọ́rú ẹ̀ rí ni. Sẹ́fẹ̀ kan lẹ̀ mọ̀ ń gbọ́ lọ́dọ̀ wa ń bí tẹ̀ gbọ́rú ẹ̀ rí ni. Àmọye àwọn tán bẹ́tà wa tán da jù á lọ. Ṣùgbọ́n pẹ̀lú ìfẹ́ àti àánú Ọlọ́run, pẹ̀lú ìfẹ́ tẹ ní sí wa, ẹ sì tú sí wa pé ní wákàtí àti àsìkò yìí o, èmi gangan ní àsìkò yìí ẹ tú sí ẹ ti pinnu pé ní àsìkò yìí lọ́wọ́lọ́wọ́ yìí èmi gangan náà lẹ́fẹ́ gbọ́, iléeṣẹ́ ajíṣe bí Ọ̀yọ́ náà lẹ́fẹ́ gbọ́. Ṣé ọ wá jẹ́ pé èdè kan ni mo mọ̀ pé bí ọ̀rọ̀ kan wá ni mo mọ̀ sọ tí ò bá ṣe fẹ́ pẹ̀lú àánú Ọlọ́run ọba lójú márì. Ọlọ́wọ́ gbọgbọrọ bí ọwọ́ àṣọ òkèpè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá tó mọ̀ ń tá jẹ́ ká tó mọ̀ jẹ nǹkan láti inú àpò òdùkẹ́ mọ̀ mọ̀ wa ló ti mọ̀ ń tá jẹ́ nílé ayé àyín gbogbo nǹkan tá jẹ́. Ẹbí máa ń sọ pé omi ti ẹja tí ó mu kò ní sàn kọjá ẹnu rẹ̀. Gbogbo ń tá jẹun nílé ayé àyín o. Kò ní kọjá wa o. Èèyàn bá wa sáré kọ́sọ́ra rẹ̀ dọ́kọ̀. Ọkàn ráàkì sórí aré sísá ni. Iṣẹ́ bọ̀ ń sóògùn bá a ṣe wáyé párí òun náà là máa rí o. Adéyinka Aláwí Ìjanu èdè bábẹ́ èdè ìjìnlẹ̀ bábá ìjìnlẹ̀ ìmọ̀ bábá ìmọ̀ ìwà bábá ìwà kọ̀ọ̀kan bí ẹni tẹ ọmọ ọba Aládéjì gajigan tògótògó tọ̀gọ́tọ̀gọ́ mò ń bọ̀ ná. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.

ẹyin tèmi ẹ mọ bínú tá sọrẹ báyìí ló kù tẹ fi mọ gbádùn wa lóòrèkóòrè ayin lóòrèkóòrè ṣùgbọn oríṣiríṣi ẹyin oríṣiríṣi oríṣiríṣi òkè ayin ni ò jẹ àrítọ ọhún ni ò jẹ ti mọ gbọ wa aláì ẹnu rẹ ń jọra wọn lọ ó ń jọra wọn tán lọ tẹ mọ gbádùn wa lóòrèkóòrè lásìkò lákásìkò ní gbogbo ìgbà. Ètò náà ń tò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀ tásọ́rẹ́ báyìí náà ló kù tètò fi tò tán. Pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ yìí nílé ló kò pẹ̀ lẹ́yìn odi. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ jó su yẹn mọ̀ jó su yín o. Ọ̀rọ̀ yín náà ò ní su ọlọ́run. Àtẹ̀yìn náà tẹ́tún ẹsẹ̀ mọ bá wa dá sí tẹ́yìn náà mọ kún wa lọ́wọ́ nípasẹ̀ yìí. Ọlọ́run mọ wà pẹ̀lú ẹ̀yin náà kò ní dẹ̀yìn náà dáàbò káàtà yín o. Adúpẹ́ o adúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa nílé ló kò pẹ̀ lẹ́yìn odi. Látorí madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn. Bàbá Fàtáì Lámídì tó ń gbé lọ́wọ́ l'Ondo State. Mr. Yusuf tó ń ṣiṣẹ́ ọlọ́pàá Àbọ̀dẹ hospital lọ́yọ̀ọ́ ń bí ọmọ wọn nìbàdàn. Asiru Ahmadu Alpha Glow tí wọ́n ní ìsírí multi-purpose venture láti ìlú Pàpó. Ọmọ ọba aládìgbòlù mú ìdí ni Adékunlé Adégòkè yìí ṣe àkàbí ọdún Evangelist Moses Àkàndé Akíntúndé. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Afolábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya. Bàbá mi bá Siru ọmọ Adéníran. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù lamẹ́ríkà $1 àjàní ọba. Tóbi dórí bàbá mi Fàtá Ìbánilélé Olúṣọlá lamẹ́ríkà náà. Alájà Adémọ́lá Ariwọlá Alájà Adé Ariwọlá láta Amẹ́ríkà náà. Sunny Success Odùọlá ọmọ Ògúndàrí ọmọ wọn nílùú Ìbàdàn láti United Kingdom lọ́hún. Tóbi dórí bàbá mi dáadáa Lukman Fọlárin Akinlóye láti London lọ́hún. Pẹ̀lú ẹ̀yin tẹ̀ mọ́ ń fiṣẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́. Látorí Abdulrahman Abdulbasir ti graphic designer wa àkọ́kọ́. Ọlánìkẹ́ Nixie Brand graphic designer wa ẹlẹ́ẹ̀kejì. Rotí Ìmẹ̀jì ọmọ wọn ní Ìlọrin Àfọ̀njẹ́ Ẹnudùnjúyọ̀. Graphic designer wa kẹta tóbi dórí furniture wa best icon furniture tóbi dórí télọ̀ wa àwọn tẹ̀ mọ́ ràn sọ́ọ́ sí àlọ́run. Tí wọ́n yìí gbowó lọ́wọ́ wa àrọ̀ ó kọ̀chọ̀ lókè òròkí lọ́yọ̀ aláàfin wá ń bí. Pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń kún wa lọ́wọ́ ràn wá lọ́wọ́ tá a rántí orúkọ yín. Àbúrò madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn àbúrò wọn ti ń gbé Lẹ́kọ̀ọ́. Ayab Dominion mi mo fi ṣèwò nọ́mbà yín mo kọ yín gàgà o. Adúpẹ́ o adúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ rí. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń ṣe láṣẹ ń ṣe tún ṣe. Adúpẹ́ o iná ò ní tan wo yín láíláí fà bàdà. Ọlọ́run ọba yóò mọ fún ẹ̀yin náà lọ́wọ́. Kẹ́ ẹ tó kọ ha Ọlọ́run ti dá ẹ̀yin náà lóhùn. Yóò mọ mint yín God will meet you at every point of your need. Adúpẹ́ adúpẹ́ pé òkun o. Ẹ ṣé o títí láíláí làwọn ọmọ ṣe dúpẹ́ ọpẹ́ olóore àdánidátán ni. Ẹ kú ìtọ́jú wa ẹ̀yin tí a ẹ kú ìtọ́jú wa o. Ọlọ́run ọba ó kú ìtọ́jú gbogbo wa àtẹ̀mí àtàwọn olólùfẹ́ mi.

gbọ́ bó se ń já lálálálá ẹ má yin kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o Ajísebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ́ọ̀kan.

bí mo ṣe máa ń sọ nínú àwọn ètò adé tí mo ń gbọ́ tẹ́lẹ̀ tí mo máa ń sọ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run ọba nìkan náà lálágbára ọlẹ́ ni wá o ọlọ́run ọba.

0: gbogbo àwọn tí wọ́n ti ń dúró tí wàá tán ràn wá lọ́wọ́ kọ́lọ́ mọ́ bá wa ran àwọn náà lọ́wọ́ kí wọ́n mọ̀ wá lẹ̀ mọ́ láéláé fà bàdà lókè lókè lọ́wọ́ afúnni ń gbé òkè lókè náà ni kí wọ́n mọ́ lọ torókè lókè náà lẹ́yẹ fọ̀hún. Gbogbo àwọn tí wọ́n máa ń pè fún wa tí wọ́n máa ń fi wá sínú àdúrà nígbà máa ń ṣe máa ń fa àjẹ̀gbọ́n káàkiri yìí abíkọ́lọ́ ọmọ bá wa sọ kọ́ máa bá wa sọ ẹnu rẹ̀ tádùú àyín ṣe ń gbà lórí wa ọlọ́run ọmọ ọba ayọ̀ máa wà pẹ̀lú ẹ̀yìn náà wà nínú oníṣìṣẹ́ ẹ̀níṣìṣọ́ o. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé owó lẹ̀ fi ràn wá lọ́wọ́ tẹ́ ẹ̀ fi ń gbé iṣẹ́ wa yìí lárugẹ tẹ́ ẹ̀ fi ràn wá lọ́wọ́ gbogbo bá a ṣe ń kó gbogbo ẹ̀ jọ irinṣẹ́ à ń ṣe gbogbo ẹ̀ à ń kunlé à ń ṣe gbogbo ẹ̀ ara jẹnẹrétọ̀ ara half engine sí jẹnẹrétọ̀ tún gẹ́ jẹnẹrétọ̀ ṣe gbogbo ẹ̀ tá à ń ṣe gbogbo ẹ̀ táwa náà ń dá bí ẹdùn táwọn èèyàn fi ń débi dáńdé àjí ṣe bí ọyọ adéyinka ọmọ ti gbìyànjú tí a mọ̀ pé ìrò mi wa ti ń jó ẹyin ló nílù tí ń bẹ nísàlẹ̀ odò tí ń lùlù fún wa ẹyin náà ẹ ní wálẹ̀ láéláé àṣírí yín ò ní tú o àṣírí yín ò ní tú o àṣírí yín ò ní tú o ayé ò ní le mọ́ yín o ẹ ní rogun òfin pínpín o ọlọ́run ọba yóò mọ ran ẹ̀yin náà lọ́wọ́ o.
1: Ìgbà ìwé ti lọ.
0: Lání nǹkan kan kì í níwo ẹṣin o. Gbogbo àìní tiyín náà ọlọ́run ọba yóò mọ bá àìní tiyín náà pàdé o.
1: Ẹwà yìí tún.
0: Owó tẹ̀ mọ́ wá ń fún wa náà iná ò ní tánwó yín o. Iṣẹ́ ń ṣe yín ò ní dì sẹ́mọ yín lọ́wọ́ o ẹ̀ ní rí ń gbé sọnù bí o ṣe bí o.

gbogbo àwọn tán ti ràn wá lọ́wọ́ tá a ṣe máa ń ka orúkọ wọn kalẹ̀ tí mo ti kà lẹ́ẹ̀kan o ṣùgbọ́n àkàǹtúkà náà mo máa ń forúkọ wọn ṣe tọ́rọ àwọn iná dúró tì á káwọn èèyàn máa mọ àwọn olóore ẹlẹ́rìí tá a bá tún rí nínú àwọn tá bá gbọ́ wa tán mọ̀ wọn ò fi lè máa bá wa kí wọn wọ́n mọ̀ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn kọ́lọ̀ ọmọ ràn wọ́n lọ́wọ́ ẹ ní wàlẹ̀ láéláyé o ẹ ní wàlẹ̀ láéláyé ní ringi sọnù bí o ṣe bí ọmọ Fatai Lamidi lọ́wọ́ l'Ondo State bàbá Fatai Lamidi ọmọ Ọ̀yọ́ tán gbé lọ́wọ́ l'Ondo State Madam Funmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn. Àtàbúrò wọn tí mo fi Ahab Dominion save nọ́mbà rẹ̀ tí mo kọ́ tí wọ́n. Tájọ jẹ́ fómílì kìkanà ṣùgbọ́n ìlú Èkó làwọn ń gbé. Tóbi dórí. Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ ọlọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ aláàfin bí ọmọ wọn nílùú Ìbàdàn. Artist Michael Awusola ń jẹlò láti ìlú Abuja. Adégòkè iṣẹ́ akẹ́ Abiodun ọmọ Baládìgbò lòmú ìdíni Adékúnlé. Evangelist Moses Àkàndé Akíntúndé. Asiru Ahmadu Afa Glu tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàpó. Afolábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya. Bàbá mi bà sírù ọmọ adé níran. Àwọn tí wọ́n ń gbélé kó ọmọ Ọ̀yọ́ aláàfin ni bàbá. Ká gbogbo ẹ̀yin tẹ́ wà nílé òkè láàárín ẹ̀yin tẹ́ ràn àlọ́wọ́ ìkiri òkò délé òkè. Abudé ń tómi òkun Abudé ń tómi ọ̀sà iná òní táwọn òyìn òkè. Tí mo tún fi fò fẹ̀rẹ̀ dé ọ̀dọ́ bàbá Sàmínú ọmọ adé pọ̀ jù lamẹ́ríkà ọmọ wọn lè rúwọ́ òjòkò. Agbẹ́dúdú orí òkè ilé ọmọ àkọ́kọ́ gàgàrà ti kọ́lé ru àgbè ní dájọ́ wọn. Bàmí lọ́mọ Mùsí olómo àpààrán ébù dọ́là àjàní ọba lamẹ́ríkà tóbi dórí bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá lamẹ́ríkà náà. Tóbi tún dórí bàbá mi dáadáa Alájì Adémọ́lá Àríwọlá lamẹ́ríkà náà. Tóbi dé ọ̀dọ̀ Sunny Success Odùọ́lá ọmọ Òkúndàre ní Yúróòpù lọ́hùn àwọn ti UK nu. Àwọn ti European, àwọn ti UK lọ́hùn. Tóbi dórí bàbá mi dáadáa Lukman Fọ Lárin Akinlóye láti UK lọ́hùn London lọ́hùn. Pẹ̀lú àwọn tán fi ṣẹ́ṣe wọ́n ràn wá lọ́wọ́ ní Nàìjíríà ń bí. Látòrí Abdulrahman Abdulbasid Graphic Design Hour àkọ́kọ́. Ọlánìkẹ́ Nixi Brand Graphic Design Hour ẹlẹ́ẹ̀kejì. Roti Imeji ọmọ wọn nílọrin àpọ̀njẹ́ ẹnu dùn jùyọ̀ Graphic Design Hour ẹlẹ́ẹ̀kẹta. Àrọ̀ Wolf Culture Tailor wa tí máa ń ránṣọ sí àlọ́run táyé fún lówó kankan. Tóbi dórí Best Icon Furniture lókè òròkí lọ́yọ̀ wa níbí. Pẹ̀lú gbogbo àwọn tá máa ń fà dúà ràn wá lọ́wọ́ gbogbo àwọn tá rántí dákọ̀ wọn tí wọ́n máa ràn wá lọ́wọ́ àwọn tá rántí dákọ̀ wọn táwọn náà máa ràn wá lọ́wọ́ gbogbo àwọn tá máa ń fà dúà kún wa lọ́wọ́ Ọlọ́run ọba yóò wà pẹ̀lú ẹ̀yin náà. Gbogbo àwọn tí ó ran ẹ̀yin náà lọ́wọ́ Ọlọ́run ọba yóò ran àwọn náà lọ́wọ́. Màmá mẹ́yìn ṣe jẹ́ aláràn lọ́wọ́ tiwa kọ́lọ́run ọba kọ́ máa ran ẹ̀yin náà lọ́wọ́. Gbogbo àdáwọ́lẹ̀ ẹ̀yin kọ́ máa yọrí sí rere nílé lóko pẹ̀lẹ́yìn ó dí.

0: Ọlọ́run ba adúpẹ́ o fún ìtọ́jú tó ń ṣe fún wa. Torọ́ mọ owó ta sì ṣe wọ́ owó tẹ̀ṣẹ́ wọ́. Tó bá ṣe pé èèyàn là ń kó gbogbo bùkátà wá lé lọ́rùn lójoojúmọ́ ni ọ̀rọ̀ owó ti sú wọn o. Ṣùgbọ́n Ọlọ́run tọrọ wà yìí sú nígbà kọ̀ọ̀kan adúpẹ́ lọ́wọ́ rẹ o.
1: Ìwọ tó ní kú àti iye, your mercy has kept me.
0: Àánú ló fi ń gbà wá kò tọ́ sí wa o. Ó kàn ká wá yẹ ni ó wù ọ́ nínú ọlá ńlá àtàánú rẹ ni.

0: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laarin Oyo Oyo se biba bẹni kọkan.
2: Agbami ọgbọ́n náà ni ètò ẹgbọ́n tán. Mo sì lérò wípé gbogbo wa náà láti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ ní orí ètò. Ìbínú lọ́rẹ́ mi sọ̀rọ̀ dé lórí nírọ̀lẹ́ yìí. Gbogbo wa náà ládẹ mọ̀ pé ìbínú ọ̀mà polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. À ń bàbá wa mọnimọni láyé ìjọ òun. À ń bàbá wa mọ̀ọ̀yàn. Àwọn ni wọ́n máa tún ń sọ̀rọ̀ tí wọ́n máa ń pòwe. Wà á ní bínú bá ń bí yín ẹ sọ́dọ̀la. Bínú bá ń bí ọ sọ́dọ̀la. À ní bínú bá ń bí yín ẹ sọ́dọ̀la. Tí ẹ sì mọ̀ pé àgbà tó bá ní sùúrù ohun gbogbo ló ní. Sùúrù bàbá ìwà. Sùúrù lábí lòlẹ́ ayé. A ní bínú bá ń bí yín kẹ́ ẹ sọ́dọ̀la. Ó ní ìtàn ráńpẹ́ kan tó rọ̀ mọ́ gbólóhùn yẹn.
3: Ó ní bá jẹ̀dá ẹ̀kún iṣẹ́ ẹ má ṣe.
2: Ní ayé ìwáṣẹ̀ ní ayé láéláé.
3: A ṣe ń bà wá jẹ́ oore láwa.
2: A yẹ kí n tètè sáré sọ̀tàn náà fún yín kí fóònù ni ó tó kú.
4: Báwo
3: fi lè bó ọ̀la
2: dáa. 9% ló wà lórí fóònù. Ní ayé ìwáṣẹ̀ ní ọjọ́ ní ayé láéláé kò gbá.

0: Nínú Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum.
1: Mo dúpẹ́ ká dára mọ́.
0: Ẹ kú iṣẹ́ ìlú, ẹ kú kó lè dá tí gbogbo wa ń bá káàkiri.
1: Olóyún ọ̀rọ̀ mo dẹ̀ ṣe tá láti bí ó pé tí ó mú orin ẹ̀sọ́ fún un pé kó sún mọ́.
0: Bá a ṣe ń gbèrò pé kó dáa fún ìlú Ọ̀yọ́ tó yóò dáa fún ìlú Ọ̀yọ́ jù bẹ́ẹ̀ lọ. Lásìkò tó bá wá ń dùn tó bá ń dán wọn ní fi èmi àti ẹ̀yin sí àwátì. À ní fọjọ́ ọlọ́jọ́ lọ.
1: Ẹ sọ fún pé kó lè dàbí. Mẹ́kùnlé bá nígbà la fi ń jẹ́ àdàbí. Àlà àdàbí fọ́kọ́ ní ìlmọ̀ ní lógún
0: táwọn. Ìtàn tí mò ń bá bọ̀ kí n mọ́ bòpò lọ ilé olóró kí fóònù mi ó tó kú. Ẹ má bínú, ẹjọ́ rọ̀ ń lọ́rùn. Àròyé níṣẹ́ bá ka igbe kíké bá ìkúkú níṣẹ́ ẹ̀yẹ lóko.
1: Owó tó bá mi jẹ́ láti àdàbí ọkùnrin tó ń bá mi jẹ́.
0: Ṣé mo sọ lẹ́ẹ̀kan ẹsẹ̀ gbàgbé pé mo ní 40 ọdún ó lé ni bàbá táwọn ìlú olóko ẹrú.
1: Àdúgbò tó ń bá mi jẹ́ ohun láti àdàbí àdàbí tí mo bá sẹ́yìn àdàbí.
0: Ni bàbá yìí lọ́jọ́ kan
1: lọ́ba
0: bọ nínú oko ẹrú tó wà.

0: gbàgbé àkórí ọ̀rọ̀ mi tínú bá ń bí yín ẹ sọ́dọ̀ láwo bẹ́ẹ̀ sì mọ̀ pé ọ̀rẹ́ mi náà ló ti ṣètò tó sọ̀rọ̀ nípa bínú àní ìbínú ọmọ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. Àti Sákí Ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá lòún ti wá sọ̀n láì lẹ́ẹ̀kan.
1: Ọ̀tá mi wá ń bínú o wá jẹ́ òun pèpè yìí.
0: Òjò Adégbèǹga Adéjàre ọmọ Òjò.
1: Bájẹ́mìká.
0: Láti Sákí Ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. Àjòjé bá wọn rà sábàárí tẹrú tọmọ ní bá wọn rìgbó ológun.
1: Ẹ fi ń gbé Bájẹ́mìká.
0: Ní bàbá tá ń wí yìí lọ́ba Tòpó Ẹrúdé lẹ́yìn ogójì ọdún. Nígbà tó wọlé tó dé tó wọnú ìlú kàyéfì ló jẹ́ fún gbogbo ìlú. Inú wọn dùn wọn gbàlù wọn gbajó inú wọn dùn wọn forin ti lò pàdé rẹ̀.
1: Dábòbò kọ̀ máa ń dà
0: kí. Ó tọ̀dọ̀ Badé ó sì wọnú ilé rẹ̀ lọ.

0: ẹyin tèmi ṣe nǹkan kan bá ìtàn náà bọ̀. Bàbá bá wọnú ilé òfomi lára. Ọ sànra ó wẹ̀. Ìyàwó rẹ̀ ó pa búrúbúrú súnmọ́ ó gbóúnjẹ fún un pé bàbá ẹ jẹun. Ẹ jẹun. Ẹ jẹun. Kẹ́ ẹ wá fẹ̀yìn lélẹ̀ kẹ́ ẹ sùn díẹ̀. Ẹ má gbàgbé pé mo ti ní ó lé ní ogójì ọdún tí bàbá yìí lò ló pẹ rú.
1: Kò fọ́ ọjọ́ orí pin, kò fọ́ ọjọ́ orí pin, mo bí i ṣe yẹ ló bá ta.
0: www.ajisebioyoradio.com ẹlẹgbẹ́wà gàràgà lórí wẹ́bsáìtì wa. A wà lórí gbogbo àwọn popular radio directory bíi Radio Garden, Live Online Radio, Zino Radio. A tún wà lórí Android application on Nigeria Radio tó jẹ́ ti Lumatech. Kẹ́yìn bá ti lọ sí Google Play Store tẹ bá ti search fún Lumatech. LMERTCH Lumatech. Gàràgà lẹ́gbọ́ Ajisebi Oyo Radio lórí gbogbo àwọn 100 application Lumatech. Àti tẹ́ ẹ bá lọ sórí website.

0: aseyin wa aseyin bo gogo ilu pe biba won pele baba yi lori
1: iye foni di yeju
0: na ba mu pe mama yin mama se bo se to mama se bayi o le seyin no ri ni yawo mi ni okunrin yi wole ti e ri to san e ri bo se de ni okunrin rogbodo rogbodo
1: wa de so ti fi oro
0: inji oye baba ni wi pe
1: e binu se baye lo kasi loro loro
0: oran ojo kini ana tohun ati iyawo re sun kan to lo si oju ogun kan to lo po eru
1: ti won
0: ni lo ti di omo to ti di okunrin rogbodo rogbodo
2: ibaje ni
0: to n wa ri ninu ile to n ro bi ara atakan ni ko mo pa mo ohun na ni omo bibi inu ohun ni lawon agba lo se bo won ni tinu ba n bi yin esodo la o binu ba n bi yin esodo la te ba pa binu na mara te pa kiti mara
1: lori mi
0: o se se koro ma ri be se orohun ṣùgbọ́n nígbà tá a bá ti fi ìbínú fa ń tó lùn jẹ́ tá a ti fi bàjẹ́.
1: bí wọ́n pe kọ́ máa ń dàgé wa.
0: nǹkan tí ìbínú ọjọ́ kan bàjẹ́ wà láì sùúrù ogún ọdún.
1: ẹ̀fẹ̀ mi sọ bá ọlọ́run.
0: o lè mọ̀ lè tún ṣe.
1: bàálà rẹ̀.
0: tá a bá wá ní sùúrù ìṣẹ́jú kan péré nǹkan tí ó bàjẹ́ fún ọgbọ̀n ọdún fún ayérayé wà láì.
1: ìtọ́rọ mi.
0: sùúrù ìṣẹ́jú márùn-ún péré o lè tún ṣe.
1: n tó bá ṣe ló ṣe.
0: ẹyin ẹ máa ṣàkíyèsí ọ̀rọ̀.
1: kì í ṣe.
0: tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó gbé yín nínú tó gbé yín nínú tó gbé yín nínú.
1: kì í ṣe.
0: nígbà tẹ wá pamọ́ ara tẹ gbé mi.
1: aláwùta ló fẹ́.
0: létà ẹ lè máa padà.
1: kó má ṣe kan.
0: tìkẹ́ẹ̀tì wípé.
1: pẹ̀lú kó o bá.
0: nǹkan tẹ yín rò pé bẹ́ẹ̀ kọ́ lórí.
1: má ṣe kan.
0: àṣé ọmọ bàbá náà ni bàbá fẹ́ pa.
1: bàbá mi bàbá mi.
0: ọlọ́run ló ní káwọn èèyàn ó tètè dì mú kọ̀bá ti yìnbọn lù. kọ̀bá ti bẹ́ẹ̀ lórí kọ̀bá ti sá ládàá.
1: ọlọ́run máa tún mi.
0: ìbínú ọmọ àpolówó òun ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ àgbà tó ní sùúrù òun gbogbo
2: lónìí.
0: ẹ jẹ́ ká fi sùúrù kún sùúrù wa látẹ̀yìnlá. mo kí ọ̀rẹ́ mi. pàtàkì pàtàkì ojú ọmọ adégbè adégbèǹga adéjàre ọmọ òjò láti ṣàkí ògún ọ̀rọ̀ kí n tó bá wa sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí.
1: ẹyin fáǹsì mi.
0: adéyinka ọlásùnkàn mi lèmi ń jẹ o pàpín tí gbogbo yín tẹ ti mọ sí baálé fìlà èmi náà ní lásàrò kò ti so lórí ọbẹ nínú àwòtángà.
1: ogun lọ.
0: ẹrọ ìbánisọ̀rọ̀ tẹ lè pè mí náà sí lẹ́yìn ètò náà ní 07068874274 07068874274 inú bá ń bí ẹsọ́dọ̀ láwo àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní. ìbínú kọ̀ mọ̀ àpolówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀.
1: ṣíṣe torí ìgbésẹ̀ ló bù sẹ́. èrò ọ̀tá ò dá wọn ò fẹ́ kájèrè iṣẹ́. bẹ́sẹ̀ tọ̀tà mi.
0: ẹ lè bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn bá mi chat lórí WhatsApp 07068874274 tàbí 08118775793 08118775793 yẹni ìkìlò.
1: ìgìlò sálíbànà.
0: mt n ni talakọkọ ìgìlò lẹlẹgẹ ní ìgbà bí kankan báyìí serious.
1: dámú wọ́n dámú dámú ọlọ́.
0: wọ́n ń pa àwọn ọmọdé ń wò mí ń ta lẹ́rìn. www.ajisebiayoredi.com mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà nínú ọ̀yọ́ àti bá unity forum ẹ̀yin mọ́jì ó bàjẹ́ ìlú ẹ̀yin ọ̀tọ̀ ọ̀kùnlú ìlú kò ní bàjẹ́ o bọ́yọ̀ bá ti ń dùn tó ń dánwà ní fi àwa náà ṣe àwa tì ń bẹ̀ igba ilé gbogbo wa yóò máa lékún ni àwo ilé wa yóò máa lékún. A ní pẹ̀dínlágbára ọlọ́run, a ní rogun àkáwọ́ lórí fẹsẹ̀ janlẹ̀. Ó kí gbogbo àwọn sọ̀pọ́tà ṣe wa, gbogbo àwọn tí wọ́n máa ń bùn wá ní nǹkan, gbogbo àwọn tí wọ́n máa ń náwọ́ ṣe wa. Brọ́dá Olúsọ Awósọlá ń jẹ lò láti ìlú Àbújá. Tí wọ́n náwọ́ ṣe wa níjẹ́ òní akíyín kò ní tán bẹ̀. Ó tún fi àsìkò yìí kí Brọ́dá Délé Kọ́lájọ láti ìlú Port Harcourt. Àwọn ní àgọ́ ààrẹ ní ìlú àwọn, ṣùgbọ́n Port Harcourt ni wọ́n fi ṣe ibùgbé. Mo ń fi àsìkò yìí kí bàbá wa Fàtá Ìlàmídì, ọmọ Ọ̀yọ́ Aláàfin ìlú Òǹdó, ọ̀wọ̀ làwọn ń gbé ní Òǹdó State. Bàbá wa Fàtá Ìlàmídì láti ọ̀wọ̀ yẹn ní Òǹdó State. Àwọn náà máa ń náwó sí wa, gbogbo ìgbà ni wọ́n máa ń bùn wọn ní nǹkan. A kìí sì sú wọn, kìí rẹ̀ wọ́n. Mo tún kí Madam Fúnmi Kẹ́mi tí wọ́n ní www.funmikemi.com. Mo tún fi àsìkò yìí kí Ọ̀yọ́ Supply Interior and Exterior Decoration láti Òṣogbo Òròkí Àsálà. Ọmọ Ọ̀yọ́ ni òun náà, ṣùgbọ́n Òṣogbo ló fi ṣe ibùgbé. Ibẹ̀ náà ni iléeṣẹ́ rẹ̀ wà, ẹ̀ ti máa gbọ́ fọ́nrán tiẹ̀. Mo tún fi àsìkò yìí kí bọ̀dá mi, bàbá mi, Àfọ́ Àgúlò tí wọ́n ní A3 Multipurpose Venture yẹn nílùú Pàpó. Ìpàkó ni wọ́n fi ṣe léwu, ṣùgbọ́n ọmọ Ọ̀yọ́ Aláàfin làwọn náà. o jo pass ekere made omo ati
1: come and win ayet
0: won fi asiko yi ki omo oba mu idin oladigolu
1: former aye
0: pelu gbogbo awon baba baba mama mama eyin agba lagba ta jo n se ika akoso yo atiba unity forum alaji abdurrahman green pass
1: araye wa gbo aje
0: baba osa e fun lade
1: ti o tan ni
0: lati ile ife
1: olopolo
0: madam kemi adekanbi madam kemi adekanbi ta jo wa nilu oyo so pe ayin ayin de
1: o ya keep on singing you all
2: my god you know me I'm a pussy
0: baba wa wa abu gola gade dauda wa abu gola gade ola ma je nzi ti gbe o ko won si awon
1: la o me la le o la you don't know me I'm a pussy mi lojo
0: idunu gbogbo wa yo ma pussy mi lojojumo
1: o ma pussy
0: sekere ba won rode ibanuje ibanuje o kere to bi ko ni file mi ate yin se bugbe o se to kan ni joni ti mo pe ni enu ara ni la fi so ma je o na la to fi ko meje an ka ma so daada si ara wa ka ma so daada ka ma ro daada si ara wa lati tin lo ade yin ka olasukan mi le mi je pa pin ti gbogbo yin te ti mo si ba le bi se mi na ni la sa ro ko ti so lori obe ninu awotan kan ti didi gba mi tin to ma pade tori nfe ko gun fóònù yìí gáàsì ẹ̀tún ti fẹ́ kú. kí n tó máa fi àsìkò yìí sọ fún yín a nílò ọ̀pọ̀lọpọ̀ orin iṣẹ́ o orí fóònù láti ń ṣe léyìí abẹ́ ní stúdíò táwọn èèyàn ti máa wá torí ọpọlọ ń bẹ nílùú ọ̀yọ́ o àìmọye àwọn èèyàn tí wọ́n ní tálẹ́ǹtì àti ọpọlọ láti máa gbé ohun sáfẹ́fẹ́ àwọn ó ṣe àwárí wọn jáde ṣùgbọ́n ẹ̀yin kẹ́ẹ̀fì tí yín kẹ́ẹ̀fì gbé wa lárugẹ káwa náà ká fi mọ́ tún gbé tàwọn ẹlòmíín náà lárugẹ. A nílò ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ fún stúdíò, a nílò kọ̀m̀pútà, a nílò
1: míksẹ̀r,
0: a nílò stúdíò mọ́nítọ̀, a nílò máikrófóònù, a nílò àga kódà tún nílò ìbáyá ṣọ́ọ̀fù kan tá a mọ̀ lò. Èyí tẹ̀yìn bá lè gbé ńbẹ̀ ẹ dàpọ̀ ẹran á lọ́wọ́ ọlọ́run ọba kò ní dẹ̀yìn náà dá bùkátà yín ẹ mọ̀ dá ọdá kínní yìí o. bí gbogbo wa dá ti ń sapá kílù ọyọ dá ọ yóò dá jù bẹ́ẹ̀ lọ yóò dùn yóò máa dán àsìkò tó bá ń dán sí tó ń dùn sí tòrọ ọyọ tí ń dùn yàn gbà yín gbà báyìí wọn nífẹ̀ẹ́ mi àti ẹ̀yìn.

Ọlọ́run ọba alára, alára àgbà yìí dá adára tó wú. Ní gbogbo ìgbà tó wú láì ní gba. Go ahead lọ́wọ́ ẹnì kẹ́ni. Ọlọ́run ní dára. Ani tó bá pa wọ́n lẹ́kún nílẹ̀ ibì kan, mo ti sọ́rí. A tó pa wọ́n lẹ́rìn nílẹ̀ ibòmí. Adéyinka. Ara lọ́lọ́run fi ń dá o. A sì yóò wúlò wọn Ọlọ́run o. Nínú ìdílé Mọ́fì Àfọlábí. Ní ọjọ́ Sunday tí mo wá láàárọ̀, ìgúnkú mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ níbi kan tí mo fi ń sọ̀rọ̀, tí mo fi ń pa wá léṣe, tí mo fi ń gbà.

ẹyin tèmi ọlọjọ ń kájọ ẹdá ń gbàgbé o gbogbo ohun tá a bá ṣe lénìí ni ó di ìtàn lẹyìn wa ọlá o ká máa ṣe dáadáa gẹgẹ bí o kọ mi ni o ẹ jẹ kó kọ mi ó mọ yín lẹnu kẹ ẹ mọ mi pè kẹsẹ máa ṣe dáadáa kẹsẹ máa ṣe dáadáa tẹ ẹ bá ti ń pè é yóò sì máa ran yín létí wípé dáadáa náà ló dáa kéèyàn máa ṣe o mo tún máa ń sọ tí n bá ń gbà àwọn èèyàn níyànjú tí mò ń gbà wọn nímọràn tí wọn máa pàdúrà pé ọlọrun jẹ kíkú kásẹ rẹ mọ àlọwọ mo máa ń sọ pé ntara yín jẹ à ń tanra wá jẹ pẹlú àwọn àdúrà yìí torí èyí tó bá ń ṣe lọjọ gangan tó ń ṣe lọwọlọwọ gangan náà ni kú ọkà mọ lọwọ o bó lè jẹ pé bí mo ti ń rọjọ yìí náà ní ti já ní ti jọwọ àwàálẹ ó ṣeé ṣe bẹẹ o yàsìn ó ṣeé ṣe bẹẹ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ bí mo ti ń sọrọ lọwọ yìí mo lè jọwọ àwàálẹ sọrọ tí mo ń sọ yìí ṣe ni ó kà mọ mi lọwọ tí wà burúkú tí mò ń hù ṣe ni ó kà mọ mi lọwọ tí wà burúkú tẹ ń hù ṣe ni ó kà mọ ẹyin náà lọwọ o ẹ má máa ṣàdúrà yìí pé kọlọrun jẹ kíkó kásẹ rẹ mọ àlọ ọmọ ẹ máa ṣe iṣẹ rẹ lójoojúmọ ní gbogbo àsìkò adéyinka mọfì àfọlábí kó lóun ò bá wa ṣe mọ o ikú ló yọwọ rẹ láwo kó lóun ò bá wa jẹ mọ o ikú ló yọwọ ẹ láwo kó lóun ò bá wa ṣe mọ o ikú ló yọwọ rẹ ẹ láàrin wa àgbà oṣù gbọdọ ọwọ o sùn délẹ o ó tún di ibẹ ni bá ń jọ ni adéyinka ó tún di ibẹ èèyàn bá jọ yàn ẹyin tèmi ìpàdé tún dojú àlá ó dàrin nàkó ó tún di ibẹ ni ń jọ ni o ó tún di ìjọ gbẹǹde.

ti dágbére fún ayé òsì ẹ̀sẹ̀ yìí wípé ó di ìgbà ó ṣe o. Ẹ jẹ́ ń sáré padà kí n lọ hùwà re díẹ̀ sí òsì mọ́ o. Ẹ sáré fún mi ní chance, mo fẹ́ padà, mo fẹ́ lọ ṣiṣẹ́ re díẹ̀ sí, kò sí mọ́ o. Ni mo ṣe máa ń sọ lóòrèkóòrè tí n bá ti láǹfààní. Tẹ́lẹ̀dùà bá fún mi láǹfààní ni mo fi máa ń sọ ní gbogbo ìgbà o. Fi ẹ mọ́ sàdúà yìí mọ́ Ọlọ́run jẹ́ kíkú kásẹ̀ re máa lọ àdúà tí ò lè gbà ni o. Àbí kọ́ ọ máa ṣiṣẹ́ re ni o. Máa ṣiṣẹ́ re ni mọ́ sàdúà yìí mọ́ mọ́tanra rẹ jẹ́. Don't deceive yourself. Don't be deceived. Má tanra rẹ jẹ́. Lójoojúmọ́ àkílà ayé láwọn èèyàn ń jáde fún nínú ayé yìí o. Ẹni tó kànkàn lọ́mọ ni o, mẹ́wàá ń kan o, nǹkan ṣẹlẹ̀ nínú dúníyàn tá a wà yìí. Adéyinka Ọlásùnkànmí, ká sá máa ṣe dáadáa. Ajókọ̀ bí ẹni kìlọ̀ wà náà ní gbà.

ẹyin tèmi kí la wá se láyé o kí lọlọrun dá wa sáyé fún ná ìbéèrè rẹ o fún gbogbo ẹyin tẹ láàrò jinlẹ kí la wá se láyé kí la wá se láyé mọ́fì àfọlábí ńlọkú níjẹta oníjẹta yìí lọ́jọ́ sunday ni wọ́n hà náà sí rẹ̀ wọ́n lọ́kàn yọ ṣubú nínú ilé rẹ̀ lórí táìsí rẹ̀ nínú ilé rẹ̀ ni o ọyọ̀ ṣubú ni o kò lóhun ò bá wa ṣe mọ́ o ó yọ̀ ṣubú ni o yíyọ̀ ló yọ̀ gẹ̀rẹ̀ yíyọ̀ ló nílẹ̀ yọ̀ gẹ̀rẹ̀ ilẹ̀ ẹnu ilé rẹ̀ tí ò ṣàṣẹ̀ mọ́ kọjá ńbẹ̀ ló yọ̀ gẹ̀rẹ̀ ló sì gbá bẹ̀ ló ṣe bẹ́ẹ̀ ló rọrùn alákejì. Ẹyin tèmi àìsùn nínú ilé ẹni àfọrùn rọ òwe òfútù fẹ́ tẹ̀ ni o.

0: lórí Facebook, mo wà lórí TikTok. Àwọn èèyàn wá sọ di trending issue. Mo wá wò wọ́n báyìí mo mi rí. Ẹlòmíì àmọ́ sunkún èké lójú kámẹ́rà. Ó ń sunkún gbé kámẹ́rà tó. Ọlọ́run rínú. Èèyàn a máa wojú Elédùà ní ń wọkàn. Ọlọ́run rínú o. Ọmọ nọ́mbà alẹ́ yín o. Ó rínú ọmọ nọ́mbà alẹ́ yín. Ẹ lọ wórí TikTok, àwọn èèyàn òjá gbádùn mọ́. Wọ́n kẹ́kọ̀ọ́ kankan, wọ́n gbá lẹ́sìn nì lọ́wọ́ ọkú o. Ọ̀dọ́ ló lọ yí o, wọ́n gbá lẹ́sìn nì lọ́wọ́ ọkú o. Ayédàwà lọ ni o. Àwọn ẹlòmíì ńgbà tó sun ẹkún èké lójúmọmọ tán. Ó sọ ẹkún èké lójúmọmọ tán. Ó yẹ tó bẹ̀rẹ̀ sí ní tẹ́kẹ́ bí ó ṣe lùyàn ní jìbìtì lọ́wọ́ àjálẹ́ lọ́wọ́ òru. Wọ́n gbá lẹ́sìn ni o. Wọ́n gbá lẹ́sìn nì lọ́wọ́ ọkú o. Ó sunkún èké lójú kámẹ́rà lójúmọmọ. Ó ti tó bẹ̀rẹ̀ sí ní sàásì yàn. Lórúkànjọ́ wọn ò mọ gba lẹ́sìn ni lọ́wọ́ ọkú. Ẹ mọ Samuel Edo ni alágbára. Alágbára mẹ́mẹ̀rọ bàbá ọ̀lẹ́. Ẹ mọ gba lẹ́sìn ni lọ́wọ́ ọkú o.
1: A ò pàdé gbogbo ẹbí gbogbo ìjọ Ọlọ́run. Ẹ̀yin ọ̀rẹ́ àtojúlùmọ̀ á kó àtẹ̀mọ́ra o.
0: A ní kẹ́ ẹ máa gba lẹ́sìn nì lọ́wọ́ ọkú o. Ẹni tí bá ń gba lẹ́sìn nì lọ́wọ́ ọkú yóò mọ yẹra rẹ̀ wò. Fúnra ara rẹ̀ ni yóò mọ evaluate ara rẹ̀. Yóò yẹ̀wò ara rẹ̀ wò. Ìwà tí ń wù yóò mọ yẹ̀ wò. Yóò mọ checkmate ara rẹ̀. Tọ́ba ti fẹ́ tasẹ̀ àga rẹ̀, òun ni yóò mọ pe àrú tí yóò mọ pe ọ̀dọ̀fin inú rẹ̀ pé mọ̀mọ̀ tasẹ̀ àga rẹ̀. Ẹ máa gba lẹ́sìn nì lọ́wọ́ ọkú. Yàsìn bí idán ni ó ṣe rí níjọ́ tàwa náà bá jọwọ́ àwàálẹ̀ lójú àwọn kan. Yóò rí bí idán ni o, bí màjíìkì, bí film trick ni o. Ìmọ̀ báyábáyá ń ṣàwàdà ni, ó lè jẹ́ pé ó ń pi rọ́rọ́ ni. Sẹ́ni tó kúkú sùn làájí. Àìjẹ́ ni ó pi rọ́rọ́. Abọ́ yóò pi rọ́rọ́ ni yóò dìde.

ẹyin tèmi ẹ jẹ́ ń ja yín tán o tá a bá lọ tá a da gbogbo àwọn nǹkan ní wàá lẹ̀ tán ẹlòmíì ò fọmọ ayé lọ kódà ẹlòmíì ò ní fọmọ lẹ̀ kò ní rọmọ fi ilẹ̀ sáyé lọ. Ẹ mọ̀ wá gbọ́ àwọn àlérí òsì àwọn àlérí tán ní múṣẹ ojú ayé ẹni tó kú gan ṣe rántí rẹ ṣe ṣe dáadáa sọdọ rẹ ẹ máa gbọ adé ikú kádẹyìn ẹnu ń ṣe bí ìyá fún ọ wọn ń parọ ni o ń ṣe bí ìyá ò lè jọ ìyá o ń ṣe bàbá fún ọ ń ṣe bí bàbá ò lè dá.

wọ́n sùn kún wọ́n pariwo àòfẹ́ ó lọ àfẹ́ ó lọ àfẹ́ ó lọ àtẹni tó nífẹ̀ẹ́ mọ́ fi àfọ̀lábí dénú àtẹni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ dénú wọn ò fi ó lọ o. ṣùgbọ́n mò ń ja yín tán ẹ̀yin tèmi ń ṣe bí ìyá ò lè dàbí ìyá o. Gbogbo àwọn ọmọ àti ìyàwó tó fi ilẹ̀ ń ṣe bí bàbá ò lè dàbí bàbá. Adé ikú ká dẹyin ẹnu. Mo yin yín nímú ṣé kò sẹ́ni tó jẹ́ mọ̀lẹ́bí tiyín gan fọ́mílì kiyín gan níbẹ̀ tó jẹ́ pé ó ti já láìsí tó sì ní fámílì àbọ̀ ọmọ àbíyàwó ńlẹ̀ nígbà wo gan lẹ̀yìn gan tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí lẹ́ti kàn sí wọn gbẹ̀yìn. A mọ̀ gbọ́ tèmi tó mi rù lẹ́rù ẹ má di kan. Ẹ mọ̀ gbà lẹ́sìn ni lọ́wọ́ kú o. Ǹjẹ́ ò lẹ ti sálámọ̀ lẹ́ti bèrè ìyan yín tó ti lọ́hun tó kó fámílì ilẹ̀ àwọn fámílì kí rẹ̀ ìjọ wo lẹ ti sálámọ̀ lẹ́ti bèrè wọn lẹ́ti yẹ̀ wọ́n wò. Ìjọ wo lẹ ti fi nǹkan ránṣẹ́ sí wọn ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí gangan. I am talking to you o. Àwọn àgbà tó wá bọ̀ wọ́n ní ìpín àápẹ́ sòkú bàbá dáríjọ bẹ́ẹ̀ ta ṣètọ́jú aláìsàn ó ṣeéṣe káláìsàn ọmọ mọ̀rọ̀ ọ̀run alá.

0: pàdé.
1: Kọjọ́ jìnà lásán ni o. Kọjọ́ jìnà, kọdún ó jìnà lásán ni, kò sẹ́ni tí ó jù síbí wà láì. Àwa ni a lọ kan ẹ̀ níjọ́ mi ti ń bá sì rántí ikú ti má rò ó. Ìwà wà mú dì. Ìwà wà mú dì. Ikú tí ma ń tí ma ń wólé oyin tí ń wólé adùn. Ìjọ́jọ́ kan, ọjọ́ kan, one day ọjọ́ kan náà ni ó jẹ́ ọjọ́ kan. Ẹ máa gba lẹ́sìn ní ẹyin tèmi lọ́wọ́ ọ̀kú.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laarin Oyo Ajisebi Babeni kọ̀ọ̀kan.

0: pẹ̀kí ni wọ́n kè mọ̀ lọ́nà ẹ̀sìn a máa kan ti ẹ̀ lórí eré o.
1: Ẹ ti bẹ́ lọ́kàn aya rẹ̀, àfi bí ìwúra.
2: Ó rà lọ́kàn àfi bí egbè
1: tó. Do I know it better on the other side?
0: Níbi ọ̀sẹ̀ kan àbí méjì sẹ́yìn ní àdúgbò wa lọ́yọ̀ ń bí, níbi òpópónà márosẹ̀ Ọ̀yọ́ sí Ìbàdàn sọ́gbọ́mọ̀sọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ lọ́nà ibi táwọn tirẹ́là ń gbà. Mazda 18 passenger tó kó èèyàn bámú bámú, wọ́n kọjá lọ tirẹ́là ń bọ̀. Ọ̀nà ọ̀dá láìlà ìlànà Muhammadu Rasulillah sallallahu alaihi wasallam. Bí tirẹ́là ṣe wónu ló wó lu 18 passenger yìí mọ́lẹ̀. Bóyá tún gbọ́ ọmọ kékeré lọ́wọ́, bóyá àwọn kan gbéra àwọn lẹ́sẹ̀, kò sí orò ẹnì kan báyìí ṣoṣo tó yè nínú wọn. Alẹ́ sin a máa kó tiẹ̀ lórí aré.
1: Ṣé nígbà sá ojú kojú a ò pàdé?
0: Bóyá tó tèmi gan ṣe kan ilé tí mo ń ṣe yìí, ta ló mọ̀ ta ló lè sọ? Bóyá èyí tẹ̀yìn náà ó gbọ́ kan ẹnu kọ́ lọ́mọ jà pé eléyìí ṣàṣe mọ́, ṣùgbọ́n kì í ṣe pé kì í ṣe ṣàdúrà. Níjọ́ tó bá yá báyìí kò sí nǹkan kan tá a lè fi dira wa mọ́lẹ̀ tàbí ní lọ. Tásìkò bá ti tó ẹ mọ̀ gbọ́ ọmọ ènìyàn lọ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé rẹ̀ lẹ̀.
1: Ọ̀dà ni ìbí tún ní àjà yìí aya ìgódà lò.
0: Bọ́lọ̀ ń bá ṣe fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Bí Elédùá bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a lè wà ní àyín tí ní ọgọ́rùn-ún ọdún tókè ó tún máa wà gbáingbáin, tókè ó tún máa jẹ́ gbáingbáin tòkè tòkè gbáingbáin tó bá wo Elédùá bẹ́ẹ̀. Ṣùgbọ́n àní ju síbí o ni mo fẹ́ jẹ́ kó yé yín. Ẹ mọ̀ wá ṣe dáadáa torí pé ẹ ti mọ̀ pé a lè ju sí àyìn ayé.
1: Ó ṣe ọ̀pọ̀ mo rògùn rèé fọṣọ, mo délé mi ò rí gbìdùn ni.
0: Kéṣe púpọ̀ èèyàn ló fẹ́ràn ètò mi. Kéṣe púpọ̀ èèyàn ni mo ń rí làákà ìmú ń bẹ̀ torí mi ò ní fi ẹ̀kọ́ taná fún yín, ìǹsì ní fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú fún yín. Bó bá ṣe rí láṣẹ sọ ọ sàn báyìí láàrin Adéyinka Ajé ní mú ní pẹkọrọ. Torí ẹ̀tàn ti kúrún ayé lọ ṣùà, àwọn èèyàn fẹ́ràn ẹ̀tàn. Èmi ò sì ní tàn yín ìní wà ìníyìn o, èmi ò ní wà ìníyìn ìní tàn yín. Ṣé torí owó tẹ́ fún mi lẹ́yìn làwọn kan ti fẹ́ kí n máa tàn? Èmi ò ní tàn ọ́ o, di owó rẹ mú ìní tàn ọ́.
1: Don't know what to do. Èmi ọmọ ń bá ṣe o.
0: Èmi ò jà yín tán ni, màá jà yín tán on a country level.

0: Bí ò sí mi ọ̀rẹ́ ò lè jẹ, bí ò sí mi ọ̀rẹ́ mi ò lè mú. Èmi ni mò ń gbọ́ bùkátà fómílìkì wa o, bí ò sí mi. Àwọn fámílìkì mi ó ṣe dààmú, wọ́n wàhálà. Yàsin, ògùn ń gbọ́ wà láì Jésù Kristì Olúwa wa ń gbọ́. Mo já yín tán o, wọ́n lè ṣe wàhálà kán dààmú díẹ̀ o, wọ́n survive o. They will survive without you o. Mo ń já ẹ tán nìyẹn o. Bí wọn ò béèyàn kan wá ràn lọ́wọ́ dọ́dọ̀ rẹ, bó o bá rí ràn lọ́wọ́ tó sì jẹ́ kó gbọ́ mi, ó kẹ́ mi lé ọ. Wàhálà yìí bó o bá rí ràn lọ́wọ́, yóò survive o. Yóò survive o. Tó o bá ràn lọ́wọ́, Ọlọ́run lo ẹ ń sábàbí ni o. Ó lo ẹ ní sábàbí láti alleviate ìṣòro tó níyẹn ni o. Bí o bá fi ara rẹ lẹ̀ kí elédùn ò rí ọ lò yàsin, Ọlọ́run ó lo àwọn ẹlòmíì o. Ògún gbọ́ Jésù Kristì Olúwa wa ń gbọ́ o. Yóò lo ẹlòmíì ayé rẹ̀. Ó le kó ṣòfò díẹ̀, Ọlọ́run ó padà di o. Yóò di o. Ní tó o bá ní ní kápá báwọn èèyàn bá bá ràn lọ́wọ́ dọ́dọ̀ rẹ, ṣé o. Ẹlòmíì ó ti lọ fi read receipt rẹ̀ lórí WhatsApp. Ó ti lọ hide rẹ̀. Yóò ti ka mẹ́sẹ̀jì yín láti bí ìjẹ ẹ̀ẹ́dógún. Ẹ mọ̀ ọ́ pé kìí tí ì rí.
1: Sọ́rọ̀ ni gbogbo wa jẹ́ ẹni àti kó ẹ má gbàgbé.
0: Wọ́n máa survive o. They will survive. They are gonna survive without you. With or without you, they are still going to survive. Family mi ni, ìyàwó mi ni, ọmọ mi ni, wọ́n survive o. Ìyàwó rẹ gan lọkọ mi, bí o fẹ́ lọkọ mi gan, àwọn èèyàn gbà lámọ̀ràn pé ó ti tó lọkọ mi o. Wọ́n nàkúté ìyàwó yín o. Wọ́n nàkúté ìyàwó yín, ọkọ yín ó sì fẹ́ ìyàwó mi. Èmi ò ní tan ẹkú kó mọ̀ pé ní tan yín. I will never deceive you. Wọ́n nàkúté rẹ̀ dáadáa. Tí wọ́n nàkúté ìyàwó yín, ọkọ yín ló fẹ́ ìyàwó mi o. Ewé ń bẹ lára aṣu ni là ń bọ̀wọ́ kàìnkàìn o.
1: Pàdé gbogbo ẹbí gbogbo ìjọ Ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́.
0: Ìyàwó Murphy Afọlábí kìí sọ̀rọ̀ àsangbanu, kìí sọ̀rọ̀ àsọrégé pẹ́ẹ̀pẹ́. Yóò ti láwọn tí wọ́n ti máa ti yíjú pé ayé wa gbà mí báyìí. Ayé gbà mí báyìí.

ẹyin tèmi tẹ ẹ bá mọ tó bá jẹ pé ẹ mọ mọ àbí ẹ mọ àbí ẹ gbàgbọ wípé bó ṣe wù ká pẹ láyé tó á pẹ lọrun jù bẹẹ lọ o bó ṣe wù ká pẹ láyé tó á pẹ ní ọrun jù bẹẹ lọ a mọ ṣe dáadáa o a mọ ṣọra níbi ìwà bàjẹ ìwà burú a ń sọ pé nàìjíríà wa ò dá nàìjíríà wa ò dá nàìjíríà wa ò dá kí ni nàìjíríà tí ò dá just orúkọ entity lásán ni nàìjíríà o àwa tá a wà nínú rẹ gangan àwa ni nàìjíríà o tá a mọ ṣe pé country yóò dá nàìjíríà ò dá ìlú wa ò wúlò àwa tá a wà nínú rẹ láàdá àwa là wúlò orúkọ entity lásán àwọn product tó wà nínú rẹ náà ló make up country o sọ̀rọ̀ mi yé yín ayé yìí ò lé o ọmọ ayé náà ló sọlé ayé dógún ayé yìí ò lé báwo làwọn kan ṣe build website kalẹ̀ táwọn kan sọ pé àwọn fẹ́ hack rẹ̀ ni ẹ máa wò wà búkú sáyé le tẹ́ ẹ bá hack rẹ̀ ẹ kó ẹni tó ni website yìí sínú dààmú ṣe ẹ ti kó sínú dààmú sáyé wá le àbẹ́yìn tẹ́ wà nínú ayé lẹ̀ máa yé le ọ̀rọ̀ mi ò yé yín àní iná àníná àníná báwo ni yín ṣe jẹ́ sòro nàìjíríà àbí sòro àwa èèyàn tá a wà nínú rẹ̀ ọ̀nà wa ò dá báwo ni yín ṣe jẹ́ sòro orúkọ lásán tí ń jẹ́ nàìjíríà àbáwo èèyàn tá a wà nínú rẹ̀ tá a wà níjanu rẹ̀ ẹnìkan kówó jẹ báwo ni yín ṣe jẹ́ sòro orúkọ lásán name entity nàìjíríà orúkọ lásán àbí sòro wa àwa tá a wà níbẹ̀ ní position tá a ti lè kówó jẹ sọ̀rọ̀ mi ń yé yín ṣé mò ń ja yín tán so n clean ṣe mọ dàrú ṣe ò mọ dàrú dàpọ̀ so n yé yín. geographical map wọ́n kó wa papọ̀ wọ́n ṣe gbá wọ́n ṣàwọ́ ariwo lọ́tún lọ́sì kí ló kò sí nǹkan kan tó ṣe kó rọ̀ pẹ̀lú nàìjíríà ju àwa tá a wà nínú rẹ̀ lọ o torí orúkọ lásán ni nàìjíríà àwa tá a wà nínú rẹ̀ gangan. Láwà nínú go tá ń jẹ́ jíìnì àwa láàdá tí orílẹ̀-èdè yìí fi wọ́ọ̀sì dé lẹ́vù tó wọ́ọ̀sì dé yìí o tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ mo já yín tán nìyẹn.

0: tí ò kówó jẹ ẹni tí ò kówó jẹ nínú wa híhù àbàjẹ mi níbò mi mo níbi ètò mi tí mo ṣe lọ pé ìgbẹyìn lójú mo ń sọ mo ní ìwọ kan àwọn mi phone engineer ni orí ni ọmọ fọ kíní ẹdọ ni ó ní ń dùn látàrí kó lè bá rẹ jẹ kó lè rí owó ń bẹ àwọn owó yìí náà làwọn ń tò mọra wọn tá a tò jọ tá a kò lọ mẹka saudi alhaji kẹyìn mọka mẹnu iná là kò lọ jerusalem irú owó yìí náà látùjọ tá là ń wọgbó fá owó jìbìtì owó yahoo yahoo plus akó gbogbo ẹjọ ató gbogbo ẹjọ iná làbí lọ mẹka lọ umura lọ saudi lọ jerusalem jp yìí náà ni jp yìí náà ni too religious but ungodly. Àwọn ìlú èbó tó dá ó kọ lásán nílùú ti ọ̀nà o ọpọlọ àti ròrí tí wọn ni pé báwọn ó ṣe tún lu àwọn ṣe ní jẹ́ kí ìlú wọn ó dá òpópó mọ́kà ó má roro òpópó amẹ́ríkà ó má roro òpópó jerusalem ó má roro òpópó russia ó má roro òpópó bangladesh tẹ́ ẹ̀ ti ń gbọ́ mi lọ́làárọ̀ yìí ó má roro òpópó united kingdom ó má roro òpópó united states mọ roro òpópó ivory coast ghana gambia gbogbo country mi yòókù tán dá tẹ mọ ń sá lọ ó mọ roro singapore òpópó ibẹ mọ roro àwọn ọmọ ìlú ibẹ ni wọn pàmọpọ ni wọn sì rò rí wọn bí wọn ṣe fẹ tún ṣe. Sọ̀rọ̀ mi ń yé yín ṣé mò ń já yín tán ṣe ń píìkì rẹ̀. Ṣùgbọ́n tá a bá máa ń rántí pé gbogbo ohun tá a bá ṣe lé ní yóò dìtàn lẹ́yìn wá ọ̀la a mọ̀ ṣe dáadáa tá a tún rántí pé bá a bá ṣe gbogbo ohun tá a bá ṣe láyé àyín á give account á jábọ̀ rẹ̀ a mọ̀ ṣe dáadáa ẹ mọ́ gbàgbé ókọ mi o Adéyinka Ọlásùnkànmí kásámà ṣe dáadáa kí ni mo pè é Adéyinka Ọlásùnkànmí kásámà ṣe dáadáa ajá ọkọ bí ẹni kìlọ̀ wà pẹ́ńbọ́ bí awo irin ajá àlú ọ̀yọ́ tì í gbó lásán nítorí ìbémi ọ̀rẹ́ ẹranko mo rá bàmí èèyàn ni o wọn èdè dé rán mi ń sẹ́ o wọn èé ṣètò lójoojúmọ́ lóòrèkóòrè ẹ̀kọ́ kan tí èmi sì bá wá ànábì Adéyinka tí èmi sì ọ̀rọ̀ yìí bá wá náà lẹ máa ń rí mi o ní àwọn ètò wa ni ò sí sásàdànù níbẹ̀ gbogbo àwọn tẹ́ ẹ máa ń gbọ́ tá a fi sí tí máa ń rìpíìtì ara rẹ ń èmi sí ni èmi kọ́ o yàásín bẹ́ẹ̀ bá tún ní ìjókòó kí n tún wá máa tòjọ mo lè má rí tòjọ bẹ́ẹ̀ mọ́ èmi sí ni èmi kọ́ o.
1: Gbogbo ìjọ Ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́ àtojúlùmọ̀ á kó àtẹ̀mọ́ra o.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Babeni kankan.
0: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajisebi Oyo làárí Oyo ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ajisebi Oyo online television and radio. We wanna take this time out to

0: Joy on the microphone.
1: Tọ́, ẹ̀yin tèmi, ẹ̀yin tèmi, wọ́n ní èédùn ó pọ̀. Pé sókí báyìí náà ni wọ́n pè lọ́bẹ̀ oge. Oníyàn ẹ ṣe o, ọlọ́bẹ̀ ẹ ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa gbọ́, tẹ́ ẹ fòye digest rẹ̀, tẹ́ ẹ digest rẹ̀. A kí ẹ̀yin náà o, ẹ ṣe o, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin alátìlẹ́yìn kan nìyí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń fowó ràn wá lọ́wọ́. A tún jẹ́ òye yín o, pé nínú oṣù yìí gangan, on the 24 oṣù yìí. Inú ìkànnì ayé ṣe bí Ọ̀yọ́ ló pé ọdún mẹ́ta tí a dá ìkànnì yìí lẹ̀ ló pé ọdún mẹ́ta on the 24 oṣù yìí. Ṣùgbọ́n on the 24 oṣù tí ń bọ̀ lábẹ́ ṣe ayẹyẹ rẹ̀ nínú gbọ̀ngàn Federal School of Surveying ní ìlú Ọ̀yọ́. A sì tún fẹ́ ṣe ìkówójọ oní mílíọ̀nù tó pọ̀ tá a fẹ́ fi dá ìkànnì yìí lẹ̀ tí ó di kinní kan point kinní kan FM agbára wa ò ká. Ṣùgbọ́n àwa náà ni a fènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pé gbogbo la ní owó ń kéré. Pẹ̀lú ẹ̀yin tá a ní ẹ̀yin ọmọ ogun yìí, ẹ̀yin bàbá bàbá, ẹ̀yin mọ̀mọ́ mọ̀mọ́ yìí, kò sí iye tó wá kéré o láti dá sí àsùnwọ̀n yìí. Bóyá kí n pe àkáǹtì nọ́mbà Ajíṣebí Ọ̀yọ́ rédíò tá a open pẹ̀lú GT Bank. Ó lè wà nínú àwọn tó ń gbọ́ wa lọ́wọ́ táwọn náà fẹ́ ṣèkún lọ́wọ́ pẹ̀lú àwọn nǹkan tá a kó jọ yìí. Wò ń bọ̀ ná.
2: Máyín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí Ọ̀yọ́ online radio.
3: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laarin Oyo Oyo Ajisebi Baben kankan.
4: Ajisebi Oyo laarin Oyo Ajisebi Baben kankan.

0: Sen gbogbo se nja la la la la. E ma yin kuro nibe ni kanale Ajisebi Oyo online television and radio. www.ajisebioyoradio.com. E se ten gbo ikanni wa o. Ajisebi Oyo la ri, Oyo ni se bi baba en kokan.
1: Account number yen na re o pelu bank ifowoso ifowopamọ GT GT bank te ti mu gege ati takada te fi ma call e ti mu aya o as you get ready 077 egbo 077 88 54 183 077 88 54 183 077 88 54 183 Ajisebi Oyo Radio GT Bank ni o ta fe ko jo po o sugba ma pe eni to ba lolohun to leyan to lolohun ko si nkan kan ti o le se lagbara olohun ninu odun yi na ni la so di kinikan point kinikan fm kinikan point kinikan fm Ajisebi Oyo kinikan point kinikan fm radio nilu Oyo wa yi na ni tori pe ayin Adeyinka awa na ti wa lenu kini yi o tojo meta radio kankan kokoko ko si nilu Oyo yi ko to di pa da ale awa la koko we are the pay center awa na lara awaju awa ni dero eyin pelu yondo Olorun pelu atileyin eyin ololufe wa nile loko pa leyin odi 077 88 54 183 Ajisebi Oyo Radio GT Bank ayin iye kiye ko ba je 500 naira leyin ri fi si eyin na da si nu owo kan o kere o ma wo pe boya o lowo nla ni oni je o da si o bo se 500 naira iwo na da si e seun eji bi eji la ganta yo e ta nta gba erin woroko o bo se 500 naira iwo na da si o GT Bank ni account na ni mo pe o ni mo pe lekan 077 88 54 183 30 million la fe kojo 30 million naira la fe kojo ko wa so kan to kere in ta won ebo fi tan fi da ta fi ma won kan da ni pe won ma kun ra won lowo ni di nkan da da ko wa si owo kan lo kere bi mo se n gbo firin firin lara won iyawo ba mi King Saminu Adepoju lara awon ololufe wa iyawo ba mi King Saminu Adepoju America ta won je Black America mo n gbo firin firin pe iya ti n ba mi gba donation ojo ni wa n so fun oko re nijo ta jo soro lori phone pe enikan fa won ni $5 ma wo pe $5 awon owo ta won mo ri pe ko to nkan ni iru $5 ye baya bi 3000 plus ni owo yen tẹni kan fi dá sí nígbà tó ní bìlíìfù nínú ẹni yẹn tẹyin náà bá ní bìlíìfù nínú ẹnìkan kò sí owó kan tó kéré tẹyin náà lè fi dá sí táwọn bá wà gbàjọ bá wọn lẹ́sẹ̀ rí mò ń rí àwọn fundraising platform kan ní facebook wọ́n ti raise over $100,000 ti ń raise ẹ̀ fún àwọn foundation kan àwọn nǹkan kálukú wọ́n ti máa chip in little amount ni ẹ tó fi máa dódídé níbi nínú látàrí pé wọ́n nígbàgbọ́ wọ́n ní bìlíìfù nínú nǹkan yìí humanity wọ́n ní lọ́kàn àwọn yìí làmọ́ á sọ pé wọ́n lọ́lọ́run bàbá tó ní Microsoft Bill Gates kò nígbàgbọ́ nínú Ọlọ́run ṣùgbọ́n foundation rẹ̀ Bill and Melinda Foundation ọwọ́jà rẹ̀ d'Africa káàkiri àgbáyé wọ́n ti ní foundation wọ́n ní belief nínú à ń fún èèyàn ìní wọ́n ṣe ń ní sí o torí pé àwọn bàbá wa gan wọ́n nígbàgbọ́ nínú à ń fún èèyàn wọ́n fi máa ń ní òkè ní ọwọ́ àfọ̀nì gbé o gbogbo ẹ̀yin tẹ́ẹ̀ ti sọ pé ẹ̀yin náà dá sí gbogbo ẹ̀yin tó wù lọ́kàn láti dá sí gbogbo ẹ̀yin tẹ́ẹ̀ ti ń dá sí ọlọ́run ọba ọlọ́jọ́ òní yóò mọ̀ bá wa wà pẹ̀lú yín o adúpẹ́ o àmọ́ lóore o iná ò ní táwọn yín o ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ o pẹ́pẹ́pẹ́ wá ni owú ṣe nílé àárọ̀ o àjọ pẹ́ ká máa fa ìkú dẹ́gbẹ̀ra.
2: Bí Oyo online television and radio we want to take this time.

0: wo to ba fe pe mi o fe ba mi soro o fe gba mi ni gbolohun ayin o fe lu wa logo enu iwo na fe da si program third anniversary wa lona kan abona keji sugbe mi gangan lo fe pe adeyin ka pe nbo bi awe irin aja lu oyo awo ni o fe ka bo bere amaran lowo awon eyan boyo ni oro kan tin je olokan e pe mi o ko si nkan ta le pe mi fun e pe nlo san e pe nloru orun si jaraba mi sugba tin ba ji attend si yan mo e pa phone mi ni gbogbo igba 0706887 4274 0706887 4274 personal number mi nu o na lo jaga araga sodo mi lori WhatsApp be pe yo lo and be text message ni WhatsApp yo lo 24/7 a ma wa online mo bi si ani happy sending 24/7 I'm on wall online 0706887 4274 tabi studio line wa 090-33-18-5310 33-18-5310 090-33-18-5310 090-33-18-5310 0903-18-5310 tabi personal number mi gangan 0706887 4274 ahin sugbon emi na ni secretary emi na ni manager emi na ni producer emi na ni operator emi na ni ni gbogbo e odo mi na ni o si nja si lowo bayi ta ba pada ti wa well established amani division of labor sugbon do mi at 090-33-5310 at 0706887 4274 adamina and mije jijasi koye yin anyo anyo oye bi mo se man se na re tan yen bi so pe yin gba bi kankan serious
1: aji se bi oyo online television and radio
0: ẹyin tèmi ọjọ́ mélòó la lò láyé tá à ń wẹ̀ wò rin.
1: Thank you so.
0: Ẹ tẹ̀mí ara yín lọ́rùn ṣùgbọ́n ẹ má hàn yàn lè mọ̀ nígbà tẹ bá ń ṣe ẹ má hàn yàn lè mọ̀ nígbà tẹ bá ń ṣe o ìwọ̀ntúnwọ̀nsì ìwọ̀ntúnwọ̀nsì nítorí pé ìwọ̀n ni nǹkan dùn mọ́ ìwọ̀ntúnwọ̀nsì.
1: Ayé ṣe bí ọ̀yọ́ ti gòkè àgbà o.
0: Tẹ bá rà wọn tán nílò ràn lọ́wọ́ ẹ ràn wọ́n lọ́wọ́ ìwọ̀ntúnwọ̀nsì. Ẹ̀yin ẹ mọ̀ jẹ́ kí tèèyàn kọ́ bàjẹ́ látọwọ́ yín ìwọ̀n tún wọ̀n sí. Ẹ mọ̀ jẹ́ kí ẹ̀mí èèyàn kọ́ bọ́ látọwọ́ yín o ìwọ̀n tún wọ̀n sí.
1: We started from the bottom with nothing pẹ̀lú àìjẹ́ nǹkan kan ọjọ́ rírí jẹ́ òkè tí ọjọ́ òkè tí ó dẹ̀rí nǹkan jẹ́ náà ó pọ̀ gan èmi lábẹ́ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pọ́n gbogbo ni mo ní àwọn èèyàn dúró.
0: Kí ni èrè fún ẹni tó jèrè gbogbo ayé tó pàdánù ọ̀run tó tún sọ ẹ̀mí rẹ̀ nù tó wá pàdánù ọ̀run? Ìwọ̀n tún wọ̀n sí.
1: Ẹni bí ẹni lọmọdé ń ka o.
0: Nítorí pé ìwọ̀n ni nǹkan dùn mọ́ o, ìwọ̀n tún wọ̀n sí. Adéyinka.
1: Ṣé bí ọ̀yọ́ ti gòkè àgbà o, àdóṣù wa lé téńté o.
0: Ilé ayé yìí kìí ṣàwà lọ o, ìwọ̀n tún wọ̀n sí. Àfọ́bà fi sílẹ̀ ńláyé, ìwọ̀n tún wọ̀n sí o. Ẹni tá a jọ jí làárọ̀ yìí, o lè mọ́ bá wa sùn mọ́ lálẹ́ o. Tọ́yẹ pé yóò ti gboko obo mi lọ, ìwọ̀n tún wọ̀n sí.
1: Má pẹ́lẹ́ tí omi bí àárín ńlá ṣe bẹ̀rẹ̀ ní 2020 for the past 3 years, 30 mil títì. Káàkiri àgbáyé náà ti máa yí ṣe bí ọ̀yọ́ ọdún mẹ́ta lápẹ́ ìwé ẹ̀yìn ẹ̀bá gẹ̀ẹ́nù.
0: Alágẹ̀mọ tí ń ṣe jẹ́jẹ́ ikú mọ̀ ń pa wọ̀n, ìwọ̀n tún wọ̀n sí. Abèlè ń tà sí ọ̀pọ̀lọ́ tí ń jẹra rẹ̀ mọ́lẹ̀ káàkiri ẹyin tèmi, ìwọ̀n tún wọ̀n sí.
1: Èjì bí èjì la gbà ń ta yo, ẹ̀ta ń ta gbá ẹ̀rín wọ̀rọ̀ kọ o, ọjí ṣe bí ọ̀yọ́.
0: Tẹ́ẹ̀mí ara rẹ lọ́rùn ṣùgbọ́n má fi tiẹ̀ dí tọmọ ẹni kejì lọ́wọ́ o, ìwọ̀n tún wọ̀n sí. Mọ jàǹbá mọ náà mọ lùyàn ní jìbìtì mọ pààyàn lẹ́kúnjayé o, ẹyin tèmi, ìwọ̀n tún wọ̀n sí. Òmùgbòmùgbò abọ́ tí ń múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣú, ìwọ̀n tún wọ̀n sí. Àní kí làǹfààní àtèrè ẹni tó jèrè gbogbo ayé tó ṣẹ̀mí ẹ̀nù tó tún wá pàdánù ọ̀run, ẹyin tèmi, ìwọ̀n tún wọ̀n sí o. Ẹ máa ṣe dáadáa o, ká sá máa ṣe dáadáa, ọ̀hún ìwọ̀n tún wọ̀n sí. a ma be o nitori obe ni be su a tele se a be na o gbogbo eni to ba ni ka wo mo bo nla ni de ba nle nitori baba ku dede kojo kan ri orun aro wo a de fun baba jero mo jele eyin temi nje kin laye igbin se ero wo laye igbin se o ile oluweri gbona o ile te tin gbo mi wo mi ede te tin gbo mi ibi se te tin gbo mi ile yin ona yin ode yin igbesi aye yin o ni gbona ko ni dojuro nitori pe tuturu tu bayi la aro de tuturu na la aro baba mo fa yin le olodun ba lowo mo fi olodun ba so yin o iso olodun ba abo re to nipan to ju ewurin lo kojo ma wa lori emi pelu dukia emi pelu eyin eyin pelu awon pelu awa titi digba mi ta tun ma pade adeyin ka pe nbo bi awerin mi fi le sinu ba nu je o eyin temi ni Bangladesh la America ni United States ni United Kingdom ni Ghana ni Gambia ni Libya ni Ivory Coast ni Egypt ka kiri agba nla aye ayin mi fi le sinu ba nu je ni pa yin ninu ba nu je o adeyin ka pe nbo bi awerin e fi emi ti kara mi na sinu ba nu je e ni be mi na ninu ba nu je o ka tun rira layo ka pade nire ka ma do lodi leyin ara wa e ma gbagbe pe le se kun lowo fun wa o e le se ran lowo fun ikani yi ko si iye to kere o lati bi dasi e dakun e se won adupe o tori pe am ni gbagbo pe eyin o se atileyin e se ran wa lowo oni 24 osu yi nla padun meta sugbon 24 osu ti nbo la ve celebrate re ko ye yin ayin ti si digba mi da to ma pade ipade wa nko mo lodi wo bi ojoro
2: I just said, be on your online television and radio. We want to take this time out

gbogbo ọ̀rọ̀ tá ń sọ tí ń jà nǹkan fáwọn èèyàn wọn bá ti mọ ohun tí rí ẹ̀kọ́ kankan kọ́ lára gan tí ò bá sí àwọn tálẹ́ǹtì ọ̀bá parẹ́ mọ́ aláàánú àwọn lọ́lọ́run ń lò ní sábà bí òkú àwọn nígi lẹ́yìn ọgbà wa àwọn náà ní wọn ò jẹ́ kó ti sú wa àwọn náà wọn ò jẹ́ kébi ọ́ pa wá tébi bá pa àyàn jù bébi bá pa àyàn kọjá ààyè bébi bá pa àyàn kọjá àbìkí èyí ó ṣèṣe kúṣe àwọn ní ọ̀jẹ́ káwọ́ ti ṣèṣe kúṣe àwọn ní wọn ò ti jẹ́ àdàdà kú ni ìyìn tó jẹ́ pé sálù ẹlẹ́nu gbọ̀rọ̀ ló kọ́ ẹnu mi ọba ti lè gbọ̀rọ̀ mọ́ torí ẹ̀rí ọkàn ọmọ jẹ́ mi bí n bá sọ̀rọ̀ sáwọn ọmọ tó ń lu jìbìtì tó ń lu ṣe yàwó tèmi náà sì tún ń ṣe jìbìtì tèmi náà ń ta káṣáàpù lárẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí pé àwọn ń ṣàánú tilé oge náà tún tó gé jẹ torí ń tọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ a lọ́rùn ni ò jẹ́ káwọn náà ti dàdà kú dá ọlá yín ọlọ́ ọlọ́run lára wọn adéyinka pẹ̀mbọ bí àwọ erin kásàmọ̀sẹ̀ dáadáa ajé ọkọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ èdè bábọ̀ èdè ìjìnlẹ̀ bábọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábọ̀ ìmọ̀ ìwà bábọ̀ ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tògótògó.

tawa ma ya oro na nta enu o ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma ja nja sugbon owo ti a mo o owo mi re funfun nene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yàtọ̀ fún pé à ń lọ sí mc à ń rìkọ́ọ̀d fídíò à ń ṣe bẹ́ẹ̀ dé jingu nǹkan kàtà tún bá káàkiri kò sí alẹ́ kan táwẹ̀ tún hósù jáde nítorí pàfẹ́ wọ̀wọ́ lọ́wọ́ torí ẹni tí ò bá rí nǹkan kan jẹ tí ò rí nǹkan kan sí yóò máa wọ̀wọ́ lọ́wọ́ tí nǹkan kan bá wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yóò wá máa ṣèṣekú sí ẹni yóò máa jẹjẹkújẹ yóò máa hùwà kíwà yóò máa jalè yóò máa fẹ́wọ́. Ìgbàwé sọ̀lẹ́ o. Mo jẹ jẹ́ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run nìkan lálágbára. Àyè sọ̀lẹ́ o. Àyè sọ̀lẹ́. Tẹ́ ẹ bá gbọ́ ohun tí mò ń ṣe. Ní tọrọ owó tẹ́ ẹ máa bùn ń lo. Tẹ́ ẹ bá gbọ́ iṣẹ́ tèmi gangan ń ṣe fún ara mi. Ṣùgbọ́n ká gẹ́gẹ́ jìnnà bẹ̀rù ń dà bá fi pamọ́ ní níyì. Gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́run máa bá ràn wọ́n lọ́wọ́. Tí wọ́n tún gbèrò pé àwọn fẹ́ ràn án lọ́wọ́ ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́. Ọlọ́run máa dá àwọn náà tàbí sí ààyè wọn. Káwọn náà kan máa bójú rere.

0: ti oya ka ma pe yi se lo ni owa ago meji la berebe ke tun ma gba awon repeated program si wa da ka ma binu gbogbo e ti e ti jora won ni oya ma wa 24/7 o je tun ti be the sound saba injo ma raaye mo n wa so online ṣugbọn tọlọrun ba ti ni ki gbogbo studio set tan daada a ma wa lojoojumọ ni lojoojumọ ni sala igbohun wa bẹ́ẹ̀ tẹ̀ tún máa gbọ́ repeated programs kọ̀ọ̀kan tàbí mísíkì náà ẹ̀ ní sáláì máa gbọ́ program kan ìkejì ní àyè ìgbà à ń wá owó jẹnẹrétọ̀ a ní ìdí kọ̀mpútà àti ní tébù wọ́n ti fún àwọn bàbá ti fún àlówó tébù wọ́n ti fún àní owó àti ṣe sí àná àti ń ṣe sí àbábà àti ń ṣe sí àbábà owó tán tún fún àlẹ́nujọ́ mẹ́ta àti ibi kún owó tàbí ń ṣe sí àfi ká tún ṣe sí àfi àti tún ra àwọn first apron tá a fẹ́ máa wọ̀ kán lè bá àmọ́ dára mọ̀ pé oníròyìn ní wa ọ̀ta bá lọ kọ́fà event níta káwọn bá àwọn fojú wa yí rí rẹ́dẹ̀rẹ́dẹ́ pé ẹni kàn mú fóònù dání kàn ń rìkọ́ọ̀dù ni ṣùgbọ́n tán bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ halẹ̀ mọ́ wa mọ́ nígboro tán bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn lélẹ́yìí oní rédíò lélẹ́yìí tán bá rí first tán rí cap gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni a fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni wọ́n fẹ́ máa lò nínú àyín yàrá kan ni wọ́n fẹ́ máa lò ntẹ́yìn náà bá ní tẹ̀ fẹ́ fi ràn án lọ ẹ dákun ọlọ́wọ́ bẹ̀yìn náà gbé bùkátà yìí gbogbo ẹ̀ ní ọba yín gbé kò ní dá yín dá bùkátà yìí ẹ ṣe wàá dúpẹ́ o a mọ̀ lóore o gbogbo ẹ̀ níta ti ràn án lọ́wọ́ ọlọ́wọ́ mọ̀ ràn yìí náà lọ́wọ́ ọdún yìí tún ti ń lọ ìwọ̀nba tó kù tọdún ó fi parí ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́ lọ́la aláìlá ìlọ́lọ́ muhammadu rasulillah sallallahu alayhi wa sallam lọ́la àárí pé kò sí ọba kankan níbi kankan tó tó ọba ọlọ́run olódùmarè kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè wàlá ọlá wàlá kù wá táyé lábẹ́ láàrin rasim.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajísebíọyọ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajísebíọyọ láàárí ọyọ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.
0: tó o tẹ ẹ bá ní kọ̀m̀pútà tẹ̀yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration ẹ bùn mi ò ẹ jù sí mi ẹ bá lọ́lọ́pọ̀ ẹ jù sí mi ń hàn ọ́. Iṣẹ́ ẹ̀gọ́ ni mo kọ́kọ́ kí n tó wá máa kọ́sẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ra tuntun náà fún wa for life. A mọ̀ fún rere yín. Ẹ ṣe o. Bẹ́ẹ̀ tí ẹ̀ ń gbọ́ wa gan-an náà, a dúpẹ́. Torí rédíò, àwọn èèyàn máa wà, wọ́n máa ń tètè ní wà distracted nípa rẹ̀. Tá a bá ti ń sọ nǹkan tí ò bá kíní mú báyìí àwọn èèyàn yìí kú níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lẹ́ tí ẹ̀ ń gbọ́ wa ẹ nífẹ̀ẹ́ wa ni. Ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni èdè la mọ̀ ọ́ pè ní èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè. Lẹ́yìn tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́. Èmi ò gbàgbé gángan serious o ẹ̀yìn ti mọ̀ ọ́ ní.

ẹgbẹ́ sẹ́fún àbí mo ṣe ń bá bọ̀ ẹgbẹ́ sẹ́fún à ń ṣiṣẹ́ àìsọ̀lẹ̀ àìsọ̀lẹ̀ à ń ṣiṣẹ́ ọ. A tún máa ń cover event náà a lè ṣe live a sì lè bá yín ṣe sí disk náà gbogbo àwọn nǹkan tá à ń mú mọ́ra àwọn tá à ń já mọ́ra àwọn díẹ̀díẹ̀ náà ká sá máa wọ̀wọ́ lọ́wọ́. Tọ́ra wa náà a máa ń sọ̀rọ̀ wípé àwọn pásítọ̀ àwọn àfà ká má jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ nìkan káwọn náà kí wọ́n tó máa gbé bó ṣe kó náà bá lè dání bó ṣe à ń fi lé rẹ́ǹtì wọ́n mọ̀ọ́ṣe kí á ti kà ní káwọn náà ká máa fi kún. Àwọn tá a máa ń sọ̀rọ̀ ìtẹ́nu wá gbarú ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ lásán ó jẹ́ pé iṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ gan-an náà iṣẹ́ ni lọ́tọ̀. Ṣùgbọ́n nígbà tí ò tí yìí tọ́lọ̀ ò tí jẹ́ ká burú rẹ́kẹ́ jù báyìí lọ àgbọ̀dọ̀ jókòó tó nìkan ọ̀nà kan ọ̀wọ́ jà là ń bá káàkiri. Èmi ni mo tún jẹ́ Lumatech tí mo ní Lumatech Lumatech International àti Lumatech ni àwọn àǹdù yẹn ní gbogbo social media platform a ní à ń build Android application a máa ń build website náà tá a máa ń ṣe díẹ̀díẹ̀ mo build Android application yìí tó bí ayé ṣe bí ọ̀rọ̀ rédíò ni ẹ̀ tí mo pè ní all Nigerian radio application tí mo kó gbogbo àwọn rédíò tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà sí nínú mo á rò pé kò sí kankan tó wá látọ̀yọ́ yìí tó bí ayé ṣe bí ọ̀yọ́ ni ẹ̀ pé kí lọ́wọ́ àníkàpá mi tí mo lè ṣe kó tó wá di pé iṣẹ́ ayé ṣe bí ọ̀yọ́.

kọ àwa ní Yorùbá nílé ẹ̀kọ́ gíga Emmanuel Alayinde College of Education ìyún lókè òrò fún lọ́yà aláàfin wa ń gbé bàbá dáadáa àwọn èdèmú àwọn èdèmú àwọn igi ìwé àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọn pè tẹ́lẹ̀ nígbà wọn á rí pé kíní ìfọjú pọ̀ nàìjíríà mọ̀ ń bàjẹ́ ṣe ni a jẹ́ pé gbogbo wa náà ló lè tí lè bá dá o ẹni ọlọ́run bá pàtí àwọn nìkan lè ní rí kábẹ̀ kan legalize corruption. Mo ì tún mú ọ̀rọ̀ kan wá pé ẹyin tẹ wà nílé òkèrè bẹ bá fẹ sàánú àwọn èèyàn ní nàìjíríà láwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyìí ẹ máa intaviú wọn èyí tẹ bá rí kó rírì òpé tó àwọn tí ò wúlò ní sọpọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another options nílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jọ wọn ó dìbò fún tẹ rí kó rírì tí ìpé tó ẹ má sàánú oru wọn mọ́ oríire tí ìpè tó ni iye tí ìyè bá sì tí ì jẹ ni iye ìyá ń jẹ nǹkan lọ ni iye tí ì jẹ dáadáa tó ni. ọ yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn mo tún gbẹ̀yìn náà wá nígbà pé ọmọ ìyá nínú ẹ̀sìn bí èèyàn kan gbé wèrè ń dówèrè ọmọ ìyá mi wèrè ń dówèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákàyè tó láti le rúlu nàìjíríà láti le ṣe nǹkan fún ìlú èmi ò ní dìbò fún o ẹ gbé ọmọ ìyá wèrè ń dówèrè kúrò lọ́dọ̀ mi ní ìwòsàn. gbogbo àwọn tá a fi ṣe òódó ọ̀rọ̀ wa a sì ti wà ń ràyìn wàhálà ẹ̀ tí ọba tètò wákàtí mẹ́ta ó sì ti máa fẹ́ tó. ọlọ́run má jẹ́ kí n tòsí má jẹ́ kó sì ọ́ta mi òsì ọ̀dá o òsì ọ̀dá o òsì ọ̀dá o káàkó má jẹ́ kó sì ọ́ta mi pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo àwọn tó máa ń ràn wá lọ́wọ́ gbogbo àwọn tó máa ń gbọ́ mi káàkiri àgbà ńlá yìí òsì oníta yín kò ní tààràn yín o kò ní ta mi kò ní tààràn mi mi ní mòsì ẹyin ní mọ̀nira ẹyin ò ní mòsì ẹ ní mọ̀nira bọ́gẹ̀dẹ̀ bá dẹ̀ ni o kí ni ẹran kí ni ajíjẹ ajíjẹ ẹran ọ̀gẹ̀dẹ̀ kájẹ́ ọmọ ọba wa gbélé ẹran kí ni àtúnjẹ wọn tún jẹran òkété ò kíkú ọmọ rẹ wà kété àrùn kọmọ rẹ wà kété àrùn òfò kọmọ gbẹnu gbẹwò wá síre gbogbo kọmọ sọlẹ sọdẹ wa ọyá ẹfọ orin ìparí ọdún evangelist tá a kọkọ lò lẹẹkan sí báyìí ká máa fèyún sí lọ wẹrẹ wẹrẹ. ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebíọ̀yọ̀ online television and radio www.ajiṣebiọyọradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebíọ̀yọ̀ láàárín ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.

0: You are currently listening to Ajise Bio, your online radio. Ajise Bio, your Larry, or your Ajise Biba Ben.
1: Ẹ kú ojúmọ́
2: mà ní gbogbo bíkíbi tí ìkànnì yìí afẹ́rẹ́ rẹ̀ tó bá ń fẹ́ dé. A kì í o. Tó bá ṣe pé àárọ̀ lọ́ba dọ́dọ̀ yín bẹ̀rẹ̀ ẹ káàárọ̀ o. Tó bá ṣe pé ọwọ́ ọ̀sán ni ẹ ká àsán. Tó bá dẹ̀ tún jẹ́ pé lọ́wọ́ àjálẹ́ náà ló dọ́dọ̀ yín bẹ̀rẹ̀ ẹ káàlẹ́ o. Ọlọ́ba náà lọ́ba ara. Àfẹ̀dọ̀ owó ẹ̀dára tó wù lọ́sọ̀pọ̀lọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àti àsìkò. Ẹbẹ kán ni èmi ń bẹ Ọlọ́run Olódùmarè á dẹ̀dá ṣẹ̀ dá. Kó má fi èmi pẹ̀lú ẹ̀yin dára tí ó pa wá lẹ́kún ara tí ó wù wá ni kò fi lé ayé wa dá. Nítorí pé bó bá pa wọ́n lẹ́rìn lẹ́gbẹ̀ẹ́ ibìkan, a pa wọ́n lẹ́kún díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bòmí. Tó bá pa wọ́n lẹ́kún díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ibìkan, a tún pa wọ́n lẹ́rìn díẹ̀ nílẹ̀ bòmí. Ara Ọlọ́run ọba mi fi ń dá o, kò sí èyí tí ó wà lọ́dọ̀ Ọlọ́run. Bí kò pa àyàn lẹ́kún, kó tún pa ni lẹ́rìn. Bí kò pa ni lẹ́rìn, kó pa àyàn lẹ́kún. Ọdọ́ Ọlọ́run náà ni gbogbo ẹ̀ sodo sí o. Ọlá Ọlọ́run ọba mi fi ń dá. Ó ń jẹ́ ká mọ̀ náà ni o. Ó ń jẹ́ kó mọ̀ yé wa wípé. A ṣe yìí ó wúlò fún Ọlọ́run ọba. Kọ́lọ́run ọba ọlọ́jọ́ òní. Kó wá ṣe dáadáa sí ọ̀dọ̀ tèmi pẹ̀lú ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbà ńlá ayé àwọn tí wọ́n fẹ́ràn Ọlọ́run lára mi.
3: Ẹ bá sí rí ẹ lọ sí máa wá wí.
2: Tí wọ́n èéwo tà sì ṣe mí. Lábí ọ̀ àṣìṣọ́ mi. Tí wọ́n sì ń fẹ́ràn Ọlọ́run lára mi. Ọlọ́run ọba yóò máa bá nífẹ̀ẹ́ yín náà o. Gbogbo ibi tí mò ń gbà wò yín Ọlọ́run ní jẹ́ ń bà jẹ́ ń bẹ̀. Ẹyin gangan náà ẹ wá ní pinyìntìn láéláé fà bàyà. Ẹ gbọ́ kí là ń ṣe lọ́wọ́lọ́wọ́. Sáwọn èèyàn dárò lẹ́yìn wa tá a bá lọ tán. Aṣesílẹ̀ làbọ̀ wá bá o gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ ń sọ tẹ́lẹ̀. Ọrọ̀ asọ́tì ní jẹ́ kínní àná. Oni tó ń jọmọ mi gbẹ́nà. Ẹ wá gbọ́ mi yé dáadáa bí bá a ṣe ò bá ṣe kó sì ń tì bá a láò láǹbì kankan. Bá a bá ṣe dáadáa léni. Ìgbẹ́yin wa ní ẹ̀yìn ìwọ ọ̀la ó lè mọ́ da ó lè mọ́ ràjàjà. Ó lè mọ́ ràjàjà tó. Nítorí gbogbo ohun tá a bá ṣe lónìí náà ni ó dìtàn lẹ́yìn ìwọ ọ̀la àrọ́bá gbogbo wa là á dìtàn. Èmi ṣe máa ń sọ pé ká ṣe dáadáa. Ẹ ká máa gbáyé ká gbáyé ṣe dáadáa. Gẹ́gẹ́ bí orúkọ mi ká sá máa ṣe dáadáa. Tí mò ń fọkọ tí mò ń jẹ́ kìlọ̀ wa. Ẹyin ká gbà jù báálẹ̀ ká pa jù báálẹ̀ ká pa jù báálẹ̀ dé sú àlọ́lọ́. Ká lè jó kọ tó dáa tó dùn lẹ̀ dọ́mọ náà ni o. Nítorí àrọ́bá gbogbo wa là á dìtàn. Irú tàn ó láwà á dà lẹ́yìn ìwọ ọ̀la. Níta bá fè ní wá sé ni o. Èní ni ó pè ti ọ̀la o. Ẹ mọ̀ wà níbi 20 years remembrance. Ẹ̀gbọ́n wa kan lánà. Ọmọ ẹ̀gbọ́n màá mi gángan. Ó dàbí ogún. Ó ti di ogún ọdún lánàá lánàá yìí tí ẹ̀gbọ́n ti ó ti rè wàlẹ̀ àti.
3: Kò lẹ́sẹ̀ níbẹ̀ ṣùgbọ́n má ṣe bá Mùsùlùmí òdì. Ọ̀rẹ́ wa ìdákun má ṣe bá Mùsùlùmí òdì.
2: Kí ni wọ́n fi máa rántí ìwọ náà? Sádùá ni wọ́n máa fi ránṣẹ́ sí ọ tó fi máa rántí rẹ. Àbí èpè ni wọ́n máa fi ránṣẹ́ sí ọ nígbà kẹyìn. Àwọn yìí tá a bá ṣe lénìí náà ni ó dì tá mi ọ̀la o. Èní ni ó pè tí ọ̀la Adéyìn.

ọ̀rẹ́ ni ọ̀rẹ́ rẹ̀ tẹ́jọ́ ń wò tẹ́jọ́ ń wọlé wọ̀de yóò sì wò fìrì yóò lóhun ò gbọ́dọ̀ gbé ni tí ò bá ṣe pọ́ wa important gan kọ́jọ́ rẹ̀ mi ni ìbá ti dé àyín torí wọ́n ríran sóhunkún ò gbọ́dọ̀ débi olóko gbogbo ẹskìsì oríṣiríṣi tí ò jẹ́ ní o ni ó wá tí wọ́n fi ní débi òkú tó wọn gbọ́ a pa gbogbo súná wa dà gbogbo ọkọ̀ tí wọ́n ń pè mọ́ wa lá bó ṣe máa ń pè mí ní káṣáwọn àṣẹ dáadáa ajọ kan bí ẹni kìlọ bó ṣe ń pè mí ládéyìnká ọlásùkàn mi báwọn míì bá tún pè mí wọn ni abdulrahman bí a bá pè mí lọ tó pè mí bọ wọn tún ní ajọ kan bí ẹni kìlọ wà wọn tún lè pè mí ní pẹmbọ bí awo erin nígbà tí mo wà ní àyín ni o ìgbà tá a wà nínú ògbò tá a ń jẹ jíìnì ni o tó bá di ìgbà kan ẹ nígbà tó bá yá wọn ni pè wá ní gbogbo eléyìí mọ a pa súnádà á di àbẹ̀ pé wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ò ní ní ẹ bá wa gbé ramoni bóde wọn ò ní ní ẹ gbé pẹmbọ bí awo irin jáde wọn ò ní ní ẹ gbé ajókọ bí ẹni kìlọ̀ wà bóde.

0: kò sí ń tó dà lójú.
1: Alápàṣú náà wá dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Bẹ́ẹ̀ kò rórun gbèsè.
1: Mo lápàṣú náà dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Kò yẹra máa ń bá.
1: Àbẹ̀gbé là á dà nígbà kan yìí. A mọ bẹ̀bẹ̀ gbé ní. Àwọn èèyàn. Àwọn tó fẹ́ ṣiṣẹ́ láàdá iṣẹ́ olóore lára. Àwọn náà wọ́n máa gbé kẹ̀tìkẹ̀tì ẹlòmíà fọwọ́ di wà mú níbi ẹsẹ̀. Ẹni lòmíà gbá wa mú lọ́rùn. Ẹlòmíà fọwọ́ tì wá lọ́gẹ̀ẹ́rẹ́.
0: Àti òtúbọ̀ wá foríjì lọ́dọ̀ ọlọ́run ni. Èèyàn tó kọ́ àti òtúbọ̀ ẹsẹ̀ wá foríjì.
1: Ẹlòmíà gbé wa ní bàrà àdí. Àwọn ẹlòmíà sì máa wò pé ń jáfírí àárùn àti rùn díẹ̀díẹ̀. Wà sún sẹ́yìn. Ẹlòmíì ìwákùwà ni ọmọ wá káàkiri kó lè bá a ríre kúri. Ibi tí wọ́n ti ń wẹ̀ wá lò wọ́n mọ tágẹ́ẹ̀tì kó lè bá a rí omi òkú jígbé tí ó lọ fi tún ṣe nǹkan míì. Ní ìgbà kẹyìn. Tí alápá ò ní le dá apá ẹ̀gbẹ́ mọ́. Tẹ́lẹ́sẹ̀ ò mà ní le gbé ẹsẹ̀ rẹ̀ mọ́. Wọ́n pè yín ló kọ yẹn ní le dáhùn. Wọ́n ò ní lásán o. Wọ́n ò ní yín ká o. Èmi gangan náà alára ò ní le dáhùn. Ìgbà kẹyìn rèé o. Ni mo fi mọ ní ìgbẹ̀yìn ló mọ̀ ju. Ìgbẹ̀yìn lójú o. Ìgbẹ̀yìn ni mo wá ń dolóko àdá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Gẹ́gẹ́ bí ìtànkà tá a máa ń gbọ́ nígbà kan lẹ́nu àwọn àáfàá wa. Wọ́n á ní.
2: Òwò rántí pé ọ̀la ọmọ.
1: Àwọn kan ni wọ́n ń rìnrìn àjò lọ. Àtọkùnrin àtobìnrin ni wọ́n ń rìnrìn àjò lọ o. Àtọmọdé àtàgbà náà rìnrìn àjò lọ. Wọ́n wá débì kan. Ọlọ́run wá pa wọ́n láṣẹ pé kí wọ́n buyè pẹ̀ sínú àpò. Inú àpò ọwọ́ wọn. Kí gbogbo wọn buyè pẹ̀ sínú rẹ̀. Ọwọ́ ń jẹ́ oyè wọn wípé. Ìwọ́ tó bá bu kínkínní ó ṣàbámọ̀. Ìwọ́ tó bu púpọ̀ náà ó mọ̀ kábámọ̀. Ẹni tó bù pẹ́ẹ̀pẹ́ yóò kábámọ̀. Ẹni tí ò bù rárá òun náà mọ̀ kábámọ̀. Eléyìn ó dàbí ilé ayé tá a jọ wà yìí ni. Ẹni tó bá ṣe dáadáa kínkínní. Tó dàbí horo náà gbọ́. Tó dàbí horo mustard. Òun náà yóò fojú ara rẹ̀ rí o. Yóò kábàámọ̀ o. Ẹni tó sore púpọ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò sí pẹ́ẹ̀pẹ́ òun náà ó kábàámọ̀.
2: Ibẹ̀ láyé ẹ̀sán ló pàdé ìdí ọ̀rọ̀ rẹ̀.
1: Ẹni tó ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe rárá kábàámọ̀. Ẹni tó buyè pẹ̀ tá à ń sọ yìí náà kábàámọ̀. Ẹni tí ò bù pẹ́ẹ̀pẹ́ yóò kábàámọ̀. Ṣé àfiwé mi sọ ń yé
2: yín?
1: Ṣé n ti máa dàrú sí ò ti máa dàrú dàpẹ́? Sọ ń yé yín ṣe ń fọkàn bá àròyé mi bọ̀. Adéyinka mo tó ti dé lòórọ̀ yìí aláwọ̀ ìjọ.
2: Tájà ni ojú òkú ẹ̀ ọmọ ìyá.
1: Ọlọ́run nìkan náà ló mọ ibi tá kẹ́yìn sí. Sí ajá ni ó jòkú. Abómi ni ó gbé òkú lámọ yín lọ. Àbí accident ọkọ̀ lolúwa rè ó ní. Bẹ́yìn ó ní ojú orí bí ò ní. Ọlọ́run ọba mi nìkan ló mọ o. Ìgbẹ̀yìn náà ló sì jù. Alẹ́ ni tó buyè pẹ̀ díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò bù rárá rárá á kábàámọ̀ o. Ẹni tó bu púpọ̀ yóò kábàámọ̀. Ni wọ́n wá rò ó nínú ọkàn ara wọn pé àti ẹni tó bu díẹ̀ pẹ̀lú ẹni tó bu púpọ̀. Nígbà tó ti já sí pé gbogbo wa náà lákábàámọ̀. Àwọn kan ò ti ẹ̀bù pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fáwọn èèyàn nílé ayé ń bí pé ẹjẹ́ àṣẹ dáadáa. Tí mo tó ń fowó kọ tí mò ń jẹ́ tí mo tó ń fi ń kìlọ̀.

0: se ni ore asepamo lodo nje yin sore mo wo be se ma sore te ni wo be eyin ma sore te lo soti lodo bi nje yin ma sore te kin lo soti lodo bi nje ma bo awon eyan je bi npa gbogbo alakaba ma nigbeyin o ama kaba ma nigbeyin abamo ka ti se die si abamo ka ti se ko to po ju bayi lo abamo ka to se die si
1: ba we kun iwa se koko
0: say you want to awon tin awon tin se esin to nse nikan ni wa ma nsore fun
1: to ba
0: aba awon tin se aba awon tin so esin to nse ni won sore fun se mo bi o lere bo se n gbo mi loro yi ani sa awon tin sore ta te je nse esin nikan lo sore fun aba awon mo iya re nikan lo sore fun se mo lebi ati family re nikan lo sore fun bi wa tara lu re nikan lo sore fun
1: baba ku
0: sala bagbe re nikan lo sore fun abala basisepo re nikan lo sore say lesson atelede re nikan lo sore fun abi iwo kan mo sore un gege bi olodun ba se ran o bi gege bi kapa ti e na se mo fun gbogbo awon eyan life itesin o jesin abi eya o meya se ni ladugbo wa ni bi baba python kan be ni sale adugbo wa mi ale python kan be ni sale adugbo mi ni bi ti mo n gbe loke oro python ni baba ta n soro re yi o python to ni ijo ni awon so fun awon landlord meeting ni eh meeting ni awon landlord association to wa ladugbo wa ladugbo awon ba mi ni ayin ile ba mi ni mo n gbe o ibe na mo tin pariwo laaro ti mo n pariwo disturb gbogbo awon taja taja wa ninu ile
1: awo dede wa
0: roro to ba ti ka nla e ma ngun mi se ede ma ngun mi ni mo ti ma nje ede baba ede ijile baba ajile oro baba oro imo baba imo iwa baba iwa ayi kongo bi eni to ma lade ni miji ganji gan to go to go to go to gba gbogbo nu to so to so to ru to ru okunrin si ba olori alaroye ni nla na ni ma ti nwo so so so mo mo bi se lo fi ma nla won mi o fi se mi pa mi de mo edo gaga mo ma fale mebu to lo ba mi fun mi ni nje kidumare o le ma sa le ne wo we wo we gbe we gbe we ye we ye we ye wa o sa ni ara wa gbangba gbangba le ri pe mo ise ise kin to da kon mo ji ati tin to je mo ma gbo patori to ya njo si wo to je n keru mi da fin eyin na wo wa wo e ye wa o sa ni ara gbangba gbangba le ri pe o wa ni ndanu ori mogun to fo dide eni fori mu to to fo toto eyan si aso tin balaro lero ati kibo mi o sinu temi adeyin ka ko sinu temi olasukan mi ko sinu temi abdurrahman
1: je pe wa o go mi dile oyin to no to le ki wa
0: won ma wo se temi na se ni o tori mo bi temi na jo ki ilu Oyo se se ma dele nko pe aji se bi Oyo la ri o ayo ni se bi baba eni ko e je kin wa pada seyin bele nya ane python kan be ladugbo baba python kan be ladugbo wa ti ma sore ma wo be a sore fun gbogbo eles elesi papo ge fu yi pe boya christian abi muslim ni o se to ba be sore
1: an ya wa bi kun lai lona
0: e ma wa gbo pe se ba won a sore mo se ka se won se ni esan ni orun ati aye be na la won a se ka ma sore bẹ́ẹ̀ náà làwọn náà ní ẹ̀sán tọ́lọ́wọ́ ọba olódùmarè yóò san gbogbo
1: wọn. láyà kan máa bímọ aláàrẹ san láyé ìgbà tó wù wá la.
0: a ní python kan ń bẹ ládùúgbò mi adéyínká. python kan ń bẹ ládùúgbò tèmi adéyínká. bàbá tá à ń wì ó ti ṣiṣẹ́ làbújá rí. ó wá gba
1: bírò.
0: kí náà ń pè é láti àbújá wọn ń gbé àwọn bọ́ọ̀wò kan tó ń gbé wọn káàkiri ó wá gbà wá sádùúgbò wa.
1: ọlọ́run
0: ní gbogbo àdúgbò tó sì ti mọ̀ ń gbé ẹsẹ̀ tá à ń rí táwa gangan fojú rí nígbò. wọn á gbé kí wọn bá gbé ẹsẹ̀ ibi ilé ẹnìkan wọn kà sí táàpù tí wọn máa rọrùn níwájú òta ni. ìgbẹ́ ládùúgbò wa lọ́dọ̀ bàbá tá à ń wì lọ́dọ̀ python tí mò ń wì gbogbo àwọn ilé tó wà ní sírì ti ló rọrùn pipe yìí lọ pẹ̀lú owó ara rẹ̀ tó jẹ́ pé àwọn náà wá ń ṣẹ́gìrì lè kánná wọ́n á yín omi àdàsù láti inú yàrá wọn wọ́n á yín omi àdàsù nínú ilé ìwẹ́ wọn ó ti ẹ̀jẹ̀ pé federal government náà ló fi eléyìí sọ wá ṣùgbọ́n gbà tó dọ́dọ̀ bàbá yìí ó pa kámọ́ tó bá pa kámọ́ tó yẹ pé inú ilé rẹ̀ nìkan ní sàǹfààní fún ta ni ó bí lọ́wọ́ ẹ̀ wò tèmi lè lọ bí ṣé mo lè lọ sí àbújá kí n lọ rìpọ́ọ̀tù sọ̀rọ̀ mi ń yé nígbà tó wá gbé omi tán gbé omi yìí síwájú ilé rẹ̀ wọ́n kọ́kọ́ tó ṣe táàpù tó yẹ pé gbogbo àdúgbò ló lè kan síwájú ta gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní gbogbo àwọn àdúgbò yòówù náà ìyókù náà ó wá mú òwò ara rẹ̀ gbogbo stíríìtì gbogbo ilé tó wà ní àdúgbò rẹ̀ tí wọ́n lómi tó yẹ pé wọ́n máa ṣẹ̀ṣẹ̀ máa lọ fi orí ru omi láti wájú ta rẹ̀ ni wọ́n wá fi owó ara rẹ̀ rọ́ọ̀nù páìpù láti bí omi ọ̀rọ̀nù ẹ̀ wọ́nù ilé wọn lọ ọ̀rọ̀nù ẹ̀ wọ́nù ilé ìwẹ́ wọn lọ gbogbo àwọn tálákùtà tọ́jọ́ ń gbé àdúgbò ọ̀rọ̀ mi ò máa yé ni àdéṣẹ́yìn náà ń sore báwo ni ṣe ń sore ṣe árí mi ní àbóre nítorí ọlọ́run lẹ máa ń ṣe adéyínká tó ti dé láàárọ̀ aláwì ìjánu ajá àlú ọ̀yọ́ ti gbó lásán nítorí pé mi ò bá rẹranko mo rà bá àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ gbà ní o nínú àwẹ̀ látún wá yìí o ṣe ń sóre sọ́lọ̀ ńlọ́rùn ṣe ń sóre má wo bàbá ṣe ń sóre àbí ṣe ń sóre torí ká ilé bá àmọ́ gbẹ̀yìn lọ́wọ́ àwọn kan ní. Ọ̀rọ̀ ti tó ń gùn mí èdè ti tó ń gùn mí mo ti ń làágùn inspiration tó ti ń wọnú agbárí mi wá wẹ́rẹ́.

0: wípé
1: ẹgbọ́n tí ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ ní àárọ̀ ọjọ́ ó sì kírun tán tó fẹ́ gorí mi ń bà rí báyìí tó fẹ́ kírun tó fẹ́ gorí mi ń bà rí ó sì àmì àmì alákọ̀ọ́kọ́ ó tún gbèsè ẹlẹ́ẹ̀kejì ó gorí mi ń bà rí kejì ó tún gbọ́ àmì ó tún ṣe àmì àwọn sàárẹ̀ ń gbọ́ pé atánàbí ń ṣe àtọ́ ó tún gorí ẹlẹ́ẹ̀kẹta ó gbé ẹsẹ̀ gorí ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe àmì nígbà tí wọ́n kírun tán láàárọ̀ ọjọ́ táwọn yìí àwọn sàárẹ̀ wọ́n ń bi àwọn disciples ànábì bí àwọn disciples Jesus àwọn pẹ́tẹ́rù náà ṣe wá àwọn disciples ànábì àwọn umaru àwọn gbogbo àwọn àwọn disciples ànábì wọ́n ń bilẹ̀ rẹ̀ yìí àríkàyé fi kan lẹ́ẹ̀kan oye sì ṣerú ẹ̀ tẹ́lẹ̀ bá ní bó ṣe gbé ẹsẹ̀ kan lálàkọ̀kọ́ ò ṣe àmì ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì gorí mẹ́mbà ẹlẹ́ẹ̀kejì ó tún ṣe àmì ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe àmì ọ wá ń bi pé kí ló dé tó fi ṣerú eléyìí lọ́wọ́ ń dà wọ́n lóhùn wí pé ó ń ṣe àmì ni wípé mọ̀láìgà jòbìrì ìlú ní ń ṣe àwọn ìpè ní ń ṣe àwọn ìpè tán ló ń wá ń ṣe àmì ó ní ìbínú ọlọ́ọ̀ ìgbé ọlọ́run kó mọ̀ bẹ́ẹ̀ ni tí ramadan oṣù àwẹ̀ ó bá ní ayé tí ò sì ṣe ṣe olóore kankan nínú rẹ̀ ó ní òun ṣe àmì ó ní ẹlẹ́ẹ̀kejì ní wípé ẹni tó gbọ́ orúkọ òun ànábì tí ò dá ike àti ìyìn padà sí ọ̀dọ̀ òun ó lóun tó ṣe àmì ó ní ẹlẹ́ẹ̀kẹta náà ní wípé ẹni tí ó gbọ́njú bá bàbá àti mọ̀mọ́ rẹ̀ tí wọ́n dàgbà sí lọ́wọ́ tí ò wá rí sí olóore kankan sí látara àwọn òbí rẹ̀ méjèèjì ó ní mọ̀láìkà jòbìrì ló ń sọ pé ìbínú ọlọ́run dẹ́rẹ́ ibi dandan ọlọ́run kọ́ mọ bẹ lórí irúfẹ́ àwọn bẹ́ẹ̀ olóhun tó sọ pé àmì àwẹ̀ kan ló tún dé tó tún ń lọ yìí sẹ́yìn níṣẹ́ olóore kankan tẹ́ ṣe nínú ẹ̀ sẹ́yìn níṣẹ́ olóore kankan nínú ẹ̀ sẹ́yìn sórí àṣepamọ́ níbẹ̀ wọ́n máa ń sọ pé oṣù àdìpẹ̀lẹ̀ ẹ̀sán la wà yìí ǹjẹ́ yìí ní orí àṣepamọ́ kankan nínú oṣù àdìpẹ̀lẹ̀ ẹ̀sán tí tún ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí sẹ́yìn máa ń sọ̀rọ̀ máa wo bẹ̀ abóore ṣe kárí mi náà lẹ́ máa ń ṣe adéyìnká mo tún ti dé aláwọ̀ ìjánu bọ́ ẹ̀sẹ̀ ń jánu bọ̀ bí ọkọ́ tuntun bọ́ ń jánu bọ̀ bí àpò òye.

0: n bẹ bèrè bèrè lọwọ àwọn ajìana ṣe lè bá mi sọ pé táwọn yẹn bá fẹ ṣe irú nǹkan báyìí kí ni àwọn ìgbésẹ tí wọn máa gbé àbí wọn kàn máa kó nǹkan bọ ni tí ó kò ní ìgbésẹ tí wọn lè gbé pẹlú wọn yọjú sí irú bíbá. Sọ́dọ̀ èmi gan ọmọ pé nǹkan kan báyìí wà níbí èmi ni mo ẹ̀dẹ̀. Mo gbé wọn lọ́fẹ̀ẹ́.
1: Nǹkan tí kúrúmù wa ajíyà wa tí wọ́n ń tà láti bá wa sọ náà ní pé àwa tí a bá fẹ́ spọ́ǹsì àwọn ọmọ yìí láti True Ìyá Foundation sọ pé ká bá wojú screen ní wa a rí details account number or contact a fi lè get in touch pẹ̀lú Ìyá Foundation yìí níbẹ̀. So wọ́n wá ń sọ pé àwa tá a bá fẹ́ gba channel yẹn nìyẹn, àwa tá a bá fẹ́ gba channel yẹn tó báyìí báwa náà fẹ́ wá síra wa sí bíbá yìí ni wọ́n wà ní second sí Erelu campus Imanalande College of Education campus second year ní Oyoroki ní ìlú Ọ̀yọ́ Ọ̀yọ́ State Nigeria. Ibẹ̀ ni wọ́n wà torí gbogbo àwọn tí wọ́n wò wá ìkànṣe Nigeria nìkan àgbáyé pátápátá ni wọ́n ti wò wá. So ní Nigeria Ọ̀yọ́ State Ọ̀yọ́ Town ní second gate Oyoroki Ọ̀yọ́ ibẹ̀ ni Fonwan Modaleva David Oak ibẹ̀ ni wọ́n wà. Ẹ dákun arọ̀wá àwa tí ó jẹ́ pé fún irú èèyàn báyìí ni àwa náà kúrò pàwa náà gòkè ẹ má yẹ ká gbàgbé àwa tá àjẹrú èèyàn báyìí ni wọ́n sọ fún alẹ́kọ̀ọ́ ní àǹfààní ńlá ní ẹ̀dá fún opportunity yẹn kó jẹ́ ₦1 tá bá fún àwọn ọmọ yìí inú owó dùn táwọn nǹkan tó wà lẹ́yìn lẹ́nu àná tá a pósì pé ìyá foundation ẹjọ́ ẹ bá wa sponsor a sì realize almost ₦30,000 going to ₦30,000 la ni a generate we did that yesterday. In fact ẹnìkan send owó fún sí wa láti Dubai ẹni ẹ send ₦10,000 láti Dubai. So akẹ́ni náà ọlọ́ba fún ọlọ́run jẹ gbogbo inú jábọ̀ àtẹnu send ₦500 àtẹnu send ₦1,000 àtàwátádá foundation náà ilẹ̀ ọlọ́run jẹ́ kẹ́nìkọ̀ọ́kan wọ jábọ̀ ọlọ́run jẹ́ kẹ́nìkọ̀ọ́kan wa ká di okòwò ọ̀sán-gangan ká di okòwò ọ̀sán-gangan ọlọ́run jẹ́ ká di ọmọ orúkọ ọ̀sán-gangan àwọn iná ọlọ́run dákun bá sànú wọn ọlọ́run bá sọ wọ́n déyàn ọlọ́run bá sọ wọ́n dé wọ́lá oṣù táwà yìí ọlọ́run bá sọ wọ́n déyàn wọ́lá oṣù táwà ọlọ́run dákun bá sọ wọ́n déyàn ọlọ́run bá kún wọn ọlọ́run bá dà wọ́n lágbà ọlọ́run bá dà wọ́n lágbà ọlọ́run bá dà wọ́n lágbà àwọn tó ń ṣe àkóso fọ́nwá iná ọlọ́run bá fún àwọn náà lọ àwọn ọmọ tí wọn náà ọlọ́run mọ́ sọ wọ́n jùlọ lọ àwọn ọmọ tí wọn ọlọ́run ni wọ́n bá wọn jìnà àwọn tí wọ́n wá yàn láwọn mímú méjèèjì àti bàbá tí wọ́n ń ṣàkóso bíbá yìí ní ẹ̀ka wọn ní Ọ̀yọ́ zoo ní Ọ̀yọ́ town tó wà ní second gate Erelu gẹ́gẹ́ bí a ṣe sọ kí ọlọ́run kó bá wa fún àwọn náà ọlọ́run kó bá wọn kọ́ mọ́ sọ àwọn ọmọ tí wọn náà jìbá kọ́ mọ́ sọ àwọn ọmọ tí wọn náà gbà tó jẹ́ kó bá àwọn ọmọ wọn jì ọlọ́run kó sàmì nìkọ̀ọ̀kan wa bismillah orúkọ foundation lẹ́ẹ̀kan sí Ikrom Yusuf Adebisi foundation tá a pè ní ìyáf Ikrom Yusuf Adebisi foundation ẹjọ ẹ bá wa wo àkáńtì nọmba yẹn nǹkan tí ẹyin náà bá ní láti lè sapá kò ní jẹ́ bí nìkan la máa ṣe sí o ó máa jẹ́ worldwide ni so ẹ dákun ẹ̀jẹ̀ kí a kò sọ ọlọ́gbà bẹ́ẹ̀ ní kankan
0: wa. A kí o tó máa lọ máì tí lọ máì lọ torí máa ń bẹ nígbà míì tẹ́lómi ò pé bóyá mo fẹ́ sponsor ọmọ kan láti primary dé secondary school bóyá dé higher institution náà ni pé lára àwọn ọmọ tó wà ń bí ṣé àǹfààní ayé irú rẹ wà ṣé àyè àǹfààní irú rẹ yọ.
1: Inshallah Rahman this ọmọ tí a torí ẹ̀dá foundation ilẹ̀ he was born to manufacturing in Kaduna state a year today. Àǹfààní ẹ̀ wà nítorí ajẹ́ kó yé wa náà ni pé àbí ọmọ ìsínú ìlú Ọ̀yọ́ not talk of Ọ̀yọ́ state. So tí n já sí pé àǹfààní ẹ̀ wà ẹni tó bá fẹ́ sponge inshallah Rahman tí a fi details wa everything síbẹ̀ tó jẹ́ pé tán wọ́n fẹ́ pọ̀ sí pé ṣé nǹkan yóò ṣe bẹ́ẹ̀ sì lórí ni o àbí wọ́n kàn kájọ àbí wọ́n kàn camouflage ni so a lè bẹ̀ wá wò a lè checkmate wa so láti lè ṣèrànlọ́wọ́ tí a bá fẹ́ ṣe inshallah tí fún tíyàn bá fẹ́ rányàn lọ sí ìlú ọmọ fẹ́ sponge èèyàn friendly level secondary level and tertiary level
0: gbogbo gbogbo gbogbo ayé rẹ àǹfààní rẹ wà
1: àbáfẹ́ ráyàn ṣùgbọ́n nílùú ẹ̀bà àbáfẹ́ sí nǹkan bọ́ àbáfẹ́ kóyàn lọ umura àbí hajj náà so ìjà ọlọ́run àmọ́ ni.
0: Wúmu náà rán ọ̀gá sọ.

ẹrin àbí máa ló fi síbẹ̀ lọ láti ilé rẹ̀ lọ sókè ó yẹ kíkẹ́ bá ń kọjá lọ níbẹ̀ lálẹ́ ọkọjá pẹ́ mọ́ bọ́nu kò tó bọ́ gegele torí gbogbo ẹ̀ ló mọ́lẹ̀ lọ bí ọlọ́ọ̀lọ́ yín sẹ́yìn náà ń sore sáwọn ará àdúgbò mọ rírì yín sẹ́yìn rántí àwọn.

0: àwọn àníri ìlera ìtọ́jú tó péye fún àìsàn tó ń bá wọn jà lágbo ara ẹgbẹ́ ilé kan sí ó jẹ́ jẹ́ pé kò gbẹ inú mi ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ fún yìí ẹ wo buhari ààrẹ yín president buhari tí a mọ̀ pé tó bá ṣe pé buhari ò wà níjọba ó ní adequate care bàbá yìí ò bá ti gboko bòmí lọ ọpọlọpọ ìtọ́jú tó pé nílùú ìbò nílùú ọba tẹ mọ gbà tó lọ lóbi oṣù mélòó kan bọ́yá bí oṣù mẹ́ta àbí mẹ́rin nínú ìbò tọ́lọ́gbà tọ́jú mọ́ kára rò tó wá sí kóṣàkó buhari ti ń dán ní ìsìn gan ju àwọn ẹlòmíì lọ bàbá sì ti dàgbà ṣùgbọ́n ó ń dán ní gbinrin ọ̀rọ̀ mi ò yé látàrí ìtọ́jú tó pé ká mọ̀ jíǹjà sí ilé bá wù gan ó rọrùn tún ti ọrùn rẹ̀ ti fẹ́ mọ̀ sílẹ̀ tí ó jẹ́ káwọn ẹlòmíì ò gbọ́mùn ẹ̀mí mi tí ó jẹ́ wọn lọ ọ̀run àjàǹté ni àìní rí ìtọ́jú tó pé ibi ní ọ̀run ọmọ ẹlòmíì lọ sọ́run ẹ̀yin náà ẹ̀ mọ̀ ṣe wọn tí agbára yín bá mọ ìwọn tí agbára yín bá káwá gangan náà tá a wà níbi àwa náà ń ṣe tiwọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn gbogbo yíyanyan torí ń tẹ̀ ń fún àwa làwa náà fi ń mọ yíyan fanda tẹ́ fún máa ń rí àwa náà bí èèyàn gbé bọ́lọ̀ ń ṣe fún ẹ̀yin náà tẹ́yìn náà ń fún àwa náà ní ọ̀rọ̀ mi ò yé yín èmi náà fi máa yíyan tẹ́ máa fi ń wo èmi náà léèyàn dáadáa ládùúgbò ẹ fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú mọ́ṣáláṣí àwa àdúgbò fi máa ń fojú dáadáa wo èmi náà.
1: tó ń kú síbi ìtaṣọ ẹ ò sí yìí o.
0: ẹ tẹjú mọ mi ẹwò mi ẹwò mi rẹ ṣe ń lò rẹ ṣe ń dáadáa torí kójú rere ni wò rí sí wà kákù ní ẹyin ní ti tàwa ní ti ìbílẹ.
1: tora mi kí n.
0: mo ní mo bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí. àsìkò kí n tó mọ̀ lù. adéyìnká ọlásùkàn mi nísà ìdúpẹ́ lọ́wọ́ àwa láti lẹ́yìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn o láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tuntun lọ. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìgbésẹ̀ ayé yín o iná ò ní tán oyún ẹ̀ ní rí gbé sọnù bí ó ṣe bí ọmọ látòrí bàbá fàtà ìlàmídì bandele ọmọ ọyọ tó ń gbé lọ́wọ́ lọ́ńdọ́ madam fúnmi kẹ́mi ọmọ wọn nílùú ìbàdàn artist michael awosola angelo láti ìlú abuja adégòkè iṣẹ́ abiodun ọmọ baládìbò olùmú ìdínà adékunlé bàbá mi evangelist moses akande akíntóní afọlábí nurudeen alaro látòrí lè dé libya ọ̀rẹ́ mi tá a jọ ṣe kékeré. asiru amadu adeniyi ẹgbọn mi dáadáa tí wọn ní ètèrè multi-purpose pension láti ìlú pàápàá mr yusuf ọmọ wọn ní ìbàdàn tí wọn ṣiṣẹ́ lọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ wa níbí lọ́yọ̀ aláàfin.
2: kílódé tó ń bọ ẹ̀jẹ̀ ṣé nítorí kó lè dání.
0: bàbá mi dáadáa bàṣírù ọmọ adéníyàn bàbá mi fatai bandele olúṣọlá bàbá mi sàmínú ọmọ adépọ̀jù lamẹ́ríkà.

0: bàjẹ́ mo ná fi kìlọ́.
1: Bàbá mi Adé Ariwọlá mo pàdé bà mi lánàá. Bàbá fún mi láwọn ọ̀rọ̀ àmọ̀. Wọ́n lé àwọn tòun mọ̀. Ẹsẹ̀ ń bá mi. Bàbá yìí fẹ́ lá òjú àwọn yìí fẹ́ lá òjú. Ẹsẹ̀ ń mú kí bàbá mi dáadáa. Tó fi tún dé ọ̀dọ̀ bàbá mi. Àwọn bàbá mi wọ̀nyí ní àti London náà. Láti orílẹ̀-èdè London nílùú Ọba lọ. Látorí sàn ní success Odùọlá ọmọ Ògúndàrí ọmọ wọn nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé. Ìbàdàn ìlú Ògúnmọ́lá Olódògo kẹ̀rí lójú ogun ọwọ́sọ̀kọ̀jọ̀ kẹ̀m̀bẹ̀ rí bí ìyá. Tóbi tún dé orí bàbá mi dáadáa. Lukman Akinoye. Lukman Akinloye. Lukman Akinoye. Lukman Fọlárin Akinloye. Ọmọ Ọyọ́ ni bàbá o. London ni wọ́n ti ń gbé importer and exporter. Bàmí dáadáa iná ò ní táwọn gbogbo yín o. Ó kíyín gbẹ̀jọ gbẹ̀jọ. Gbèje gbèje gbẹ̀sán gbẹ̀sán gbẹ̀wá gbẹ̀wá. Ó kíyín pẹ̀lú kọlọ́n pẹ̀lú kọlọ́n. Ẹ kú àti ti sẹ́ Ọlọ́run lẹ́yìn lára. Nítorí pé Adéyinka kìí sì dì ni mo mọ̀ ọ́n pé kìí sọ̀rọ̀ ni mo mọ̀ ọ́n sọ. Ìfẹ́ Ọlọ́run lẹ́ni lára mi. Mo dúpẹ́ Ọlọ́run ò ní jẹ́ ń bàjẹ́ níbi tí mo fi ń wò yìí. Ọlọ́run ò ní jẹ́ kèmi gangan kí n wá jọra mi lójú ọ̀la. Àìmọ́ ṣe Ọlọ́run mọ́kọ̀ díẹ̀ sí mi. Ọ̀rí díẹ̀ àìmọ́ ṣe kò ní kọ́sẹ̀ yín náà. Ìṣe Ọlọ́run kúrò láti lọ́la.
2: Olówó ti bí ẹni
1: jẹ. Gbogbo ẹ̀yin tẹ̀ ń bíṣẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́.
2: Ó ní
1: alátorí.
2: Lára láti máa ṣe bí.
1: Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa gbàgbé designer. Ọlánìkẹ́ Nixie Brandy. Tí mo lọ kí òun àti S. Malik nílé lánàá pẹ̀lú bàbá wọn. Bàbá yín náà Ọlọ́run ọba yóò tẹ̀wọ̀n sí afẹ́fẹ́ rere yóò bá wa mú ìpè aburúkú lójú wọn pẹ̀lú àwọn òkú gbogbo wa náà tán wà lálòkè àwọn. Ládàdúà ládàá sàrà kọ́lọ̀ ń jẹ́ ọlọ́mọ bá wọn. Bísímìláì mẹ́ta kúlúwà láò mẹ́ta níbẹ̀ ẹni tó bá mọ̀ ọ́n kọ́kọ́.

0: Best icon furniture loke oroki nibi tawon je furniture ati odo re mi na best icon furniture awon ma gbe table awon ma gbe chair awon ma gbe couch awon na ba wa kan table ta mo ta nlo ni ayin ta ti ni ni ayin awon tun ba wa kan ga joko re won ati kan tan won ba le ko yiran ale ti best icon pari aga mi o ko tete yanju aga ni abun be yagbe ni
1: abiji ẹwọ́n gbàgbọ́ bàbá ọlọ́mí fọ́lọ́wọ́ sàlékún ìkẹfùn ẹjá máa sọ.
0: Ẹjẹ́ ká wà náà ká máa sọ orí máa wọ bẹ̀ pé ọlọ́ọ̀bá nìkan ló lè sọ ẹ̀sùn orí o ń láládì ìpè ní ẹ̀sán. Ẹjẹ́ ń fa tẹ́ǹpù níwálẹ̀ díẹ̀. Ọlọ́run lọ́ba aládì ìpè ní ẹ̀sán o. Plenty fashion home tí mo ń bá wa ran aṣọ táyé fún lówó kankan lọ́kàn bá wa ra aṣọ lọ́dọ̀ gbé fún tó sì mọ́ àníkù lówó òwú àníkù ní kankan lọ́lọ́ ọmọ ọ̀wẹ̀ pẹ̀lú ẹ bẹ́ẹ̀. Plenty fashion home 07070 0076 003202 0807600302 0807600302 àwọn ọmọ ẹgbẹ́ aṣọ fún yàn tí ó dàbí aṣọ ọba. Ìyáyìn ní ti mọ̀ gé pètò ní ẹ̀ṣẹ́ o ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́ àti gbogbo tí gbogbo ẹ̀yìn tẹ̀ ń bá wọn tẹ̀ máa ràn wá lọ́wọ́ tá àrántí dákọ̀ ọlọ́mọ yín ọmọ yìí ojú yín ọmọ nọ́mbà lé yín ọlọ́run ọmọ wà pẹ̀lú yín àdúrà ọmọ bá yín o ẹ ṣeun torí pé ẹ̀ ràn wá lọ́wọ́ ẹ ń ṣàdúrà fún wa ọlọ́run ọba yóò mọ̀ jẹ́ kí àdúrà kọ́ bá ẹ̀yìn náà ní gbogbo bí kíbi tẹ́ ẹ bá wà. Ẹ já máa ṣe dáadáa o ká pàjù bá lẹ̀ díṣọ́ àlọ́lọ́ kájú kan tó dáa tó dùn ún lẹ̀ tọ́mọ nítorí àgbọ́bá gbogbo aláàdì kan gbogbo aláṣẹ kábàámọ̀ gbogbo alákábàámọ̀ ẹni tó ṣe bí ó kábàámọ̀ ẹni tó ṣe púpọ̀ ó kádà wọn ẹni tó ṣe kínkín ní ọkà ẹni tí ò ṣe rárá náà yóò kábàámọ̀ ní ká ṣe máa ṣiṣẹ́ dáadáa ká máa ṣiṣẹ́ olóore dáadáa kálẹ̀ bá kábàámọ̀ dáadáa pé àbátọ̀mọ̀ ká ṣe jù báyìí lọ. Ó ní ẹṣẹ́ ọlọ́bẹ̀ ẹṣẹ́ ọlọ́kà ẹṣẹ́ gbogbo ẹ̀yìn tẹ̀ bá fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú o. Yàyìn ní ti máa gé pété fóònù fi gàdì rẹ kú 12% lókù. Mo sì lérò pé ti gbádùn mi láàárọ̀ yìí bí ìbò ṣe gbádùn tí ẹ̀ta náà gbádùn ẹ̀kọ́ gbóná. A mọ̀ ẹbẹ torí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá ní amọ̀bọ̀ nìkanlá nídí bá ń lé mọ̀bẹ́ lọ mọ́ṣáláṣí nítorí bó bá kù dẹ̀dẹ̀dẹ̀rẹ̀ kọjọ́ kan rí òun àdọwọ́ ayé tó ń gba Galilee náà lọ. Adé á máa bá jẹrọ mọ́jẹ lé o ǹjẹ́ kí n láyé ìgbín ń ṣe ẹ̀rọ wọ̀ láyé ìgbín ń ṣe ilé olúwa rí gbóná inú ilé tẹ ti ń gbọ́ mi ọ̀dẹ tẹ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ ti ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ yín ò ní gbóná ìgbésí ayé yín náà ò ní gbóná kò ní dojúrú nítorí pé títù tútù báyìí láàárọ̀ dẹ títù tútù náà láàárọ̀ bàbà mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín o iṣẹ́ ọlọ́run ọba àbò rẹ̀ tó nìkan tó dájú tó ju ẹ̀wù rin lọ kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà mi láti máa pàdé mi fi yín rẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ̀fì mi náà sínú ìbànújẹ́ ẹ̀ nígbè mi náà nínú ìbànújẹ́ ká tó rí ra láyọ̀ ká pàdé ní re ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ ọjọ́.

0: ẹbí mi mọ ẹṣẹ.
1: A ní ìgbé ni fún ẹni tó jèrè gbogbo ilé ayé yìí tó wá sọ ẹ̀mí rẹ̀ nù.
0: Tó bá jẹ́ family member gan ló dúró wá ti máa fi sáàsì wá mi kiri. Tó bá jẹ́ ènìyàn ló dúró.
1: Ìgbé ni fún ẹni náà tó jèrè gbogbo ilé ayé yìí tó wá pàdánù àlùkìyàmọ̀ tó pàdánù ọ̀run.
0: Thank you for loving me, Jesus. Thank you for loving me.
1: Ẹ mọ̀ pé ilé ayé tá a wà yìí fúngbà díẹ̀ ni. Fúngbà díẹ̀ ni o.
0: Thank you for carrying me.
1: Ká sá máa ṣe dáadáa. Fúngbà díẹ̀ ni o. Adéyinka, a ní fúngbà díẹ̀ náà ni.
0: Ẹ ṣe tẹkú fún mi.
1: A ní gbé, a ní máa wà ní àyín lọ́kàn ní fèsì o.
0: Abiyamọ lọ́jọ́ ogun le. Sori wípé mo lọ rẹ́ kan Jésù lórúkọ rẹ̀.

0: dá lọ́wọ́ ẹnì kan.
1: Ya salam, ya salam.
0: Wá lórí ilẹ̀ ayé.
1: Ya salam, ya salam. Sọlẹ̀ jalalẹ̀ wa lè jẹ́ra.
0: Kò sọ́lúwa lórí ilẹ̀ ayé o.

Ìwé Deuteronomy 8:30 láti ẹsẹ̀ kíní lọ sí ìsàlẹ̀. Ìbùkún fún ìgbọràn. Àwọn tí a bá ń gbọràn ìbùkún tó wà fún wọn. Ẹ̀yà ẹ̀ máa wá gbọ́. Ẹ̀ máa wá gbọ́. Ọ̀pọ̀.

Ibùkún tó máa ń bẹ fún àwọn tí ó ń gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu. Àwọn tí ó ń gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu, ibùkún tó wà fún wọn. Àwọn náà ni mo fẹ́ máa lé ilẹ̀ yìí. Sẹ́yìn náà ṣe ń tẹ̀ ń gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu. Bẹ́ẹ̀ bá kí ń gbọ́ tẹ́lẹ̀, ayé bẹ̀rẹ̀ láti sìn lọ. Kẹ́ ẹ lọ ronú pìwàdà kẹ́ ẹ máa gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu. Aya ibùkún fún ìgbọ́ràn. Bí ìwọ bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ ní ẹnu, mò ń kà láti orí ẹsẹ̀ kínní. Ìwé Deuteronomy orí 28:30 ẹsẹ̀ láti ẹsẹ̀ kínní. Níbi ìwọ bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ ní kíkún. Kí o sì kíyè sára láti tẹ̀lé gbogbo ohun tí ó pàṣẹ tí mo fi fún ọ lónìí. Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ lékè ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ẹgbọ́ promise. Ẹgbọ́ promise. Ẹgbọ́ ìlérí Olúwa. Ẹgbọ́ mọ́ jẹ́ ọmọ Olúwa. Yasalamu.

0: ìró.
1: Sọ́lí jọlọ́ ọ̀lẹ́wà lè kíra mi, ẹ jẹ́ ń tuntun ẹsẹ̀ àkọ́kọ́ ń kà lẹ́ẹ̀kan sí. Mo ń kà láti inú ìwé Dítrónómì. Orí kejì dín ní ọgbọ̀n láti ẹsẹ̀ ìkíní. Ẹsẹ̀ àkọ́kọ́ náà mo fẹ́ tuntun gbé bẹ́ẹ̀ lè bá àtọ́ yé dáadáa. Àwọn ìbùkún tó wà fún ìgbọràn ẹ wá máa gbọ́ ọ ẹsẹ̀ ìkíní. Bí ìwọ bá gbọ́dọ̀ sí Olúwa Ọlọ́run rẹ ní kíkún, kí o sì kíyèsára láti tẹ̀lé gbogbo ohun tí ó pa ọ́ láṣẹ tí mo ti fi fún ọ lónìí. Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ lékè

0: bọ́ sí ẹsẹ̀ kejì. Ó ní gbogbo ìbùkún yìí yóò wá sórí rẹ, yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko, ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ àti irú ohun ọ̀sìn rẹ àti ibi sí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Ìbùkún ni fún àgbọ̀n rẹ àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ. Ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé, ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá jáde. Adéyinka Pẹ́ńbọ́ bí awo erin.
1: Bismillahir Rahmanir Rahim.
0: You are blessed in your going out, you are blessed in your coming in.
1: Inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imanan wa qalu hasbunallahu

lólùfẹ́ mi nílé lòpò pẹ̀lẹ́yìn ojú ìbùkún ni fún yín o nígbà tí ẹ̀yìn bá ń jáde lọ ìbùkún tó ní fún yín nígbà tẹ̀ bá ń wọlé o. Adéọlọ́run ọba ni kò sì ní yẹ ìbùkún ni fún gbogbo àwọn èso ara wa tó tara wa jáde. Ìbùkún ni fún àwọn tí àwa gan ta tara wọn jáde. Àwọn alálẹ̀ wa, àwọn ìṣẹ̀ṣe wa, torí bá bẹ́ẹ̀ ní ìṣẹ̀ṣe ẹni, yéyé ẹni ìṣẹ̀ṣe ẹni ò

ọ̀tá alẹ́ ọ̀tá òjò alẹ́ ni mọ́ tẹ̀ a máa ní ṣe ní àfà ìfọ́ ní ṣe ní a ṣe ní bá ní ṣe dárò tí ó dìde sí ọ kí ó ṣubú ní iwájú rẹ o wọn yóò tọ́ wá ní ọ̀nà kan wọn yóò tọ́ wá ní ọ̀nà kan ṣùgbọ́n wọn yóò sá fún ọ ní ọ̀nà méje wọn yóò sá fún ọ ní ẹgbẹẹgbẹrún ọ̀nà olúwa yóò rán ìbùkún sí ọ àti sí ohun gbogbo tí ò bá dáwọ rẹ lé ní olúwa ọlọrun rẹ yóò bùkún fún ọ nínú ilẹ tí ó fi fún ọ olúwa yóò fi ọ múlẹ ní ènìyàn mímọ yóò ti ṣe ìlérí fún ọ lórí ìbúra bí ó bá pa àṣẹ olúwa ọlọrun.

Olúwa yóò fi àlàáfíà fún ọ ní ẹ̀kúnrẹ́ rẹ, fún ọmọ inú rẹ, irú ohun ọ̀sìn rẹ, àti àwọn èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí ó ti kúra fún àwọn bàbá bàbá ńlá rẹ láti fún ọ. Olúwa yóò sì sí ọ̀run sílẹ̀, yóò sí fèrèsé ọ̀run sílẹ̀, ìṣúra rere rẹ̀ fún ọ láti rọ òjò sórí ilẹ̀ rẹ ní àsìkò rẹ, àti láti bùkún gbogbo iṣẹ́ ọwọ́ rẹ. Ìwọ yóò ya ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè, ṣùgbọ́n ìwọ kò ní ya lọ́wọ́ ẹnìkan, ìwọ kò ní ya lọ́wọ́ ẹnìkankan. Olúwa yóò fi ọ sí orí, ìwọ kì yóò sì jẹ́ bí o bá fi etí sílẹ̀ sí àsè olúwa ọlọ́run rẹ tí mo fi fún ọ, kí o sì máa rọra tẹ̀lé wọn. Ìwọ yóò máa wà lókè, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò wà ní ìsàlẹ̀ láé láé. Má ṣe yà sọ́tún tàbí sósì kúrò nínú èyíkéyìí àwọn àṣẹ tí mo fi fún ọ ní òní yìí, kí o máa ṣe tẹ̀lé, kí o sì máa tẹ̀lé, kí o má ṣe tẹ̀lé àwọn ọlọ́run mìíràn

0: sẹ́yìn náà mọ àwọn àṣẹ tí ọlọ́run pa wá. Láàrọ̀mù tó ní ká máa ṣiṣẹ́ mọ̀ wọ́n.
1: Aláhùn làhùn fi náà fi àmú gẹ̀dọ́hùn.
0: Ọlọ́run pa wá láṣẹ kan ju pé kò pa wá láṣẹ kan ju orúkọ tí mò ń jẹ́ lọ. Orúkọ tí mò ń yẹ gangan náà ni àṣẹ tó pa wá láti òkè délẹ̀ tó fẹ́ ká máa ṣe káàbì máa rí gbogbo àwọn àbùkùn yìí gbà.
1: Ọlọ́run wá nínú mú jẹ.
0: Ṣé mo kọ mi?
1: Ẹ̀sìnrántí.
0: Ẹ tí mọ ẹ̀rántí.
1: Ìgbẹ́yìn.
0: Pẹ́ńbọ bí àwọn erin èdè bábá èdè ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábá ìmọ̀ ìwà bábá ìwà.
1: Ìrọ̀bí ìdàlàlà.
0: Kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ọmọọba aládéjì ìganjìgan tó gótógótó gọ́tọ̀gọ́.
1: Ìdàlàlà.
0: Abọ ọgbọ́n náà ni mí tọ̀ sọ́tọ̀ sọ́tòrútòru èmi lọ́kùnrin sì bá olórí aláròyé ní ìlànà onímọ̀ tí màá ń wò sùnsùn. Mímọ̀ náà mọ́ náà mi bá wá kárí bọnú bí ẹni tí ò lọ́gbọ́n nú tágùntàn mi ń wò bọ̀bọ̀ ọ̀bọ̀ bí ẹni tí ò mọ bí ọ̀rọ̀ ń rìn. Bí ẹni tí ò ní làákà
1: yìí.
0: Ọgbọ́n inú mi gbèjì ẹgbẹ̀jọ ni. Adéyinka Mèsì tí ń báyà fẹ́ mú dáhùn rẹ̀ wá ló kù. Mọ́ Mèsì ọ̀rọ̀ mọ́ mọ̀ ọ̀rọ̀ pẹ̀lú èsì mo tún Mèsì ọ̀rọ̀.

0: àwọn tẹ bá ń da pọ̀ mọ́ wa ní ìgbà kọ́kọ́ tí wọ́n mú ọkọ̀ tí mò ń rí vaasi nínú àwọn ọkọ̀ mi. Ó náà ni orúkọ tí mò ń jẹ́. Ẹ máa gbọ́ ẹjẹ́ ń ká àwọn ọkọ̀ kẹ́ẹ̀kẹ́ mọ èyí tí mò ń sọ gangan bẹ̀ kẹ́yìn gan gẹ̀ẹ́sì rẹ̀ fúnra yín kẹ́ẹ̀ gẹ́ẹ̀sì rẹ̀. Adéyinka Ọlásùnkànmí kásámà ṣe dáadáa.
1: Ẹlẹ́dínà kọ́lẹ̀ láhùmù
0: náà. Ká máa ṣe dáadáa náà ni àṣẹ tọ́lọ̀ ń pawọ́ ọkọ̀ pawọ́ láṣẹ ju àṣẹ pé ká máa ṣe dáadáa lọ.
1: Fasádàhùn ìmọ̀.
0: Ká ṣe dáadáa sára ilé.
1: Kásùnà lọ.
0: Ká ṣe dáadáa sára oko. Ká ṣe dáadáa sọ́mọdé. Ká tún ṣe dáadáa pẹ̀lú àgbàlagbà. Ká ṣe dáadáa sónílé pẹ̀lú àlejò. Ká ṣe dáadáa lórí àwọn tá a ní àṣẹ lórí wọn tó jẹ́ pé kó sì ń dá a ṣe lórí wọn tó jẹ́ pé wọ́n lè yí àṣẹ wa padà. Tàbí kò sí nǹkan tá a ṣe lórí wọn tó jẹ́ pé wọ́n lè gbọ́ àlẹ́nu tàbí tí wọ́n lè bínú sí wa. Wọ́n ti ẹ̀fẹ́ bínú bí ewúrẹ́ tí ń bẹsẹ̀ halẹ̀ tó fẹ́ pa olówó ẹ̀jẹ̀ ni.

0: ránṣẹ́ tí Ọlọ́run pa wá náà ni pé ká máa ṣe dáadáa sára ilé, ara òkú, ara ẹsẹ̀ kò kú àtọ̀nà tó
1: jẹ́.
0: Ní gẹ́gẹ́ bí ìkápá wa ṣe mú
1: tuka
0: ẹwà gbọ́ ò
1: gbọ́ ò kájẹ̀rú.
0: Bíbélì ní fẹ́ràn ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ.
1: Ṣẹ́rú
0: ọ̀sọ́ pé kò fẹ́ràn ọmọlàkejì.

Fẹ́ràn ẹ̀yà ẹlẹ́yà mi, elédè mi, ẹlẹ́sìn mi. Ṣùgbọ́n mo fẹ́ràn ẹ̀yà mi ju ẹ̀yà rẹ ń lọ. Fẹ́ bó ṣe fẹ́ ara rẹ ni o. Mo fẹ́ràn ẹ̀yà mi ju ẹ̀yà rẹ lọ. Ìrò bẹ́ẹ̀ ń fi làákà ìbá ọ̀rọ̀ mi bọ̀. Ó sì ń gbọ́ mi lágbo yé. Lórí bí òwe làwọn bàbá wa là á lu ìlú òkìdì tó. Ẹyin ọlọ́gbọ́n lẹ̀ ń gbọ́ mi, ọlọ́gbọ́n náà ni mà ń jó. Àwọn ọmọ náà ni mà ń jó. Ọ̀rọ̀ díẹ̀ sì tún fọ́ ọlọ́gbọ́n. Kò tó ká fẹjú ká fẹ́ mú sọ̀rọ̀ ẹni tó lọ.

Deuteronomy orí kejìdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkíní lọ sí ìsàlẹ̀. Bí ìwọ bá gbọ́rọ̀ sí Olúwa rẹ lẹ́nu, eléyìí ni ìbùkún fún ìgbọràn. Bí ìwọ bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ ní kíkún, kí o sì kíyè sára láti tẹ̀lé gbogbo ohun tí ó pàṣẹ tí mo fi kún ọ lónìí, Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ lékè láti gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbogbo ìbùkún yóò wà sórí rẹ. Yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko. Kódà kẹ mọ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà mọ́, bẹ́ẹ̀ ti gba orílẹ̀-èdè míì lọ, ìbùkún ni fún yín fún gbogbo orílẹ̀-èdè tí orílẹ̀-èdè tí ẹ bá wà. Ìbùkún fún ni fún yín o ní ilé, ìbùkún ni fún yín ní oko. Ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ. Àti irú ohun ọ̀sìn rẹ àti ibisí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Gbogbo properties yín pátápátá ìbùkún ni fún o. Ìbùkún ni fún àgbọ̀n rẹ. Fún àgbọ̀n rẹ. Àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ. Ìbùkún ni fún ọ ní ìgbà tí ìwọ bá wọlé. Ìbùkún sì tún ni fún ọ ní ìgbà tí ìwọ bá jáde. You are blessed in your going out and in your coming in. Olúwa yóò gbà fún ọ pé gbogbo ọ̀tá tí ó dìde sí ọ yóò ṣubú níwájú rẹ. Wọn yóò tọ̀ ọ́ wá ní ọ̀nà kan ṣùgbọ́n wọn yóò sá fún ọ ní ọ̀nà méje. Ẹgbẹ́gbẹ̀rún ọ̀nà náà ni wọ́n gbà mọ́ sá fún wa. Nígbà tí àwa bá ń tẹ̀lé tí à ń gbọ́rọ̀ sí Olúwa lẹ́nu tí à ń tẹ̀lé ọ̀rọ̀ Olúwa. Olúwa yóò rán ìbùkún sí ọ àti sí ohun gbogbo tí ò bá dáwọ́ rẹ lénìí àti ní gbogbo ọjọ́ ayé rẹ. Olúwa Ọlọ́run rẹ yóò bùkún fún ọ nínú ilẹ̀ tí ó ti fi fún ọ. Olúwa yóò fi ọ múlẹ̀ bí ènìyàn mímọ́ bí ti ṣe ìlérí fún ọ lórí ìbúra. Bí o bá pa àṣẹ Olúwa Ọlọ́run rẹ mọ́ tí o sì ń rìn ní ọ̀nà rẹ̀, nígbà náà ni gbogbo ènìyàn tí ó wà ní ayé yóò rí pé a pè ọ ní orúkọ Olúwa. Wọn yóò sì bẹ̀rù rẹ. Olúwa yóò fi àlàáfíà fún ọ ní ẹ̀kúnrẹ́rẹ́ fún ọmọ inú rẹ, irú ohun ọ̀sìn rẹ àti àwọn èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí o ti búra fún àwọn baba ńlá rẹ láti fi fún ọ. Olúwa yóò sì sí ọ̀run sílẹ̀ ìṣúra rere rẹ fún ọ láti rọ òjò sórí ilẹ̀ rẹ ní àsìkò rẹ àti láti bùkún gbogbo iṣẹ́ ọwọ́ rẹ. Ìwọ yóò yá ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ṣùgbọ́n ìwọ kò ní yá lọ́wọ́ ẹnìkan ni. Àwa mọ̀ yá àwọn èèyàn, àmọ̀ ni a mọ̀ tún yá àwọn èèyàn. Báwa ò ní yá lọ́wọ́ ẹnìkan ni. Ìwọ yóò mọ̀ yá ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ṣùgbọ́n ìwọ kò ní yá lọ́wọ́ ẹnìkan ni. Olúwa yóò fi ọ sí orí, ìwọ kì yóò sì jẹ́ èrò. Bí o bá fi ètí sílẹ̀ sí àṣẹ Olúwa Ọlọ́run rẹ tí mo fi fún ọ kí o sì máa rọra tẹ̀lé wọn, ìwọ yóò máa wà lókè bẹ́ẹ̀ ni ìwọ kì yóò wà ní ìsàlẹ̀ láéláé. Má ṣe ya àṣẹ́tún tàbí sósì kúrò nínú èyíkéyìí àwọn àṣẹ tí mo ti fi fún ọ ní òní yìí o. Kí o má ṣe tẹ̀lé àwọn ọlọ́run mìíràn láti máa sìn wọ́n. Yes, salam, yes, salam, silly jalali wali kiram.

0: Ọlọ́run wa pa wa láṣẹ ohun méjì ju pé ká máa ṣe dáadáa
1: lọ.
0: Ẹ máa ṣe dáadáa gẹ́gẹ́ bí orúkọ mi. Gbogbo àwọn nǹkan tí a ti promise yín yìí. Tí a promise yín yìí. Tí a ṣe ládẹ̀hùn fún yín yìí ni ó sì máa jẹ́ titi yín. Ìbùkún ni fún èmi àtẹ̀yìn nígbà tí a bá ń jáde lọ léni. Ìbùkún ni fún èmi àti ẹ̀yìn nígbà tí a bá ń wọlé. Ìbùkún ni fún èso tí ó tara wa jáde
1: pẹ̀lú.
0: Ìbùkún ni fún iṣẹ́ ọwọ́ wa. Ìbùkún ni fún àwọn ohun ọ̀sìn wa pẹ̀lú. Ìbùkún ni fún àwọn ará ilé wa. Ìbùkún ni fún àwa gangan alára tìkálára wa pẹ̀lú.

0: ti ṣàmù.
1: Ẹ wá sí onígbọ̀ òwe ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ̀ Ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí. Bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni.
0: Ó dájú mú ọwọ́ mi agbárẹ́.
1: Bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí. Ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni. Kò sí èyí tí a lè ṣe. Gbàbí mọ́ gbàbẹ̀, gbàbẹ̀ mọ́ gbàbí. Ó síbi tí

0: fún àrànàgbà ò orí kan bá sun àrànàgbà ò hàn yín báwa ṣe wà ní ààyè ọlọ́run bá ń gbọ́ tí gbogbo ẹ̀ bá rọ̀ sọ̀mọ̀ tán àìmọye àwọn èèyàn náà ni wọ́n máa jẹ́ lára ti àná orí kan bá sun àrànàgbà.
1: Ẹbí agbada orí yẹn máa wúlò faraye kì bá fọ́dà nù ó ń pẹ́ orí bá ti wúlò kátọ́.
0: Orí mi wúlò ẹ máa tọrọ fún orí mi ò Adéyínká ọlásùkàn mi kásàmàṣẹ dáadáa ajé ọkọ bí ẹni kìlọ̀ wà ọ̀rọ̀ ìjẹ́nu ohun mo tún sùtán ẹnu mi ṣe wúyẹ́wúyẹ́wúyẹ́.
1: Fẹ́gbẹ̀rún láyé kátẹ́wọ́ ní sí yọ.
0: A ní my voice travel without no visa orílẹ̀-èdè méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́.

0: Ọ̀rin. Ṣé gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀? Ká tó fi wàásù Amẹ́rùjà sìyẹn sí. Ká sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run. Nínú oṣù tá a wà yìí, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán. Ó sì rí ẹsẹ̀ yìí, ẹsẹ̀ tá a wà yìí, gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí, ká má tún padà lọ bá a mọ́. Ìhun tá a wẹ̀ bá lọ tán. Gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí. Bá àwẹ̀ bá tún lọ tán náà, ká tún tẹ pámọ́ ká tẹ pẹlẹmọ́ náà ní ṣíṣe náà ni o.
1: Pálógun kò sí ní tí o lè fi tọrẹ. Àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Mo tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú Bíbélì. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọ lẹ́yìn Jésù Kristo Olúwa wá sọ̀rọ̀ tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́mí ẹ̀fún mi lómi. Ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn. Ẹ tọ́jú mi, ẹ wò mí sàn, ẹ tún wá kí mi nílé ìwòsàn. Mo wà lọ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò. Nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ fún mi lóúnjẹ. Mo wà níta nínú òtútù, ẹ̀yin mú mi wọnú ilé yín, ẹ sì daṣọ bò mí. Ayẹ gba pọ̀ tún Olúwa lọ, ẹ máa lọ sí paradísẹ̀, ẹ máa lọ àlòjọ náà. Àwọn tán lọ́gbọ́n tán lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ. Ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín, èmi náà lẹ ṣe fún ọ. Gbogbo rẹ̀ tá a bá ṣe, Ọlọ́run náà là ń ṣe é fún ọ. Ọlọ́run náà là ṣe fún ọ. Ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ó wàá dá ẹ̀sán wá padà fún wa. Yóò san ara lẹ̀ sàn dáadáa. Ẹnu mi ti ń jẹ́ kásà máa ṣe dáadáa o. Ẹ jẹ́ máa ṣe dáadáa lóòrèkóòrè. Ẹ má jà ya òrójú ìyá sọmọ lóore o. Ká a bá sì sóore fún èèyàn dúdú, ó lè jẹ́ èèyàn pupa. Ọlọ́run lò tí ó dá padà. Ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àbẹ̀kùn stéètì àmà àkọ́mọ́ra.
2: Ìbàdàn ọdún pa.
0: Ó sì ń tàbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa wa, ó tún wá ń sọ fáwọn tán wà lápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn tá a kọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú párádísè lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn tá a pò sí ó dàbí ewúrẹ́. Ṣé ẹ mọ̀ pé ewúrẹ́ ni èyí gbọ́ràn? Ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lera wọn lẹ́yìn. Ó wọ́n sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yìn òfun mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀yìn òfun mi lómi mú. Mo wà nínú òtútù níta nílólórí. Mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbúlà yìí. Bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Kánsà mọ́ ẹnìkan, jẹjẹrẹ mọ́ ẹnìkan. Wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè, ìlú òkèrè lọ tọ́jú. Owó tí wọ́n sì fi lè tọ́jú irú ẹni báyìí. Kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé. Tí ó tún ṣẹ́ àṣẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ọrú wọn. Ó ṣe wá wà lọ́dọ̀ wọn tó àwo mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. A ní kò sí nǹkan kan mi ò jẹ. Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀. Àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà, táwọn èèyàn wa tá àyè lọ́bẹ̀ wò, táwọn tá a wà tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kí ni wọ́n ń pè ná? Fírídọ̀mù. Àyìn tá a ní fírídọ̀mù. Tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù. Tá a ní àǹfààní. Láti lọ bẹ̀ yàn wò. Táwo sí láhàámọ́, Ọlọ́run ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Táyìn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí pẹ́lára tó fi ṣe jogbó.
0: Báyà ni mo wà nínú àtìmọ́lé ní kugun. Ẹyin ò sì bẹ̀ mí wò. Kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: Wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mi ẹ̀fún mi lómi ò. Mo ń ṣàìsàn ẹyin, ẹ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. Kódà ẹ̀ tọ́jú mi.